0: Bond FM
1: 92.9. Bond FM 92.9.
0: Bond FM
1: 92.9.
2: Bond FM 92.9.
1: Bond FM 92.9.
0: Bond FM.

àti àánú àti ojú rere ìlédùmarè náà ni bẹ́ẹ̀ ṣe wá ń gbọ́ wa láti iléeṣẹ́ Bond FM 92.9 akéké ò lè dági ké o ọ̀bàrà ò lè dági là bí ò sí rilú bí ò sá pé nà àwọn òṣùgbọ́ ò lè dáwò ṣe a dúpẹ́ lọ́wọ́ àwọn lọ́gàálọ́gà iléeṣẹ́ yìí ètò ẹ pé àwọn náà ni romi ti ń bẹ ní sàlédò tí wọ́n lù fún wa tí a fi ń jó lágbára ọlọ́run lágbára ìlédùmarè ọwọ́ tó ṣẹ́gun sí náà ló máa jẹ́ lágbára ẹlẹ́dà àwa dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ wa torí wọ́n ní bí bá a ṣe ò bá ṣe kò sí ti bá a là fẹ́ lá ẹ̀yin náà ní bá a ṣe o àwọn ìpolówó tẹ́ ẹ mú wá lọ́tún lọ́sì òun náà ni a fi ń ṣọmọ ògbóró àdúpẹ́ ní ọwọ́ yín o bákan náà la dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin iléeṣẹ́ ńláńlá ẹ̀yin iléeṣẹ́ kéréje kéréje tẹ́ ẹ̀ ń gbé ìpolówó yín wá ẹ ṣe púpọ̀ nínú ọ̀rọ̀ wa àdúpẹ́ ní ọwọ́ yín lágbára ọlọ́run lágbára ẹlẹ́dà wọn ni ẹ tà ló kọ́kọ́ tà kọmọrọ́kọ́ tó kùn tó tà tẹ gbogbo ẹ tẹ́ ń gbé polówó yín wá bọ́ nẹ́fẹ̀ ẹ máa tà àtàjèrè lẹ́sìn máa tà ẹ ní ṣọ́ọ̀tì lágbára ìlédùmarè abiodun fọlọ́run ṣọ́ lórúkọ tèmi àdìsá ìkọ́ ìkọ́ olókùn ọ̀làmọ́gi mẹ́rin lè bá já ṣe lóore wọn ni ká ṣege orógbó lóore torí olórógbó lẹ̀ bẹ́ẹ̀ ṣàngó ká ṣege obì lóore obì náà ní bí kúbàrùn tí ń bẹjọ́ tí ń bòfò wọn ni ká ṣege ata lóore ẹ̀mí tí ò jata ẹ̀mí yẹpẹrẹ ká má wàá ṣèkà ká má fi bí òwúlù dì torí tá a bá kó aṣọ ni wọn á fi gbé ni sí i kò sáṣọ kò sédìdè èèyàn bá bọ́ rálẹ̀ wọn àjọmàdò kò sáṣọ kò sédìdè èèyàn bá bọ́ rálẹ̀ wọn àjọbọ aṣọ lè dìde ènìyàn èèyàn poni lára ju aṣọ lọ èèyàn láṣọ yìí èèyàn èèyàn ní gbé èèyàn dépò èèyàn ní gbé èèyàn níyì èèyàn ní mú èèyàn lọ bí tí ó ti ṣoríire pé wàá jẹ́ kí n mú ẹ lọ bí wàá ti ṣoríire alágídí òṣì ó sì mú débi àgbọn ọgbọn ẹbùkún nígbà tó yẹ pé wọn ṣe ilẹkùn ọrọ báyìí wọn rẹ tìyàn sí pé ó yá máa lọrọ lọ èèyàn nìyẹn lágbára ọlọ lágbára ẹdá gbogbo àwọn táwọn náà mú bora bí aṣọ tí wọn ń ṣàánú wa lọtún lọsì àṣírí wọn ò ní tú ayé ò ní fà wọn ya lára wa bíi aṣọ èèyàn kọlá máa pè ìgbà náà ló máa jẹ wá àdìsá mo ṣì ń kí o ó ṣì ń dárúkọ mi ni o àdìsá ìkọ ẹ ń bá àdìsá ṣe kò béèrè ẹ bá àdìsá ṣe kò béèrè àbàtì àlàpà wọn bá tì wọn bá rẹ lásọlẹ ewúrẹ ń pọjú ewúrẹ ò ní pa fàjẹ lásọlẹ àgùntàn ń pọjú mọmọmọ kó lè ba rẹ lẹlẹrù lásọlẹ ṣègìrì rọgbọkú tó gbà ké dání ẹni tó fẹ jẹun kó máa jẹun kínní kan ò ní ṣe ọgọ tí ṣègìrì bá gbé àgbétí náà ní gbé mo ṣe ń kíra mi ní o àdìsá fine boy àdìsá handsome àdìsá ebony àdìsá àdìsá tó ń wọ̀ lódò tí gbogbo ọmọge ń yọ owó ọ̀ṣẹ́ tó ń pé tèmi ni ó gbà abiodun tèmi ni ó mú ìpòrò mọkọmọkọ lọ́rọ̀ mo bá kọ́ni lọ́rọ̀ mo bá kọ́ni lẹ́jọ́ àwùjáre ọmọ bá tẹ́ ní wíjọ́ kí wúrò wúrọ̀ rẹ̀ má ba gbọ̀n lẹ̀ ṣé mo yóò bí kẹ̀tẹ́ ó fi gbogbo ọmọ ẹ̀ bá gogo gbogbo ọlọ́ri sangan sangan àwọn alálòkó márùn-ún omi abodogun láàrin oko aboríṣu tó ń bolè lébé abdíṣu barakata lébé ẹni fẹ́ jìjà du ẹwà ẹni kó má gbà kóró kọjá torí àlọ́ ọmọba agbólẹ́wà bí òyìnbó ìpóró lọ́mọba pété pété ọlá lọ́mọba pété pété ọlá ọmọba tó làlàlàlàlàlà ó wá sílẹ̀kùn ọ̀là lẹ̀ ó pé mélòó mélòó lọ́lọ́ ṣàfẹ́ kó lẹ́rù ọba o ìpóró lọ́mọba jẹ́ síkàrà ìkàkà ìkùkù lójú ọ̀tá tó rí ń ṣe sí tó máa pe lóògùn ọ̀fẹ́ o ìpóró lọ́mọba sùn má tilẹ̀kùn torí èké àwọn àyàbá ẹ̀gbá máa yé ẹni wọ́n lọ̀fà wọ́n máa yé ẹni wọ́n lòjé ayé bábá tèmi ọ̀ṣọ́ ń ṣòbó ìlọ́fẹ́ tí àrọ́wọ́lẹ̀ gẹ́rẹ́gẹ́ lẹ́gbàálé ẹni ẹ̀bá rí ẹ̀bí ìtàn tí ò fara sí ni ṣé mo ṣe ń kíra mi náà ni o èmi náà ni ìsokùn ọmọọba láàrẹ́gàn lè yá ọmọọba láàrẹ́gàn ọmọọba emúrẹ́ ṣetán gbé temúrẹ́ yadínà gégé ìkòjà ọmọ afẹlẹgẹlẹ ọmọ apáṣà ọmọ orúlá ṣèkà bí wọn bá ṣe lọ́sàn-án kò ní fara rẹ lọ ọmọ olóṣàkó ìṣàkàn tí wọn ń pè lọ́ba lùfọ́n aláṣọ fún kì í jà ire ire ire ire ire ń tọ́ ba lùfọ́n mo ṣe ń kíra mi náà ṣé ń dúró ni ìṣẹ̀rí ọmọ ọlọ́kọ̀ ọmọ iwájú ọlọ́kọ̀ tí í sowó ẹ̀yìn kulé ọlọ́kọ̀ á ṣèjì gbàrà lẹ̀kẹ̀ àgbèdégbèdé ọlọ́kọ̀ á máa tàn yẹbẹ yẹbẹ yẹbẹ yẹbẹ yẹbẹ lójú omi ọmọ ká fọpá wà ká fàjẹ wà ká fò gidigidi ọwọ́ wa kọ̀ délé ìṣẹ̀rí mo ṣe ń kíra mi ṣé ń dúró ọmọ ọlú mẹ́sì mọ́ lánàá ó lànà títí ó dé ìjẹ̀bú òde ìjẹ̀bú ọmọ olójú
omo banta omo adun made omo adun mosu pedi yeje ah ara odode o sa odode mo se nkira mi ni se ki mo la bi nduro Monday FM lawa 92.9 ta n se gbugbu pelu ase Eledumare onika pe ri o le ko le tutu fun ni je iba yo baba mi tebo la isola ibe ba wa e ma gbo nsohun ka ma gbele aye ka ma se daada oku shadu afara yi o won pe kaye o ye wa korun ko ya won o ka wa na tu pa daada bi awon o ka wa na tu pa daada bi awon iba iye mi o omo ijebun le ya o ni won fi bi yin le yin eyin lo ma lagbede omo tun ro oja ni mugun a ntori oja ja oja pe ki lo nse le pili ohun a po bi pure loruko a po ja ibe ba wa ile re mo ba logududu nda wa loke ri Bond FM lawa 92.9 an seun gbugbu pelu ase Eledumare Eledumare o se o adupe o ayin logun agbe iga tori pe

0: àdúrà òwúrọ̀ la wà láàárọ̀ yìí lónìí ọjọ́ ajé Monday. Orúkọ mi Wòlíì Solomon Adéoyè ọdún ayé Olúwayé máa ká bíóyè. Ilé ìjọsìn wa wà ní Power Line Center Worldwide CAC number 2 Ajébọ̀lé ní ẹ̀yìn ilé-epo Total ní Under Bridge lágége Lẹ́kọ̀ọ́. Orúkọ Jésù Bàbá mímọ́ ògo ni forúkọ yín. Ọlọ́run gba ọpẹ́ wa, Ọlọ́run gba ẹ̀yìn wa. Gbogbo ọkàn tó ń gbọ́ wa láàárọ̀ yìí lónìí ọjọ́ ajé Monday, Olúwa dáwọlé wọn kí wọ́n ṣe rere. Ọ̀sẹ̀ yìí kó dò fún yín. Ẹ̀rí ìyanu Ọlọ́run lórúkọ Jésù Olúwa wa. Àmì ibi tá a fẹ́ kà láàárọ̀ yìí ni ìwé Genesis orí 24 tá a mọ̀ sí Genesis 28 ẹsẹ̀ 2:20 verse 18. Ó ní Jacob sì dìde ní kùtùkùtù òwúrọ̀, ó sì mú òkúta tó fi ṣe ìrọ̀rí rẹ̀, ó sì fi lélẹ̀ fún ọ̀wọ̀n, ó sì ta òróró sí orí rẹ̀. Hallelujah. Èmi náà fẹ́ jẹ́ kó yà wípé gbogbo ẹ̀yin tó ń gbọ́ wa ọjọ́ ajé Monday ojú ọjọ́ májẹ̀mú. Bí bàbá yẹn ṣe dá májẹ̀mú bí tí ó ti sùn yẹn tó ti lálà àyánú yẹn tó ti fòkúta ṣe ìrọ̀rí. Àwa náà gbọ́dọ̀ máa rántí pé ọjọ́ Monday ọjọ́ tó ṣe pàtàkì ni ọjọ́ májẹ̀mú ni. Kò sí ní tó fún wa ní ìdánilójú pé èèyàn máa rí ọjọ́ Monday. A rí bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ títún mìíràn débi pé yóò lọ sọ́fíìsì, débi pé yóò lọ ṣọ́ọ̀bù, débi pé yóò lọ bí ọjà ẹ̀. Àánú Ọlọ́run ló ń dá wa sí. Báwa náà ṣe wá ń lọ ká máa bá Ọlọ́run dá májẹ̀mú pé tó Olúwa tó o bá ti dá mi sí, wọ́n mọ yàn lógo, wọ́n mọ gbé ọgá o. A lè mọ fún Ọlọ́run gan ní ọrẹ ọpẹ́ torí pé ọjọ́ Monday ọjọ́ tó ṣe pàtàkì ni ká mọ yàn Ọlọ́run lógo. Ǹjẹ́ lónìí ìbá ti wá ń lọ lónìí ọjọ́ ajé ọjọ́ Monday ọjọ́ májẹ̀mú ṣẹlẹ̀ yanu àṣẹlẹ̀ a máa rí tajé ṣe ọ̀nà àlà fún wa lórúkọ Jésù Kristì. Mo gbàdúrà gbogbo ọkàn tó ń gbọ́ wa àti gbogbo olùṣẹ́ iléeṣẹ́ Bonhoeffer lórúkọ Jésù. Àbọ̀ Ọlọ́run á dájú lórí ẹnì kọ̀ọ̀kan. Ọ̀run yóò payín mọ́, a máa lọ láyọ̀, gbogbo ọkàn máa bọ̀ láyọ̀, ọ̀nà wa yóò sì là yanu àṣẹlẹ̀, a máa rí tajé ṣe lọ́sẹ̀ yìí lórúkọ Jésù Ọlọ́wa. Àmì.
1: Band FM 92.9 Band FM 92.9
2: As-salatu was-salam ala rasulillah wa ala alihi wa sahbihi ajma'in. Ọlọ́run adúpẹ́ o, ọba tó jí wa dáadáa láàárọ̀ yìí òun náà ládúpẹ́. Yìí ni àdúrà àárọ̀ tètè ní orúkọ Imam Alhaj Abdulgani Adébáyọ̀ Igi Ganga Arọ́wàsí Àgbà fún Ìmọ̀mọ́ Àjàgbò Olújẹ Ṣátẹ̀dọ̀. Ọlọ́run àwa bẹ̀ ọ́ jíjí láti jí yìí. Ọlọ́run dákun a mọ̀ jáde lọ gbogbo ibi tó ń kálukú wa báyà sí Ọlọ́run já pàdé àánú Ọlọ́run ọ̀làlá ìlàhà ìlàlá ká máa gbàgbé ayé àtọ́lọ́run ti ń sọ fún wa bádẹ sí àzọ àlùbásùmọ̀lá ó ní ìsìbìrú wàsọ́bìrú wàràbìtú pọ̀tàkùnláà lálàkùntù fìlíhùn. Ẹ ṣe sùúrù, ẹ sì mọ fúnra yín sùúrù, ẹ sì mọ rọ́jú. Torí náà gbogbo ẹ̀dá tí máa ń ṣe léyìn kó ká lè ba jèrè lọ́dọ̀ Ọlọ́run. Bí ọba ṣe sùúrù wọ́n ní ibi tá a ti wá bá ayédénìsì bí ọba gba kádà ayé gba kedere káyà ṣe sùúrù ká sì mọ bẹ lọ́run ọlọ́mọ́sá gbàdúrà wa. Gbogbo àwọn aláṣẹ ilé iṣẹ́ Born FM 92.9 àtọ̀rọ̀ lọ́dọ̀ Ọlọ́run fẹ́ni kọ̀ọ̀kan wọn àṣeyọrí ìdùnnú tí máa bí àṣejèrè ọlọ́mọ́sá bá ṣe fún wọn. Láì yọ ẹnìkan kanlẹ̀ àtọkùnrin àtobìnrin àtonílé àtàlejò tó wá ń fẹ́ Born FM náà ọlọ́jọ́ máa da fẹ́ni kọ̀ọ̀kan wa. Orúkọ mi lẹ́ẹ̀kan sí ni Imam Alhaj Abdulgani Adébáyọ̀ Igi Ganga Arọ́wàsí Àgbà fún Ìmọ̀mọ́ Àgbà Gbogbo Olújẹ Ṣátẹ̀dọ̀ National Grand Chief Imam Ayatollah Umatul Islam Sultan of Nigeria. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.
3: Ìyànjú lẹ̀dáńgbà kò sọ́jọ́ tá ajé tí ò rẹra o. Àìsówó lóde, ọrọ̀ ajé tí kò bára rẹ, ìpèníjẹ́ ètò ààbò a ṣe ọkàn rẹ láàrẹ. Ọ̀rẹ́ má ro jìnà o, má bọkàn jẹ́. Bí ẹ̀kún bá da lẹ́kan, ayọ̀ ń bọ̀ lówùúrọ̀ o. Àforítì ló lohun gbogbo. Mú ọkàn rẹ le kí o sì mú ọwọ́ le pẹ̀lú. Tẹpá mọ́ṣẹ́ kí a jìjọ gbé orílẹ̀-èdè yìí dókè. Àforítì àti ìfaradà la nílò. Ọjọ́ abárakọ́ láàárín o, ọjọ́ abágùn kọ́ là kọ̀run. Ìsún tẹ́rẹ́tẹ́rẹ́ ló máa ń dibù ní àforítì. Díẹ̀ díẹ̀ lẹ̀dá gòkè o. Akẹ́kọ̀ọ́ ni ìwọ, oníṣẹ́ ọwọ́ ni ẹ́, oníṣòwò ni ẹ́, òṣìṣẹ́ ìjọba ni ẹ́. Ìgbéga ò ti ìlà ọ̀run wá o, tàbí ìwọ oòrùn. Ọ̀dọ̀ Elédùnrà ló ti ń wá. Ó sì fẹ́ ká ní ìforítì àti ìfaradà. Yorùbá nìwọ ni, Haúsá ni, Igbo àti gbogbo ẹ̀yà tó wà lórílẹ̀-èdè yìí. Ẹ jẹ́ ká ní ìfaradà fúnrara wa. Bond FM 92.9 ló ní ẹ jẹ́ ká ní ìfaradà kí orílẹ̀-èdè wa Nàìjíríà kó lè gòkè àgbà.

0: padà
1: lọ
0: lórí ọ̀rọ̀ ayé mi lórí ọ̀rọ̀ àwọn ọmọ
1: mi
0: lórí iṣẹ́ ìránṣẹ́
1: mi
0: lọ kí má bàa wá ìgbòho ẹ̀sìn
1: méjì
0: olúwa yára láti ràn mí lọ́wọ́ yára láti ràn mí lọ́wọ́ yára láti ràn mí lọ́wọ́
1: jésù
0: olúwa wa
1: jesus name alo
0: fiele parí ẹ olúwa bí ọdún ètè parí lọ
1: ilẹ̀
0: pọ̀rọ̀ lọ́wọ́
1: jìjì olúwa
0: ṣe fún mi
1: ẹgbàdúrà
0: bẹ́ẹ̀
1: rẹ̀
0: Jesus,
1: call the name of Jesus. My Father, remember this day for this
0: year.
1: God of sudden
0: help.
1: I am
0: messy
1: up in
0: this
1: Hallelujah.
0: Everybody will fire.
1: Yeah. Yeah.

0: pín nínú ọ̀nà ètò tí tọ́ ni sọ́nà tí tọ́ka sí ìgbàlà ẹ̀mí àti ojú ìtú sí ìṣòro ayé ẹni kí ni òkè ìṣòro ti ẹ̀ wá bọ́ lówó ogun ayé tí ń yọni lẹ́nu ìjákulẹ̀ àgbọ́ lórí ọkọ̀ tàbí ẹyin káná kan tọ́ka tó rí yìí èyí tẹ́ ìgbéga lẹ́nu iṣẹ́ ni kí ẹni fẹ́ lọ sókè òkúlẹ̀ rí àánú gbà agbára ìdáǹdè ìyàpadà ìtúsílẹ̀ ìwòsàn gbọ́ fún gbogbo ẹni ní ilé olúwa ìwọ ni kó o má fi gbàlà rẹ dọ́là máa bọ̀ tààrà síbi àdúrà túbí jáìbì àti ìbùkún rẹpẹtẹ látẹnu wòlíì àgbà archbishop prophet doctor tos owó ẹ̀yẹ tí ìjọ cms ìmọ́lẹ̀ ọlọ́run tọ̀ àgbà láàánú headquarter 5 church street aníṣẹ́rẹ́ off mirror road ìjàyè lẹ́kọ̀ọ́ gbogbo ìgbà ni bàbá ń dáhùn àlejò lóhùn àǹfààní wà láti pe bàbá fún àdúrà sórí 08033411194 lẹ́ẹ̀kan sí 08033411194 a fi ni mọ̀nà ni jésù olùgbàlà.
1: Ọlọ́run gbà mí ní ipa orúkọ rẹ ṣiṣẹ́ ìdájọ́ mi nípa agbára rẹ gbọ́ àdúrà mi ọlọ́run fi etí sí ọ̀rọ̀ ẹnu mi. Orin David 54:1-2. Ẹ kú ojúmọ́ o a kí gbogbo èèyàn káàbọ̀ sí orí ètò wa tí à ń pè ní afinimọ̀nà. Afinimọ̀nà ni Jésù olùgbàlà níbi tí ẹ ti máa ń pàdé bàbá wa nínú Olúwa archbishop prophet doctor tos owó ẹ̀yẹ jp pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run láti ìjọ caribbean sravu ìmọ́lẹ̀ ọlọ́run tàn àgbàláàánú headquarter 5 church street ìdíọparun aníṣẹ́rẹ́ street off mirror road ìjàyè lagos délé ògúnládé àìsè gbàgbọ́ dáràn ni atọ́kùn ètò bàbá wa nínú Olúwa Olúwa yóò máa sọ agbára ìdí ọ̀tún o. Gbogbo àwọn ọmọ Nàìjíríà wọn kẹsàrá sí oríṣiríṣi àkúrí-àkúrí tí a máa
2: fa ọ̀nà. Ọ̀rọ̀ náà ló máa ń yọ ọfà nínú àpò. A tún jọ pé látètè kọ́tì ní ọ̀rọ̀ ti wà. Olúwa sì tún ní ọ̀rọ̀ náà. Bàbá wa nínú Olúwa. Pẹ̀lú gbogbo àkàwé tí mo ṣe yìí, ó fi hàn dájú gbangba pé agbára ń bẹ nínú ọ̀rọ̀ gẹ́gẹ́ bí òjíṣẹ́ Olúwa. Ẹ bá yànnà náà kí ni agbára.

0: ṣẹlẹ̀ sí wọn. Bẹ́ẹ̀ni bá ogun oṣù lò, bẹ́ẹ̀ bá fẹ́ gòkè lóṣù kan. Àwọn sí ni Olúwa máa ń gbà láàyè kó ṣe atọ́kùn gan. Gbogbo dídé oṣù ni Ọlọ́run máa ń fi ààyè gbà kí omi sì ó ṣẹlẹ̀. Bí a bá ti fààyè gbà, Júpítà kan lè dé ìpele náà lọ́wọ́. Ogun oṣù ló kó àánú dání, ogun oṣù ló kó ìrànlọ́wọ́ dání, ogun oṣù ló kó ìṣínúgbò dání, ogun oṣù ló kó ìgbódì dání. Ogun oṣù ẹrù ayọ̀ wà nù ẹ̀. Ẹrù ọ̀pọ̀ nù nígbà tí wọ́n wí pé ìbùkún ni fún Olúwa kún wa fún èrè lójoojúmọ́. Bí èrè bá kún ojúmọ́, mélòó ni oṣù mélòó. Ọlọ́run ò lè dá odidi oṣù kan sílẹ̀ kúnkún pẹ̀lú. Ó ló fi igi méjìlá kan hàn. Ó ló ń so èso rẹ̀ ní oṣooṣù. Ó ní èso igi náà sì wà fún mi láàdá àwọn orílẹ̀-èdè. Ó ní gbọ́dọ̀ so èso. Kò sí oṣù kan tí ọ̀run ò gbé ire kalẹ̀ fún yàn. Ọlọ́run a máa wọ ẹ̀dá ọwọ́ rẹ̀ kí kan dẹ̀ máa ṣe. Èèyàn lásán tó máa ṣe pléènì. Ó dẹ̀ ń dá èèyàn láti orílẹ̀-èdè kan síbò míì sefili. Wá dá èèyàn kò wá nínú bó ṣe máa láǹdẹ̀ sefili síbi tí rẹ́rìn nǹkan ló ṣe wá sà. Ìdí ni kíyèsí mẹ́sàn-án yìí tí Olúwa kalẹ̀ lọ́nà àbáyọ fún ìran oṣù kọ̀ọ̀kan. Èkìlọ̀ fún pé ó máa ń gbé má jẹ̀mú ìrántí kalẹ̀. Máa ń jẹ́ kí wọ́n rántí èèyàn. Máa ń jẹ́ kí wọ́n rántí èèyàn. Síbẹ̀ Second Samuel chapter 9. Ó ń ṣe kò sí ẹnìkan ní ìdílé Saulu tí èmi ó ṣe Olúwa fún. Àwọn onímọ̀ ti kú tán. Wọ́n ní ṣùgbọ́n ó kú kan. Mefibosheti ọmọ Jonathan ọ̀rẹ́ yín. Wọ́n ní ṣùgbọ́n ẹ fẹ́ rọ ẹ̀yàn o. Torí arọ ni o. Ẹ fẹ́ rí arọ o. Dáfídì ló yẹ arọ kó ń fẹ́sìn fọ mi. Èmi ò mọ ohun tí wọ́n ti ń fẹ́sìn láì sí pé wọ́n fẹ́ lọ́pọ̀n mi. Wọ́n fẹ́sìn. Ẹni tí wọ́n fẹ́ fẹ́sìn ní nígbà tó dé ní òkú ajá bíi tèmi. Kéèsì tẹ́rìbùsà. Kò tiẹ̀ sí ṣúra ọmọ bala rẹ̀. Torí ọdún ni àwọn tó ń gbé. Second Samuel chapter 4 verse 4. Àwọn tó ń gbé ń bá lọ. Olùtọ́jú ẹ̀ ń gbé sálọ nígbà tí ó gbọ́ ikú bàbá àti bàbá ẹ̀ Jonathan ni bàbá ẹ̀. Bàbá bàbá ẹ̀ sì jẹ́ Saul tó jọba ní 40 years. Wọ́n ní lọ́jọ́ kan làwọn méjèèjì kú. Ẹ bá mi kà.
1: Táni ọmọ Saul sì ti bí ọmọkùnrin kan tí ẹsẹ̀ rẹ̀ lọ. Ó ń jẹ́ ọdún márùn-ún nígbà tí ìyìn dé ní ti Saul àti Jonathan.
0: Ọmọ ọdún márùn-ún ni sà. Nígbà tí wọ́n ìròyìn dé nípa ti bàbá bàbá ti ṣe Saul àti bàbá ti ṣe Jonathan.
1: Láti jẹ́ Saul wá, olùtọ́ rẹ̀ sì gbé.
0: Olùtọ́ ẹ̀ gbé.
1: Ó sì
0: ó ń sá pé kí ló ṣẹlẹ̀ bàbá kú bàbá bàbá lórí ìròyìn ẹkún tó máa gbọ́ tò ní dúró máa sọ. Ìròyìn ìdààmú tó máa gbọ́ tò ní dún bàtà. Ìròyìn ìdààmú tí abiyamọ máa tí wọn ní ẹ̀mọ tí máa sọ tálásọ ti bọ́ lára wọn. Ò ní gbọ́ ìròyìn náà.
1: Àmì.
0: Sọ pé mi ò ní gba ìròyìn ẹkún lóṣù.
1: Mi ò ní gba ìròyìn ẹkún.
0: Mi ò ní gba ìròyìn ìbànújẹ́ lóṣù. Mi ò ní
1: gba ìròyìn ìbànújẹ́ lóṣù.
0: Mi ò ní gba ẹ̀fọ́ lóṣù. Mi
1: ò ní gba ìròyìn ọ̀fọ́.
0: Lórí àwọn èso mi ni ò ní gba ìròyìn
1: ìbànújẹ́.
0: Àwọn èso mi ni lórí ayé mi ni ò ní gba ìròyìn
1: ìbànújẹ́.
0: Olúwa ṣàánú mi bá mi tilẹ̀kùn mọ́ ìròyìn
1: ìbànújẹ́.
0: Ẹ bá mi tilẹ̀kùn mọ́ ìròyìn ìbànújẹ́. Ẹ fi ẹ̀jẹ̀ yín tilẹ̀kùn mọ́ ìròyìn ìbànújẹ́. Kú àti àjínde yín tilẹ̀kùn mọ́ ìròyìn ìbànújẹ́.
1: Oṣù kẹjọ.
0: Oṣù kẹjọ. O ní mú ìròyìn ìbànújẹ́ bá mi.
1: O mú ìròyìn
0: ìbànújẹ́. Ìròyìn ayọ̀ lèmi ò gbọ́ lóṣù.
1: Ìròyìn
0: ayọ̀ lèmi ò gbọ́ lóṣù.
1: Bí ó sì ti ń yára láti sá lọ.
0: Olùtọ́jú ẹ̀ ṣe gbé pé bàbá kú bàbá bàbá kú lọ́jọ́ kan sọ níjẹ́. Ó ṣe wọ̀n nípa ọmọ ẹ̀mọ́ lọ́wọ́ báyìí. Òun ló dẹ̀ ń tọ́jú ẹ̀. Wọ́n ní bó ṣe gbọ́ báyìí ló bá bẹ̀ẹ̀ sí sá lọ pé wọ́n ọmọ ẹ̀ lè pelé yìí o. Tó fi gbogbo owó ọmọ bá ni àbí ńgbà tí gbogbo ọmọ Saul kú là. Ẹ ṣe lẹ yẹs.
1: Ó sì ṣubú.
0: Ẹni tó ń gbé èèyàn tó ṣubú. Gbogbo ẹni tí Ọlọ́run ni kò gbé ọ wọn ni ṣubú. Ogun tó jẹ ọ̀pọ̀lọpọ̀ ni pé ẹni tó ń gbé wọn ṣubú. Ẹni tó gbé wọn ṣubú. Ọ̀gá kan kú ní pléènì. Ẹnìkan dẹ̀ gbọ́ ó dẹ̀ dákú. Ó ní bàjẹ́. Ó ní nǹkan ṣàyàn mọ́. Ó ní nǹkan ṣàyàn. Ìgbà tí ọ̀gá Access Bank yẹn kú sá. Àwọn tó kú sára wọ́n jẹ́ ẹ̀kú kan lọ. Torí àìmọye nǹkan tó rọ̀ mọ́ ikú yẹn. Àwọn tó jọ ń ṣe project. Àwọn tó jọ ń ṣe business. Àwọn tó ní investment lọ. Ó bẹ́ẹ̀ lọ sá. Àwọn kan wà tí wọ́n ń gbé ẹwọn gbọ́dọ̀ ṣubú. Sọ pé ẹni tí èmi ò gbọ́dọ̀ ṣubú.
1: Ẹni tí ń gbé mi ò gbọ́dọ̀ ṣubú.
0: Ẹni tí ń gbé àwọn ọmọ mi ò gbọ́dọ̀.
1: Ẹni tí ń gbé àwọn ọmọ mi ò gbọ́dọ̀ ṣubú.
0: Àti nǹkan bá ṣe wọ́n nǹkan ó ṣe ọ. Tí nǹkan bá ṣe wọ́n nǹkan ó ṣe ọ. Bàràbàrà ẹ lè mọ kúrò lára mọ́. Ẹ tó bá dìde nù bàràbàrà Ọlọ́run fi ó dìde ni o. Ẹlòmíì tí ọkọ bá kú báyìí ẹni ń gbó ṣubú nù. Bàràbàrà ẹ kúrò lára. Ẹlòmíì tí ìyàwó ẹ bá kú báyìí bàràbàrà ẹ kúrò lára ẹ rí gbẹ́ngbà míì tí ìyàwó àtọkọ bá súnmọ́ tí ìyàwó bá kú àtàrí tọkọ.

0: ṣọkọ tó jẹ́ ara àtọ̀ tí ó máa ṣe àwọn dúkìá tó ń bẹ lójú ọ̀nà márosẹ̀ Èkó sí Kàlàbà tí a mọ̀ sí Èkó Kàlàbà Atlantic Road.
1: Ẹ jẹ́ mọ̀ pé wọ́n ní ẹ tí ọba tí ìrọ̀lá tí wọ́n tó ayé ọba tí ń fọmọ bu ni o. Èèyàn tí ọba tí ìmọ̀ inú ẹ̀ tó bá ti rèrè ṣẹ̀ sẹ́yìn tí ọba tí ìsinmi àwọn owó agbó ọkọ̀ bá ti fẹ̀ lẹ́wọ̀n ṣẹ̀ torí ó kẹ́ni kọ̀ lákàyé dópin ń tọ̀ yọ padà rẹ̀wọ̀n ẹni ọwọ́ ti bá o. Ọmọ ìpínlẹ̀ Enugu kan ni èyí tó yẹ pé wọ́n ní ó ń gbé orílẹ̀-èdè Italy ọ̀wálé ṣùgbọ́n ohun tí wọ́n bá lọ́wọ́ ẹ̀ nígbà tí wọ́n ní kó ṣu dídùn ọ́ máa ṣu dídùn o. Oògùn olóró kokéènì tó jẹ́ ìdí 18 98 òun náà ni dídùn tó ṣu. Kí ló kọ rẹ̀ ẹ gbọ́ láàárọ̀ yìí.
0: O lè òní jàgbà kó má ṣe lójú fìrí. Ó mọ ní tí ọ̀rọ̀ tí alàgbà Jonah John tí wọ́n ti ìgbà kan rí jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Plateau sọ. Wọ́n ní ìdí rè o tí ìṣòro ìpínlẹ̀ Plateau tó ṣì ń gbojì kan sí tó yẹ pé kò rodò kó lọ mú mi. Bàbá náà sọ àwọn nǹkan tó fà á láàárọ̀ tòní ẹ má yìí kò ń bọ́dẹ̀ fẹ́.
1: Pọ̀rọ̀pọ̀rọ̀ lomi jẹ́ ń dà lójú àwọn èèyàn tí wọ́n jí àwọn òṣìṣẹ́ ìjọba ìbílẹ̀ Exaco ní ìpínlẹ̀ Edo lórí kíni lórí nǹkan tí wọ́n pè ní ìbànújẹ́ ọ̀nà méjì ni. Wọ́n ní ilé ìwòsàn kan ibi tí ọmọ kan kú sí. Ọmọ ọdún 15 ni wọ́n pe ọmọ ọ̀hún wọ́n ló kú sí ilé ìwòsàn. Ilé ìwòsàn wa sọ dímọ̀ pé wọ́n sọ owó tí wọ́n yẹ kí wọ́n sọ tẹ́jọ́ owó táwọn fi tọ́jú ọmọ yìí tówó náà sí wọn mílíọ̀nù kan àbọ̀ lédè 1.8 million naira. Wọ́n nítorí dé pé wọ́n san owó yìí àwọn ò ní yọ̀ǹda òkú ọmọ náà o. Báwọn yìí ṣe sọ pé àpàdánù ọmọ tán ẹgbẹ́ àpàdánù owó sì rèé kò sí. Wọ́n bá jẹ́ pé wà ní báyìí tọ́jú ọmọ náà ẹ tún wá ń bèrè owó àṣẹ ẹ̀kọ́ wá sójú àánú ilé ìwòsàn.
0: Wọ́n ní ó kọ́ ni wọ́n tẹ̀sí lọ́rùn o màálùú lè ní ẹ̀ ẹni tó máa gùn wáyé ni o. Ẹgbẹ́ dáadé àwọn òṣèlú Nigeria Labour Congress wọ́n ní wọ́n ń jà wọ́n sọ fún ìjọba pé ó kéré tán owó tí a gbọ́dọ̀ fún òṣìṣẹ́ kan báyìí látàrí ipò tí orílẹ̀-èdè wa Nàìjíríà wà ó gbọ́dọ̀ jẹ́ 1,500,000 naira 500,000 èmi gbà wọ́n gbọ́ ọlọ́run jẹ́ kí ìjọba gbà wọ́n gbọ́.

0: tó ṣe ń abí owó òun ló àbí lo nínú re àwọn tó mọ báyé ṣe ń lọ ló ń wáyé já ìbéèrè fàdà mú ìgbọràn dáàbò bo ni ẹ̀mejì ni ó gbàwòsàn ẹni tó kẹjẹ ìṣẹdá ó léwu láti ti gbọngbọn ayé ń yí bíṣẹdá ti gbé kalẹ ẹkùn ẹ pariwo ara o ẹni tó bá tó wojú ẹkùn kó bọ sóde ìwọ náà dẹkáyé aláyọ tíṣẹdá dáàmọ ó jẹ jáde pẹlú yóò bitters ayé ìdùnnú tí ń tọka sílera tó péye sọ yóò bitters di ààyò rẹ lójoojúmọ kí mọlẹ ara tó dáṣáká farahàn nínú ayé ẹbí rẹ yóò bitters wà lólómi jẹẹlì oníkápsùlù àtààpọ pẹlẹbẹ sáṣẹẹtì lọjà àti ilé ìtajà oògùn káàkiri orílẹèdè yóò bitters ẹbùn ìṣẹdá fún ìlera tó péye.
1: Èmi gan ti sọ wípé màá máa polongo Mediana kiri ni torí ẹ wo kò sí irú ìyarun tá a fi yarun àdùkẹ́ tí kì í sunkún irun rẹ̀ le nígbà tó wá yá èyí ṣe gbogbo alẹ̀ irun ẹ̀ bẹ́ẹ̀ ni làpálàpá ò jẹ́ kí n rà rí kán rí mú mi àmọ́ ní kété tí ọwọ́ mi ba àwọn èròjà túnṣe Mediana 0-10 tá a pilẹ̀ ṣe fún àwọn ọmọdé ṣẹṣẹ ni mò ń yọ Mediana 0-10 air booster cream ìyẹn gangan ni àbá máa pè ní òdogun lọ́gọ́ tí mo bẹ̀rẹ̀ sí lò ni ajẹrun ò ti ríbi dúró sí mọ́ nínú irun àwọn ọmọ mi làpálàpá sá lọ bẹ́ẹ̀ ni wọ́n dùn tójú rẹ̀ sì mọ́ kódà a tún lè lo Mediana 0-10 fáwọn ìkókó tí kò ní irun níwájú àti àwọn tí irun wọn ti fá lọ lẹ́yìn dá Mediana 0-10 air product tá a pilẹ̀ ṣe fáwọn ọmọdé wò lónìí Mediana air product wà káàkiri ilé ìtajà ó yàpè sórí 0702-500-7861 0809-1799-333 Mediana gbogbo ohun tí irun rẹ nílò.
2: Gbogbo olùgbé ìpínlẹ̀ Èkó. Ìpínlẹ̀ wa kì í ṣe àkìtàn. Ẹ̀dẹ́kun dídalẹ̀nù lọ́nà àìbìkítà. Àjàkálẹ̀ àrùn ló máa ń fa. Ó máa ń dí àwọn kòtò ìdáminù. Ó sì máa ń ba àyíká jẹ́. Torí náà, àwọn òṣìṣẹ́ PSP tí lọ́ máa fòǹtẹ̀lù nìkan ní ká ẹ̀jẹ̀ kan máa kó dọ̀tí yín. Ká sì máa sanwó ilẹ̀ kíkó déédéé. Ojúṣe ẹnìkọ̀ọ̀kan wa ni láti jẹ́ kí ìpínlẹ̀ Èkó túbọ̀ máa wà ní mímọ́ tónítóní. Àpò ìkólẹ̀kódọ̀tí Lọ́mà ló nílò béèrè fún tiẹ̀ báyìí báyìí lórí ẹ̀rọ ayélujára www.lomasmartbeans.com. Lẹ́yìn tó o bá gbìyànjú dídalẹ̀nù lọ́nà àbófinmu ẹgbẹ̀rún lọ́nà ìgbà ó lé àádọ́ta náírà lówó ìtọrọ̀ pẹ̀lú ẹ̀wọ̀n oṣù mẹ́ta gbáko tó o bá ní ohunkóhun lòdì sí àwọn òṣìṣẹ́ PSP pé Lọ́mà lọ́fẹ̀ẹ́ 0800-00-LOMA 0800-005-2962 tàbí 0708-060-1020 email info@loma.gov.ng ìkànnì àjọlò @loma_gov Lọ́mà. Wọ́n mú ìpínlẹ̀ kó mọ́ tónítóní.
3: Wọ́n ti bẹ̀rẹ̀ fún olùṣẹ́ aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, àròyìn kankan ò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chini àti kòlọ́fùn.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dún ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mẹ́nugbàgbé.
5: Ìtẹ̀mọ́jì omi òróǹbó lẹ́mọ̀n sórí òdúkọ àti iyọ̀.
6: Kí ló ń pò pọ̀? Kí ló dé tí ejú ṣe kú gbogbo ilé báyìí?
5: Àpòpọ̀ sí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
4: Gbàgbọ́ náà dàkókò mẹ́nu gbàgbé.
5: Ìtẹ̀mọ́jì omi òróǹbó lẹ́mọ̀n sórí òdúkọ àti iyọ̀.
6: Kí ló ń pò pọ̀? Kí ló dé tí ejú ṣe kú gbogbo ilé báyìí?
5: Àpòpọ̀ sí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
6: Gbàgbé àpòpọ̀ yìí. Absolute Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Absolute Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó jẹ́ ìrẹ́ funfun àti omi òróǹbó lẹ́mọ́nì tí ó fọ eyín rẹ jìnà. Absolute eru àdáyébá, eyín funfun dáadáa.

ìṣẹ̀ṣẹ̀ lágbà lótìtọ́ ìgbà gbogbo ènìyàn pátápátá lápè síbi ìdánilẹ́kọ̀ọ́ ìṣẹ̀ṣẹ̀ seminar 26 tó máa wáyé lọ́jọ́ kẹtàlá oṣù ògún 13th of 26 ní Rafiu Jafojo Recreation Center Ajako Bus Stop Church Kingdom Àlímọ̀ṣọ́ nípínlẹ̀ Èkó gbogbo ènìyàn lápè gbogbo oníṣẹ́ ìpínlẹ̀ Èkó agbègbè àti káàkiri àgbáńláyé lábẹ́ ìdarí ààrẹ Kai Chief Ifásẹ́gun Elégúsì Ọ̀pẹ́mọlúwà tìlú Kàtẹ́ ààrẹ fún gbogbo trend àti igbákejì wọn ìyálóde Ṣàṣà Kingdom olóyè ìfolúṣọ́gbọ́n ọ̀gá olùgbàlejò ni alága Àlímọ̀ṣọ́ honorable Akínpẹ̀lú Thompson àti igbákejì wọn honorable Francis Adébísí orí Adéníkalẹ̀ kábíyèsí Israel Majesty ọba Nasiru Lawal Akànbí Babatunde Ògúnrombí Akínlọ́wọ́ the first oníṣàṣà Ṣàṣà Kingdom ìṣẹ̀ṣẹ̀ àgbẹ̀wá o.

0: síbẹ̀síbẹ̀ ìṣòro yìí ò tán nígbà tó tún dayé márúwá àwọn agent àbí kò ṣe lè márúwá ló fẹ́ gbà àbí ìdí mo fẹ́ wá fún ẹ gómìnà babájájí fáṣọlá kọlọ kó máa ṣàlékún ìmọ̀ọ́nì wọn àwọn aṣòfin review tí wáyé láyé sanwóolu ìtàpè ní ti lọ síbẹ̀síbẹ̀ ìṣòro yìí tẹ̀síwájú ìbéèrè tí olótú wa ń bè láàárọ̀ tòní ni pé ṣé àwọn kí a ti kà yìí ṣé wọn ju òfin lọ ni tọ́ ń bèrè pé kí la lè ṣe síṣòro torí pé tọ́ ń bèrè pé ṣe lè márúwá ló àbí tèmi òfin márúwá ọ̀tọ̀ kí la ṣe o kí ni
1: ló
0: fẹ́ gbà ni
1: ilé tó bá yẹ kí lè sanwó olú ẹ lọ bá
0: torí pé o tó ti àkọ́kọ́ bẹ̀rẹ̀ pé kí a ti kà fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ owó inspection kọ́kọ́ bẹ̀rẹ̀ yóò wá mú ẹrin gbogbo ibi tó sọ pé òfẹ́ yẹn yóò kọ́kọ́ mú ẹrin náà nígbà tó bá wá sọ
1: gbogbo bẹsẹ yìí káàkiri náà
0: wọn sọ mọtò owó mọtò àwọn wàhálà tó bá wá sọ mọ dáadáa tó ní bàbá ẹ wá ẹgbà nǹkan kan ó yẹ ń sọrọ gidi a ṣe àmú ẹ lọrú téèstì ẹ lórí tó bá ní ilé yàrá kan pálọ kan ló ń fẹ àmú ẹ lọrú tó ṣùgbọn kọlọ kó ṣàánú ṣé wọn ní àti òfin lọ ni àti pé yàrá lè kí níjọba lè ṣe torí láti ìgbà tó ti dá ìpínlẹ̀ èkó lẹ̀ ni ìṣòro lè ti bẹ̀rẹ̀ torí mobolaji johnson ní gómìnà àkọ́kọ́ fún ìpínlẹ̀ èkó tó dẹ̀ lè ṣòfin lọ́dún náà lọ́hùn títí wájú àsìkò yìí káàárín yanjú kí la lè ṣe sí.
1: 0984447100 àtẹ̀jíṣẹ́ lẹ́tẹ̀ o.
0: tàbí 0803780300 0803788080.
1: ojú ẹ kí ni ìwé ìròyìn new telegraph ni ó ṣe ìròyìn láàárọ ìwé ìròyìn tó gbẹròyìn yìí wọn ni wọn ń podò lọdọ lómi tó ro kọsẹ tí ó máa lọ síbẹ tí ò ní yàn kọ ní orílẹèdè nàìjíríà orílẹèdè gbogbo wa ni kọsẹ tí òwò kò náà di ààrẹ ṣùgbọn ẹni bá nímọ tó lé kanna náà ni máa dépò òun kọ lọmọba gbogbo àdépò tó da pé wọn ni ọrọ nípa pé ajẹ́ wọn ni ọjọ́ kẹta oṣù kejì ọdún 2027 náà lọ jẹ́ pé wọ́n mú gẹ́gẹ́ bí gbèdéke tá a dìbò lórí nàìjíríà èyí tó jẹ́ ìròyìn ọ̀tún bẹ̀ ni pé ẹgbẹ̀rẹ̀mùkú èrò ló jáde wọn ló kéré àwọn èèyàn mọ́kàndínlógún lọ jẹ́ pé wọ́n orí àlééfà yẹn kó àwọn fẹ́ di ààrẹ lọ́dún 2027 wọn ni lára àwọn èèyàn mọ́kàndínlógún wọ̀nyí ààrẹ bọ́lá mẹ́rin tí wọ́n jẹ́ ti ẹgbẹ́ òṣèlú progressive congress àwọn náà ni wọ́n lé wájú o igbákejì ààrẹ tẹ́lẹ̀ abaka àwọn díje bíi ipò lábẹ́ ẹgbẹ́ òṣèlú african democratic congress nígbà tí peter obi jáde lábẹ́ ẹgbẹ́ òṣèlú nigerian democratic congress ndc sandy ono àwọn jáde lábẹ́ ẹgbẹ́ òṣèlú people's democratic party pdp ọmọyẹlé sowore àwọn jáde lábẹ́ ẹgbẹ́ òṣèlú african action congress ac donald duku wọn làwọn jáde lábẹ́ ẹgbẹ́ òṣèlú people's democratic party prp nígbà tí elizabeth okori àwọn náà jáde lábẹ́ ẹgbẹ́ òṣèlú national democratic party dp àwọn tó kù ní anita zungwai chukwu wọn lábẹ́ ẹgbẹ́ òṣèlú young progressive party ypp nígbà tí adeku ọmọ ajé àwọn jáde lábẹ́ ẹgbẹ́ òṣèlú action alliance aa sunday adeku boot party ní tiwọn o samuel meme àwọn jẹ democratic liberty alliance dla nígbà tí dan anyanwu àwọn jáde lábẹ́ ẹgbẹ́ òṣèlú zenith party zlp sunday okereke labour party ní esther okereke national rescue movement nrm aliyu bin abbas action democratic party adp mohammed dikwa iras new nigeria people's party nnpp adewole adebayo social democratic party sdp seyi makinde allied people's movement apm àti yusuf kabiru àwọn jẹ ti action people's party wọn ní àwọn èèyàn wọnyí náà ló jẹ pé púpọ̀ nínú wọn àwọn jáde lọ́dún 2023 tó yẹ pé wọ́n ta kàngbọ̀n pẹ̀lú arábọ́lá ahmed tó ṣùgbọ́n tó yẹ pé bàbá náà ló jẹ́ kó fẹ̀yìn wọn jọlẹ̀ ní báyìí wọ́n tún ní kò sí níṣẹ́ àárọ̀ ti gbáradì pé ọdún 2027 o àwọn ó ṣe fìlà kúrò lórí ààrẹ pé àwọn jẹ gàba láti jẹ ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà ẹni ọgbọ́n ìwé ẹ̀rọ láàárọ̀ ẹ̀bà rẹ̀ yìí.
0: nínú ìwé ẹ̀rọ ìdí gáàdì àtòjáde láàárọ̀ tòní gẹ́gẹ́ ṣe pé gbogbo ọjọ́ ajé ìròyìn ajé náà la máa fi ń bẹ̀rẹ̀ ṣùgbọ́n àwọn àgbà òun wówó lọ ó pàdé yìí lọ́nà kí ló fẹ́ fi ìrà náà bí o gbé owó rà bí o ṣe iyì náà ni o a kì í sì falajẹmọ sójú agbo ká máa ka ìròyìn mi o ó máa ní ìròyìn tí mo fẹ́ mú yìí o nípa ti olówó èkó bá fad ọba rílọ́nù babátúndé àrẹ̀mú oṣọ́lálẹ́ akíọ̀lọ́ lánàá wọn ní ká máa péjú pèsè àwọn húlàmà àwọn àròyé ọlọ́run lójú ilẹ̀ wọn péjú pèsè sí ìgàdúgọ̀rọ̀ níbi tí wọ́n ti ṣe àdúrà fún ti ayé ọdún mẹ́tàlẹ́ ní ogun bàbá lórí ìtẹ́ o orin tí wọ́n mú bẹni náà ni pé àbò ní dùnú dúpẹ́ àbò ní dùnú yọ àwọn àbò ní dùnú dúpẹ́ àbò ní dùnú yọ àlà òrùn ajá wa náà òye gbàre àbò lówó èkó dúpẹ́ àbọ̀bá kí o yọ àlà òrùn ajá wa náà ó fi rẹ gbàre nígbà tí wọ́n máa sọ àlùkò ránù kalẹ̀.

0: tariff. Comfort without driver.
1: أعوذ بالله من الشيطان الرجيم.
2: ولله على الناس حج البيت استطاع إليه سبيلا.
3: السلام عليكم gbogbo muslimi tani re ajo aja ti umra to lalafia o se pataki ka mo ile ise alalaji tolorun to se fo kankan ta o ba lo assembly travels and tours limited gbogbo fe gbogbo awo bo ninu ka ba ni seto irin ajo lo si ile mimo holyland iwo ro ngba lati lo si arch odun 2027 assembly travels and tours ti seto leje won leje won arch visa flight ticket ile itura tu aramu pekipeki to fini loko bale onje ati gbadigba oko obokun oloye ebun loko ojoko ziara lo sibi awon aye ami awon afa to dato ma se wa ti fun wa ri gbogbo gba pa ba n ba ri e oni ti afani san die die arch 2027 bako na ni edinwo discount wa feni to ba tete sanwo o ye assembly travels and tours limited ni suit 337 ikeja plaza ibak anthony way ikeja ipinle eko hello book me down 0030032496 tabi 0708852341 www.assemblytravels.com Lori Takwa Agbaye Assembly Travels and Tours Limited, your ultimate travel partner.
4: Life no dey stand for one place. Person get headache, backache, muscle ache, extra pain, or toothache. That's now why millions of people them trust Panadol Extra. Them don't put nation for clinic, saying they give extra relief for pain wey tough. If Panadol, enough it be like Panadol. Make you always dey read the label and use am. If the symptoms no come out after 3 days, I beg, go see your doctor. Sian.
5: Ẹ̀yìnmọ̀dé yìí ẹ̀mí kan ti sọ wípé màá máa polongo mediana kiri ẹ wo kò sí rìn yarun tá a fi yarun àdùkẹ́ tí kì í sunkún irú rẹ̀ nígbà tó wáyá èé ṣí gbogbogbò alẹ̀ irun ẹ̀ bẹ́ẹ̀ ni làpálàpá ò jẹ́ kí n rà rí mímú mi àmọ́ ní kété tí ọwọ́ mi ba àwọn èròjà túnṣe mediana zero tá a pilẹ̀ ṣe fún àwọn ọmọdé ṣẹṣẹ ni mò ń yọ mediana zero to twin air booster cream ìyẹn gangan ni àbá máa pè ní ògbógún lọ́gọ́ tí mo bẹ̀rẹ̀ sí lò ni ajẹun ò ti ríbi dúró sí mọ́ nínú irun àwọn ọmọ mi làpálàpá sọ bẹ́ẹ̀ ni wọ́n gùn tójú rẹ̀ sì mọ́ kódà a tún lè lo mediana to twin fáwọn ìkókó tí kò nírun níwájú àti àwọn tí wọn ti fá lọ lẹ́yìn bá mediana zero to twin air product tá a pilẹ̀ ṣe fáwọn ọmọdé wò ní mediana air product wà káàkiri ilé ìtajà ó yàpè sórí 0702-500-7861 0801-799-333 mediana gbogbo ohun tí ẹ nílò.
6: Màá mi, tẹ́ ẹ bá rí bí mo ṣe fọ ilé ọ̀sẹ̀ yẹn, ẹ wò ó mọ́ gidi gan-an ni.
7: Ó lè lójú lóòótọ́, ṣùgbọ́n lílo Hypo Toilet Cleaner túbọ̀ máa pa àwọn kòkòrò àìfojúrí tó wà níbẹ̀.
8: Bẹ́ẹ̀ni o, máa pà fáwọn kòkòrò àìfojúrí dáàbòbò ilé ìgbọ̀nsẹ̀ rẹ lójoojúmọ́ pẹ̀lú Hypo Toilet Cleaner.
9: Àìfojúrí.

0: Oti Asolafẹ. Kíbọ̀ obìnrin tẹ pléjọ.
1: Ṣẹ́yìn ilé ìjọ dúró, ẹ̀ ń tẹ̀pá, ẹ wá ń dá sọ́rọ̀ ìjọ.
2: Ah, dèrò ńkẹ lẹ́nu ẹ, èmi ti sọ ìjọ alẹ́ òní, ẹ dá yànmọ́.
0: Ẹ pẹ̀lẹ́ o, kí ló fa tó tónù?
1: Bàbá ó ti sọ pálù. Ohun tí àwọn èèyàn sọ ni pé ọfọ̀ ara tó ti pẹ́ lára yín ti ba iṣun àti ẹran ara yín jẹ́.
0: Bàbá àgbà tẹni bẹ́gi lójú ń ṣe o, mo lu egbògi bàbá àgbà, mo sọ pálù.
2: Tó jẹ́ pọ́lọ́run ló yọ mí, lọ́wọ́ ní tẹ̀kùnùbà, mo bọ́ lọ́wọ́ ara títa, ọ̀rọ̀ bí aga ara báyìí, àtẹ́lẹsẹ̀ tó hàn mí lè mọ̀, ìyẹn ti dà fi sẹ́yìn. Èwo ni kẹ́yàn máa ta géègì kẹ̀kẹ́ Mario, Ọlọ́run gbà wá, lọ́wọ́ ìsàn afinipamọ́, àwọn afiniṣẹ̀sín, ìdèmí ká, ojú tó gba fàkókò ẹni ṣòfò, ajẹ́gun wà lọ́dọ̀ bàbá àgbà. Bàbá àgbà wà ní nọmba 2 Mocha Street, Dele Ara Bus Stop, off Abaranjẹ Road, Ikọtun, Lagos State. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 08068216859 lẹ́ẹ̀kan sí 08068216859. Dèrò ńkẹ́ ó sì rìn ẹ̀gbọ́n rẹ lọ́wọ́ kó mú dọ́dọ̀ bàbá àgbà kó náà lè sọ pánù.
3: Àmọ̀ pé kí ló fẹ́ràn yìí? Owó ìsìn obìnrin mo fẹ́ràn jùlọ. Owó àbúrò tí òbí rẹ̀ kò rán rárá. Ó sì máa ń gbádùn rẹ̀.
4: Àmọ̀ pé
3: wọ́n ti pè é fáwọn afanilápò yìí. Owó náà ló wá fẹ́ kí n rà báyìí. Owó ló Devon Kings ló yẹ kó o ra. Ó jẹ́ òṣèbẹ̀ tó kójú owó. Ó sì kún fún èròjà aṣaralóore vitamin A. Owó rẹ̀ lè yan láàyò fún èmi àti ìdílé mi.
4: Bẹ́ẹ̀ ni o parọ́.
3: Owó rẹ̀ bá ká kó o sì mọ̀ pé wà á gbádùn
4: oúnjẹ aládùn tó bá fi owó náà sí.
3: O tọ́ lo sọ. O ṣe ọ̀rẹ́ mi. Mo rí dájú pé mo sọ fún gbogbo ènìyàn pé owó ìsìnbẹ̀ Devon Kings ni owó ìsìnbẹ̀ tó dára.
4: Ó dára bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi.
5: Devon Kings, olóhùn aládùn, adùn tó kó ẹbí àti aramọ́ra. Gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.

0: Ojulowo Ogun Iba Salatem ni Atemita ati Lumefant train ninu o wa Aladu Esukeri to sise ni kia pelu ilana to rorun fun mode Salatem si tun wa ni gba bayi bajade laarin ojo meta pelu Salatem lati owo Shalina Healthcare ti ka yi pada leyin ojo meta ni dokita re ajo awon dokita ni Nigeria fun telu tem
1: Nudivest Hajj and Umrah Services Limited. Aji to fini loka bale lati ni ujo Nawaruddin. Fwa yin te ba fe bo siri ajo Hajj 2027. Iro nyayo. Nudivest ile kuwa sile begada begada. Lati wama agba formu yi. Amo kikla sile. Umrah Services Limited. Ile shi alala aji to fini loka bale lati ni ujo Nawaruddin. Fwa yin te ba fe bawa lo siri ajo Hajj 2027. Iro nyayo. Nudivest. Kishi ile kuwa sile begada begada. Lati wama agba formu yi. Amo gẹ́gẹ́ bí àlàsílẹ̀ ìjọba orílẹ̀-èdè Saudi Arabia September 26, 2026 ni sísan gbogbo owó Hajj 2027 gbọ́dọ̀ ti kásẹ̀ nílẹ̀ má fè ní dọ́là mọ́ yára tètè wá sanwó ọ̀dẹ fún Nudivest fún Hajj 2027 Nudivest àwọn náà ni Hajj ní ìlànà sunna nabi Muhammad sallallahu alayhi wa sallam tètè máa sá ní ẹ̀díẹ̀ fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ wá gba fọ́ọ̀mù yìí ní headquarter office tó wà ní national headquarter Nawaruddin 39 Isale Jeun Abeokuta Ogun State tàbí 36 Ẹlẹ́gbà Taligo State tó ti gbogbo àwọn branches Nawaruddin jákèjádò gbogbo àgbáńlá ayé 08027600975 tàbí 08032168722 26 of September ni sísan gbogbo owó Hajj 2027 kásẹ̀ ńlẹ̀ o.
0: Òótọ́ ni bẹ́ẹ̀ náà ni àgbo tó bá dáni lẹ́kùn dákúrekú a kì í jómi ọgbẹ́ lórí ẹ̀ láti wá dènà àìsàn ìsétọ̀ lára ọmọkùnrin ìyẹn prostate enlargement tàbí ká wá ojútùú sẹ́ni tó ti ní prostate enlargement kó má bàa dé prostate cancer ògbókangí ajẹ́ bí iná oògùn kan rèé ká gbé jáde pẹ̀lú ojúdá ìmọ̀ ìjìnlẹ̀ ìyẹn prostate extra strong dietary supplement gbogbo ẹni tó lò ó ló ti ń ròyìn iṣẹ́ ìyanu elédùnmarè a mú ẹ̀ṣẹ̀ yọ gara láìnini lára yóò sì mú àdínkù bá ìtọ̀ sẹ́rẹ́sẹ́rẹ́ ní gbogbo ìgbà kódà tẹ́ ẹ bá tọ̀tọ́ kò ní ṣẹ́kùn kankan nínú àpò ilé ìtọ̀ ká sì máa tọ̀ kó máa nini lára ó dàfẹ̀sẹ́yìn tégún fiṣàn pẹ̀lú prostate ọ̀kí haba ló gbé jáde ìjọba ti lù ú lóǹtẹ̀ ìpéniye ó sì ti wà káàkiri gbogbo ilé ìtajà oògùn tó súnmọ́ pàápàá jùlọ Kúnlẹ́ra Pharmacy opposite UCH Ìbàdàn 081-0398-105 lẹ́ẹ̀kan sí 081-000-98-105 USA ẹgbẹ̀rẹ̀ ní Smart Trust Pharmacy website www.okihabar.com prostate extra strong dietary supplement dàgbére fún ìsétọ̀.
2: Dàbí àná lójú wa ọdún mẹ́tàlélógún 23 years lórí àpèrè ọba ìlú Èkó alẹ́lù ọba ríwọ̀n bàbá túndé àrẹ̀mú ṣọ̀rẹ́lẹ́ akẹ́ olùdìfọ̀ọ̀sì olówó Èkó bàbá fúwa ológun kútẹ́rí àṣà lóògùn ẹkú àpè ẹkú ọdún ẹkú ìyẹ̀dùn àpèrè náà ní padà dọ̀tayé o.

0: turu. Gbogbo ile ise nlanla, gbogbo ile ise ijoba, Abla Construction Company ni kekan si. Fun ise ile kiko yin, a wa ni plot 12 Alujaj Road, Lekki Peninsula, nipinle Eko. E pe wa sori 09036580411. WhatsApp number wa ni 07088370042. Abla Construction Company, agba lo toro lo, oba lo te yin fun.
1: Ìròyìn pàjáwìrì lèyí o. Mo ṣẹ̀ṣẹ̀ ṣe ìfilọ́lẹ̀ òróró àmàna. Àwọn ènìyàn sì ti ń dára láti rà á. Àwọn ọ̀jọ̀gbọ́n gbàgbọ́ pé àwọn èèyàn tó máa ń gba òróró àbùrọ̀ fi ìlera ìdílé wọn wíwu láti fi 50 naira pamọ́ tó ní oúnjẹ kan. Bẹ́ẹ̀ni, òróró àbùrọ̀ tí kò ní ìdábòbò, ò ní ọ̀dẹ̀, mo tún ń gbà á láti gbẹ̀gẹ̀ tí ò mọ́ tó ní fún ní láì mọ tó wà nínú rẹ̀. Ṣùgbọ́n nísìnyí, inú òróró àmàna kò sí ìfarawé mu mọ́.
2: Yan Amana Refined Vegetable Oil Blend láàyò.
3: Amana Oil, see value, honest price, no compromise.

0: John Vance 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Dúró náà kó o tó ra multivitamin yẹn, béèrè lọ́wọ́ ara rẹ̀, ǹjẹ́ ó fún àwọn ọmọ rẹ ní aṣara lóore tó pé pérépéré.

这个呢，是爱最早啊，是的。

0: effective relief from malaria. Komal on, malaria gone. If symptoms persist after 3 days, consult doctor.
1: Hey, Golden Chance Lotto.
2: Golden Vogue Independence Promotion. Gbogbo eyan lo nfa Golden Chance Lotto. E ku orire. Golden Chance Lotto di setan. Lati po bitibiti million gbedun nuko opo eyan. Bi na ja se nsajo odun ominira. Darapo mawo olorire. To janfani owo tulu tulu. Ti eni ko kan ta Golden Chance Lotto Money Game. Golden Vogue. Lo ba kaju osunwon. Lati je ninu 125 million cash bonanza. Gege bi ebun fodun ominira independent game. O le tala imoye igba. Mo se ta to. Be lo se je to. O ya gbera so ma dolu ara e. Lo tarata se yike yi Golden Chance Lotto stand. Kiosk tabi so bu wa gbogbo. Alori online wa our website www.goldenchanceloto.com tabi USSD code *7005# lori MTN kanu ta morning game ta ma see Golden Vogue scan QR code lori ticket tabi sticker poster na me drop ko drop o ebun minera independent money gift day grant for you ofin atila na wa o ayo yo wa fe ni odun medidinlogun soke o ya latasiko yi this September 27 you free play ₦200,000 ₦100,000 ₦2,000 make you enter zone category Golden Chance Loto loni airina oni ba wa lodun minera.
3: إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون.
4: Assalamu alaikum. Ileko humu ujatu laiku anik center. Labi ashe ustaz ujatu layo la wale suenu. Watu ti dede o. Pedwi daleko lododu. Ito je ujudo wo. Nipe kwezi islam. Ati sunna nabi Muhammad. Ti akpe akori rene. O is Muhammad. Ele keta lilogo uruwe. Tanya nabi Muhammad ga. Eko weni bisi ayere kowa. Ba ula sheli fi bisi ayya nabi Muhammad. Si akasosodo lon wabala. Egeki akpa de. Lodjo keri bi logu osu kejo Sunday 16th of August 2026 bibi ti fodi la tun sheike ali alama ridwanu laisa gusi has zuglulu yoti bawa soro nipa re Rotary Community Hall to wa ni LSDPC Estate ilewe meta isolo ipele eko ni yoti waye bere ni ago mewo wo alhaji jubril abiola folami ni MC ojo na usas ujetu layo la wale su enu administrator ujetu lai kwanik center ni ugba gbogbo eniyan lalejo gbogbo muslimi la pe ma assalam
5: gbogbo olugbe ipinle eko lai so meji loro aroro da ojo to ro lasiko yi ti ba awon opopona kan je ni tibuto ro ipinle ye bi ajo to nsise ode ni ipinle eko LSPWC se ntopa se awon opopona won ye lai sun lai wo ni won ni imolara inira to mu wa fun gbogbo ara ilu ise atunse to munodo koko si sese lasiko ye lati yago fun fifi owo olusofo sibe a o ni dawo ise die die ta le se lasiko yi duro awon pa ro wa pe ke fi yededun ke dekun dida idoti sinu awon koto idaminu ke si yera patapata ta fun sise ohunkohun to le ba awon opopona wa je gbogbo atunse sansan to ba ye ni sise la o bere ni kete ti asiko ojo ba ti kase nle e fi atejise ranse si 0906 704 4444 tabi 0906 904 4444 fun iwadi eyikeyi ajo to n sise ode ni ipinle Eko a o dawo ise duro.
6: Látara ìmọrírì ètò ẹ̀kọ́ àti àwọn ọ̀pọ̀lọpọ̀ àǹfààní tó sọdọ sínú ẹ̀ ló jẹ́ kí alága ìjọba ìdàgbàsókè di olówó ojúwòye ọ̀nàrẹ́bù dr Ṣèyí Jákọ̀dé máa polongo ṣíṣe àǹfààní sílẹ̀ fún gbogbo akẹ́kọ̀ọ́ tí ó tún jẹ́ olùgbé di olówó ojúwòye LCDA láti lọ forúkọ sílẹ̀ láti kópa nínú ìdánwò iléèwé girama yẹn GCE examination lórí ẹ̀rọ ayélujára ti ìjọba ìdàgbàsókè di olówó ojúwòye at education department tàbí kí o wá sí iléeṣẹ́ ìjọba yẹn council secretariat àmọ́ ṣá o akẹ́kọ̀ọ́ tó bá fẹ́ jẹ nínú àǹfààní yìí láti mú káàdì ìdìbò rẹ̀ tàbí ti òbí rẹ̀ gbọ́dọ̀ jẹ́ ti alágbàtọ́ ni dání tó àti lè rí dájú wípé ẹni tó tọ́ ló ń jẹ nínú àǹfààní wọ̀nyí o.
7: Látàrí àwọn ẹ̀bẹ̀ àti ìbéèrè láti ọwọ́ àwọn òbí àti akẹ́kọ̀ọ́ tó fẹ́ kópa nínú àǹfààní GCE ọ̀fẹ́ yìí ló jẹ́ kí alága wa sún àǹfààní gbígba fọ́ọ̀mù GCE sí ọjọ́ Tuesday ọjọ́ 11 oṣù kẹjọ ọdún 2026 tí ìdánwò ráńpẹ́ sì máa wáyé tó bá di ọjọ́ Thursday ọjọ́ 13 oṣù kẹjọ ọdún 2026.
6: Gbogbo ètò ìgbaniwọlé yìí máa bẹ̀rẹ̀ ní déédé agogo mẹ́jọ òwúrọ̀. Àǹfààní pínpín GCE 1000 students máa wáyé ní ìjọba ìdàgbàsókè òde olówó ojúòye LCDA. Ìkéde yìí wáyé láti ọwọ́ alága Honorable Dr. Ṣèyí Jákọ̀dé.

0: lórí pápá bond 92.9 ẹkú ojúmọ́ lẹ́yìn ọjọ́ ajé lórí pápá bond fm 92.9 náà ló ti dé sí ti gbọ́ yín gẹ́gẹ́ bí ìṣe wa láti wá fún yín ní àwọn ìròyìn yẹn lọ́lọ́kùn òjọ̀kan odùn wá pé super falcons lọlé lánàá bó jẹ́ pé púpọ̀ nínú àwọn èèyàn nígbà tí a ń sọ̀rọ̀ ní ọjọ́ ní weekend àwọn kan sọ pé 6-1 oríṣiríṣi prediction làwọn èèyàn kan jù pé nàìjíríà wọ́n máa na cameroon bí iye ìjọ àìjẹ́ ni ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ torí nínú ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn a rí pé ẹni tó nílò ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn jù òun ni cameroon wọ́n dẹ̀ ṣe kíni wọ́n lu nàìjíríà pẹ̀lú ayò kan sí òdo bẹ́ẹ̀ ni ó ṣe lọ́nbẹ̀
1: báyìí ó jẹ́ ohun tó dunni lọ́kàn púpọ̀ ó jẹ́ ohun tó bani lọ́kàn jẹ́ ṣùgbọ́n kò sí ohun tá a fẹ́ ṣe tí àwọn àṣìṣe kan wá ju fojú hàn tó bá ti mú ni jákulẹ̀ àfikẹ́dà ó gbà fún ọlọ́run àwọn ọmọ náà sunkún omi bọ́ lójú wọn lánàá nígbà tí cameroon ẹyọkan sí odò náà ni wọ́n fi wọ́n àmọ́ ẹyọkan yẹn náà òun náà ní rí ní bọ́ òun lórí wọn bọ́ o wọ́n gbìyànjú láti dá a padà góòlù ṣe kíni kò wáyé gbogbo apá tí wọ́n sa gbogbo pasapasa apọn tí wọ́n ṣe gbogbo ẹ̀pátá ló já sí pàbó orílẹ̀-èdè wa nàìjíríà aláǹfààní àti tẹ̀síwájú o láti rí dájú wípé àgbà ife ẹ̀yẹ èyí tó jẹ́ ti ọdún yìí tilẹ̀ adúláwọ̀ ó ṣe dédé wípé a ti ré bọ́ àtúní tẹ̀síwájú láti kópa níbi ìdíje àgbáyé nìyẹn 2027 world cup race àwọn kan láǹfààní wà tá a bá manipulate ẹ
0: no kò ṣe manipulate wọ́n sì máa lọ play bí irú nǹkan tí ó ṣẹlẹ̀ sí super eagles àwọn tó máa ṣe lọ play kan
1: níta
0: kinní kan kinní kan àwọn nǹkan bẹ́ẹ̀ wọ́n ṣẹ̀ wá bá àwọn tí wọ́n jọ qualify bí àwọn bíi ghana àwọn
1: tí permutation mo fẹ́ sọ
0: a ṣẹ̀ máa bẹ̀ calculator báyìí
1: ṣe calculation lóríṣiríṣi
0: àná ó tún wá jẹ́ bíi like black sunday in the sense that pé nàìjíríà méjèèjì wafcon àwọn lẹ́yìn tí wafcon àwọn obìnrin tán ṣe ti wọn àwọn ti ọkùnrin náà àwọn da 20 àwọn náà jìyà lọ́wọ́ burkina faso ló lọ́wọ́ ní ayò mẹ́rin sí ẹyọ kan ní final àṣekágbá nìyẹn tó ẹgbà tẹ̀ tí ń wò pé tí ó ṣeé ṣe kó rẹ́ pé lánàá yẹn a máa celebrate lọ́nà méjì pé under 20 àwọn àgbà ife ẹ̀yẹ tibẹ̀ yẹn then wafcon àwọn obìnrin àwọn náà tẹ̀síwájú báyìí sì àwọn tí ó ti wà ní semi final àwọn malawi first timer ó ti wà ní semi final báyìí ó ti wá wà ní semi final nìkan ó ti pe gede sí ipe títí world cup báyìí sì tó yẹ pé a lè sọ pé kódà kó má wàá jẹ́ òun ló padà gba ife ẹ̀yẹ yìí mọ́ ṣùgbọ́n àṣeyọrí ńlá lélẹ̀
1: fún wọn
0: bẹ́ẹ̀ ni.
1: kábíyèsí àwùjọ onígbòǹgbò kò sí àkókò tá a tún fẹ́ sọ fún pé wọ́n fẹ́ gbá bọ́ọ̀lù mọ́ báyìí torí pé super eagles flying eagles wọ́n ti jábọ̀ torí gbogbo ìwẹ̀lẹ̀ máa ń pè wá ìgbà wo ni wọ́n máa gba ìgbà wo ni wọ́n máa
0: ó ti ẹ̀ wá dùn
1: cameroon ti rí wọn bọ́ọ̀ bẹ́ẹ̀ náà ni àwọn ọkùnrin flying eagles àwọn náà miss out of under 20 african cup of nations adeleke gbìyànjú ṣùgbọ́n pa ògoro gbogbo àwọn agbábọ́ọ̀lù tó kù náà ni wọ́n sápásápọn ṣùgbọ́n ẹ̀pa ò ṣe kíni kò burú mọ́ o bí yẹn ti ṣe wà nínú àwọn agbábọ́ọ̀lù wa nílẹ̀ wa nàìjíríà òun nìyẹn ẹ já lọ sí ti àwọn malawi náà wọn lu ghana 2-1 yẹn fi hàn wípé ghana náà wọn ti gba ilé lọ
0: ìpele
1: semi final sì ó ń bẹ láàrin cameroon malawi àti àwọn onípele méjì tó kù.
0: bẹ́ẹ̀ ni ní semi final báyìí sì torí pé nàìjíríà já ìyẹn ò ní pé kán dá ìfẹsẹ̀wọnsẹ̀ dúró morocco àti cameroon wọn a jọ mú nǹkan lẹ̀ bẹ́ẹ̀ ni wọn a jọ wọ èèyàn tó máa bọ́ sí ìpele àṣekágbá algeria náà àti malawi àwọn náà jọ ṣe malawi a máa wò pé bóyá nǹkan tóun lè ṣe ó já ó lu nàìjíríà ó já ghana bóyá òun tún lè ṣe kíní yẹn fún algeria ó ti rẹ̀ pé àwọn morocco àti algeria ó ti ẹ̀ ti ń wára wọn dẹ̀ pé káwọn jọ pàdé ní final ṣùgbọ́n bó báyìí lọ́nbẹ̀ gbogbo ẹ̀ náà ni a máa mú toyin létí ẹ sọ fún yín pé ká kúrò ní ibẹ̀ yẹn ká lọ sí òkè òkun ibi tí Marcus Rashford báyìí sì ó ti gbà fọ́lọ́run látàrí nǹkan tí Barcelona ṣe fún un ó ti Manchester United ti fún ní number 14.
1: Aláìlúwàsá sá kábíyèsí gbogbo ọmọ nàìjíríà kábíyèsí náà owó máàṣì lánàá o wọ́n gbìyànjú.
2: Báwo mo wa? Okùn díẹ̀ tí wájú wa yẹn.
1: Finishing.
2: Waju wa yẹn. Waju wa yẹn. Omo ẹsẹ̀.
1: omehedie
2: mm friends awon Cameroon e lagbara
1: mm
2: awon mo do wa leyin fo Cameroon e
1: o die yin dada
2: won do dada
1: e je ka wo pe quarter final na ni won dey won gbiyanju die abi ka gboriyin die fun won
2: be n won gbiyanju
1: se olopolopo tori mo pe e ma ba wa lo pelu awon after fly eagles yen da e se kabisi e pe fun wa
2: e ku se
1: all right e se ugbo Nigeria kabisi a wi se ori gbogbo ni e gbo won e je pe won le se ki won ma gbo lori papa ball fe 92.9 to de ba wa lo bi fly eagles bo se lo Lionel Messi omo loko abaja lorun malu melo le ti ra fun bayi eyin opposition aha sibe sibe o ti gbe isere to sele segbe kan o wo so dudu o de dara po mo awon akegbe to ku ni itami ami
3: be
1: tesiwaju irin ajo aye re baba re o pe to ti wa lori are ti se aisun baba na pada take o eh o na ti wa pada si usario ni itami ami lohun ati da ko mo awon agba bolu akegbe re lati tesiwaju irin ajo awon akegbe won korin oku fun won korin oku fun gbokabo o pa o ku padanu eh daru baba re won korin oru fun eh gege bi o ti se gbe private jet do fi wole pada wa si odo awon akegbe re ni ana alana
3: baba awon baba yen no a le so pe a ma so pe baba yen ori le aye
1: ori le aye no
3: tori omo omo ba ndaruko awon agba bolu ko si bi ti on ma toju Messi o ma wa ni top 2
1: ba wale aye ori
3: wale o de gbadun e dada tori kiyan ma bi mo pupo gan kiyan bi inyan Messi nikan omo nla ni gaga bi mo se nso lo lekun pe Marcus Rashford ohun ati Manchester United don ti jo ni adehun ba bo je pe o sin wo oju sita pe boya ti iko mi ba wa ohun a kuro sugbon bayi o ti gba fo Olorun de ti ra po mo awon akegbe lati ma se pre-season to ku be lo si lo nbe agba bolu Barcelona iyen Frankie De Jong to je pe o ni ifarapa bayi o ba ti so jade pe o dun pe ohun wo pe kini Barcelona fe fi Rodri se pe tori ti agba bolu yi to ba de lo to ohun wa ni ifarapa bayi sugbon ti ohun ba de pada se Rodri ko ni ohun lara lati le wo nu team pada pe ohun wo pe Barcelona won ni di Rodri yen emi lo to ba Rodri agba bolu kan to je pe o yayi ni agaga nkan ti Spain se ni World Cup yi o wa nu awon eyan to je pe o gbe World Cup yen fun won to je pe o de tun ma ran Barcelona lowo bell o se wa nbe
1: okay Manchester United won ti gbe number 40 fun Rashford o
3: ben
1: okay new season ta fe wo
3: yi
1: ko be rin adi e pelu number 14 ye na fun won wi pe ma yuro pale won gidi gan yen sa to koja pe won die
3: o te tin so bayi awon olumaiti awon pilot o tin so pe season yi se igba gbogbo ife eye la won fe gba o ni gbogbo ife eye la won fe gba bi Carrick yen Carrick on the wheel mo se paro fun Ole Gunnar Solskjaer ngba yen niyan sugbon bo bayi lona
1: awon club friendly sa yo lore sore lati kosi ko se be wa yi lana Man City ilu Atletico friendly ni amo won lu won jo adaru awon na ati Chelsea meta omi meta ni won ta pelu awon Dortmund won lu Arsenal meji si meta Liverpool subu so Monaco meta si meji Sampdoria subu on gbo meji Parma meji si odo bekan na ni Olympic Marseille ati Bilbao meta si kan ni won fi gboju ara won Florentino none ati Lazio awon na meji si o kan ni won fi jiya ni owo ara won bi en bo ti wa lapa be
3: agba bolu fun Liverpool tele ngba kan iyen Mohamed Salah ti awon gan so pe kilo de to fa koda emi gan wa nu awon eyan ton so pe kilo fa to pe ko fi gba Saudi Arabia lo ipe o wa lo si Transfer Sport to pe ko se o a fe le so pe boya ko ti en se top 5 tori o ni gba kan na to pe awon na wa nbe sugbon won tin se sigisigi le njo meta yi olowo e mu olowo lowo Onana sugbon o ni ohun si ni nkan to n fe po ni Europe ati pe ka ba tun wa wo awon owo ti Liverpool fun ti Transfer Sport fun Salah o to lati duro ipe o fe le to e pe nkan ti o ma ri ni Saudi Arabia yen to nkan to fa to fi ni ko n kuku duro si be ni
1: tori ise tori owo na ni won se sise to ba je pe tori owo lo wu
3: be ni
1: life ko ra duro be ko si life ko ra duro ni ye a ko ni
4: gbagbaju si mori o criticize pe ati sai Bernardo Silva pe fitness e ko fi be fi o ni okan balẹ o na so dimo wi pe lowo ta wa yi omodun mo pon le ni ogbon na o ti da ko Madrid free transfer ni o amọ lowo ta wa yi to won ati Manchester City o ma sai ma wa so pin ni o ti wa so pin ni ending of last season o wa gbiyanju lati daju pe bi awon to bo wi pelu e but ese re won ni o ti fitness e o ti da to won ko egla to lu mi ba out of shape ni
3: bo ti e pe Bellingham Bernardo Silva o gbiyanju gan ninu ifese won se ti Madrid gba pelu alatako won ni friendly match pe awon ati Ferran Cravos o gbiyanju gan to e pe ninu ifese won se awon ololufe Madrid don so pe ah ipe awon turi agba ball to tun ya lara oto laarin yen tori pupo nu awon agba ball won lowo arin tele bi koko sare gba ball si waju koko sare gba shot awon kan be bo Bernardo Silva o je agba ball to je pe o ma n di bomb o kin sa fun ball so o ma tun improve Madrid yen nkan yo kan ti o kan wa nbe na ni pe Bernardo Silva agba ti nde o de sese ko ma ni awon ifarapa yen boya nkan to Fatimu ri ofin mo so pe ohun o ti
4: o tan
3: nkan to wa nbe ni e ma yi kuro nbe Bon FM 92.9 no lawa ambo
5: Àláfíà àwa ṣe pàtàkì ó ṣe kókó tó bá wá rí bẹ́ẹ̀. Ṣé ẹ̀yin ti gbọ́ nípa àwọn ògbógi tó ń jáde láti ilé-iṣẹ́ Tìmẹ́tayọ Tribe Medical Nigeria Limited tí wọ́n ṣe lọ́nà ìgbàlódé tí àjọ Nordax sì fọwọ́ sí. Ọ̀kan lára ìgbógi bẹ́ẹ̀ ni BRC capsule tí òkìkí rẹ̀ ń kà gèèyàn kárí ayé tó ń gbani lọ́wọ́ ara tó ń tani bí ẹni fi omi àtapara. Nǹkan tó ń rìn tàbí bomi jẹ káàkiri ara pajápajá tó ń múni lọ́wọ́ tàbí lẹ́sẹ̀. Bí àti rìn bá di wàhálà, BRC capsule náà ló ń dá ìfúnpá tó ga padà tàbí káyà máa lu pèpè àti àìrórun. Sun dede yo tun je ki oju mole kedere BRC capsule ni egbogi te yan le lo ti yo tun ro yin efe lomi o wa ni awon pharmacy ati chemist ladugo yin
6: ore ni won le kan ma le ka kiri ara e bi kokoro tabi bi an ara tun ma yin o leyin we egbe kan ara e ma nkuta itai ah ija fara le wo
7: ore mi baja baja nko isun ara fifa so owo adese to nkuriri kuta itai
6: gogogogo ogun te yan le lo ko ro yin efe lomi ibo se dara to ni BRC capsule won mu okun de ba ara tani ara to yun ni isan ara to tire aji pepe arugo atakebe paja paja wa biba nkan to nkun ni je tabi ri ka kiri ara yo kora oju amole kedere aro orun fun ewe ati gbole wa ni won fi se BRC capsule jade ato nabda si fowo si ti se ti Mẹ́tayọ Tribe Medical Nigeria Limited lo se BRC capsule jade lati mu pharmacy to sumo yin e pe 08103369434 bi ayi pada ko ba si leyin ojo meji kan si dokita re o
8: igbogi mi ni massive capsule ti mo se eda mo se ni ogun ban sani tabi ro ni ibadi to nfa ni so ailerin dada tabi orikerike ara to nro ni mustive capsule na o wa ni awon pharmacy ati chemist ladugo yin
7: agbe o fo pa yajo are o lo abiru kiti eni gan elu go wa nbi oro mi ori ara re ni o mi ru o
6: egbon ni eni kan o se yin are ara lo nba yin da e so bo se se yin ka gbo
7: egbon ro mo so mi isoro nfa mi so ori kerike ara ndu mi ibadi to wi taruko je temi ileri ogbon na kan se keji ma
6: are ara ni ogun te yan le lo ko royin e pelomi bo se dara to ni mustive capsule egbogi to kapa gbogbo ami ati apere te so niyan o ilora mustive capsule ke ma ta kebe kebe pada ile ise Tìmẹ́tayọ Tribe Medical Nigeria Limited lo se mustive capsule jade lati mu pharmacy to sumo yin e pe 08103369434
8: eyin olugbo mi egbogi gbera tun haba capsule to n je kara okunrin ko poki poki daada to n se ole okunrin di alagbara koda àwọn ìyàwó lé wọn máa ń rà fún ọkọ wọn peratun herbal capsule ó wà káàkiri àwọn pharmacy àti chemist ládùúgbò yín
6: peratun herbal capsule ìgbògi ìbílẹ̀ tàfi ọjọ́ pípẹ́ ṣe ìwádìí ẹ̀ lórí kí ló ń

0: ọmọ Nigeria ewelewe ẹja sáré mú ẹsẹ̀ kúkú yìí ká tó máa lọ ìdíje Lagos Street Soccer Stars Oshodi ẹ̀ tó jẹ́ ti day 7 leléyìí tí ìròyìn wà tó sọ di mímọ̀ wípé Oluwole Street wọ́n ṣubú yakata nígbà tí ikọ̀ agbábọ́ọ̀lù Sani Ewu Street gbomi lójú wọn mẹ́ta sí ọkan ní Ewu Street ní gbomi lójú wọn ẹbí tí a ti rí àwọn agbábọ́ọ̀lù bíi Salami Abdullahi Selim Talia Ibrahim Abubakar jẹ́ pé Selim Talia yìí òun ló ṣe bẹ́ẹ̀ ló gba Mọ̀sùlálébú player nígbà tí ayò náà wáyé ikọ̀ agbábọ́ọ̀lù Sheu Close wọ́n kóyà fún agbélékalẹ̀ mẹ́jọ sí mẹ́rin ni wọ́n fi jìyà lọ́wọ́ wọn Sheu Close ní gbígbà orókè nígbà tá a máa tún bọ́ sí day 8 ikọ̀ agbábọ́ọ̀lù Oluwani Street wọ́n ṣubú sọ́wọ́ bàbá yanjú ó yanjú wọn o mẹ́fà sí ọkàn wọ́n fi jìyà bẹ́ẹ̀ náà ni Old Yedi Street àwọn náà wọ́n ṣubú sọ́wọ́ ọ̀rẹ́ méjì street láì mẹ́ta sí méjì gẹ́gẹ́ bí Taurid Abdullahi ṣe fi tó wa létí fún ti ìdíje Lagos Street Soccer Stars tó ṣe ti ìlú Oshodi ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì sí gómìnà lórí ìdàgbàsókè eré ìdárayá ọ̀gbẹ́ni Adébànjí Adéoyè Àtẹ́ọ́gbọ́ Iskibanj ló ṣe agbátẹrù ẹ̀ lórúkọ gómìnà Babájídé Olúṣọlá Sanwó-Olú kí máa fi yẹn kọ́ lọ́jọ́ bí sínétọ̀ tó wọ́n ṣojú Ogun West Central District wọ́n jẹ́ adíje dupò gómìnà ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Ogun Sínétọ̀ Solomon Ọlámilekan Adéọlá Yayi 57 years birthday ìgbà ọdún kan ní fún yín o olóyè Káyọ̀dé ọdún àrùn ló ní ká máa kí wípé àṣẹ yìí ṣàmọ́dún àṣàmọ́dúnṣẹ́ míì.
1: Oyana lẹ́sẹ̀ kúkú yẹn náà ẹjẹ́ ń sọ fún yín pé ìdíje ìṣẹ̀ṣe 2026 football competition ti àwọn ọ̀jẹ̀ wẹ́wẹ́ under 15 ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí ni ti olóyè Ìfakáyọ̀dé Àgékúèjú ṣe agbátẹrù ẹ̀. Àwọn ìdíje yẹn báyìí ni àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn ṣe lọ ní àná alánà Ṣẹ́gbowó FC àti Ojú FC ọjọ́ ta ọ̀mì mẹ́rin mẹ́rin làwọn méjì jọ ta sílé ara wọn tí ò ti sọ gàmbẹ̀ Paid FC ńkọ́ àti Golden FC mẹ́rin mẹ́rin náà làwọn náà jọ ta 4-4 Kush FC àti KTS FC méjì méjì làwọn náà jọ ta sílé ara wọn kò sọ gàmbẹ̀ Wisa FC àti Never Give Up o Give Up o mẹ́ta mẹ́ta làwọn méjì jọ ta sílé ara wọn bẹ́ẹ̀ ni ó ṣe lọ ìdíje yìí ń lọ ó sì ń tẹ̀síwájú tó yẹ pé ó bẹ̀rẹ̀ lẹ́yìn ọjọ́ keje oṣù ta wà yìí ó dẹ̀ máa parí ní ọjọ́ kẹtàdínlógún bẹ́ẹ̀ ni ó ṣe wá ń bẹ̀
0: ní ṣàngó bá ṣe sọ yá
1: ṣàngó kọ̀
0: wá àjọfóyìnbó àti iléèdè ló máa kojú ara wọn.
1: Bẹ́ẹ̀ ni àwọn ìdíje yìí wáyé ó ń lọ lọ́wọ́ ní Àgékúèjú Temple Mini Stadium ní Amadu Street ìyẹn ẹ̀yìn tí mú ṣín bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ló ṣe lọ ń bẹ̀rẹ̀
0: àdúgbò ọlọ́run bí lórí pápá bọ́ọ̀lù fẹ̀mí ṣe ń ṣe bẹ́ẹ̀ tó ń tẹ̀ síwájú adédèjì ló mú yẹwà òun gbẹ́kọ̀ọ́ ìjọ ó ti dá
1: bẹ́ẹ̀ ni hurricane yìí tí ẹ pé agbábọ́ọ̀lù ẹ bó ti dàgbà o ṣùgbọ́n ó sì wà lára bàbá bayern munich sọ pé àwọn ò tí ì ṣetán láti filẹ̀
0: o julẹ̀
1: ìgbé kó sì wà pẹ̀lú àwọn
0: ó tẹ̀ sọ ó gbìyànjú àti retire ṣùgbọ́n wọn gbà
1: náà kò tiẹ̀ tí lè retire nítorí ó sì ń èmù pé òun lè gba ballon d'or yẹn kò dẹ̀ sí nǹkan tà ó lè gbà kó ó lọ kẹ̀ ó lè gbà ó lè kan bẹ́ sí tiẹ̀ náà ṣé yàá máa wà ló fẹ́ ṣe ni tọ́ bá wo àwọn ẹni tó gbá

0: o si ni nkan ti eh olowo Florentino Perez ti Madrid o si n ba opo pe o la won kokan to e won se to e won so wo fa won re fi won so wo fa won FIFA gbogbo awon kan be yen o si wa nbe to e kon ba
1: opo okay ahead new season ti waju season to nbo lona sa to nbo yi agbabodu le wa nigba kan ana the former Super Eagles forward Peter Odewinge o ti so fun awon agbabodu pe eye mu oti lile avoid too much of alcohol eye mu oti lile ni igbaradi fun sa to nbo lona ke jina si oti lile o be ba ti e mu die die ni e ma mu emi o ni ke mu o Odewinge lo so mo ki be ba mu e ma mu pupo ehn ki e le ba ni okun ati agbara fun sa 2026-2027 season e to nkole fun gbogbo yin Odewinge ni agbabodu to ti gbabodu fun le wa Nigeria o ri si ji daada nu nu akosile eri bodu gbigba re ibo lo wa nsin enikan ma mo o fi royin ranse sinu iwe royin fun awon agbabodu fun gbarani sa to n bodo lo jete
0: olowo e mu wa fine boy ohun ati karibi maduka oko e eki o ye ki weja eja mo enu kuro nbe Everton ati Crystal Palace won jo paro agbabolu nigba ti Brennan Johnson ohun darapo mo Everton ti Dwight McNeil ohun na darapo mo iko Crystal Palace be lo se lo nbe eja so fun yin pe ni idije tennis fun eyin ololufe tennis Yannick Sinner ko ni le kopa ni Cincinnati Open to n lo lowo lowo bayi latari pe o ni ifarapa e ma gba wi pe alatako na to e pojo npin number 1 ati number 2 yen to jo npin laarin ara wa iyen Carlos Alcaraz yen na oni lanfani tori pe ohun na ni ifarapa bayi se o ma fun awon yoku laye lati lo gba idije na te gun wa de ma wo pe boya awon le gba ife eye yen nibe na e je so fun pe olowo emu Chelsea iyen Philip Jorginson o ti lo o ti darapo mo iko Strasbourg ni ayalu ti sa o ma fi dopin bẹ́ẹ̀ ni ṣe lọ ń bẹ̀rẹ̀ pilot gilebe ṣe sí ọ̀rọ̀ Rashford sọ fún yín pé Manus Solomon agbábọ́ọ̀lù fún ikọ̀ Tottenham ó ti darapọ̀ mọ́ ikọ̀ West Ham láti sáà yìí lọ pẹ̀lú owó £5 million tó lè dàgbà sí £7 million tí gbogbo ẹ̀ tó bá lọ létòlétò bẹ́ẹ̀ ló ṣe lọ ń bẹ̀rẹ̀ ẹjẹ́ sọ fún yín pé agbábọ́ọ̀lù ikọ̀ Barcelona ìyẹn Marc Casado o ma fi ikọ Barcelona le ni saa ti awa yi ikọ Arsenal won ti ra agbabọlu Bruno Gumeresh se o je agbabọlu to je pe o ni nkan to je pe o le to fi gba ife eye Champions League
1: ton wa ba o ni o ba ti e need Barcelona ti e fi se kini o ni ko wole
0: no Arsenal
1: o ba need yan ni ko wole so
0: tori agbabọlu ko o ti dagba na
1: 29 wa ni kini o wa experience lo de gbe bo
0: o to de sa o to ni ṣùgbọ́n Champions League ni Arsenal ń gba wọn ò lè gbà ó ṣùgbọ́n káyọ̀ tó tẹ̀ kúrò ńbẹ̀ Arsenal ti gbìyànjú bí Champions League méjì ikọ̀ semi-final ikọ̀ final tí ó bá ṣe ìrírí tí PSG fi nà wọ́n
1: bẹ́ẹ̀
0: ni
1: díẹ̀
0: náà ló kù so
1: wọ́n gbìyànjú sáà tó ti ẹ̀ kọjá Arsenal gbìyànjú
0: bẹ́ẹ̀
1: ni Swiss Club FC Basel wọ́n ni wọ́n rí jẹ́ ti £3 million lọ́wọ́ Saudi Arabia Al Fattah tí wọ́n fẹ́ fi ra ọmọlédè wa Nàìjíríà kan tí wọ́n ní owó yẹn kí wọ́n ní kò tó gẹ́gẹ́ bí òyìnbó ti ṣe gbé wípé wọ́n yọ̀ǹda rẹ̀ pé àwọn ò láǹfààní àti ṣe kíni láti rà sínú ọkọ̀ agbábọ́ọ̀lù títí àwọn àbí yẹn bó ṣe wà ní apá bẹ̀rẹ̀ nìyẹn
0: agbábọ́ọ̀lù fún ikọ̀ Barcelona ìyẹn Ferran Torres ó ti ṣetán láti darapọ̀ mọ́ ikọ̀ PSG ni pẹ̀lú àdéhùn ọdún márùn-ún ó kọ̀ kù kí PSG gbó wá kí Barcelona rẹ̀ ṣe kíni kan gbà Barcelona ń ta ń te owó Julian Alvarez yẹn wọ́n tún jọ ó ti ẹ̀ ní kọ̀ọ̀kan tó ń pa mí lẹ́rìn lọ́rọ̀ Barcelona Atletico Madrid lóhun ò ta agbábọ́ọ̀lù ẹ̀yìn ní dandandandan àwọn fẹ́ rà tó rántí kó sí agbábọ́ọ̀lù yẹn lórí báyìí tó jẹ́ pé òun náà dẹ̀ ti sọ pé nǹkan tó bá gbà làwọn máa fi fún un òun gbọ́dọ̀ kúrò ní Atletico yẹn òun ò dẹ̀ fẹ́ kúrò l'Atletico nìkan Barcelona lòun fẹ́ darapọ̀ mọ́ Atletico dẹ̀ rí àwọn náà ń ṣe pé ó bá sì bóyá fẹ́ ṣe kódà ká gbé ẹjọ́ ìlọ́kọ̀t ipe àwọn ò ní ta àwọn fẹ́ ta fẹ́ ní

0: gbọ́n Barcelona ẹ sẹ àwọn ọ̀fẹ́ ta
1: fún Barcelona
0: igbe because o tọ́ dẹ̀ ni torí tọ́ bá ta gbá bọ́ọ̀lù wọn fún Barcelona ẹ mọ̀ agbogbo wa la mọ̀ pé àárín Barca àti Madrid náà ni ife ẹ̀yẹ yẹn wà ó dàbẹ̀ ní bọ́tún stretching
1: wọ́n kún ẹ̀ sí wọn
0: bẹ́ẹ̀
1: so tí wọ́n ròdìròdì
0: bẹ́ẹ̀ Liverpool ṣì ń du láti ra agbábọ́ọ̀lù yẹn Bradley Barcola tí ẹ pé PSG dẹ̀ ń sọ fún wọn pé 150 million kò ní jálétí òun ni agbábọ́ọ̀lù yẹn ó dẹ̀ ń fi agbábọ́ọ̀lù tó lọ sí Chelsea ìyẹn Morgan Rogers àti Diamondi tó darapọ̀ mọ́ Madrid wọ́n fi ṣàpèjúwe pé agbábọ́ọ̀lù tàwọn Bradley Barcola yóò dájú agbábọ́ọ̀lù méjì lọ so ó yẹ kí ó lè fáwọn ní 150 Liverpool ṣì ń doubt pé bóyá àwọn lè ra agbábọ́ọ̀lù torí wọ́n wò pé owó táwọn dà fún Florian Wirtz àti Isak wọn tí ì rí kó nígbẹ́ káwọn tún máa lọ dánwó sí inú omi.
1: ó dára ẹjá máa ṣe bẹ́ẹ̀ ká máa lọ ìdíje Prince Gas Cup 2026 ó ti bẹ̀rẹ̀ ní pẹrẹwu 18 edition leléyìí Sansan Boys àti Sunshine Sound wọ́n wọ̀nyí àjà Friday tó ń bọ̀ yìí Wolves FC Starling City yóò kojú ara wọn Saturday ni Ashemalu FC àti Unity FC yóò wọ̀nyí àjà Heart of Lions FA Casamigos Sports FC yóò figagbága ní Egan Grammar School ló ti máa wáyé bẹ́ẹ̀ ni tó bá di Sunday IDFC àti Vision FC yóò figagbága King FC àti Alpha FC yóò nà bí owó PDG náà ṣe ń tẹ̀síwájú ni àwọn bá ṣùgbọ́n mọ́ gbàdàmọ́ sí ló fi ẹ̀tọ́ wà létí Abúfọ́tá Abúgáfá ló kọ́ mi eré o.
0: adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba tó bá bẹ̀rẹ̀ tó dẹ́rẹ́ bá parí ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹ̀yìn olólùfẹ́ wa náà tẹ́ fìgbà kan fi wá sílẹ̀ olóòtú wa tún jí ọlálékan adúpẹ́ lọ́wọ́ ọlọ́wọ́ bọ́tìnì wa náà pilot ibrahim ọlálékan ip sport lèmi jẹ́ ẹ̀ṣẹ̀

0: wọ́n ti bẹ̀rẹ̀ fún olùṣẹ́ aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílẹ̀ mọ̀lẹ́bí mi ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe maggi native jollof rice ìtọ́wọ̀ ẹ̀kan lásán àròyìn kankan ò sí lẹ́yìn ẹ̀.
1: maggi star tá a ṣe látara ẹ̀wà sóyà àlùbọ́sà adùn chini àti kòlófìn.
0: oúnjẹ alẹ́ ti délẹ̀ ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
1: maggi star yóò sọ gbogbo oúnjẹ.

0: 一杯同心的白酒，聊到哪有垃圾街。
1: 这个垃圾，是啊，最昨晚更新的。

0: John Vance 3-in-1 Chocolate. Enjoy instant goodness.
1: Aago méjì ọ̀sán ló ṣẹ̀ṣẹ̀ lù, ó sì dàbí ẹni pé o ti ń ṣiṣẹ́ látàárọ̀. Iṣẹ́ rẹ ò tí ì parí, àmọ́ agbára rẹ ò gbé mọ́. Gbogbo òṣẹ́jú ló ń wo aago. O lè tẹ̀síwájú pẹ̀lú iṣẹ́ rẹ. Bẹ́ẹ̀ ni, bó ṣe máa rìn ní lọ́sàn yẹn, gbogbo wa máa rìn nípa ẹ̀. Àsìkò tí agbára rẹ ò gbéṣẹ́ mọ́, tí ìwúrí ò sí mọ́. Ta jọ bí ẹni pé ọjọ́ ò sáré bó ṣe yẹ, àmọ́ nǹkan ẹyọ kan lè yí gbogbo padà. Reactor Energy Drink, nítorí tí agbára rẹ bá gbéra sókè, àfojúsùn rẹ ṣe déédé. Reactor Energy Drink, ìpàṣẹ rẹ á padà, wà á parí iṣẹ́ lásìkò, àwọn èròǹgbà rẹ wá sí ìmúṣẹ, wà á ṣiṣẹ́ rẹ lójú ọjọ́. Nítorí náà, tí ìkáàrí ọ̀sán yẹn bá fẹ́ dá ọ dúró, wọ ara rẹ sókè, tí ìdíwọ̀n rẹ pẹ̀lú Reactor Energy Drink, Reactor Energy Drink, tí ìdíwọ̀n rẹ.

Atunde gẹgẹ bi se wa lori radio yi ka ma fi asiko yi ki gbogbo wa pe lagbara lawura bi emi gigun aiku baale oro ile ise obi former nigeria limited ton sagbateru ogun ajebe gan ti gbogbo ati mo bi eni mowo iyen amatem soft gel oko iba ori fifo inu rirun ara gbigbona otutu ofiki abiba lagu ara ta banya wo opolopo emi la npa danu lorilede wa nigeria papa julo awa ti africa bi latari aisan iba lotun losi imoto to dara pupo boya ninu agu ara wa ni o abilaika kan gbe ati le segun aisan iba lorilede wa nigeria yawa abiamo tun mo riri omo e je ka toju awon ewe wa papa julo lati bi irakoro wa soki awon na lojo la wa ta ba ko ta ba toju won aisun iba ma yara gbara won wole eyi si le sokunfa ailera won eyi mama mi eyi sister mi eyi alagbato e je ka samojuto awon ewe wa daada orúkọ àwọn náà ni ẹ̀yàn láwá tá a bá sì wò ó dáadáa àpilẹ̀ṣẹ́ ogun amatem fort soft gel láti iléeṣẹ́ orbi pharma nigeria limited wọ́n ṣe é lọ́nà tí ó gbààrọ̀ àwọn ìwé lọ́rùn láti gbé mì. bákan náà kòkòrò torí àwọn ìwé yìí náà ni ọ̀pọ̀lọpọ̀ wọn yìí fẹ́ lo oògùn iléeṣẹ́ orbi pharma nigeria limited ẹ̀ kú iṣẹ́ ọpọlọ bẹ́ẹ̀ ni tarugo omidan ọmọdé náà ni wọ́n ń lo ajẹ́bí idán amatem port soft gel àjọ tó ń rí sí ọ̀rọ̀ lera who wọ́n tún fòǹtẹ̀ lú pẹ̀lú àwọn apilẹ̀ṣẹ́ èròjà méjì tí ń bẹ̀ẹ́nu rẹ̀ atẹ̀mítà pẹ̀lú lumefantrine láwọn tí wọ́n ń bá èyíkéyìí àìsàn ibà kò yá àjà inú àgọ́ ara wa iléeṣẹ́ orbi pharma nigeria limited ó gbà ládùúrà pé àìsàn kò ní farawa ṣe bùgbé ṣùgbọ́n káwa náà máa fi lera wa ta fàlà ẹ̀mí ò láàrọ̀ kòókòó làálàá jẹ́jẹ́n ara ní ń fàbọ̀ sí àmọ́ṣá bẹ́ẹ̀ bá lo oògùn láàrin ijó mẹ́ta yóò bá ṣàyípadà ń bẹ̀ kánmọ́kánmọ́ ẹ kàn sí dókítà onímọ̀ ìlera.

0: When malaria show, no time to talk. I'm a test subject that you don't do.
1: Fún ọ̀pẹ̀rẹ̀ pọ̀ ní níṣòwò ọjọ́ kọ̀ọ̀kan rí bákan náà nọ́ńdà ìṣirò ìránṣẹ́ owó gbogbo náírà ló ṣe pàtàkì. Àpò ìfowópamọ́ kan wà tí ń ṣe àdínkù owó tí ń jáde lọ́wọ́ rẹ. Stanbic IBTC ṣe àfihàn BizSmart account èyí tó lè bẹ̀rẹ̀ pẹ̀lú ₦5,000 fún BizSmart tàbí ₦250,000 fún BizSmart Plus. Ìgbádùn ìdúró current account maintenance charges àti enterprise online charges fún àwọn oníbàárà tuntun àti káàdì ọ̀fẹ́ fún àwọn ìṣòwò tí ó yẹ. Kàn sí www.stanbicibtc.com tàbí kí o fi email ránṣẹ́ sí enterprise@stanbicibtc.com tàbí kí o pe 0700 333333 láti bẹ̀rẹ̀ lónìí. Ìgbésẹ̀ àti ìlànà.

0: jẹun kò fẹlẹ ìran ọrọ fún jẹun kò fàtiẹ èmi a jẹun kò fọmọ mi ìmọlẹ alájẹṣẹkù ètò bàbá ètò ní ilé iṣẹ bond fm 92.9 ní gbogbo ọjọ ajé ọjọ monday laago mẹwàá ku ìṣẹjú mẹẹẹdógún níbi tí àwọn ọjọgbọn onímọ ìjìnlẹ láti ọjọ sọwọpọ group of cooperative ó ti máa dá wa lẹkọọ àní ṣàlàyé àwọn àǹfààní tó wà nínú ẹgbẹ alájẹṣẹkù ẹyin èèyàn mi yóò dà ó ká darapọ mọ ẹgbẹ alájẹṣẹkù ọjọ sọwọpọ tó bá súnmọ wa láì gbègbè wa káàkiri ìlú Èkó tàbí àwọn ìlú bíi Ìbàdàn Ìlọrin Ìṣẹ́yìn Ìlàró Ọ̀tà Ìdí Ìlókò káwa náà lè jẹ àwọn àǹfààní tó wà nínú ẹgbẹ alájẹṣẹkù àǹfààní pọ̀ jaburata ẹ̀fowópamọ́ tó ń tètè tẹ́ máa gbà lórí ẹ̀ ẹ má fọ́ mẹ́wàá jẹun torí ọjọ́ ọ̀la àǹfààní ẹ̀yáwó ní ìlọ́po mẹ́ta owó tẹ́ ẹ bá ní pẹ̀lú èlé bíntín láti gbé nǹkan rẹ̀ ṣe àbálájọ táwọn ọmọ ẹgbẹ́ Ọ̀yọ́ Sọwọ́pọ̀ Group of Cooperatives ṣe ń dán tọ́kàn wọn balẹ̀ tí wọ́n rówó lò fún nǹkan rere láwùjọ ẹ kàn sí ilé ẹgbẹ́ tó wà ní number 8 Ekpetedo Street Ogudu Ọjọ́ta Lẹ́kọ̀ọ́ tàbí kẹ́ ẹ pé 0803-818-8286 tàbí 0803-812-5896 alájẹṣẹ́kù kò ní bàjẹ́.
1: Bẹ́ẹ̀ ni alájẹṣẹ́kù kò ní bàjẹ́, ohun tí gbogbo wa ń tò kò ní rọ́ láṣẹ ti Èdùmàrè, a kí káàbọ̀ sórí ètò àìtó yín, ìmọ́lẹ̀ alájẹṣẹ́kù, èyí tí àwọn Ọ̀yọ́ Sọwọ́pọ̀ Group of Cooperative Societies tí orílẹ̀ ẹgbẹ́ wọn bẹ ní 8B, Ẹ̀pẹ́tẹ̀dọ̀ Street nílùú Ògùdù tí wọ́n ṣe agbátẹrù ẹ̀. Orúkọ ni ìjánu ìmọ́lẹ̀ alájẹṣẹ́kù. Àwọn kan rí pé alájẹṣẹ́kù ó ṣe dáadáa. Ó ti mú kí àwọn òbí wa kí wọ́n kọ́lé kí wọ́n kọ́ àṣẹ kan fogúnlẹ̀ fún wa àwọn yẹn wá ń darapọ̀ mọ́ wọn. Ṣé ẹ̀ fún gbogbo ibi tí àwọn ojúlówó bá ti wà táwọn sí ọ̀ríjínà ayédèrú máa wà. Àwọn kan náà wá lọ dá àwọn ẹgbẹ́ sílẹ̀ táwọn náà ń kóra wọn jọ wọ́n ń dáwó wọ́n ń ṣèpàdé bí alájẹṣẹ́kù ṣùgbọ́n ìrètí àwọn èèyàn ni pé wọ́n máa ṣe bí alájẹṣẹ́kù ṣe máa ran wọn owó àti àgbékalẹ̀ àwọn lọ́wọ́ ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́yìn wọ́n rí pé mugun mo wa máa lọ ni wọ́n torí pé àwọn ìlérí tí wọ́n máa ń ṣe wọn ò lè múṣẹ o gbílẹ̀ tó bá fi ìdá kan síbẹ̀ ó kó ìdálọ́nà ọgbọ̀n gbílẹ̀ ní pé àwọn ò ní ẹtí ẹ gbowó padà rárá oríṣiríṣi là á rí pé àwọn àjọ kan ló fẹ́ ràn yàn lọ́wọ́ ń bolẹ̀ ti rírú ẹ̀ rí kọ́lọ̀ kó ṣàánú wa ń bẹ̀ ìdílé tẹ́ ṣe wá gbé ètò ìkàlẹ̀ táwa pè ní ìmọ́lẹ̀ alájẹṣẹ́kù láti mọ àwọn ìlànà àgbékalẹ̀ àti ètò ẹgbẹ́ alájẹṣẹ́kù tòótọ́ náà ni àwọn ẹ̀sìn wa pọ̀ ṣe gbé ètò ìmọ́lẹ̀ alájẹṣẹ́kù kalẹ̀ ẹ káàbọ̀ sórí ètò ilé ẹ̀kọ́ sí i gẹ́gẹ́ bí ọ̀pẹ lọ́jọ́ mẹ́jọ àwọn ọ̀gàgàlájá onímọ̀ nípa alájẹṣẹ́kù dọ̀nà ra gbé wá sórí ètò tòní náà bó ṣe máa rí nìyẹn a ní ọmọ ọba adéríbigbé adédayọ̀ tí wọ́n jẹ́ igbákejì vice president mo dúpẹ́ olúwa CTCU tó bẹ ní lagos island bákan náà ní alàgbà alàbí ṣèyí dada táwọn jẹ akọ̀wé àti alàgbà salaudeen dauda tí wọ́n jẹ management committee lórí ètò ní àárọ̀ ti tòní ẹ káàbọ̀ sórí ètò wa ètò ìmọ́lẹ̀ alájẹṣẹ́kù ẹ jẹ́ kí bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ alàgbà salaudeen dada ẹ bá mi káwọn ara lẹ́kọ́ nímọ̀ pé ilẹ̀ wà lórí ètò.
2: A dúpẹ́ fún Ọlọ́run orúkọ títí mi ni ọ̀gbẹ́ni salaudeen dauda tí wọ́n jẹ́ management committee fún
1: Odúpẹ́ Olúwa
2: CTU tó fìdí kalẹ̀ sí number 14 Glover Street Lagos Island.
1: Bàbá wa kọ̀wé ẹ bá kí àwọn ará ilé kan mọ̀ pé wà lórí ètò.
3: Ẹ ṣe olóòtú orúkọ tèmi ni ọ̀gbẹ́ni Alábí Ṣèyí Dada tí mo jẹ́ akọ̀wé fún ilé ìyẹ̀gbẹ́ mo dúpẹ́ Olúwa Ọ̀yọ́ Sọwọ́pọ̀ Lagos Island tí wọ́n fi ìdí sọ̀kalẹ̀ sí number 14 Glover ní Lagos Island bákan náà.
1: Àwọn àgbàbọ̀ wọn ní egun lánà ló ń kẹ́ ìbàlẹ̀ bàbá wa igbákejì alága ẹ̀ bá káwọn aráyé.
4: Ẹ ṣe olótù gbogbo ilé akínyìn ẹ káàárọ̀ o àjẹkù ojúmọ́ rẹ ló máa mú wa lẹ́nu o àtàgìrì lọ́mọ máa ṣe o orúkọ mi ni ọ̀gbẹ́ni adéríbigbé adédayọ̀ tí mo jẹ́ igbákejì ààrẹ fún Odúpẹ́ Olúwa Ọ̀yọ́ Sọwọ́pọ̀ CTCU tí a fi dí sọ̀kalẹ̀ sí number 14 Glover Street Lagos Island.
1: Ẹ ṣeun bàbá wa ó dàbí pé ẹni ẹ fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn ẹni bí ẹni àwọn èèyàn bí èèyàn alàgbà Salaudeen.
2: A dúpẹ́ púpọ̀ torí pé ẹnu ọ̀pẹ wa ó pọ̀ pọ̀ tí ohun gbogbo síwájú ohun gbogbo a ní láti fi àdúrà ránṣẹ́ sí ẹni tó tọ́ bí àwọn ẹni rí tí wọ́n ronú láti gbé ẹgbẹ́ alágbìmọ̀jọṣepọ̀

0: Ajesekun kale lati ori ogawa natif Akinola ki Olorun je kari baba pe
1: Allahu amin
0: pelu gugu awon ti won ku sodi ti won fi ntuko ti won fi ge ki egbe alajesekun ko ma tesi waju ni abe oyo so wa po so Oluwa yo ma fi adinde ara a ma fi je ki eni kokon
1: ah
0: so si fi ranse ti gugu awon union patapata to gba ni abe mudupe Oluwa so pe ki ajinde ara itesi waju ayo ko ma ba union kokan ni agbara Olorun ki ajosepo wa ko pe titi titi aye ki Oluwa ko wa pelu wa alajesekun
1: amin oruko Jesus amin ya robi fun ase idumare e ki wa bo si odo akowe kini ojuse mo gba mo dupe Oluwa union kini ojuse ile iya egbe eta mo si union si awon egbe to nbe ni abe
2: e se olotu lekan si gaga bi mo ji so si waju pe oruko temi ni ogbeni Alabi se yi dada ma du fi asiko yi ki gbogbo awon ara ile ko to di pe mo tesi waju lori ibere ti won bere ni owo mi se ri ojuse ile ye egbe si egbe ti o wa ni abe o po amo nitori akoko a ni le so gbogbo e tan akoko ojuse ile ye egbe si awon egbe ti o wa ni abe ni pe agbodo koko se bi egbe ti o ba wa ni abe o ni nkan ti a npe ni registration tori gbogbo alo la mo pe pupo nu awon egbe kokan nisin gege bi eyin na se so si iwaju pe elector je ni awon ti o wa nita ile ye egbe o gbodo se bi egbe ti o ba wa ni abe bi won se ma di pe won so wo po pelu ijoba ipinle Eko lati le ma je ki owo egbe kokan ki o sonu akoko niyan then ekeji won gbodo ma se amojuto lori egbe ti o wa ni abe won lori awon owo ti won gba ni owo omo egbe kokan bi ko se ni sonu latari pe kini eto ti oyo so wa po gbele yi o je nkan de pe o da pupo ju a ma tu fi asiko yi ki oga wa which is ambassador Latif Akinola ni ekan si because ti o ba nse be ni opolopo egbe ni o ti fi oriso gbo ki Olorun ma je ki egbe ni kankan wa ki won fi oriso igbo de lara won ojuse na tun ni ojuse ile egbe si egbe na ni pe lori owo agbodo ma se amojuto de leyin eleyi a ma ri pe bi a se bi awon egbe kankan se ngba owo ni owo awon omo egbe ti won wa nda agbodo ma ri pe egbe na won dawo si okay eleyi na ni ara amojuto ojuse ile egbe si egbe ni tori gba mi ma wa egbe le fe nidi iranlowo owo lati fe fun omo egbe ko si ibi ti o ma lo bi o se pe ki won wa si ile ya egbe tori be na ni won fi eyin ti lati le je ki won ri pe won ri owo gba lati le ma je ki egbe ti o wa ni abe won ki o tesi waju papa ju lo inu wa tun dun fun anfani ti won gbele lati oyo so wa po ni eyi ti a pe ni quarterly account eleyi ti ile ya egbe ti won ma se fun awon egbe ti o ba wa ni abe lati le ma je ki owo egbe ki o sonu ti a ba wo iru anfani yi ko si tele a ma ri pe ise ti awon egbe kokan ti won ba se ki a to le jiyin ise na yi ti a ba se lati January o ma de December ni yi ti o ma je ki opolopo awon alaga mi ki won ti se owo egbe mo koku amo eto ti oyo so wa po ti won gbe le nsin le ori gbogbo awon ile ye egbe ti o wa ni ori won ni pe quarterly auditing account ni yi ti o ma waye lati ile iya egbe si egbe kokan lati le ma mo ipo ti owo egbe kokan wa boya o si wa intact ni abi ni ide pe ati ri adari egbe ti o ti se owo egbe moku moku lati ma gbara wa ni akoko ma danu duro ni ibi ba alajeseku
1: alajeseku ko ni baje ja doke lo don pa ti wa ko ti opo ba
3: I want to know I want to lala I want to lala ìjàmbá jẹunkù fẹ́ ilé ìran òrùfó jẹunkù fàdìẹ èmi á jẹunkù fọ́nà mi ìmọ́lẹ̀ alájẹṣẹ́kù ètò bá bá ètò ní iléeṣẹ́ bond fm 92.9 ní gbogbo ọjọ́ ajé ọjọ́ monday láago mẹ́wàá ku ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún níbi tí àwọn ọ̀jọ̀gbọ́n onímọ̀ ìjìnlẹ̀ láti ọjọ́ sowapọ̀ group of cooperative ó ti máa dá wa lẹ́kọ̀ọ́ àní ṣàlàyé àwọn àǹfààní tó wà nínú ẹgbẹ́ alájẹṣẹ́kù ẹ̀yin èèyàn mi yóò dà ó ká darapọ̀ mọ́ ẹgbẹ́ alájẹṣẹ́kù ọjọ́ sowapọ̀ tó bá súnmọ́ wa lágbègbè wa káàkiri ìlú Èkó tàbí àwọn ìlú bíi Ìbàdàn Ìlọrin Ìsẹ́yìn Ìlàró Ọ̀tà Ìdíìlúkò káwa náà lè jẹ àwọn àǹfààní tó wà nínú ẹgbẹ́ alájẹṣẹ́kù àǹfààní pọ̀ jágbátà ẹ̀fowópamọ́ tó ń tètè tẹ́ máa gbà lórí ẹ̀ ẹ má fọ́ mẹ́wàá jẹun torí ọjọ́ ọ̀la àǹfààní ẹ̀yáwó ní ìlọ́po mẹ́ta owó tẹ́ ẹ bá ní pẹ̀lú èlé bíntín láti gbé nǹkan rẹ̀ ṣe àbálájọ káwọn ọmọ ẹgbẹ́ ọ̀yọ́ sowapọ̀ group of cooperative ṣe ń dán tọ́kàn wọn balẹ̀ tí wọ́n rówó lò fún nǹkan rere láwùjọ ẹ kàn sí ilé ẹgbẹ́ tó wà ní number 8 Ekpetedo Street Ogudu Ọjọ́ta Lẹ́kọ̀ọ́ tàbí kẹ́ ẹ pé 0803-818-8286 tàbí 0803-812-5896 alájẹṣẹ́kù kò ní bàjẹ́.
1: Ètò wa ètò yìí ìmọ̀lẹ́ alájẹṣẹ́kù náà ló ń dé sí etí ìgbọ̀nyìn láti ṣe Bond FM 92.9 àwọn tí a sì ń gbà lálejò lónìí àwọn náà ni mo dúpẹ́ Olúwa CPC tó ń bẹ ní Lagos Island. O tí wọ́n sì ń bá wa sọ̀rọ̀ ní lórí náà ni ojúṣe ilé ìyẹ ẹgbẹ́ sí àwọn ẹgbẹ́ tó ń bẹ ní abẹ́ wọn. Wọ́n ti sọ oríṣiríṣi fún wa nípa ìforúkọ ẹgbẹ́ sílẹ̀ pé abẹ́ wọn gbọ́dọ̀ lókun yìí lọ́dọ̀ ìjọba ojúṣe ilé ìyẹ ẹgbẹ́ ni kí wọ́n ṣe àpò ìkówó sí fún wọn dé pé owó ọmọ ẹgbẹ́ ò ní máa sọnù nínú àwọn ẹgbẹ́ náà. A ti rí pé àmójútó pé lórí àwọn adarí ni àwọn olóyè ẹgbẹ́ pé ṣé ìlànà tí wọ́n gbé kalẹ̀ náà ni wọ́n ń tẹ̀ lé tó wọ́n bá di pé ẹ̀wọ̀n máa dáṣe tiwọn lọ́tọ̀ yàtọ̀ sí ìlànà tí ọ̀yọ́ sowapọ̀ tí wọ́n ti gbé kalẹ̀. Mo rí pé bàbá wa tí wọ́n jẹ́ igbákejì ààrẹ Prince Adelidide Adedayo wọ́n láwọn àfikún tí wọ́n fẹ́ ṣe lórí ojúṣe ilé ẹgbẹ́ sí àwọn ẹgbẹ́ abẹ́.
4: Alájẹṣẹ́kù.
1: Mo ní bàjẹ́.
4: Ẹ ṣe olótù. Ìbéèrè tẹ́lẹ̀ ìbéèrè ńlá ni ṣùgbọ́n ní abẹ́ ọ̀yọ́ sowapọ̀ àwọn ọ̀gá wa lẹ́ẹ̀kan sì máa fún ọ ní àdúrà ọ̀gbẹ́ni ambassador ọ̀gbẹ́ni Latif wípé kárí bàbá pẹ́ wípé kọ́pẹ́ fún wa àti àwọn tó ń bá wọn tún kọ ẹgbẹ́ àtọ́jọ́ tún kọ ọ̀yọ́ sowapọ̀ náà gbogbo board of director ọ̀yọ́ sowapọ̀ nítorí pé ọ̀fẹ́ kí ẹgbẹ́ kọkàn àbíyọ̀ kankan kọ́ ṣòro ẹgbẹ́ báṣubàṣu ọ̀fẹ́ kọ́ máa náwó ẹgbẹ́ báṣubàṣu because àwọn ẹgbẹ́ mi wà àwọn ẹgbẹ́ náà sọ pé wọ́n máa ń ṣòro ẹgbẹ́ báṣubàṣu ni tó yẹ pé ọ̀ lè wá rí àkáǹtì wọn ṣe tó bá pẹ́ ọkọ́ wa ṣe àkáǹt but lábẹ́ ọ̀yọ́ sowapọ̀ tí àwa ń tẹ̀lé pẹ̀lú ìlànà Lagos State bí nǹkan tí onígbègé àràsọ lẹ́ẹ̀kan wípé quarterly audit a máa ń ṣe that's from January to April a máa ṣe kan from April May to September a máa ṣe kan from September to December a máa ṣe kan so ọdún yẹn kékeré yẹn kóráyè yìí sì fún gbogbo wa jẹ́ pé à ń ṣe àmójútó tó yẹ lórí union kọ̀ọ̀kan àti àwọn ẹgbẹ́ kọ̀ọ̀kan nítorí pé tí union bá ṣe dáadáa láti pé wọ́n fẹ́ mójútó ẹgbẹ́ ẹlẹ́jẹ̀gbẹ́gbẹ́ wọ́n máa kó owó ẹgbẹ́ owó àwọn ọmọ ẹgbẹ́ wọ́n máa ṣe wọn kò mọ̀kun ṣùgbọ́n lábẹ́ ìyọsowapọ̀ ọ̀fẹ́ kí rẹ̀ ṣẹlẹ̀ lọ́sẹ̀ instruct wa pé ká máa ṣe quarterly auditing which is very compulsory fún gbogbo ẹgbẹ́ tó wà ní abẹ́ ìyọsowapọ̀ and again náà registration yẹn ìbámu pẹ̀lú òfin Lagos State ni òun rẹ́ pé kò síbi tá a lè dé aráyé sọ̀rọ̀ pé union wa is well registered under Lagos State likewise our society náà tí a ń tẹ̀lé ojúṣe union ó pọ̀ gan-an sí àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ bí nǹkan tí oníkèké sọ lẹ́ẹ̀kan wọ́n máa fẹ́ kí ní a máa ṣe meeting wa ní 15 days àwọn náà máa ní kí n máa bá àbájọ sọ́nà àwọn ẹgbẹ́ náà máa ní àjẹṣẹ́kù ní union
1: wípé
4: bẹ́ẹ̀ni so àwọn náà sọ pé ẹgbẹ́ bẹ́ẹ̀ náà òun náà ṣe déédéé sí ilé ẹgbẹ́ ìkọ́ kò disturb wa láti má fún ní owó.
2: Ẹ ṣe ilẹ̀kùn sí olóòjì. A máa ń ṣe ìpàdé ẹgbẹ́ wa ní ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún which is 15 days. Then
1: níjọ́ òun ló bọ́ sí.
2: o bo si ojo Wednesday
1: se Wednesday ti otula yi labi
2: pelu golo Wednesday ti otula yi ohun ni atun ma joko ipade ile yegbe ni number 14 Glover Lagos Island
1: ero
2: e ba ni soro temi ni 081 83 05 70

0: 080 62 double 8 0 4 7 2
1: Alájẹṣẹ́kù.

0: Adébáwálayọ̀ Àtàláfíà kí ni ká ti gbọ́ pé orí ìbùsùn kò lè dúró kò lè nọ̀rú kò lè dìde lọ́lá wa dé bá bàbá tá à ń sọ̀rọ̀ ẹ̀yìn Ọlọ́run jẹ́ kó jẹ́ pé wa o kò ní jẹ́ pé tèmi àti ẹ èmi rò pé màmá wa Ìyábọ̀dé Adépìtàn ẹ mọ̀ sàmì ni ẹ mọ̀ pé máa ń pè yín dọ́kítà mo ní ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ Tọ́lá wa Adébáwá nínú ìnira wọ́n ní apá ìtirọ ẹsẹ̀ ìtirọ wọ́n nù ú ló ń jẹ ni ọlọ́run jẹ́ kó ṣẹlẹ̀ sí kankan nínú èmi àti yín Miss Ìyábọ̀dé Adépìtàn kò ní ṣẹlẹ̀ sí yín tọmọtọmọ kò ní ṣẹlẹ̀ sí èmi náà táyà tọmọ lágbọ́rọ̀ ọlọ́run Pastor Pilot ó tó bẹ́ẹ̀ ó ju bẹ́ẹ̀ lọ ìnira ò dáa ọlọ́màjàárí ìnira ló yẹ kí n sọ pé gómìnà yóò dáa fún yín bí ẹ bá wà o gómìnà yín náà ò ní rí ìnira o Dr. Claudia náà àbíjọ Kẹ́sánwólú tí wọ́n jẹ́ aya yín àtàwọn wọn ò ní rí ìnira o ẹ̀jẹ̀ tí ń bá wa gba àdúrà èdè mi mo fẹ́ gbà á dé yìí ajẹ́ pé ó ṣe kọ́ lọ́nbí mi Dr. Emmanuel Asamba gbogbo ẹbí yẹn ẹ̀ ní rí ìnira o Mami Dr. Emmanuel Asamba ẹ̀ ní fọ́lójú ẹ̀ ní di létí eyín ò ní dùn yín akọdùn ò ní mú yín ẹ ní rọ lápá ẹ ní rọ lẹsẹ inú ò ní run yín orí ò ní fọ yín ẹ bá ń sàmì dúró yẹ yàtọ̀ jáde pé túbí nínú rẹ sàmì abọ́n bínú Dr. Emmanuel Asamba ò bínú ọ̀gá mi ni ó dẹ̀ ń jó àti nǹkan ẹ bá sọ gbogbo ilé pátá kan máa sàmì mo ń ṣàdúrà yẹn pé nǹkan kan ò ní ṣe mami Dr. Emmanuel Asamba ẹ ní kú fún wa lójijì ogun àsùn ìjì kò ní jẹ́pin yín gbogbo ẹyin tẹ́ ń ṣe ń lera Èkó ogun asùn jí ò ní jẹ pé ẹni ṣàìsàn ẹni rí ìnira lágbèrè ọlọrun ẹ káàbọ sórí ètò ìlera Èkó bá ṣe ń gbàdúrà yẹn kínní kan bẹ sáwọn mùsùlùmí máa ń lò wọn á ní bá a bá ṣe yá àyáwù ká máa ṣe yá àyásẹ ìjà àmójútó àgọ ara wa Miss Ìyábọ̀dé Adépìtàn àkákún gbogbo aṣọ ara wa di extra tire pé kọkọ ṣáàtì kó ń bẹ kó ṣáàtì délé kíní kan mo wá ṣàkíyèsí lọ́rọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà bí extra tire bá ti wọ ẹsẹ̀ ọkọ̀ bí yẹn náà bá ti ìbàjẹ́ wọn ò ní tún táyà tí bí ṣe jẹ́ mi ìmọ̀ bóyá iná ṣàkíyèsí tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ extra ni wọ́n pè lásìkò tó ti bí yọnu sáré gbé sí kó o fi tún ti bí ṣe kó dá padà kò yẹ kó díjọ́ kejì àmọ́ ẹ mọ̀ rí extra tire odidi oṣù mẹ́fà lẹ́sẹ̀ ọkọ̀ torí pé ó ti ń lọ ni èmi àti ẹ̀ta jọ ń gbọ́ra wa lónìí láti ilé iṣẹ́ bond 929 lórí ètò wa ìtòyìn ìlera Èkó ǹjẹ́ extra tire ẹ̀mí wa kọ́là ń lò ó ṣàtọ́jú ẹ̀mí wa ṣàṣàyẹ̀wò oògùn wo ni wọ́n ní kó o máa lò nílé ìwòsàn madam ṣe máa gbé òtọ̀rọ̀ Dr. Ìyábọ̀dé Adépìtàn ǹjẹ́ jẹ́mọ̀ pé àwọn kan sọ fún wọn láwọn kórìíra hospital kí ló dé ó yẹ káre bèrè lọ́wọ́ wọn àti nǹkan o ẹ máa bèrè lọ́wọ́ àwọn tẹ́ ẹ bá ti ń jáde lọ káàkiri pé ẹ máa ń sọ pé ẹ kórìíra ilé ìwòsàn ṣé wọ́n ń bùn yín jẹ́ ńbẹ̀ ni àbí nǹkan míì bẹ́ẹ̀ ẹbọra kan bẹ́ẹ̀ lé ìwòsàn ni àbájọ nǹkan bẹ́ẹ̀ tó ń lé yín sá torí bí wọ́n ní ẹ tí wàá gba ẹ̀túra ẹ máa dún á lọ ṣọ́ọ̀ṣì o á lọ mọ́ṣáláṣí á lọ ọ̀ṣọ́ òru á lọ tàjúdù o àmọ́ ilé ìwòsàn tó ẹ ká ti ṣe ti bí tó ẹ ká tọ́jú ara kádùúrà lè wàá gbà pọ̀ mọ́ra wọn á wà láà kórìíra ilé ìwòsàn ń nu èyí máa irritate me. I hate the smell, the odor of the hospital. I hate it with passion. I don't want to go close. I don't even like to go close to the gate. Now I'm saying, that's my bad day. Ah! Yeah! I got you. I'm about to baba. I'm about to die. I'm about to die. I'm about to die. I'm about to die. Me, Robin, to lie at Babere. One face, she be a milk. Motoba, do what? Oh, what? At his kidney. And my head back. Madam Ìyábọ̀dé Adépìtàn ẹ bá ń kí gbogbo ara lékè kí wọn káàbọ̀ kí á ga bọ́ sórí ètò yàmà.
1: Ẹ káàárọ̀ gbogbo ẹ̀yin ara ilé ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta ṣe àlàáfíà ni ẹ wà ṣe ara mokun ìlera Èkó ń kí yín o.
0: A rò pé ìláàkì wa mọ́ ni.
1: Ìlera lọ́rọ̀ ẹ jẹ́ mójútó ara wa o.
0: Ẹ ṣe mà. Má àwọn ìjà mẹ́ta kan bẹ̀ ti máa bá yín jà lórí ètò lénìí. Mo dẹ̀ mọ̀ pé ẹ máa múra mi sílẹ̀ ni. Ṣé iná tí ọjọ́ kan tùmínú ṣé bí yóò tún máa tọ́jú mẹ́ta sí mẹ́rin? Mo rọ́ tí o. A wà ní ṣẹ́ṣẹ́ láti ńlá wà ní àbí báyìí kíní kan tá a ti máa ń ṣe ìfẹ́ǹtì báyìí kíní kan nínú GR yìí. Kíní kan báyìí ó ti gbàgbé kíní kan báyìí Providence. Túmínú ó ti gbàgbé kíní kan báyìí Providence tá a ti máa ń ṣe ìfẹ́ǹtì nínú GR yìí. Kíní kan báyìí Providence. Ìlera Èkó máa sábà lo bẹ̀ báyìí. Ìjọ yẹn ni Commissioner for Health Ọ̀jọ̀gbọ́n Professor Akin Àbáyọ̀mí wọ́n làwọn fẹ́ yẹ customer service ní wò bóyá lóòótọ́ làwọn ọmọ yín máa ń ṣe dáadáa ṣẹ rántí ni wọ́n wá gbé fóònù lọ gbé lọ pé.

0: pe customer service
1: bẹni
0: ajọmọloju nkan ti mo lo gan ti mo lo ejo won lo so ri pe omo to gbinjo en ko mo pe commissioner lo pe boya jo eni won ba jo eyin gan se boya jo eni won ba jo gan se tori pe ka lo lo leke ebunjo yen ni ko ni mo pe commissioner for health to so ju gomina nbe yen lo pe ohun amo bi ti mo wa lo re opolopo gba ti awon yo ba ni ikoju ipenija e ma je pe ni isoro ki ti problem ikoju ni won de le iwosan won wa toju won to won ti reti bo ti to ati bo ti ye tabi won toju won won fun ologun lopolopo gba mi sari e ma pe ki won pe customer service customer service yen se ona abayo ni se ti yan du ru isoro be ri kini se ti se jomo pe won o fun mi logun ogun to fun mi o to won o toju mi o won toju mi won o toju mi dada mo gbo yin ma
1: customer service le ra iko one in time ni ko sire o ko sire rara ojojumo ni
0: bẹẹni
1: o adupẹ lọwọ gomina idipinle eko atun dupẹ pataki lọwọ p obirin takuntakun ps wa dr mrs Mulenzamba ton gbe to ikale every time la ma improve le lori mi ni ya pe ton ko se en to pe ton sugbon gba mi te ba wo ra yin eni boyin mi mo yinra mi o customer service yi o ni ona ti a ma fi gbagbo ohun ti awon egbe wa awon eroli ton wa ton onibara wa a ma n gba ona ta ma n gbagbo won ti a si n se awon fun won ki won le ri itoju to dara nkan ta wa fun niyan
0: customer service le fi n gbo ohun awon ara ilu
1: bẹẹni
0: ki ele gbo edun okan won
1: bẹẹni
0: ki won le se iranlọwọ to peye fun won
1: koda
0: customer service yi kini kan 08111 kini kan ilera eko 08070 kini kan ilera eko ikan ti wa to je whatsapp te ma ni ka ma pe whatsapp ni ona melo ni customer service ilera eko la fi le kan si ma
1: o po risirisi
0: ya
1: akoko tori awon eyan ma n fe lati ma pe ani call center 24/7 awon kan ma ni pe ohiro ni gbogbo nkan to ba je ti government sugbon eleyi o lati abate ma n jade n gba mi ma so pe a e ma dunwo 24/7 la fi n sise
0: toru
1: bẹẹni tori po ni se pelu ilera ni sepota ni kan mi a ni pe o ma so fun wa ko to bo talalejo lo fe wa ki wa ni mo n bodo jo bayi bayi abe fe se pati ni pati mi ojo bayi bayi boy health olema ye kiran awon to n bimo naa omo ni so pe ago mẹta ni mo ma wa o ori to fe fọ mi ko ni so pe ma ti sun abi ko lo joko to hospital ori fifa ma wa ni ago bayi bayi o ko n so fun yan ẹ ti le ṣe lẹ́tà àrọ̀dá lẹ́gàn kókàn dorú tẹ́ ti ń sùn bí aago méjìlá aago kan torí yẹn bẹ̀rẹ̀ òun la ṣe rí pé customer service yìí kò yẹ kó ní time rárá 24/7 la fi ń ṣiṣẹ́ àwọn kan wà tán máa bẹ̀rẹ̀ iṣẹ́ láàárọ̀ 8:00 wọ́n á ṣe dá 4 aago mẹ́rin ọ̀sán àwọn ìyẹn kan tó kúrò ń bẹ̀ àwọn tó máa gbaṣẹ́ dòru wọ́n gbọ́dọ̀ dé sọ́fíìsì tó ń bá dé sọ́fíìsì àwọn tó yẹ kó lọ lágo mẹ́rin wọn ò ní kúrò because tọ́n bá kúrò tọ́n bá gbé kọ́kọ́ tọ́n bá gbé ọ́fíìsì tì táwọn èèyàn bá pè kò sẹ́ni tó máa receive call wọn bí ṣe wá ṣe rí nìyẹn yàtọ̀ sí yẹn email náà tún wà ẹ lè send mail.
0: tàbí kàn sí customer service ilera
1: ìgbà. bẹ́ẹ̀ ni àwọn kan different people ni o àwọn èèyàn pè wọ́n correspondents àwọn tó ń gbé ti pè yẹn à ń pè wọ́n ní.
0: customer tóní mail yẹn dẹ̀kẹ̀ yé ṣé ó dá inú túwílà ní ọjọ́ mẹ́ta a máa gbọ́ èsì ìbéèrè wa.
1: ọjọ́ mẹ́ta kíákíá lórí ẹsẹ̀ ni lọ́dọ̀ wa ọ̀nà bíi méje ló pin sí ní client service wa yẹn sherry department ti call center yẹn àwọn kan wà tó wà ń bẹ̀ kì í ṣàwọn tó ń ṣe
0: àwọn gba ìpè lóòrèkóòrè
1: yes kì í ṣàwọn tó ń ṣe ti ìpè ló ń ṣe email o àwọn tó ń ṣe ti email ọ̀tọ̀ náà wà tẹ́ bá dín wọn ní ọ́fíìsì báyìí ti mọ̀ ti fóònù báyìí ni wọ́n máa ranjú mọ́ laptop báyìí ni o bó ṣe ń wọlé ló fi ń dáhùn tọ́ba máa dáhùn yẹn kì í pẹ́ bóyá gbogbo nǹkan tó máa fẹ́ náà máa bá wọn yanjú lójú ẹsẹ̀ torí ìmí ìwà tó yẹ pé wọ́n gbọ́dọ̀ investigate ìmí ìwà tó yẹ pé wọ́n gbọ́dọ̀ pé hospital ṣùgbọ́n at least tẹ bá fi message lẹ̀ wọ́n máa dá yín lóhùn pé àti rí àwọn instagram náà wà facebook náà wà bó ṣe ń gbé dání lélẹ́yìí o kò sí pé bóyá wọ́n ń sùn gbogbo àwọn client service yẹn báyìí bó ṣe máa ń di fóònù lélẹ́ so bó ṣe ń wọlé báyìí ló ń gbà
0: ntẹ gbà wọn fúnnu
1: yẹ bó ṣe ń wọlé báyìí ló ń gbà whatsapp yẹn náà àwọn yẹn náà bó ṣe máa ranjú mú fún lélẹ́ bó ṣe ń wọlé báyìí ló ń gbà yàtọ̀ sí yẹn tẹ bá rò pé ojúkojú lẹ fẹ́ ṣe ẹ lè wá sọ́fíìsì wa fúnra yín

0: physical
1: visit.
0: Bẹ́ẹ̀ni gbogbo ẹ̀ ló wà. Gbogbo ẹ̀ náà ló wà ń bẹ. Tẹ bá wa kojú kojú àwọn míì lè wà wípé wọ́n pe kinní kan o. Wọ́n ní ẹlòmíì lè gbé bóyá report láti hospital tán fẹ́ dá wọn lóhùn. Lẹ́jọ́ pé bóyá tòsí náà wà ẹlòmíì lè pé alásara ti ń ṣiṣẹ́. A ní eléyìí tí a máa ní ká máa fi pè yín. Ká kún fẹsẹ̀ kọkọ̀ rọra cross sí ọ́fíìsì yín. Kò ti yẹ yín bá ṣe ń ṣe nìyẹn.
1: Gbogbo ọ̀gá rẹ̀ mi mọ̀ pé àyè gbà wá pé alẹ́ wá sí customer service center.
0: Àyè gbà yín.
1: Ká sọ̀rọ̀ pé lójúkorò.
0: Bẹ́ẹ̀ni òun ló ṣe gbà ìwọ́kọ̀ tó ń pè wá ní ìlera Èkó níbi ló rọ obìnrin dáko fi ẹnikẹ́ni sílẹ̀ lóríṣiríṣi ọ̀nà ni gbogbo ọ̀nà dẹ̀ ló gbà wá. Òun ló ṣe máa ń dàbí tábà ti fẹ́ yára tí máa ti ń sọ̀rọ̀ lórí customer service báyìí. Ẹnu mi máa ń dùn pérépéré torí wọ́n ní sí nǹkan yẹn bá dáyàn lójú ẹ̀ máa fi ń gbárí ni. Mo ṣú ọ̀ mo dẹ̀ wá ó dá mi lójú iṣẹ́ yìí. Òun ló ṣe dàbí pé tí n bá ti ń jáde báyìí mi ń rò lẹ́ẹ̀mejì.
1: Ọ̀rọ̀ tó dá ni lójú kí n kọsẹ̀ létí ẹni lẹ́mi ṣe.
0: Bẹ́ẹ̀ni.
1: Ó dà má ẹja ṣe báyìí torí mo fẹ́ béèrè ìbéèrè tó ṣe pàtàkì kó tó di pé mo ṣe ojú ago. N pé tí n bá lọ ilé ìwòsàn gẹ́gẹ́ bí oníbàárà ìlera Èkó ẹrọlì.
0: Bẹ́ẹ̀ni.
1: Wọn ò tẹ́mi lọ́rùn nílé ìwòsàn. Ṣé mo lè pe customer service láti pàrọ̀ ilé ìwòsàn ẹ pẹ̀lẹ́ mà láti pàrọ̀ ilé ìwòsàn láì jẹ́ pé bóyá mo fojú oníjú pẹ̀lú yín ṣó ṣe é ṣe.
0: Ó ṣe é ṣe.
1: Láti customer service ni o.
0: Ó ṣe é ṣe àwọn nọ́mbà yìí náà lè máa pè. Tẹ́ ẹ̀ bá pe nọ́mbà yìí mo sọ fún yín gbogbo àwọn ọ̀nà tí mo pè fún yín yẹn gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ṣe náà ló ń ṣe. Kò sí pé bóyá ok ìwọ tó bá fẹ́ ṣe change of hospital email ló lè send.
1: Tí bá pe customer service tó bá ń dún òun ring wọn ò gbé kí ni mo lè ṣe.
0: Tẹ́ ẹ bá pè tí ò bá tán bá gbé ẹ send message ẹ lè send email. Ó ṣe lórí Instagram náà ni Facebook gbogbo kíní yẹn náà làwọn yẹn máa dáhùn.
1: Ṣé ọ̀kan ló lọ wá ní kọlù yẹn ni.
0: Èèyàn kankan owó pọ̀ bíi tíìmù ní àpọ̀.
1: Ẹtí bá ẹtí ẹni tó ẹgbẹ́ tí mo lọ pè òun lọ jẹ́ Ibo lẹ́mi síbẹ̀ èmi dẹ̀kẹ̀ mi ìgbó Ibo bó lè fẹ́ dá mi lóhùn.
0: Wípé kí lẹ fẹ́ ẹni tó bá yẹ sọ̀rọ̀ ẹ̀tẹ̀ English. Ìwọ tó yẹ pé Yorùbá ni ẹ̀tẹ̀ Yorùbá. Ìwọ tó bá yẹ pé ti mí mọ kọ́tọ́ bíi pidgin ni kọ́tọ́ pé pidgin Yorùbá. Àdàlú
1: àdàpọ̀
0: ẹ̀tẹ̀ wọn dá yín lóhùn.
1: Mrs. Jabode Adepitan.
0: Mo gbọ́ yín.
1: Customer service supervisor ni
0: abi
1: ẹ jẹ ẹ pe nọmba yẹn mo fẹ pe lori afẹfẹ o ya.
0: Èwo lẹ fẹ́ pè ń bẹ́ẹ̀.
1: Èwo tẹ èyí tó bá wù yẹn fún mi.
0: Ok n bọ̀.
1: Oya. Gbogbo ẹ̀yà ara lé ẹjẹ́ àṣedánwò fún mi Adepitan lónìí. Ìlú láàmú bóyá àfẹjọ́ wọn sun gómìnà àti màmá Dr. Emmanuel Sábà pé ẹ dáwọ́ oṣù wọn dúró di December. Ẹ má sọ kọ́bọ̀ fún wọn di December. Oya. Oya pe.
0: Oya.
1: Oya.
0: 091.
1: 091.
0: 69.
1: 69. Ara lé ma tẹ́lẹ̀ o.
0: 18.
1: 18.
0: 59.
1: 59.
0: 20.
1: 20 091 69 18 59 20
0: Okay.
2: Hello, the person you are calling is on another call at the moment. Do hold on or call back later. Thank you.
0: Any
1: hello.
3: Hello, good morning. Welcome to the area. How can I be of help?
1: Ebi o gbọ́yìnbó. Yẹ abẹ́òkúta
3: yìí. Ọkọ̀ ìlera Èkó báwo la ṣe lè wọ̀nyí lọ́wọ́?
1: Ẹgbàre wa o. Ṣé ẹ káàárọ̀ ńbẹ o?
3: Ẹ káàárọ̀ sa o. Ẹ káàbọ̀ sí ìlera Èkó báwo la ṣe lè wọ̀nyí lọ́wọ́?
1: Ẹ wo ọsibítù yẹ fún mi yẹn. Ara wo dá mbẹ o. Ọ̀rọ̀ sì ni wọ́n ń ṣe. Yẹ ọgún mi lábẹ́rẹ́ yìí gbogbo ìdí mi wú. Kí ni màá ṣe sí?
3: Kí lẹ sọ?
1: Ilé ìwòsàn yẹn fún mi dé ní ma lọ gba ìlera Èkó. Wọn ò gbádùn o. Yìí wọ́n gún mi lábẹ́rẹ́ ìdí mi wú ta ní báyìí ni. Kí ni màá ṣe sí?
3: Ìdí yìí wú. Ìdí báyìí kí ló sì di eyín fi wú.
1: Yìí wọ́n fún mi lábẹ́rẹ́. Ká fún mi ṣe ẹyẹ. Ṣé fún mi ṣe ẹyẹ?
3: Kí lẹ sọ mi fún yín lábẹ́rẹ́? Abẹ́rẹ́ wo lọ fún
1: yín? Yìí mo rọ́ ní fọ́ mi yìí wọ́n fún mi lábẹ́rẹ́. Ni mo wá kú tá a di mo ń bọ̀ lọ fíjì ẹni bàbá ògbó yín jàlá ìpẹ́ ara yín á balẹ̀.
3: Ẹ pè lọ sọ fíìtù tó ti fún yín lábẹ́rẹ́ kẹ pè wá láti bẹ̀.
1: Thank you very much. Ẹ ṣe ẹ wo orí afẹ́fẹ́ lẹ wà ṣẹ gbọ́ Bond FM 92.9 láti pè é ṣẹ gbọ́.
3: Ẹ lọ sí ọfíìtù tó ti fún yín lábẹ́rẹ́
1: kalẹ̀ ìgbà wọn sọ. Ó dá inú mi dùn pa àwọn aráalé wọn á ṣe mọ báyìí pé lóòótọ ẹni pé kò kanra kò sọrọ ebú kò yájú.

Baba, come here.

0: gbogbo ọpẹ tọlọrun ni ṣe gbogbo ẹyin tọlọrun ọba mi òkè ni ṣe adúpẹ amọ lóore
1: nínú gbogbo rẹṣọ rẹṣọ
0: afẹfẹ ti fẹ náà ètò tó ń gorí afẹfẹ ń lè ṣe bond fm 92.9 kí n fa àsìkò yí pé gbogbo ẹyin olólùfẹ bá wà sí alhaji wasiu alabi pasuma wonder ẹ máa bọ ní august 14 kẹ ẹ máa bọ wá sí number 56 Oladun Street ní Powerline bus stop ní Sherry Idimu ní the Paris Hotel báwa sí máa wà ńbẹ̀ láti dárayá Pasuma Homecoming ni wọ́n pè é májì ó bàjẹ́ promotion ni wọ́n gbé kalẹ̀ pẹ̀lú àtìlẹ́yìn Prince Idris olú ọmọ káàfàtà balógun alága ìjọba ìbílẹ̀ igbe ìdímù LCDA the Paris Hotel Oladun Street ni ó máa dùn ó máa lárin ó máa ta lẹ́nu yẹ́rí yẹ́rí ẹgẹ́ ń ṣe báyìí kí ń gba iléeṣẹ́ Vista Bricks Nigeria Limited kí ń polówó ohun tí wọ́n ní mẹ̀ tí bá kò mẹ̀ a lọ sọ́dọ̀ BS Media àgbọ̀ntàn náà ní fún wa ń bẹ̀ lórí ètò afẹ́fẹ́ ti fẹ́ ẹ kú kalẹ̀.

0: Afrobite multivitamin drops and syrup. Ati ti se fun awon ikoko ati awon wewe bi won se ndaga. O ni awon vitamin to se pataki ninu fun idagbasoke, abo ara ati opolo to ji pepe. Nafdac ti fun telu. Afrobite je oja Afrobchem Limited ti won se Panda Paracetamol.
1: Mo ni royin ayo, gogo ni para ni leko.
0: www.sccpc.gov.ng Federal Competition and Consumer Protection Commission SCCPC Ìpèsè fún yíyan ní ìbára àti ìmúṣẹ tó tọ́.
2: Jẹ́ ṣe báyìí náà kí ni ilé-iṣẹ́ Vista Breeze adarí ilé-iṣẹ́ ọ̀hún bẹ pẹ̀lú wa ẹ máa kojúmọ́ ìyá wa.
3: Ẹ káàbọ̀ ṣé dáadáa lẹ́wà
2: wo àdúpẹ́ ò ṣàlàfíà ni.
3: Adúpẹ́ akójúmọ́.
2: A kú atura yìí.
3: Ẹ wò atura yìí ni.
2: Ẹni tó bá ń bẹ nínú ilé rẹ̀ lásìkò tá a wà yìí ó yẹ kínú rẹ̀ ó máa dùn wípé ilé òun lòún wà.
3: Kò mọ o.
2: Ẹnì kan pè mí láàárọ̀ yìí ìyá wa ti gbàgbó orúkọ yẹn wá ń sọ̀rọ̀ nípa àwọn agent. Wọ́n á ní ká gbogbo agent kọ́ pọ̀ láńlọ́ọ̀dù míì wà náà wọ́n burú kéèyàn gbé owó self-contained kọ́ lọ́pẹ́ kó láti 700 lọ sí 1.2.
3: ó tún pé mo mèèyàn tí wọ́n gbé owó ilé rẹ̀ pò ní kí ṣe pé wọ́n ní ẹni tó sún mọ́ mi 800,000 lọ sí 2.5 million.
2: nígbà tó ní 1.2
3: èmi ní bíi
2: 500,000 ló fi sí rẹ̀ 500,000 naira ní láńlọ́ọ̀dù fi sí.
3: eléyìí tó fi ẹgbẹ́ tó lè fi sí eléyìí fi almost 1.8.
2: láti 800 lọ sí
3: 2.5.
2: Mà kú men
3: tí ẹgbẹ́ tí ẹ bá ń gbọ́ wá ṣẹ́ rí pẹ̀lú bí àwọn ilé ṣe ń lọ lẹ́kọ̀ọ́ yìí wọ́n ní jẹ́ kí èèyàn lákòjọ.
2: ẹ̀yin
3: ọkùnrin tẹ́ ẹ tẹ́ pé ọlọ́mọba wa kẹ́yìn ẹ̀ ní lọ sẹ́yìn tẹ́ ẹ̀ ń sojúṣe yín lójúṣe gẹ́gẹ́ bí ọkọ ẹ̀ ní lọ sẹ́yìn
2: o
3: ẹ̀ ní sàìsàn o ikú ò ní pọ̀ mọ́ ọmọ yẹn mọ́ yín lọ́wọ́ o ìtẹ́ fi mọ́ ọṣọ pọ́kàn náà ò ní fi wọ́n yín àtijọ́kọ gidi nísìnyí òyìnbó.
2: àtijọ́kọ gidi nísìnyí òsì kò yí sí.
3: kí ni parọ́ àtijọ́kọ gidi nísìnyí wàláì kò yí sí.
2: kàlùkù mú nǹkan ìdàgbàsókè.
3: ìjẹ́ mo fi ń bẹ gbogbo ẹ̀yin obìnrin ẹ mẹ́tẹ̀ ká wà lébù wọn ẹ jẹ́ a máa support wọn lọ́wọ́ àti sanwó ilé owó
2: sukú
3: owó oúnjẹ ọlọ́run jẹ́ ẹkú báyẹn èèyàn kan wá o ọ̀rọ̀ máa rí yín bá o iṣẹ́ lẹ́yìn iṣẹ́ yìí gímì ní àwọn ọ̀dà kejì o àwọn tó jọpọ̀
2: ọkọ̀
3: gidi tí wọ́n pẹ́ bá ń pọkọ yóò jáde àwọn là ń ṣàdúrà fún
2: o
3: èyí tẹ́ pẹ́ ẹ rántí pẹ́ lọ́mọ mọ́ tẹ́ ẹ ti sọ lọ
2: sọ́wọ́n yẹn wà ní
3: àwọn ọlọ́pàá jù ní sìn sẹ́pẹ́ ti da bùkátà àti ìyàwó gbóbìnrin ti dọkùnrin tán ẹ̀yin kọ́ náà ń ṣàdúrà bẹ́ẹ̀ má ṣe àmì bí mo ṣe ń ṣàdúrà o mi ní ṣe
2: wọ́n
3: ká mọ́ ṣàmì sí nǹkan tí mo ṣe torí ìdí èyí tá a gbé wá láàárọ̀ yìí ẹ̀yin gbóyin tẹ́ ẹ bá lówó lọ́wọ́ káwọn láńlọ́ọ̀dù èkó ìmọ̀ bá a dá yín padà sílé ẹ wá abàlẹ̀
2: tí wọn bá da 2.something lẹ́ẹ̀mejì
3: owó tí wọn bá fi ní owó kọ́ọ̀tọ̀ gbàtọ́ máa fi náà ń bí 5 million lé ẹ ti yàrá méjì ó ti
2: dúró
3: ẹ ti mọ̀ gbé lọ́dọ̀ ẹ̀wọ̀ jẹ́ sọ fún yín bí ẹ̀ ṣe máa kọ́lé ẹ má wo àwọn tó ń ní èèyàn kí n wo wájú àtẹ̀mọ́ wẹ̀yìn tẹ́ ẹ bá wo àwọn tó ń sáré kọ́lé tẹ́ láàrin oṣù mẹ́fà ẹ̀ nínílé díẹ̀ díẹ̀ lèèyàn ṣe nǹkan ẹ̀gbọ́n àtìyàwó rẹ tọ́lọ̀ bá sì nìyẹn ìjọba nínú ẹ̀ méjì ẹ kọ́kọ́ balẹ̀ ilẹ̀ 2.5 wà 1.5 3 million ohun bó ṣe 5 million bó ṣe wà nìyẹn ẹ ṣe kówó yẹn kẹ wá fi sí land banking ẹ rà á gbajúpọ̀ sọ 2.5 fún láńlọ́ọ̀dù lọ́dún yìí ọdún tí mo kọ́ ọdún ọ̀sẹ̀ ló sọ 2.5 lọ́dún tí mo lè bá yín bẹ́ẹ̀ yóò ti di bá mi 3 million àbí 3.5.
2: èèyàn rí màá ní láńlọ́ọ̀dù mi o.
3: tí o tún ní ìdí èyí
2: èèyàn rí ni o.
3: bẹ́ẹ̀ bá ń gbọ́ mi nílé àti ṣe payment plan ni mo wé nílẹ̀ yìí wà mo wé ìbàfọ̀ tẹ́ bá mọ̀ bẹ́ẹ̀ dáadáa àtibáwọn tó nílẹ̀ mo ti lọ yẹ̀wò àtibáwọn sọ̀rọ̀ pa payment plan ó ní 5 million yẹn.

gbádùn ara ẹ láàárọ̀ ọjọ́ ajé mọ́ndé pàápàá jùlọ lẹ́ni tó ti pawó torí pé iṣẹ́ yàtọ̀ síṣẹ́ ni ọkọ̀ yàtọ̀ sọ́kọ̀ ilé yàtọ̀ sílé ìyàwó yàtọ̀ síyàwó bẹ́ẹ̀ lọ́kọ̀ yàtọ̀ sọ́kọ̀ ọmọ gan yàtọ̀ sọmọ ọmọ ẹ̀lẹ̀ gan yàtọ̀ sọmọ rẹ̀ láàárọ̀ ọjọ́ mọ́ndé mr pilot ṣe serious right bẹ́ẹ̀ oúnjẹ gan yàtọ̀ sí oúnjẹ. Omo baba muko muko seri egbon to pe ni oni batayi oda rasak ege so to je pa egbon yen fun yin ise furniture lo wa ko tele o je me egbon tun mo so yen oju e be dadi e ba ise furniture lo wa ko o kere kere lo sa di ise furniture lo lolu bata fun lagbaja e ka bo sori eto ojo aje loni ojo aje monday ile ise bond 92.9 e ku ise sa ku ise ma o gbogbo oníṣẹ́ owó ni mò ń ké o gbogbo oníṣẹ́ owó pátápátá ìrìn ẹni ètò yìí gbogbo ẹ̀ jẹ́ ìṣiṣẹ́ oṣù tẹ́ ẹ wà lẹ́nu iṣẹ́ yìí lónìí ọjọ́ ajé.

0: nínú
1: mo ṣẹṣẹ ṣe ìfilọ́lẹ̀ òróró àmánà àwọn ènìyàn sì ti ń yára láti rà á
0: àwọn ọ̀jọ̀gbọ́n gbàgbọ́ pé àwọn èèyàn tó máa ń ra òróró àbùrọ̀ fi ìlera ìdílé wọn wíwu láti fi 50 náírà pamọ́ tó bí oúnjẹ kan
1: bẹ́ẹ̀ni òróró àbùrọ̀ tí kò ní ìdábòbò ó ní òǹdẹ̀ wọ́n tún ń gbà á láti inú kẹ́ẹ̀gì tí ò mọ́ tónítóní láìmọ̀ tó wà nínú rẹ̀
0: ṣùgbọ́n nísìnyí pẹ̀lú òróró àmánà kò sí ìfarawéwu mọ́
1: yan Amana refined vegetable oil blend láàyò
2: Amana oil sealed value honest price no compromise
3: Oju lo shiri ti amo ti ma bo je
4: ah emi mo se
3: anybody ever se ile furu koko ye ni bi o le so kidi le ka to wo busu yo ro pe ni se kidi lo nko la se dere lan beke oke te ye oni ti to sade dadi ona ti o ti kari wonu bi ekolo to fenu kan yo
4: ah ai sa tarun yo ma se nkan o emi wa ni si se bayi ololufe mi
3: se emi ni ma se so fun pe ka lo moju to rara yin brother o fa ga ma kari o to we mo gi baba oke ho
4: ki lo win iwo na soro soke salaye bo se se fun baba oke o ko mara yo to gunja le re fun lugo je

0: ṣe kọ́ fásitì omi àtàdídí àti jọ̀lọ́ ọ̀pọ̀ aládùn yan àìmọ́ lọ́gbọ́n yan góòlù kúrò ìsìnkú ẹ̀ tẹ́ra gùn.
1: Kọ́rọ́ kan àrọ̀.

0: ọ̀ ọ̀ ọ̀ ọ̀ ọ̀ ọ̀ ọ̀ ọ̀ ọ̀ ọ̀ ọ̀ ọ̀ ọ̀ ọ̀ ọ̀ ọ̀ ọ̀ ọ̀ ọ̀ ọ̀ ọ̀ ọ̀ ọ̀ ọ̀ ọ̀ ọ̀ ọ̀ ọ̀ ọ̀ ọ̀ ọ̀ ọ̀ ọ̀ ọ̀ ọ̀ ọ̀ ọ̀ ọ̀ ọ̀ ọ̀ ọ̀
1: Valentine, way I just catch, chop my money, run away. It don't go happen again.
2: Am I cool? Let's share bond 92.9. To now, I won't cool. Lord, don't you? I won't cool. What do you? All you have to do is watch back. I've been carrying my bond 92.9. To now, I don't really don't pay by. There, ba so pay lead. I want pay lead. Ah, that's it. You put a map in Bagoya. You didn't for my wishes. So I could show ma, it could be a you and your dog look going on. I can see you, you dala dolo. Motumbo Lenko, see, and yes, I should look at you, Miss Egbabe.
3: Orúkọ mi ni Dr. Idris Ajibade PhD. Mo kàwé ní orílẹ̀-èdè aláwọ̀ funfun lóríṣiríṣi lórí ọ̀nà láti tọ́jú onírúurú àìsàn ara. Èmi ni olùdarí ilé-ìwòsàn IANS Natural Medicare International Limited. Ǹjẹ́ ẹ mọ̀ pé tí ẹ̀jẹ̀ kò bá já geere bó ṣe yẹ nínú ara, òun ni okùnfà ìdá 90 àìsàn tó ń ṣe wá ní ayé òde òní. Gbogbo ẹ̀yà ara kọ̀ọ̀kan láti orí títí dé ẹsẹ̀ ló ní ìdí ẹ̀jẹ̀ geere kí wọ́n ba lè ṣiṣẹ́ tó péye. Ṣùgbọ́n tí ẹ̀jẹ̀ kò bá dé ibi tí ó yẹ kí ó dé, ó lè fa àwọn àìsàn wọ̀nyí. Àkọ́kọ́, back pain, gẹ́gẹ́ bí lumbar spondylosis tàbí cervical spondylosis, neck pain, shoulder pain, thoracic spondylosis, sciatic pain láti ìbàrádì títí dé ẹsẹ̀. Orúnkún dídùn, pajápajá ọwọ́ àti ẹsẹ̀, kí ẹsẹ̀ kó wú, orí fífọ́ ní gbogbo ìgbà, àrùn stroke tàbí o le fa low sperm count, zero sperm count, varicocele, hydrocele. O le fa prostate enlargement fun okunrin abi erectile dysfunction, hormonal imbalance abi infection. Bẹ́ẹ̀ ni o le fa iromo bi fun obirin na, gẹ́gẹ́ bi tubal blockage, fibroid, ovarian cyst, hormonal imbalance, infection. O le tun fa high blood pressure. Ki lo wa nfa ki ẹjẹ ma ja gere? Àkọ́kọ́, tí èyàn bá dúró pé àbójókòó pé o lè fa kí èyàn overstress ara, ìgbésí ayé tí à ń gbé fún àpẹẹrẹ kí èyàn máa jẹ processed food, kí èyàn máa pẹ́ jẹun alẹ́, máa mu sìgá, ọtí, àmupara, wọ́n lè ṣokùnfà ẹ̀. Tí ìkan nínú àwọn àìsàn tí mo dárúkọ sílẹ̀ yìí bá wá ń ṣe yín, ẹ lọ fọkàn balẹ̀ torí mo ní ìròyìn ayọ̀ fún yín. Ọ̀nà méje tó yàtọ̀ ni à ń gbà láti fi tọ́jú onírúurú àìsàn ní ilé-ìwòsàn wa. Àwọn ọ̀nà yìí ni àwọn dókítà yí ọjọ́ òun máa ń lò láti fi ṣètọ́jú oríṣiríṣi àìsàn láìṣẹ̀ṣẹ̀ lo oògùn tí àlàáfíà yóò ṣe máa dé. Day and non medication therapies. Ọ̀nà àkọ́kọ́ òun ni physiotherapy. A máa ń lo ọwọ́ àti máṣíìnì láti fi rìsẹ́ẹ̀tì ara padà sí ipò tó yẹ tí àlàáfíà yóò ṣe máa dé bá ara náà. Ọ̀nà kejì ni acupuncture. Mo kọ́ ìmọ̀ ìtọ́jú ìjìnlẹ̀ yìí ní ilẹ̀ China. A máa ń lo ìtọ́jú yìí láti fi ṣe ìràpadà ara lọ́wọ́ onírúurú àìsàn àti láti jẹ́ kí ẹ̀jẹ̀ débi tó yẹ kí ó dé lára àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọ̀nà kẹta tí a fi ń ṣe ìtọ́jú ni Egyptian cupping or ijama. A máa ń lò láti fa àwọn ìdọ̀tí tó ń dá wàhálà sílẹ̀ nínú ara bíi bad blood, bad water, toxins, heat jáde kúrò nínú ara. Gẹ́gẹ́ bí àwọn akọ́lẹ̀kọ́ ìdọ̀tí, bẹ́ẹ̀ ni a máa ń ṣe ń kó ìdọ̀tí kúrò lára. Ẹ̀yin olùgbọ́ mi, mo gbà yín ní àmọ̀ràn pé kí ẹ máa wá sí ilé-ìwòsàn wa láti ṣe environmental sanitation inú ara yín lẹ́ẹ̀kan lóṣù kí ẹ bá lè máa wà ní àlàáfíà. Ọ̀nà kẹrin tí a fi ń ṣe ìtọ́jú ni heat therapy. Ṣé ẹ rántí ìgbà tí a kéré tí àìsàn bá ń ṣe wá, wọn yóò ṣe àgbo tí wọn yóò da aṣọ bò wá mọ orí ẹ tí àwọn àìsàn náà yóò ṣe máa bá ìlàágùn jáde kúrò lára tí ara ó sì gba ìtúsílẹ̀. A ní máṣíìnì ìgbàlódé tí a fi ń ṣerú èyí nísìnyí. Tí ẹ bá ṣe lẹ́ẹ̀kan péré, ẹ ò fẹ́ máa wá ṣe ní gbogbo ìgbà ni. Ẹ wo ìròyìn ò tó àfojúbà. Ọ̀nà karùn-ún tí a fi ń ṣètọ́jú ni chiropractic treatment àti àwọn ìtọ́jú lóríṣiríṣi mìíràn tí à ń lò ní ilé-ìwòsàn wa. Lẹ́yìn gbogbo ìmọ̀ ìjìnlẹ̀ yìí tí mo wá fi ilé-ìwòsàn balẹ̀ sí Abúlé Ẹ̀gbá àti Ìkòròdú torí kí ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi ba lè bọ́ lọ́wọ́ àìsàn tó ń dà yín láàmú. Ilé-ìwòsàn wa wà ní TrueTest Medical Diagnosis Building lẹ́gbẹ̀ẹ́ Jendo U-turn bus stop gangan ní Abúlé Ẹ̀gbá Lẹ́kọ̀ọ́. Call our WhatsApp number wa òun ni 0803-869-0104 A sì ní ẹ̀ka ilé-ìwòsàn wa ní Ìkòròdú ní number 2 Daniel Sumoni Street High School Junction Sagamu Ìkòròdú Road Ìkòròdú. Call our WhatsApp number Ikorodu ni 0816 585 8582. Àwọn onímọ̀ ìlera tí wọ́n fẹ́ tẹ̀síwájú láti gba ìmọ̀ kún ìmọ̀.
4: Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lórí oríṣiríṣi àwọn ìtọ́jú tí a ní ní ilé ìwòsàn wa tí mi tí mẹ́nuba, ẹ ò rí wọn lórí wẹ́bsáìtì wa www.iasnaturalmedicare.com.
3: Tí mọ́tò yín bá yọnu, mẹkáníìkì ni ẹ ò ké sí. Tí àìsàn kan bá ń dà yín láàmú, àwa ni mẹkáníìkì ara, ẹ kàn sí wa fún ìtọ́jú tó péye. A máa retí yín.
5: Billahi minash shaitani rajim summa salatu wassalamu ala sayyidina muhammad wa ala ali muhammad wa sallim ninu iroyin ti won fun yin ni ori akosheto ta pe ni arafa irorun ti ile ise alfredaus aj and umra services ti won se agbekale re labe alhaj abdul latif eku dayo ile ise to ko yan se aj to nti umra pelu alaafia finisi awon ibudo ayo awon ibigbe to nda bi ile onje asiko pelu moto oloye gbere lo gbede bo awon afa to kose mose ti won tin ko ni sise te o ba gbagbe ati menuba pataki kaaba o to bi inti kaaba to to ta ba so nipa owo o ti le je pe a o le value kaaba tan tori ore ti olorun pare sibe oba to gbe kale nikan lo mo bi kaaba bo ti se to a menuba ikan ninu awon aye pataki to nbe ninu kaaba ti se omi alalubarka omi apanle ni zeb zem water leyin gba ti mama wa nana ajara ati anabi ismail alayhi salatu wassalam ti wa kale si ilu baka fun opolopo odun ti jije mimu ti wa koda ni titan ti o ngbe de ti ebi de woni nigba ti anabi ismail bere si ni sunkun nana ajara o sare lo sori oke safa o sare bo marwa o sa lo o sa bo leyin gba to di ori elekeje ibi ti anabi ismail to dubule si won ni o kan fi ese ti le bayi omi ba se yo labe gigise re won ni le kan na ni mama ajara bere si de pariwo zemzem zemzem zemzem iyen ni pe o ti to ninu gbagbo alaye awon afa wa awon kan ni ti na ajara ba so zemzem pe omi yen o le feju joko ati o sa lo ninu ke Olorun oba Allah ito ye gan wa ko la fe lo passe bi ki se agbara ati arun Olorun to nbe lori zemzem water gege bi oro anabi Muhammad sallallahu alaihi wasallam ti sahih muslim fi ese re rile anabi sallallahu alaihi wasallam oni zemzem water da fun gbogbo ti yan ba fe lo fun that is eni to ba ni aisokan tabi arun lara to ba daniyan Olorun wo mi san Olorun lo ilu saba bi e o fi fun ri iwosan scientifically ikan ninu awon ojogbon not velva o soro siwaju pe zemzem water o ni awon anfani nipa ti ilera bakan na ni dr yayana shalayi pe zemzem water o ma nfuni ni energy okun otun ninu ago ara eni o ma strengthen awon cells to nbe lago ara omo eniyan zemzem water ni omi to moju ni gbogbo agba nlaye iwadi lo fe rinle ina le google search e zemzem water ti e wa ri ko si bi awon eyan se wo le pon to won se wo le mo to ko gberi nigba kokan ko gberi ninu alaye ti mo so fun yin nipa ola iyi to wa lara kaaba te ri yen ninu alaye won lo ma ngba 900,000 eyan ta won 900,000 eyan yi to ba mu mi zemzem laaro kan to wa losan kan to wa mu kan to wa lale kan to wa mu kama mu be lori kore ego omi zemzem water ni o to ma po si na ni ke ba koja ninu kaaba e ri ti agbaro mi modu gbu ni water waste channel ti won create sibe zemzem water o tan nigba kokan o fe sise arch to nti umra o fe ri awon mere ti nbe nilu maka to nti madina ki n to ma lo ile ise alfredaus fe gbe gegele lori gegele pelu umra odun 2026 special umra package ma wa ninu osu september ati december 5.2 million naira ni fun awon to fe tele wa ni september 6 million naira ninu december o ma ya lara oto tori pe yato si awon aye te ti mo tele ninu osu september ile ise alfredaus ma ko awon eru won sabewo si tohi
6: Tohif yi ni iwadi je ko yi wa o je ilu kan to ku fun awon ododo olohun didun eleyi to ma npese awon eroja ohun amuseun olohun didun bi 650 million lododun bakan na laye je aye to lapere nibi ti anabi muhammad sallallahu alaihi wasallam se abewo si to ti se amulo iwa ifarada re emi suru sise amojukuro anu fun awon eniyan

0: oṣù tó kù díẹ̀ káàtó. Tẹ̀lé Al-Firdaus lọ sí Special Umrah inú oṣù September àti December ọdún 2026 tá a wà yìí. Lẹ́yìn àwọn ibi tó ti mọ̀ tẹ́lẹ̀, kò tún ṣàbẹ̀wò sí Tọ́hìn.
1: Al-Firdaus Hajj and Umrah Services Limited náà lè ṣe alálùbáríkà tẹ́ lè bá lọ. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, ẹ pé iléeṣẹ́ Al-Firdaus 08034105710 08034105710 tàbí kẹ́ ẹ kàn sí wọn ní number 90 Ikorodu Road, Fadeyi Bus Stop ní ìpínlẹ̀ Èkó. Abdulwasin Salahuddin.

gẹ́rẹ́gẹ́ ni aago méjìlá lù ẹ káàsán ìròyìn àpapọ̀ lámúwá nílé iṣẹ́ bond fm 92.9 adétohun olúwọlé ló níròyìn ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ti ṣe ìfilọ́lẹ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbò lójúnà lagos calabar coastal highway láti dènà àwọn ọmọ gànfẹ́ tí wọ́n ń ba àwọn àkànṣe iṣẹ́ ọ̀nà afárá tí ìjọba àpapọ̀ ṣe jẹ́ ìfilọ́lẹ̀ yìí ni mínísítà fún iṣẹ́ lórílẹ̀-èdè yìí sẹ́nẹ́tọ̀ david umahi tó ṣe ìfilọ́lẹ̀ àwọn ogójì òṣìṣẹ́ ẹ̀ṣọ́ aláàbò ó ní láti lè jẹ́ kí ètò ààbò kó mọ́yán lórí dídẹ́kun eré àsápajúdé láwọn ojúnà yìí bákan náà láti máa ṣe ìmójútó àwọn àkànṣe iṣẹ́ kó lè bọ́ lọ́wọ́ àwọn ọmọ gànfẹ́ àfòrúhùwà bí ọ̀nà alábala mẹ́wàá tí ó jẹ́ kìlómítà tó dín díẹ̀ ní ẹgbẹ̀rin òun náà ni ó so àwọn ìpínlẹ̀ lóríṣiríṣi pọ̀ lórílẹ̀-èdè yìí bí ìpínlẹ̀ cross river ìpínlẹ̀ ogun ondo delta ìpínlẹ̀ bayelsa rivers àti ìpínlẹ̀ akwa ibom ṣáájú ni sẹ́nẹ́tọ̀ umahi ti fi ẹ̀dùn ọkàn wọn hàn lórí àwọn ọ̀bàyéjẹ́ tó jẹ́ wípé ihun tíjọba bá ti ṣe láti lè mú ìdẹ̀rùn ba aráàlú làwọn máa ń fojú sí láti bàjẹ́ bẹ́ẹ̀ ni wọ́n tún ké pe àwọn tí wọ́n jẹ́ ẹ̀ṣọ́ nigerian society and civil defence corps láti rí wípé wọ́n ṣe ìmójútó kí wọ́n sì ṣe àtìlẹ́yìn fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí kí wọ́n tán ṣe fáráàlú kó lè bá àtọ́jọ́ ààrẹ bọ́lá ahmed tinubu ni wọ́n ti gbé àsíá sókè láti rí wípé àwọn afárá ní ìpínlẹ̀ èkó ó ní àtúnṣe àwọn afárá bíi èkó bridge marine bridge àti abala kan lójúnà calabar coastal highway tí omi ń dà láàmú kí lílọ bíbọ̀ àti ètò ààbò tó péye kó lè wà lórí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n lo àwọn afárá wọ̀nyí gómìnà babájídé sanwó-olu ti ìpínlẹ̀ èkó tí wọ́n pe àwọn tí wọ́n ṣojú fún ààrẹ níbi ètò ọ̀hún ni wọ́n ti ń sọ fún àwọn olùgbé ìpínlẹ̀ èkó láti rí wípé kí wọ́n wà ní ìlàjú ní gbogbo ìgbà àti pé ohun gbogbo tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ṣe sí ìpínlẹ̀ yìí láti lè mú ìdẹ̀rùn ba aráàlú ni bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni gómìnà babájídé sanwó-olu tún fi kún wípé ààrẹ bọ́lá ahmed tinubu wọ́n ní ìfẹ́ àti kí àlàáfíà ó lè jọba fún àwọn olùgbé ìpínlẹ̀ èkó lọ́kàn láì sí wàhálà kankan tí ó ṣẹlẹ̀ sí wọn.

dídùn ni ìrọ̀ tí olúdùdù akéde ìpakùdà màmá màmá màmá aya eré lọ́dẹ̀dẹ̀ ọkọ̀ senior apostolic mother margaret ọpẹ́olú adésanya ní pitan april 8, 1954 sí july 2, 2026 báyìí ètò ìsìnkú bàbá onínúure yóò ṣe lọ august 13, 2026 láago márùn-ún ìrọ̀lẹ́ sáago mẹ́jọ alẹ́ ní christian wake stroke night of tribute ní royce compound ajaset 33 alaramimo street okuoba gege ìpínlẹ̀ èkó friday august 14, 2026 láago mẹ́wàá àárọ̀ sáago méjìlá ọ̀sán ní ìtẹ́ ẹ̀yẹ àti ìsìndágbére láàyè ìbákan náà tí ìfẹ́rúfẹ́rú fífi yẹ̀pẹ̀ fún yẹ̀pẹ̀ yóò tẹ̀lé lẹ́sẹ̀kẹsẹ̀ wẹ̀jẹwẹ̀mú máa wáyé láago kan ọ̀sán ní bọ́lá event center plot 1-2 abimbola awoli estate new okuoba road after abatio agege ìpínlẹ̀ èkó ọ̀pọ̀ ọmọ ọmọ ọmọ ló gbẹ̀yìn màmá wa senior apostolic mother margaret ọpẹ́olú adésanya ní pitan gold and white laṣọ ẹ̀yẹ fún ìtọ́ni ẹ̀pẹ́ adésínà 08029111807 ọ̀làríwájú 08033219458 adéyẹmí 08038631624 olùkéde adéyẹmí adésanya controller news and current affairs department bond fm 92.9 federal radio corporation of nigeria frcn lagos operation.

FM 92.9.

92.9 Bond FM. 92.9 Bond FM.

there will be no.

Abuelva 92.9 Bond FM.

92.9 Bond FM. Ogendi Bobon FM 92.9 Akanchawa.

abuni genti na akwụkwọ ọfụma. Ị ga-anụ ifu onye ruo taba na afọ.

0: Hot FM 92.9.
1: On. Oh. Yaga yao. Hopa shakes.

Hoy sufrí no gustó.

0: kúrò lẹ́ ẹ̀yin olùgbọ́ wa gbogbo ẹ káàbọ̀ sí wákàtí ìdáàbòbò àdúgbò lórí ìkànnì Bond FM 92.9 ètò tí a ti ń sọ àwọn àṣírí bí a ṣe lè dáàbòbò ẹ̀mí àti dúkìá ènìyàn ètò yìí jẹ́ ti ẹgbẹ́ alágbélébù pupa ẹ̀ka ìpínlẹ̀ Èkó láti sọ̀rọ̀ nípa ìkìlọ̀ tí àwọn àmòye ojú ọjọ́ ti fi hàn pé omi lè pọ̀ sí ní àwọn agbègbè kan ní ìpínlẹ̀ Èkó ìyá síkírá bàbá ṣẹ́gun ẹ bára pe tẹbítara kẹwà nǹkan fìdílé àwọn aṣojú làṣẹ́mà àti ọmọ ẹgbẹ́ alágbélébù pupa ti wà ní ìkàlẹ̀ láti bá wa dá sí ètò yìí ẹ̀yin ará ilé nígbà tó bá yá a ó ṣí ojú òpó sílẹ̀ láti fún yín láǹfààní láti bá wa dá sí ọ̀gbẹ́ni olúṣọlá tẹ́jú oṣó láti ẹgbẹ́ alágbélébù pupa ẹ káàbọ̀ sórí ètò.
1: Ẹ ṣeun olóòtú ẹ kúlé o gbogbo ara ilé ṣe dáadáa lábá yín.
0: Ẹ ṣeun púpọ̀ ọ̀gbẹ́ni Sunday Toka láti ilé iṣẹ́ làṣẹ́mà a dúpẹ́ pé a pè yín ẹ sì gbọ́ ẹ wá ẹ káàbọ̀ sórí ètò wa yìí.
2: Ẹ ṣe gan.
0: Kí ló fa ètò yìí tí a gbé kalẹ̀ àti ìkìlọ̀ tí a ń ṣe fún ará ìlú? Láì fi àkókò ṣòfò, ọ̀gbẹ́ni Olúṣọlá ṣe lè bára dáhùn ìbéèrè yìí.
1: Ẹ ṣeun olóòtú. Ẹ sì kúlé gbogbo ara ilé. Gẹ́gẹ́ bí nǹkan tí àwọn amòye tó ń ṣàkóso ojú ọjọ́ bí ojú ti rí tí a ń pè ní NIMET. Wọ́n ti sọ wípé ẹ̀kún mi máa pọ̀ púpọ̀ ní ọdún yìí tó rí pé òjò máa rọ̀ gan. So fún ìdí èyí ó ṣe pàtàkì fún wa púpọ̀ láti bẹ̀rẹ̀ sí ní máa fi tó àwọn ara ilé tí àwọn ìgbésẹ̀ tó yẹ ká gbé àti wípé kí ni àwọn nǹkan tó yẹ ká ṣe pàápàá jùlọ láti rí pé nǹkan báyẹn kò ṣẹlẹ̀. Nígbà tí òjò bá pọ̀ jù àwọn odò tàbí àwọn kòtò ìdaminù tí wọ́n bá kún tó bá ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ omi máa kúnlé. Nítorí náà ìkìlọ̀ yìí jẹ́ kí gbogbo ènìyàn lè múra sílẹ̀ á jẹ́ ká mọ ojúṣe wa àti nǹkan tó yẹ ká ṣe láti dẹ́kun ẹ̀kún omi tàbí omi yalé agbára ayé ṣọ́ọ̀bù.
0: Ẹ ṣeun púpọ̀ ọ̀gbẹ́ni Olúṣọlá tẹ́jú oṣó. Olóòtú yín ní ìrọ̀lẹ́ yìí ni Adéronkẹ́ Aya Iyangi. Ẹ jọ̀wọ́ aṣojú làṣẹ́mà ọ̀gbẹ́ni Sunday Toka, kí ni àwọn ìgbésẹ̀ tó yẹ kí àwọn ará ìpínlẹ̀ Èkó gbé báyìí?
2: Ẹ ṣe gan olóòtú. Àwọn ìgbésẹ̀ tí aráàlú yìí kọ́kọ́ ṣe ni pé wọ́n mọ̀ pé ìjọba nìkan kò lè dá ṣiṣẹ́ yìí nìkan. So ìjọba fẹ́ kí àwa aráàlú gbogbo dọ̀tí tó wà níwájú ilé wa ká máa kó wọn lójoojúmọ́. Kò tá a bá kó wọn lójoojúmọ́ nǹkan tó ń fa tójò bá rọ̀ tó kò ní síbi tí òjò máa gbà lọ sínú òkun kan ló máa ń fa omi ní gbogbo àdúgbò nìyẹn. À ń ta bá rántí pé NIMET ti sọ nípa wíwọ bí òjò máa pọ̀ sí and ìjọba dẹ̀ ti wọ́n wa wọ́n ti wọ́n aráàlú pé báyìí bá òjò máa le gan lọ́dún yìí and ìjọba dẹ̀ ń ṣe èyí táwọn lè ṣe àwọn nìkan ò lè ṣe tán wọ́n ṣe ní pé àwọn fẹ́ kí aráàlú kan support ìjọba. So tẹ bá lè support ìjọba a ní rí omi bó ṣe kún bá ṣe rí nísìnyí so gbogbo omi tó wà níwájú ọ̀dọ̀ wa ní gbogbo àríkà wa ó yẹ ká máa kílẹ̀ gbogbo dọ̀tí wa so that omi ò ní dúró síwájú ilé wa kò ní dà sí gbogbo àdúgbò. So ìjọba nìkan ò lè ṣe wọ́n fẹ́ ìrànlọ́wọ́ aráàlú so that àjọ mọ ṣe ni.
0: Ẹ ṣeun gan ìjọba nìkan ò lè dá ṣe àgbájọwọ́ Yorùbá ní òun la fi ń sọ̀yà ẹ gbárùkù ti ìjọba kí a lè rí pé agbègbè àti àyíká wa wà ní ìmọ́tótó ní gbogbo ìgbà. Ẹ ṣeun púpọ̀ ẹ jọ̀wọ́ arákùnrin Olúṣọlá ta ni ó yẹ kí ó ṣọ́ra jù àti pé àwọn agbègbè wo ló wà nínú ewu omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù jùlọ ní ìpínlẹ̀ Èkó?
1: Sengan Olotu oro omi yale agbara yo shobu ojo gbese gbogbo apatapata ko de ni se pelu awon adugbo ti eropo mi o kin de nikan bayi because nigba mi awon adugbo ta eropo mi o kin de awon iwa tabo nkan to ba nse ngba mi o se se ko pada sokun fa ekun mi ni ibomi sugbon fun idahun fun ibere ti ebere awon adugbo ti o dabe ni pe o se se ki won ri ekun mi to po won ja awon agbegbe ti awon agbegbe to ba sumo omi to ba sumo ese odo tabi to ba sumo awon ilukusu eko so papa julo to ba ri awon adugbo to wa ni bi abi etiosa awon to wa ngbe ni adugbo Lekki awon to ngbe ni aja vi ikoyi ko so fe papa julo bi agbo yi nkankan be ikorodu ko yo wa to wa lagege no sile o be ati awon to wa ni alimoso ati opolopo ibi to da be ni pe boya kana gba be koja to ba di pe kana yi di o se se ki awon ekun mi ko sele ni be tabon ati pe to ba ye pe bi ajo ti po tabi pe bi ako to da minu won ko on clear to on je wa ti pe to je se ki on ri ekun mi tabi idamu mi ti oju aroda to ba sele
0: e se pupo eso kini ko ni oju aroda kini itumo oju aroda yi
1: se mo pe to je ba ti ro ere ti wa na ni pe ka ma foju sona pe koni pe to ma fi da ko to de ma mu ki eyan ma jade lo ko ma rin titi ni to ma ri pe oju nro a bo segbe kan lati ire ti pe bo se igba die fun gba die lojo ma ro lo ma fi ada wa de bo sona ṣùgbọ́n àwọn ojò àrọ̀dá wa jẹ́ òjò tẹ́ pé yẹsù ó lè rọ̀ látàrí oṣù lẹ̀ ó lè rọ̀ kó ṣe bẹni pé òun ti dá o ẹ̀fẹ́ bọ́ síta báyẹn ni a tún bẹ̀rẹ̀ padà a tún rọ̀ lọ irú ẹ̀nìyẹn èmi tún wà tó máa ń pè ní bẹ́yà òjò ọlọ́jọ́ mélòó kan ó lè rọ̀ léni kó rọ̀ lọ́la kó tún rọ̀ lọ́tún la àwọn òjò tó ń pè ní ojò àrọ̀dá nìyẹn torí tó bá ti rọ̀ tí omi kúnnu kò tó dá mínú tó dàbí pé omi kún ó tún wá bẹ̀rẹ̀ sí ni máa ṣàn sí àdúgbò nkan tó máa fa nìyẹn torí tó bá ti rọ̀ díẹ̀ tó kọ̀ tí ó dà tómi kún tó tún tẹ̀sọ̀ tó tún sì ń rọ̀ tí ó bá síbi tí omi máa gbà kọjá mọ́ abẹ́ sí ni máa ya wọlé máa ya wọ ṣọ́ọ̀bù ni.
0: Ẹ ṣeun púpọ̀ fún bí ẹ ṣe dáhùn ìbéèrè yẹn. Ó dá mi lójú pé ẹ̀yin aráalé ẹ ti gbọ́ ohun tí òjò àròdá tí ó túmọ̀ sí. Ẹ jọ̀wọ́ aṣojú làṣẹ́mà ẹ bá wa dáhùn ìbéèrè yìí. Báwo ni àwọn ènìyàn ṣe lè dáàbò bo ara wọn ní ìgbà ìkún omi?
2: Bí ọ̀gbẹ́ni Olúṣọlá ṣe sọ, ṣe rí tó bá fẹ́ ẹ láti ní torchlight, aláti ní battery, aláti ní omi àti oúnjẹ tí ò ń bàjẹ́, then a máa tọ́jú ìwé wa síbi tí omi ò ní lè dé because inú ìwé wa ta máa ń tọ́jú certificate lè wà ńbẹ̀ tómi bá ti bàjẹ́ a lè rí èmi ìgbà mọ́ then a máa tún ní àwọn oògùn ta lè lò nínú òjò a máa fi wọn síbi tó ta lè fi mo dání tá ní jẹ́ kí omi ba gbogbo ẹ̀ jẹ́ so àwọn nǹkan ta máa ní ìtọ́jú bá ti ó lè rọ̀ lóru ta bá sọ aláti ní gbogbo kínní lára kó ti wà nílẹ̀ because emergency la ń pè yẹn ní làṣẹ́mà so that tó dóró bá rọ̀ bẹ́ẹ̀ yẹn a máa bá ṣe lè fẹ́ jáde nínú ibi tójò bá ti rọ̀ sí láti lọ sí agbègbè tí kò sí omi a máa nílì torchlight láti máa fi wá òòrùn ọbẹ̀ ta lè gbà lọ sí ibi tí a máa kúrò níbi tí agbègbè omi yẹn wà.
0: Ẹ ṣeun púpọ̀ ẹ̀yin abalẹ̀ ní ìgbà tí ó bá yá a ó ṣí òpó yìí sílẹ̀ ẹ bá wa kọ́ sílẹ̀ 08 3 9 9 4 9 8 0 8 0 3 8 3 9 9 4 9 8 ti ẹ bá ní ìbéèrè tàbí ẹ fẹ́ dá sí ètò yìí nígbà tá bá ṣí ojú òpó sílẹ̀ ẹ bá wa pe nọ́mbà yìí. Aṣojú Red Cross.
1: Olótú.
0: Ẹ jọ̀wọ́. Báwo la ṣe lè dáàbò bo àwọn ọmọdé àti àwọn àgbàlagbà yálà kí ẹ̀kún omi ó tó dé ni tàbí nígbà ẹ̀kún omi?
1: Ẹ ṣe púpọ̀ tó nítorí abo jẹ́ ohun tó ṣe pàtàkì nígbàtí ẹ̀kùn mi bá ti dé tójú bá sì ti rọ̀ tó dé pé ti bẹ̀rẹ̀ sí ni máa ya wọlé ẹ̀kùn mi ti ṣẹlẹ̀ ohun àkọ́kọ́ tó kọ́kọ́ ṣe pàtàkì ju dúkìá lọ òun ni ẹ̀mí aláti gbé gbogbo ìgbésẹ̀ láti dájú pé a dáàbòbò ẹ̀mí pé kankan ṣẹlẹ̀ sí ẹnikẹ́ni so gẹ́gẹ́ bí òbí àtẹ̀yìn ara ilé ẹni láti rí dájú pé ẹ mọ ibi tí gbogbo ọmọ yín bá wà gbogbo ọmọ ibi tó bá wà ẹ láti mọ tẹkùn mi bá ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lọ́pọ̀ ìgbà kódà nígbà tá a gan wà ta kéré ìgbà náà tóbi bá ti rọ̀ tẹkùn mi ti dé ẹ máa rí ọ̀pọ̀lọpọ̀ òbí ọmọ máa sáré lọ sí ilé ẹ̀kọ́ àwọn ọmọ wọn lásán lọ mú àwọn ọmọ torí pọ́nmọ̀ wípé omi ti ya wà àdúgbò wọ́n sì ẹni fẹ́ kí àwọn ọmọ rìn nínú omi so ẹni láti kọ́kọ́ mọ ibi táwọn ọmọ wà ẹni nìyẹn èjì ẹni láti fi àwọn ọmọ sí ẹ má yẹ kí àwọn ọmọ wà nítòsí omi tọ́wọ́n bá ti mọ ibi táwọn ọmọ bá wà ẹ má yẹ kó wà nítòsí omi ẹlẹ́ẹ̀kejì nìyẹn ẹlẹ́ẹ̀kẹta gbogbo àwọn arúgbó àwọn àgbàlagbà ẹni láti ràn wọn lọ́wọ́ láti mú wọn kúrò níbi tí ó bá dàbí ibi tí ewu wà fún omi ẹ má yẹ kó wà ńbẹ àwọn arúgbó àwọn àgbàlagbà àwọn abarapá tàbí àwọn tí àwọn àkàndá ẹ̀dá àwọn tí a láti rí dájú wípé a ṣe àmójútó nìyẹn kó má bàá débi pé ìjàmbá omi tàbí àgbàrá omi ó máa wọ́ wọn lọ so yàtọ̀ sí èyí àwọn ìgbésẹ̀ nǹkan tí wọ́n ti ṣe ni wípé kí omi tó dégun ká máa sọ fún àwọn ọmọ wa kọ́ máa rìn nínú omi kọ́ máa fọwọ́ kan òpó omi òpó iná àbí àwọn nǹkan míì tó dàbẹ̀ ní pé nǹkan ohun tó léwu fún ènìyàn tó lè mú ẹ̀mí lọ.
0: ẹ ṣeun púpọ̀ ẹ̀yin aráalé ẹ lè pè wá báyìí sí orí òpó 0803839948 Hello, akuro lesa o. Àmì ẹ̀jọ́ kí lorúkọ yín àti pé níbo la ti ń pè?
3: Orúkọ mi ni arákùnrin Bọ́lá Imọ̀lúṣọ́ Tàlájẹ́. Ìgbé Abatora Kọ́lì ní ìpínlẹ̀ Èkó ní Yábà Bíbá yẹn. Inú mi dùn lórí ètò tẹ gbé kalẹ̀ yìí. Ó jẹ́ ohun tó dùn mọ́ mi nínú gidi gan.
0: Ẹ ṣe púpọ̀.
3: Ìbáṣe Yorùbá ní ẹni tí ṣàgbọ́n bá tọjú ẹ̀jà kò ní bá wọn bú ọba kò so.
0: Bẹ́ẹ̀ ni.
3: Ẹni tó bá rí nǹkan tó ń pè ní ẹ̀fún omi tó ti rí rí a mọ̀ ètò ńlá tẹ gbé kalẹ̀ yìí a mọ̀ pé ètò èèyàn gbọ́dọ̀ ní ìgbára gidigidi fún òjò àti fún ẹ̀fún omi ọlọ́run ní jẹ́ àárín nílùú Èkó.
0: Àmì
3: o. Ó jẹ́ nǹkan tí yẹ pé ó bani lọ́kàn jẹ́ àní nǹkan tó máa ń dùn yàn púpọ̀ tí yàn bá rí àwọn agbègbè tí ẹkùn omi ti ṣe wọn tó ti ṣe ọṣẹ báyìí àgbàdo ẹ ní ìpínlẹ Èkó ó mi fẹ mo fẹ pe ìjọba mo fẹ gbà ọ nímọràn bí kò ṣe lórí ẹmí nìkan ló tún dá lórí àwọn nǹkan tá à ń lò bí ọkọ mo rántí ìgbà tí omi ṣẹlẹ ní ọdún yìí ní Abatora Kọ́lì ẹ lótú ṣe ń gbọ mi.
0: A wà pẹ̀lú yín sà.
3: Ní Abatora Kọ́lì láti fẹ́ débi wà ẹ́ kìí omi kún débi gbogbo wájú débi pé àwọn ọkọ̀ bẹ̀rẹ̀ ti ní takú sínú omi ẹni tí ò lè tẹ̀síwájú láti lọ síbi iṣẹ́.

0: ojú ọ̀nà wọ.
1: Ọ̀gbẹ́ni Bọ́láriwà, ẹ ṣe ẹ kú àtòkè
0: mi.
1: A ní aṣojú ìjọba ní ìkàlẹ̀, wọ́n ò bá dá sí ohun tí ẹ gbé kalẹ̀ yìí.
2: Ẹ ṣe gan fún àmọ̀rẹ̀tẹ̀ fún wa. Ìjọba ti ń gbéṣẹ̀ pé ìgbésẹ̀ lórí ọ̀nà Abadma Kọ́lì yẹn. Ẹ mọ̀ pé nǹkan tó ń díbẹ̀ ni àwọn tó ń da dẹ̀tí sí ojú ọ̀nà tó jò bá ti rọ̀ á wá wọnú gọ́tà yẹn. Tó bá wọnú gọ́tà yẹn, tẹ bá rántí pé lérí abẹ àwọn mọ́tò páàkì wà ńbẹ yẹn, wọn ò níbi tó ń dalẹ̀ sí. Ojú ọ̀nà àti inú gọ́tà náà ń dalẹ̀ sí. So ilẹ̀ tó ń dà yẹn sí wọn ò dẹ̀ kí ń kó níjọ sanitation, òun ló máa ń dí ihò yẹn. But ìjọba ti ń gbé ìgbésẹ̀ sí so that that was in ṣe environmental sanitation so that wọ́n máa ma gbogbo dọ̀tí yẹn tí wọ́n máa kó wọn síta so that omi yẹn á lè máa kọjá kò ní máa dúró síbẹ̀ yẹn mọ́. So ẹ má wọ̀rí ìjọba ti gbé ìgbésẹ̀ yẹn kó tó di after the August break. Iṣẹ́ á bẹ̀rẹ̀ lọ lágbára Ọlọ́run. Ẹ ṣe gan.
1: Ẹ ṣeun sà Mr. Sunday Toka láti Làsẹ́là. Tẹ bá tún fẹ́ pè wá sí ojú òpó ṣí sílẹ̀ 08038399498. Ẹ jọ̀wọ́ Mr. Sunday Toka, kí ni àwọn ìjàm̀bá tí ikùn omi máa ń fà? Ìjàm̀bá wọ̀nyí ni àwọn olóyìnbó ń pè ní risk. Kí ni àwọn ìjàm̀bá sí ìlera wa tí ẹ̀kún omi máa ń fà?
2: Ẹ ṣe olóòtú. Àwọn ìjàm̀bá tí ìlera omi máa ń fà sára tó mi yẹn ta bá ti ń ṣeré nínú omi ọtọ́jọ́ bá ti rọ̀ tó bá kún, a máa ń pè ní jàm̀bá tá à ń sọ ni pé àwọn bíi kọlẹ̀ tómi bá ti lọ́lẹ̀ tán. Àwọn jàm̀bá yìí máa wá yọ sára wa, òun náà pè ní health risk bíi kọ́lẹ́rà, diarrhea, typhoid, malaria àti skin infection. Tẹ bá wù dáadáa pé tójò bá ràn yẹn gan, inú omi yẹn àìsàn nǹkan oríṣiríṣi ló máa ń wà ńbẹ. Tá a bá wù dáadáa sọ, a máa ní kọ́ ọmọ kọ́ máa wẹ̀ nínú omi yẹn because nǹkan tó máa kó sára tómi bá ti lọ́lẹ̀ tán, àìsàn máa wá jáde lára wọn. Òun là ń pè ní a sickness afterward after the flooding. Òun náà ń pè ní ọ̀hún ni àwọn oríṣi kọ́lẹ́rà yẹn. Ó dẹ̀ máa ń rampant, ó máa ń pọ̀ tójò bá ti lọ sílẹ̀, tómi bá ti lọ sílẹ̀ after the flood. Ẹ ṣe.
1: Ẹ ṣeun púpọ̀. Ọ̀gbẹ́ni Ṣọlá, ẹ jọ̀wọ́ ṣẹ̀lẹ̀ bá wa fi kún àwọn ìjàm̀bá tàbí ewu tí ó máa ń tẹ̀lé ẹ̀kún omi, àti pé kí ni a lè ṣe láti dẹ́kun àwọn ìjàm̀bá wọ̀nyí?
3: Ẹ ṣe púpọ̀. Yàtọ̀ sí nǹkan tí arákùnrin Sunday Toka ti sọ nípa àwọn ewu tí ó máa ń jà túbọ̀ tan ẹ̀kún omi, nǹkan mìíràn tó máa ń ṣẹlẹ̀ ni wípé ó máa ń sọ àdúgbò dahoro, ìgbà míì sọ ilé dahoro. Ìwà àdépọ̀ àwọn omi tó bá yẹ pọ̀ tó máa ṣẹlẹ̀ lóòrèkóòrè ni àwọn ẹlòmíì wọ́n lè kúrò níbẹ̀ kó dépọ̀ máa wá ìbomi tó a máa gbé. Ìyẹn ni nígbà míì èjì ni wípé ó máa ń ba nǹkan jẹ́ lọ́pọ̀lọpọ̀, ba ìwé jẹ́, ba dúkìá jẹ́, ba àwọn ohun èlò jẹ́ bíi ẹ̀rọ amóhùnmáwòrán àtàwọn nǹkan míì tí àwọn èèyàn bá nílé, ó máa ba wọn jẹ́. Ṣùgbọ́n ìmọ̀ràn mi fún àwọn ènìyàn ni pé ẹ má ká dúró kí ẹ̀kún omi ṣẹlẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ìgbésẹ̀ la lè gbé. Ọ̀kan lára ẹ ni arákùnrin tó wá láti Làsẹ́là ti kọ́kọ́ sọ ẹ̀ pé ìjọba ń gbìyànjú láti rí i dájú pé wọ́n kó àwọn kó tó dàmí nù. Ìyẹn ni gẹ́gẹ́ bí ọmọ ìlú, ará ìlú, a ní láti rí dájú pé ojú lọlá kan fi ń ṣọrí. Ẹ má ká da ìdọ̀tí sí inú kòtò ìdámínú. Ẹ má ká da ìdọ̀tí síbi tí kò tọ́, ká sì máa ṣọ́ ohun tó bá ń ṣe irú ẹ̀. Ẹni tó bá da ìdọ̀tí síbi kan tó bá da ìdọ̀tí sínú gọ́tà níbi ìbà ìsìn, ó lè ṣe kí ẹ̀kún omi má di odò ẹ̀. Ṣùgbọ́n omi ẹ̀rù ìdọ̀tí tó dà yẹn, omi máa ṣàn lọ síbòmí, á lọ dí kòtò dámínú bòmí. Tó bá dé pé omi ò rí ibi kọjá ńbẹ yẹn, àwọn àdúgbò kan ló máa jẹ ìyá nǹkan tẹ́ni yẹn ṣe. So gbogbo wa láti rí dájú pé à ń ṣọ́ ara wa, a sì ń gba ara wa ní ìyànjú káwọn èèyàn wa kọ́ máa ṣe nǹkan tó bá tọ́. Tí gbogbo wa bá ń ṣe eléyìí kò ní sí irú ẹ̀. Ìyẹn èjì délẹ̀ kẹta ni wípé ta bá rí àwọn tó ń gbìn àwọn àdúgbò tó lọlẹ̀, ìpínlẹ̀ Èkó ó jẹ́ ìpínlẹ̀ tó yẹ pé omi ló yí wa ká. Lagos is a coastal state.

0: time moment.
1: It's Kivo Crema. Kivo Crema.
2: Padà gbàwọ̀ sọ́nà tẹ̀síwájú yẹ́fọ́dé fẹ́mi láwà 92.9 jẹ́ mọ̀ pé ìfẹsẹ̀wọnsẹ̀ tó wáyé lánàá òde yìí ní ti ikọ̀ Carling Cup nítorí ẹyin ìfẹsẹ̀wọnsẹ̀ Carling Cup ikọ̀ Mansfield máa jìyà lọ́wọ́ Sheffield United mẹ́ta sódo ló padà yọrí sí tẹ́ ẹ̀ bá gbàgbé wọn sọ wípé o Ẹ̀rẹ́ Davis ní Nílẹ̀lá náà àwọn ti bẹ̀rẹ̀ líìgì wọn fẹ́ràn ìyá olúborí ó lu Sparta Rotterdam ní ẹ̀ẹ̀kan sí òdu bákan náà Ajax náà lu PEC Swollen ní méjì sí òdo FC Girona náà lu Utrecht méjì sẹ́yọ̀kan náà ni wọn Erevin wọn àti FC 20 náà parí ní ẹ̀yọ̀kan sí òdo ní ìtọ́ pé Erevin náà ló padà lu FC 20 ní 1-0 Porto lókè ìpòtò lọ́hùn méjì sódo lòun náà lu Araka tó ń ṣẹgbà líìgì àgbéga wá sórílẹ̀-èdè Portugal ń bẹ̀ SC Braga pẹ̀lú Moinhas náà wà kò méjì ọ̀mì ní wọ́n jẹta táwọn sí 2-2 Real Ave padà jìyà lọ́wọ́ Gil Vicente 1-0 Benfica ta ọ̀mì méjì-méjì pẹ̀lú àlejò tó náà gbà àlejò ọ̀ràn Academico Vesua pọ̀rọ̀pọ̀ ìwọ̀n rẹ̀ sí gbogbo àwọn àtẹ́lù pé torí pé tíkẹ́ẹ̀tì wọ́n bàjẹ́ kọjá tí wọ́n lérò pé ó yẹ kó wíìnì ṣùgbọ́n orúkọ lẹ́yìn ń wò ẹ mọ̀ pé tíìmù tó ṣẹ̀gbà gíga gbéga náà àwọn náà mú kékeré torí pé sáà tá fẹ́ mú yìí mo sọ fún yín pé ẹ má wulẹ̀ gbé wíìnì ọ̀pọ̀lọpọ̀ góòlù ló máa ṣẹlẹ̀ over one over two tító ojú kòkòrò náà ń pè ní gógó àbí wíìnì lẹ́ni gangan if EFL tá a mọ̀ sí Carling Cup yóò mọ tẹ̀síwájú déédéé aago mẹ́jọ láṣáálẹ̀ gangan ni o Plymouth Angel àti Exeter City ni wọ́n wà kó lálẹ́ gangan orílẹ̀-èdè Portugal náà Santa Clara láago mẹ́jọ kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún láṣáálẹ̀ tó ní gangan àwọn àti national ó máa wà kó bó ṣe jẹ́ ní alábàbẹ̀ John PSV láago méje ní ìṣọ̀lẹ́ àṣálẹ̀ yìí àti Elfie Volendam lálẹ́ náà ni wọ́n wáyé bákan náà John Ayers Ezra Akma àti PEC Eindhoven láago méje náà ni láṣáálẹ̀ tó ní gangan bó ṣe wáyé labalábẹ̀ ni ẹ̀ mọ́ wáyé pé league máa tó bẹ̀rẹ̀ láìpẹ́ láì jìnà lórílẹ̀-èdè England La Liga Spain lọ́hún bákan náà Serie A ní ti Italy nígbàgbé German Bundesliga bákan náà sọ wípé o iléeṣẹ́ BS Media wọ́n ti gbé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bùn kalẹ̀ pé sẹ́ bí league bá ṣe ń bẹ̀rẹ̀ báyìí kí ìbéèrè máa wáyé ni fẹ́yìn olólùfẹ́ wa láìpẹ́ láì jìnà kẹ́sì máa fi ẹ̀bùn ṣe bàjẹ́ pẹ̀lú àṣẹ náà bá mi àláwò àbí ṣùgbọ́n tí wájú ni yóò tẹ̀síwájú ẹ̀jẹ̀ ń dẹ́ka àpọ̀lọjà iléeṣẹ́ náà lẹ́ẹ̀kan sí mo ń padà bọ̀ tọ́bọ̀ sáwọn ṣì ń tẹ̀síwájú live and direct.
3: Àmọ̀ pé kí ló fẹ́ra yẹn? Olórú ìsebè ni mo fẹ́ra jàre. Olórú àbúrò tí olórúkọ kẹ̀. Owó rẹ̀ kò wọ́n rárá. Ó sì máa ń gbádùn rẹ̀.
4: Àmọ̀ pé
3: rántí pé ìfàmà fanilákòyà o. Olórú wo ló wá fẹ́ kí n rà báyìí?
4: Olórú Devon Kings ló yẹ kó o ra. Ó jẹ́ olórú ìsebè tó kójú owó. Ó sì kún fún èròjà aṣaralóore vitamin A.
3: Olórú ìjọun tí mo lè yan láàyò fún èmi àti ìdílé mi.
4: Bẹ́ẹ̀ ni o parọ́. O lè ra ìwọ̀nba tí owó rẹ̀ bá ká kó o sì mọ̀ pé wàá gbádùn oúnjẹ aládùn tó bá fi róró náà sí.
3: Òótọ́ ló sọ. O ṣeun ọ̀rẹ́ mi. Mo rí dájú pé mo sọ fún gbogbo ènìyàn pé Olórú ìsebẹ̀ Devon Kings ni olórú ìsebẹ̀ tó dára.
4: Ó dára bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi.
3: Devon Kings, òórùn aládùn, adùn tó kó ẹbí àti ara mọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.

pe ni pe ni saye awo gbolu iyin ni fun ni niyawo ebi ta ba dupe ori ana ori atumo owo tulutu wa ma ba ni olorun ba mo dupe lowo yin o ke n pa wa mo ke duju adura wa ti wa lo bi po wa te je o ba raye ni bi lu se le to e mo je ka wa lara won ti won ji gbe bi lu se gbe to ona e mo je ko gbe mo wa enu wa o mo gbe enu omo wa o mo gbe enu ile wa o mo gbe awon ti won se saba bi awon aji ni gbe ya fi yo won o bi ko se pe a n dupe lowo yin pe oba ti pa awon mo ti ki sun oba ti pa awon mo ti ki to gbe a mo dupe lowo yin o fun ori na la te se fun wa fun idile wa eni ba wa mo nuro yi o mo pe da na la se dupe lowo yin pe e se o baba e se omo e se emi mo o ti je pe lotun lotun la bojo lotun lotun na la gbosu lotun lotun la bomo tutun nibi ta ba te si ninu itere ke ka ba won aye o ba wa tomo tomo e je ko wa yo ka wa tile tile ati je ati mu wa e bi sibi to nira olorun ba e da pe gbo pe wa o e wa je ko pe iko je itewo gba ko selekun anu nla lohun ekun ni ma so de laanu ewi alaanu la jaba yo e je ara anu gba lodo omode e je ara anu gba lodo agbalagba yonu omode yonu agbalagba e je ba pade o pari pari re yonu olorun ba ko je teni kokan wa eleyi mo fi wure pade yin lori eto wa ta mo si ti wa ti wa ipele laye ojo si iti le se mosin pharmaceutical ti won si onigbowo re labe adari baba wa oloye funfun nene oloye tuntun nene ko se ite pe ti olo eyun oloye aga agba oye dokita mo paul ti won se je aremo ti le jebu eni lu aremo odo lewu ni lodo temi aremo gbugbu le yoruba ni won je tori bi ti won je aremo si ni ipinle ogun ni ilu ijebu odo lewu aso ati ise pinmiri sibe se si gbagbe pe ile ise bond na won ti fun baba ni ami eye agbasaga ti ile ise bond fm baba e ti fomode joye e ti agbalagba lo tepe lo wu saro mo le dagba e dogbo won ni ona latolorun gbe si aye oni gbe nkuro nbe o aisan oni gbe nkuro nbe pala ke yo to bi ko nipa budo ti nigba ti mo nki gbugbu ara ti won je bi oluse olusise agba tan je bi agba awon agba oje ni ile ise mosin fun rara re e latori Mr. Felix Oputa Justice Julius Uche Kaye Toyin Toji gbugbu yin o kikwe o e ku ise e ku fomo eniyan se to be ba se ti se onise na ni o se ti lagbara olohun di adura ti na lade o e ni subu de mugunu gbogbo ona te ba ngba anu olohun mo wa yin le o baba mo se ki na ni mo ki yeye are mo odulewu enyo mama wa Mary Paul to won ku toju baba o olohun ba toju awon na pamile ri o pe na le rin o yi mama wa Mary bi ti mo boro lohun pe won ku toju baba àwọn ní bọ́kọ́ bá pa igbó ara ìyàwó lẹ́tìmọ̀ bí ìyàwó náà bá pawó aranko ẹ̀ náà lẹ́tìmọ̀ ẹ méjèèjì ẹ máa jẹ ayé sọ́lọ̀ lọ́rùn ẹ̀mí gígùn àtàlàáfíà ní bíbélì lọ́pọ̀ owó fi dá yín lọ́la yóò sì fi dá yín lọ́la lágbọ́n elétùmọ̀rẹ́ eléyìí mo fi kí n pé ẹkú déédé àsìkò yìí lórí ètò yín ètò wa tiwantiwa ìpele láyé ọjọ́ sí ẹni tí mo fọ̀rọ̀ tì sí ní ọ̀sẹ̀ tí ó kọjá ibẹ̀ náà ni mo ti wá mú mo mú fọ̀rọ̀ tì sí mo ṣàlàyé nípa pé ní ajọ́ ohun àná níbi tí àwọn baba wa tí wọ́n ti ní àwọn agbára tiwọn náà láti dẹ́kun ẹnikẹ́ni tó bá fẹ́ mọ yọ wọ́n lẹ́nu tí mo sọ̀rọ̀ nípa ẹkì sansanran bàgbó ẹwí fàlejò kó lọ ẹkì sansanran bàgbó láàrin iwájú awóre ni lè mí ń jẹ́ ọmọ onífẹ̀ òní ọmọ onífẹ̀ òye lágbo ẹkùn ọkọ̀ abiodun kí n tó lọ sí ìpele míì lórí eléyìí ẹni tá a bá torí rẹ̀ padì yẹ ìwé rẹ̀ níjẹ ẹjá díẹ̀ káàkiri ọjà iléeṣẹ́ mosin gbogbo.

0: Ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa láyé ọjọ́ sí. Ó ṣàlàyé àwọn ọ̀nà táwọn bàbá wa ń gbà ṣe ìdáàbòbò ara wọn lórí ẹbí fàlejò ó lọ. Sẹ́rí láì tiẹ̀ tí ì lọ sí ọ̀nà ìbílẹ̀ rárá. Ẹ jẹ́ rán létí pé àwọn bandits tá ń pariwo yìí wọ́n mọ̀ lálẹ́ wù ní ọdún kan nílùú Èkó tá a mọ̀nà tá a gbà tó fi di pé wọ́n di àgbáwọlé ti sẹ́rí àtọ̀mọ́lẹ̀ ti ìkan. Ó yà lẹ́nu tí mò ń sọ yìí. Ọdún 1992 àbí 1991 fódìdí ọdún bíi méjì wọ́n bá àwọn ará Èkó náà fínra. Àwọn bandits mọ̀ ń sọ wọn sọ àwọn Boko Haram sẹ́ẹ̀ pé yàtọ̀ ń bẹ nú àwọn méjèèjì. Boko Haram yìí àwọn ọ̀sọ́run òpọ́n ẹ̀ ń bá ti yá ní lọ lọ̀rọ̀ tiwọn. Tiwọn ni kí wọ́n pàdé èèyàn lọ́nà kí wọ́n sì pa á. Tàbí kí wọ́n yọjú síbi tán bá dé kán dàbẹ̀ wò kán gbàdúró olóró kí gbogbo bẹ̀ kó dilẹ̀ tí wọ́n nìyàn. Ṣùgbọ́n àwọn èyí tí jẹ́ pé ajínigbé gbowó lọ́wọ́ ẹni yìí àwọn àyìn bandits tàbí kílẹ̀ tí ń pè wọ́n tó jẹ́ pé ọmọ onílùú àbí ọmọ nífẹ̀ẹ́ oúnjẹ afẹ̀lógun làwọn. Ṣé pé wọ́n lálẹ́ rù lẹ́kọ̀ọ́ ní nǹkan bí ọdún 1990 sí bí ọdún 1993 tí ogun Èkó fi kojú wọn. Eléyìí ṣàrọ̀ bá o. Èmi tí mò ń bá yín sọ̀rọ̀ náà ó nípa tí mo kó ládùúgbò mi. Bẹ́ẹ̀ bá gbàgbé jẹ́ ara wa létí. Nígbà táwọn Èkó máa bẹ̀rẹ̀ ọjọ́ kìíní àná agbègbè Ajégúnlẹ̀ ní Àpápá ní Ajérọ̀mí Tolú Bándìrì lọ jáde sí Amúkokò bí ẹni má já ni wọ́n ti bẹ̀rẹ̀. Báwo ni wọ́n ṣe bẹ̀rẹ̀? Wọ́n bẹ̀rẹ̀ bí adigunjalè òru làwọn ń yọjú wọn yọjú lọ́sàn-án. Wọ́n bẹ̀rẹ̀ bí adigunjalè. Wọ́n le tó bí 20-30 lẹ́ẹ̀kan ṣoṣo tí wọ́n á ya lu àdúgbò tán bá wo àdúgbò báyìí. Ibi tí wọ́n bá wọ̀ báyìí yá bí wọ́n ti ń sọ bà ni wọ́n ń sọ̀sun. Nígbà náà lọ́hùn ojú ò tí ì là sí pé kálukú níbọn bọ́n ṣe ń gbébọn kiri báyìí nígbà náà lọ́hùn. Àdá Aké Sledgehammer Aké UTC òun ni wọ́n ń gbé kiri. Bí iná fi mọ́ ṣẹ́gun rẹ̀ ọkùnrin lọ́kùnrin mẹ́ta òrọ́kùnrin bí 50 lórí ìnàró ogun wo ló wá fẹ́ ṣẹ́. Lẹ́yìn ẹ̀kọ́ rárá máa pé tọ̀ bí a bá pọ̀ ọlọ́mọjàrógun ìyà ìyàwó tó yà là ń sọ pé kò ní dá a fẹ́ tọ́nà mi. Bí àbá tó yà ẹ dákun ẹ mọ́ bínú sẹ́mi ni mo ṣe yẹn ànímo ní ẹ mọ́ bínú ẹ ṣáàjẹ mọ́ lọ láyọ̀ àtàlàáfíà bó tọ̀ ń ṣe mọ́ bínú wò. Táà eré ìbá ti wá wọlé ńgbà náà lọ́hùn gbàrà ọ̀yá tó bá jẹ́ ilé kan ni wọ́n yà wọ̀ àgàgà ilé kọjú sí mi kọjú sí ọ̀nà mọ́ ń sábà wọ̀ ilé tí ọ̀bá ní odi tá a mọ̀ sí fẹ́ǹsì. Ṣé ẹbí ẹ bá tẹ̀ ti wọ àbáwọlé wọn tẹ̀ ti tún ọ́ ti rọ́ Aké UTC àbí Sledgehammer tí wọ́n ti jù sí gbà ilẹ̀kùn máa sílẹ̀ ni. Èèyàn bíi márùn lè wọlé ti yàrá kan. Àwọn yòókù àdóńta tí wọ́n mọ̀ sọ pé tẹ́nikẹ́ni bá gbé mú. Nígbà náà lọ́hùn wọn ó gbowó lọ́wọ́ àwọn èèyàn. Yàrá kọ̀ọ̀kan wọn ó rí pé wọ́n réèdì bẹ̀bí àṣẹ iléèbó wọn á gbọ̀n wọ́n pẹ́ kọ́bọ̀ ní kù lọ́wọ́ ẹnikẹ́ni. Ètí ìyàwó rẹ̀ bá jẹ́ bí arẹwà kọ́mọ ya tètè rì kọ́mọ mẹ́nu lé o kọ́mọ mẹ́nu lé rárá. Bí bẹ́ẹ̀ kọ́ lójú rẹ̀ ń bẹ̀ wọ́n kí ìyàwó rẹ̀ mọ́lẹ̀ wọ́n bá ṣe tuntun mẹ́lẹ́tò tí ò sí tí ó ṣe èyí tá a bá wá dé yàrá rẹ̀ tí wọ́n bá kọ́bọ̀ lọ́wọ́ rẹ̀ ẹ mọ tí wọ́n sì nira ni ẹni tí yàrá rẹ̀ wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yìí kínní kan ta sàn la gbà lọ́wọ́ rẹ̀. Kí ló dé tí wọn olówó lọ́wọ́ ni mọ́ bínú kíkà ọ̀dọ́gba já ibi tó ti ń ṣiṣẹ́ yàtọ̀ síbi tèmi ti ń ṣiṣẹ́. Wọn ní ṣe mí ní ṣe méjì tá a bá padà wá wọ́n tún mọ́ adájọ́ táwọn bá padà wá tọ́ àwọn ọ̀bá bá owó lẹ̀ ìka tí ọ̀dọ́gba jáhùn àwọn á jẹ́ kó mọ̀ pé ìka dọ́gba o wọ ló gbé ìka pamọ́ tó ń tọ̀ bá tó bá wọn lagídí aníkò burú ẹ mọ̀ wọlé tí ìjà lọ wọn ó gbé ka rẹ̀ sórí tábìlì bápòtí tí ń bẹ lọ́dọ̀ wọn. Wọ́n wàá mú àdá tàbá àké wọn á gé ìka ó tàn fáì sórí pé ìka ìdọ́gba báyìí tábá máa padà wá mọ̀ jára mọ́ṣẹ́ ọmọ ìpè gbogbo ìlà wàá rí kúrò tó ní níkàwọ́ mọ́. Oh my God.
1: That's so funny.
2: I'm serious, this guy is very, very funny. Such guys.
3: Oh boy, how far? Fish is ready now. Eat something.
4: I'm not in the mood. My tummy is hot. I haven't had bone.
1: You have had bone too?
4: I don't know. I don't understand.
3: It's a serious.
4: Like I will leave.
3: No.
1: Don't worry. I have something to make you feel better.
5: Superman gives effective and instant relief of hyperacidity, heartburn, and stomach discomfort. It contains a combination of agents that give fast and sustained relief. It is pleasantly sweetened. Doesn't purge or cause diarrhea. Superman is suitable for children, adults, and pregnant women. So, whenever you feel stomach discomfort, heartburn, and hyperacidity, use Superman. It is manufactured by Muslim Pharmaceutical Limited. 47 Osolowey, Ajawa Estate, Oshodi, Lagos. If symptoms persist after 3 days, consult your doctor.
6: Wait, one more plate, please.
7: Wow. But you told us you wanted to leave.
6: With Superman, I'm okay.
8: Daddy, it's stabbing me badly.
6: You're coughing. You people will not kill me with coughing. This up. Let me call your mother.
1: Hello, honey.
6: Not only me and you. Better remain in the village. You forgot that you left children at home. All the children have been coughing. I'm tired, and you know I'm not a doctor. I don't know what.
1: Honey, calm down. Why not give them Neophylline cough syrup? Neophylline cough syrup is the cough lintus that put an end to cough, cold, and catarrh. It's very fast in action. It has been tested and trusted for adults and children.
6: Okay, let me try. Did you say Neophylline?
1: Yes, Neophylline cough syrup.
9: Daddy, good morning. Daddy, I'm no more cough.
6: Neophylline has done it.
1: Neophylline cough syrup is manufactured by Mopsin Pharmaceutical Limited. 47 Osolowey, Ajawa Estate, Oshodi, Lagos. If symptoms persist after 3 days, consult your doctor.
0: Eka Bokwada, sorry to ye. Ekbile la yo josi. Bimo sen sa la ye lo. Oye king beli.

ayé ìgbà tí mo sì ń wí yìí àwọn ológun ló wà lórí àlééfà ṣùgbọ́n tẹ mọ̀ pé fún orílẹ̀-èdè wa nàìjíríà ó níbi tó gbà lọ ó níbi tó gbà lọ o ẹjẹ mọ mú bọ eléyìí kì í ṣe àrọ́bá o ní tí ó ṣojú àwa náà kòrókòró kódà mo ti ń ṣiṣẹ́ níléeṣẹ́ rédíò nàìjíríà tẹ ti ń gbọ́ mi ńgbà tá a wà ní ayé rédíò nàìjíríà 3 rédíò nàìjíríà káàtàn ẹni pé mo kó tán tọ tílẹ̀ bá wá tó bá ti di pé ilẹ̀ ti mọ́ lọ bí aago bíi mẹ́rin ibi tán bá bá iṣẹ́ dé báyìí kálukú á padà lọlé ó ti wá bọ̀ wọ́n lẹ́wù débi wípé wọ́n tiẹ̀ wá tiẹ̀ jẹ́ káago méjìlá lùbò míì mọ́ láti bí aago bíi mẹ́wàá sí mọ́kànlá ni wọ́n ti bọ́ sádùúgbò ẹ mọ́ sì mí gbọ́ o wọ́n yàtọ̀ sí ó ń ya bọ̀ o ẹ gbọ́ mi dáadáa nígbà táyé ń lọ tá à ń tọ́ làwọn oúnjẹ abọ̀ dé lẹ́yìn àwọn oúnjẹ abọ̀ làwọn 1 million boys náà dé gbogbo ẹ̀ náà ló ń ṣẹlẹ̀ nílùú èkó yìí ṣùgbọ́n lọ́n fà wá ará èkó ó fún wa ní ọgbọ́n àti ìmọ̀ àti ọgbọ́n àtinúdá láti kápá ìṣòro kíṣòro tó bá dé láìsí pé a fi ti ìjọba tàbí àwọn aláṣẹ ṣe. Gbàrà ta kọ́kọ́ ń gbọ́ ní agbègbè ajégúnlẹ̀ ńgbà náà lọ́hùn àwa tá à ń gbé ní musin tá à ń gbé ní pápá àjàó tá à ń gbé ní oṣòdì tá à ń gbé ní yànà pàjà lọ kẹjà lọ ojú ẹlẹ́gba lọ sómúlú àti ègbúrò tó jọ bẹ́ẹ̀ sí làwa náà ń fáwọn ará ajégúnlẹ̀ ṣe yẹ̀yẹ́ pé bó làwọn èèyàn ṣe wá jẹ́ tí wọ́n gọ̀gọ̀gọ̀gọ̀ tó yan táwọn kan wàá ká wọn mọ́ tí wọ́n á sì fún wọn lákàmọ́ bẹ́ẹ̀ yẹn ṣé kò sọkùnrin láàrin wọn ni èyí tó bá wù wá pọ́kùnrin lòun bí apá rẹ̀ ò bá ti re bọ́lẹ̀ ilé ìwòsàn ní ọgbà ń tẹ́ o torí àwọn ọmọ tá a wí ìgbà náà wọ́n ya ọ̀dájú bí ìdìgbòlugi ajá ni ṣe pé ajá tó bá ti ní ìdìgbòlugi rárá ajá tó bá ti ní ìdìgbòlugi kì í gígan ní ọ̀kọ́ mọ́ gẹ́gẹ́ ṣe pé tí ẹni bẹ́ẹ̀ tọwọ́ bá kó sí lẹ́nu àbẹ́ṣẹ́ èèyàn yóò rùn túútúú ni nípa bẹ́ẹ̀ ariwo igba ajégúnlẹ̀ kankan àwọn aláàbò tó wà ńbẹ̀ náà wọn rí nǹkan kan ṣe sí o torí ó pẹ́ tá a ti wà lábẹ́ pé tá a bá gbọ́ fin tá a gba ọ̀dọ̀ àwọn aláàbò lọ ibi tí wọ́n bá ti bi wá ní ìbéèrè báwo ló ṣe ṣẹlẹ̀ ńgbà wo ni wọ́n dé ńgbà wo ni wọ́n lọ àwọn tá a ti torí ẹ̀ wá bá wọn ìwọ̀n dáwọ́ láàbí dúró àwọn ṣiṣẹ́ ẹ̀ tí wọ́n á lọ àtó fi máa kúrò ní agbègbè ajégúnlẹ̀ ọ bọ́ sí agbègbè bádìà mẹjọra láti ìjọra ó kó máa mú kòkò máa lọ sí iṣẹ́ ẹ̀yìn lọ jáde sí alábàṣúrù ibẹ̀ la ti ń gbúrò ẹ̀ débi pé àwọn tó ní mọ̀lẹ́bí ń bẹ̀ wọ́n sá kúrò sá wá sí agbègbè musin wọ́n sá wá sí agbègbè ojú ẹlẹ́gba wọ́n sá wá sí kọ̀sẹ́ẹ̀n wọ́n sá wá sí òyìnbó ìbúté mẹ́ta lápapọ̀ tó yẹ kanra musin wá hàn yín tọ́ èyí náà lọ wẹ́rẹ́wẹ́rẹ́ èyí tó ń pani lẹ́rìn jù bẹ́ẹ̀ àní rógun ẹkún ẹjẹ́ ìlú báhùn ni wípé àìmọye kan owó àwọn èèyàn ló ti sọnù sídìí pé ẹ̀tàn bá bá nínú ilé rẹ̀ tí ò rówó fún wọn tó nìkan ọ̀dọ́gbajá wọn á fi àdá tàbí àké wọn á fi tírímù ka rẹ̀ yọ ọ̀dọ́gba kíá múkúmùkú ló gbogbo ọwọ́ tó ga sókè o wọn yọ gíga nǹkó mẹ́ríà ẹni táwọn bó lọ́wọ́ rẹ̀ bọ́wọ́ tiẹ̀ náà ṣe rí ni ìwọ náà mọ̀ pé èyí tó kù kiri débi pé gbà tílẹ̀ bá mọ́ ìka tán bá gé wọn lọ dà sí àdúgbò bí tí wọn ti ṣiṣẹ́ mọ́jú àmọ́ rí ìka èèyàn tù títì nígbà náà lọ́hùn-ún ní ìlú èkó yìí kan náà ni o bò ń bọ̀

0: èmi náà mo fẹ́ parí àwọn bàndíìsì tó gbéra lẹ́kọ̀ọ́ ńgbà náà lọ́hùn nígbà tó wá di pé wọ́n wá ti wá ń wù tí ojúlé nígbà náà la bẹ̀rẹ̀ fijilanté nílùú èkó bí fijilanté èkó ṣe bẹ̀rẹ̀ nìyẹn o ó wá di pé lẹ́yìn aago méjìlá mọ́tò kí mọ́tò tá a bá rí àfẹ́mẹ tó wà nínú rẹ̀ ibi tí àwọn ará àdúgbò tó túyáyá túyáyá bá ti bọ́ ta láago mọ́kànlá ibẹ̀ ni wọ́n máa dá mọ́tò dúró títí di ọjọ́ kejì tí kálukú náà wá kó nǹkan ìjà kóńdó kùmọ̀ àdá ìdà kálukú wá bẹ̀rẹ̀ sí ní sọ àdúgbò rẹ̀ torí ó ti di pé gbogbo ibi tá a lérò pé wọn déhun wọn ti pínra wọn tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ ìyàwó míì níbi tó bá ti ń bi ọkọ ẹ̀ mọ́bọ ibẹ̀ náà ti máa fi ilẹ̀kùn náà wọn fìpá já ilẹ̀kùn lé wọn àtọkọ lórí irú ọkọ wọn lè bù ní àdá bíi méjì lè jẹ́ pé wọ́n ká mórí ìjókòó agbára ló fẹ́ sà àwọn bíi mẹ́fà láàrin bẹ náà lórí àwọn àdúgbò kan táwọn akọni wà níbẹ èyí tó bá lóun déédéé wọlé lójijì àwọn náà ń gbé pọn padà ní inú kọwọ ẹlòmíì ọwọ ẹni tó ṣáájú yẹn nínú kí àdá bà lọwọ kó gbé ọgbẹ lọ inú kó jẹ pé orí tòun náà wọlé báyìí ẹni tó wà ní ilé náà ti wà tà láti bí èso ilé ìbò ó ti rún mọ bó ṣe di pé gbogbo ìlú èkó wá bẹrẹ fìjìláńtì gbà náà nù nẹ ọ wá di pé ọkùnrin mẹrin láti inú ilé kan ilé tó dojúkọ yín ẹtùn mẹyàn mẹrin ńbẹ wọn bẹrẹ ìṣàn òru látago méjìlá wọn gbèdago márùn tán bá ti pèrún kán kálukú ọtún padà wọnú ilé rẹ yọ lọ rè sùn ayé ìgbà náà ni wọn ń dáná sójú títì tí wọn fi táyà mọtò tí wọn ń saná sí ibikíbi tẹ ẹ bá ti rí iná tó ń jó làbùlàbù àwọn gan ò náà gbà bẹ lọwọ mọ páàn tó wà ń bẹ ò sùn gbogbo koro bá ti ń bẹ ládùúgbò goro tá à ń dalẹ̀ nù sí àwọn garawa tó bá ṣèṣì ṣe wá nígbà náà lágbè rí ìmú mọ́tò lágbè kọ́ gbágbágbágbágbágbá tó túmọ̀ sí pé bẹ́ẹ̀ bá wá bí àṣù o bí èkó ṣe ṣe nígbà náà lọ́nu tí wọ́n fi káwọ́ wọn bọlẹ̀ kọ̀sẹ́ni tó dúró de agbófinró gan ò lè bọ́ ta kódà gbogbo ẹnu mo sọ wọ́n ti lẹ̀kùn mọ́ rí wọn lè bọ́ ta pàápàá jùlọ àwọn kan tí mo mọ̀ ní agbègbè máfomukú gbà náà lọ́hùn wọ́n ẹ jẹ́ agbófinró tó tí wọ́n ní àti AK-47 àti AK-39 kò séyìí tó tó bọ́ta torí àwọn ọmọkùnrin wọn pọ̀ gbà náà lọ́hùn ṣàwárà àtàwájú òṣìṣẹ́ ìjọba tá à ń ṣiṣẹ́ rédíò gbà náà lọ́hùn àdúgbò tí mò ń gbé nígbà tí mò ń wí tí bá ti kúrò nílé tí mo ti dé tí bá ti dago mẹ́wàá ni wọ́n ti mọ̀ kí àwọn tàdúgbò mi pẹ́tò ẹ kò gbáradì o ẹ mọ̀ pẹ́ bọ́ta o ẹ mọ̀ jẹ́ aṣọ àtúnpíye o tí bá ti wá ń bọ̀ gbogbo ibi tí mo mọ́ gbà wọlé hun láti jẹ́ sàn kí nílò déédé last injection ni wọ́n mọ̀ kí wọ́n ní mẹ́sàn-án mẹ́wàá tí bá ti ń gbé mọ́tò ìjọba débẹ̀ tí wọ́n rí dédé nàìjíríà lára mọ́tò gbà náà lọ́wọ́ lágbájá ni lọ́ọ̀yẹ̀ sílẹ̀ tó ibi náà ni ó tún gbà padà wọn láwọn ti dá mọ̀ ló fi jẹ́ pé àwọn òṣìṣẹ́ ìjọba àgbà náà lọ́hùn tá à ń rìn làwa tá à ń jẹ́ pé kétí wọ́n mọ́ di sí oko ti ń lọ bí èkó ṣe ṣe nu wo tí wọ́n fi káwọ́ wọn bọlẹ̀ tá à gbúrò wọn mọ́ kó tó di pé àwọn tá a mọ̀ sí ajìjàgbara fọ́ọ̀mù yorùbá dìde ńgbà náà lọ́hùn ẹ̀yìn àwọn opc àwọn ló wá bá wa ṣe àgbáwọlé tíṣẹ́ rí wọn dáadáa tó yẹ pé ó kúrò nílùú èkó ó tó ta lọ sí ìlú òkè ibẹ̀ làwọn yun náà ti wá ń ṣiṣẹ́ takuntakun láti ní pé ẹnikẹ́ni tó bá gbé mú gbà náà lọ́hùn ike ni mú o ṣe wá rí i pé ọ̀nà ìgbàlódé ti kápá wọn gbà náà lọ́hùn nù ṣùgbọ́n náà táwọn bàbá wa ń gbà láyé ọjọ́ sí lágbára ọlọ́run ní ọ̀sẹ̀ tó ń bọ̀ wọ́n mẹnu bà á a ti sọ̀kan nù rẹ̀ ẹ kì í san sanra bàgbo ohun tó dùn mí jù gẹ́gẹ́ bí yorùbá ni wípé àwọn àdúgbò táwọn ajínigbé ti sọsẹ́ ní ìpínlẹ̀ ọ̀yọ́ ní agbègbè ògbómọ̀sọ́hun orúkọ wọn nínú òwe ìtánmọ̀rin lẹ̀ gidi yáwọ́ta àti ẹ̀sìn ẹ̀lẹ̀ kini tu mo ya wota eni towo re ya lati mo tafa lati mo taban adugo keji esin ele ah ogun kan la npe logun esin ele kini ni won fi tu ogun na gba na lo ta fi npe be ni kini won esin ele awon ge kuru si esin ele te ngbo ni lagbara olorun jo mejo won lo sibe lati le ke mo pe awon baba wa o ni bi won se se ngba na lohun ah wa gbodo so pe aye da yo laju mo foju egbo tele ka gbagbe asa ati ise ile yoruba mo nbo.
1: Oh my God!
2: That's so funny.
1: I'm very serious with this guy. He's very, very funny. Don't you guys? Oh boy, how far? The fish is ready now. Eat something.
3: I'm not in the mood. My tummy is hot. I'm having heartburn.
2: You have heartburn too?
3: I don't know. I don't understand. This is serious. Like I will leave.
1: No.
2: Don't worry. I have something to make you feel better.
4: Superman gives effective and instant relief of hyperacidity, heartburn, and stomach discomfort. It contains a combination of agents that give fast and sustained relief.
2: It is pleasantly sweetened. It doesn't purge or cause diarrhea.
4: Superman is suitable for children, adults, and pregnant women. So,
2: whenever you feel stomach discomfort,
4: heartburn, and hyperacidity, use Superman.
2: It is manufactured by Mopsin Pharmaceutical Limited, 47 Osolowe, Ajawa Estate, Oshodi, Lagos.
4: If symptoms persist after 3 days, consult your doctor.
5: Wait, sir! One more plate, please.
6: Wow. But you told us you wanted to leave.
5: With Superman, I'm okay.
7: Daddy, it's still... You're stopping me badly.
5: You are coughing. You are coughing. You people will not kill me with coughing this up. Let me call your mother.
2: Hello, honey.
5: Not honey me anything. Better remain in the village. You forgot that you left children at home. All the children have been coughing and tired. And you know I'm not a doctor. I don't know what...
2: Honey, calm down. Why not give them Neophylline cough syrup? Neophylline cough syrup is a cough lintus that puts an end to cough, cold, and catarrh. It's very fast in action. It has been tested and trusted for adults and children.
5: Okay, let me try. Did you say Neophylline?
2: Yes, Neophylline cough syrup.
7: Daddy, good morning, Daddy. I'm not my cough.
5: Neophylline has done it.
2: Neophylline cough syrup is manufactured by Mopsin Pharmaceutical Limited, 47 Osolowe, Ajawa Estate, Oshodi, Lagos. If symptoms persist after 3 days, consult your doctor.
0: Gidu opo. Shimba na lo bi oge o. Eyi de to fe mo npa awon itan. Aye igba ni to je pe oniban baba wa se yanju re e pe lanin waju awori mi soju opo 0701672-7426. 0701672-7426 tadi 0906-903-9418 0906-903-9418 fun ipolowo oja afẹ ki asiko ni ko juwa ibatan lo ilo adupele wa ile ise mosin adupele wa lowo botini mi alaja abalitis ayipola to akando ni mo e lowo laarin waju aworin le mi nje omo ni fe oni atun mo pade njo mejo ire o

0: kalẹ̀ ẹ̀yìn ara àsìkò afẹ́rẹ́ yìí ṣe àlàáfíà la bá yín eré oníṣe tí a mú wá sétí ìgbọ̀yìn ní apẹ́ àkọlé rẹ̀ ní akitiyan kòlà kò ṣàgbé ẹ máa bá wa ká lọ.
1: Ìyá síbí ìyá síbí báwo ni àwọn ọmọ ń kọ́ mo notice pé o wá sí ọjà tó kọjá yìí kí ló dé ṣé kò sí nǹkan kan àbí torí òjò tó rọ̀ ni.
2: Ìyá wa ẹ̀lẹ́ o ìkọ́nà ọmọ mi ni màlẹ́ríà dágúnlẹ̀ òun ni ò jẹ́ kí n wá mo wá gbé lọ sílé ìwòsàn pọ̀ mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ara ẹ̀ ti ń yá.
1: Màlẹ́ríà kẹ̀ mi ò mọ ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run o ṣé o ṣáà ti gbé lọ sílé ìwòsàn ṣá báwo dẹ̀ ni mo dúpẹ́ torí pé o tiẹ̀ sọ pé o fẹ́ ṣe self medication tó o sì gbé ọmọ yẹn lọ sí ilé ìwòsàn láti lọ tọ́jú a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run torí pé ṣé orí màlẹ́ríà tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀. Àwọn ìjọba wa ń gbìyànjú o ìyá síbí àwọn ìjọba wa ń gbìyànjú nípa pé kó gọ́tà kan fún wa ní mosquito net ṣùgbọ́n àwọn aráàlú kàkà káwa náà máa ràn ìjọba lọ́wọ́ ṣe la tún máa kó dọ̀tí ilé wa láwọn máa lọ máa kó sẹ́gbẹ̀ẹ́ títì àwọn máa dọ̀tí gbogbo bí bá mumi tán nínú mọ́tò a máa juke sílẹ̀ lẹ́ni ìdọ̀tí àwọn aráàlú gan ti pọ̀ jù ṣùgbọ́n náà ràn wá lọ́wọ́ ṣá ọlọ́run á jẹ́ kó tètè yé wa.
2: Àmì o ọlọ́run á kú ṣàánú ọlọ́run nìkan náà ló lè ràn wá lọ́wọ́ lórílẹ̀-èdè.
1: Ṣùgbọ́n ìyá síbí ò ń gbìyànjú o in fact ò ń gbìyànjú mo rí ẹ bó ṣe máa ń gbìyànjú ṣá iṣẹ́ bíi mẹ́ta nìwọ nìkan ṣe láti máa tẹ́kẹ̀ẹ́ àwọn ọmọ ẹ odidi ọmọ mẹ́rin ìwọ nìkan láti máa tẹ́kẹ̀ẹ́ wọn ò ń gbìyànjú ṣá mo yìn ẹ́ kódà obìnrin takuntakun ni ẹ.
2: Kí ni mo fẹ́ wá ṣe tí mi ò bá ṣiṣẹ́ takuntakun báwo làwọn ọmọ mi ṣe fẹ́ jẹun ṣe mọ̀ pé wọ́n máa lọ sílé ìwé àná oríṣiríṣi nǹkan náà la máa bá pàdé owó tí máa fi san owó ilé ìwé wọn àti gbogbo àwọn nǹkan míì tó máa ṣe tí mi ò bá ṣiṣẹ́ ọgbọ́ wo ni mo wáá fẹ́ dá sí ọlọ́run á ṣàánú mi jàre.
1: Àmì o àdúrà ńlá ni ọlọ́run á ṣàánú wa kò dẹ̀ ní rẹ̀ ṣùgbọ́n ìyá síbí o mo fẹ́ bèrè nǹkan lọ́wọ́ ẹ o ọkọ ẹ tiẹ̀ ń kọ́ náà láti ibi ìjọ mélòó kan ó ti ẹ̀ kí n máa ń sọ̀rọ̀ nípa ọkọ ẹ ń kọ́ àbí ṣàlàfí àná ṣàwàṣà.
2: Kí ló kàn yín kí ni tiyín ṣé ń jọ tèmi àti ìtijọ́ sọ ṣé mo bèrè ọkọ yín rí ni àbí ò wá ní tèmi pé ọkọ mi kọ́.
1: Ìyá síbí ó ga fún ẹ o kí ló dẹ̀ wá lè ṣé mo ti yáa ṣe é nìyẹn. Ṣé o mọ̀ gẹ́gẹ́ bí nébọ̀ gẹ́gẹ́ bí ipa jọ wà jọ ń tajà èmi kò wò pé gbogbo orú nǹkan bẹ́ẹ̀ yẹn ó kàn mí ṣé o mọ̀ bí wàhálà ẹ ṣe pọ̀ tó yẹ pé ò kí ń ráyè sinmi ọlọ́run jẹ́ kí n bèrè pọ́kọ ẹ ń kọ́ àbí ìyẹn ọ̀nà tí tó nǹkan kan àbí o ṣáà bèrè ọkọ tèmi náà rẹ àbí ṣó bèrè lọ́wọ́ mi rí ni èmi dẹ̀ rí pé wọn nìkan ló máa ń ṣe wàhálà lórí àwọn ọmọ yìí wàá ṣiṣẹ́ bíi mẹ́ta pọ̀ gẹ́gẹ́ máa sá sókè sá tó lọ́nà jẹ́ ń bèrè lọ́wọ́ ẹ má bínú o.
2: At least ṣe bẹ́yìn lọkọ̀ ẹ ṣáà lọkọ̀ nlé yàtọ̀ sẹ́mi tí mi ò lọkọ̀ tó yẹ pé o pa ayé ni mí.
1: Ó ga o pẹ̀lẹ́ o mo má bínú pẹ̀lẹ́ ìgbà wà lọkọ̀ ẹ wá kú.
2: Jọ́kan máa ní ọ̀rọ̀ tó gùn mi ọ̀rẹ́ mi kò kú ṣe pé wọ́n kú jọ́kan náà jẹun àárọ̀ wọ́n ṣe jẹun àárọ̀ tó lọ àlọ́ rámirámi là ní àríkọ ọ̀rá bọ̀ rẹ̀ láti gbà yẹn náà ti lọ táàrí wọn mọ́ nílé o bóyá ó kú ni o bóyá ó rùn rìn àmọ́ tó má tiẹ̀ jẹ́ pé abroad náà lọ lọ ṣùgbọ́n ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi lọ́wọ́ wọ́n á ṣàpè wá wọ́n ṣe sọ̀rọ̀ àwọn dòkú ayé nìyẹn kọ́ lọ́ ṣàánú.
1: Oríṣiríṣi ṣàánú ṣá àwọn ọkùnrin míì ṣá wàhálà wọn ti pọ̀ jù wọ́n kàn ṣàwáyé wàhálà kán máa ṣèrégbè ọ̀gá ọgbọ́n báyìí lẹ́yìn ṣàfihàn bá wọn gbé ṣọ́rọ́kọ tèmi bó ṣe wà yẹn òkú ayé ni o ó kàn ṣàwà ṣá nítorí ṣọ́rọ́kùnrin oríṣiríṣi wà ló wà lọ́wọ́ wọn ó wà lé pẹ̀lú mi ò ṣùgbọ́n wo bó ṣe wà kó wa responsible fún nǹkan kan rárá àwọn ọmọ fẹ́ jẹun ni o a fẹ́ ṣe gbogbo nǹkan ni kò tí ẹ bá mi dá sí èmi nìkan náà ni mo máa ń ṣe gbogbo nǹkan wo ọlọ́run á ṣàánú wa bó ṣe sọ.
2: Ṣé wọn ò ṣiṣẹ́ ni? Ṣálápá má ṣiṣẹ́ ni wọn yàbí kí ló wá dé.
1: Ìyá sí ń bi ìwò ọ̀rọ̀ yẹn pọ̀. Kò ṣiṣẹ́ kankan o wo ó ya ọ̀lẹ́ ju mi mọ nǹkan tí mo lè fi wé lọ. Inú àwọn ọmọ ẹ̀gàn ń dùn sí gbogbo orú àwọn wàrà dáradára tó wù ṣùgbọ́n kí la fẹ́ ṣe nǹkan tó lọ́ọ́ bá dà sí olúkálùkù lágbada ni kó máa yàn kò sí nǹkan tá a fẹ́ ṣe torí ẹ̀ bí mo ṣe wà torí ẹ̀ ni mo ṣe yá mójútó àwọn ọmọ mi o torí pé àwọn ọmọ mi àwọn lẹ́yìn ọlá mi torí ẹ̀ mo ṣe tẹpá mọ́ṣẹ́ gidi gan.
2: Ó ṣẹ̀ wá dá mi lójú pé ìgbéyàwó yìí orí ni gbogbo nǹkan torí ẹ̀ lèmi ṣe yá gbọ́kàn mi tí mò ń tọ́jú àwọn ọmọ mi o tí mo fi gbogbo ọkàn mi àti ìgbésí ayé mi pé kí n máa tọ́jú àwọn ọmọ mi torí pé mo mọ̀ pé tí wọ́n bá jèrè ọkọ yóò padà jèrè ọmọ òun mo ṣe ṣe bẹ́ẹ̀ ń tèmi o.
1: Ọ̀rọ̀ ló sọ ọ̀rẹ́ mi ṣùgbọ́n wo ká má parọ́ o bí mo ṣe máa ń wẹ̀ ó lọ́gbọ́n ọlọ́run fún ẹ lọ́gbọ́n lóòótọ́ ó lọ́gbọ́n gidi gan-an ni kí ló tiẹ̀ wá dé gan-an torí mo máa ń wẹ̀ gan-an kí ló tó tẹ̀síwájú kó o kàwé bóyá kó o lọ síléèwé gíga bíi yunifásitì ẹ̀.
2: Owó máa ni ìyá mi mo mọ ohun tó dá owó ni ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé àwọn ọmọ mi wọ́n ṣe dáadáa nílé ẹ̀kọ́ wọn ayé tẹ̀sí ò jẹ́ ni ìlú díẹ̀ àjẹ́ lágbára ọlọ́run ibi tẹ́mi ò kàdé àwọn ọmọ mi wá débẹ̀ wọ́n kọjá bẹ̀ lágbára ọlọ́run.
1: Ìyá síbí mo dẹ̀ tún wá láìka àwọn ọmọ ẹ wọ́n mọ̀ wé they are very very intelligent oni pe mo so yinbo mo like awon omo yen gan olohun fun e lawon omo to da o ah olohun fun e lawon omo to da olohun de fun e lalafia ati okun atagba lati le ran won tori so lawon omo yen ni gbogbo baba yi mo ma ri pe won ma nsi waju won ma nle waju won ma peregede ninu eko won ni koda o ngbiyanju gege bi abi amo lori awon omo e
2: ah iya bode ko ma ranrun akose ni mo nse tin ba lo si oja bayi kia kia ni mati sare wale wa danu tori na ma wo gbogbo iwe ise amurele won gbogbo eni ma yewo ti ma wo fini fini bo ti ere mi gan ma wo ti ma fi ba won se o lo je kemi na ma tayo ki se mi mo se mi gbogbo pofo lorun mu
1: se wa re mi gan wo bo se ma nse ohun emi na ohun emi gan kemi na go kemi na kin strong bi ti e kin lagbara sugbon wo tin ba ti se gbogbo wahala ti mo ti lo soke ti mo ti lo sodo o ma re mi gidi gan tin ba ti dele latoja o ma re mi o mo ti wole mo ti jade o ti ma re mi gan ni tori mo se ya wa lesson gidi fa awon omo mi tori mi na fe kon ma peregede mo ti ya wa lesson to pe to ma ti de lati lewe bayi kon ya ma lo si lesson na ni kon lo ma kawe tori mi na fe ka awon omo mi ma pegede ninu gbogbo eko won tori mi o mi o le wa para mi o ti en gbianju mi le para mi mami mami mami ah olohun ti se o won ti fun mi ni scholarship ni school ah egba keka
2: mo se rire o eleda mi mo dupe wa olohun o se ori mi o ma se o
1: ah scholarship ah bawo lo se se na ejeje ma fi mi sinu okunkun ka awon omo temi na le gberu gbese bayi to demi na fe ka awon omo mi sori re
0: ijoba ipinle wa lo se agbekale idije isiro mass competition fun awon akeko grammar awon akeko ti won pegede ninu idanwo isiro na ni won ya soto ti a tun wa koju ara wa bi mo se gba po kini ni gbogbo ipinle niyan
1: o iro ni o iyen ni wi pe iwo nikan lo perekede to gba ipo isiwaju ninu gbogbo awon akeko ni ipinle wa nibi
0: beni ma emi ni mo se epo kini ni gbogbo ipinle
1: ah congratulations o simbi ya simbi mo ba yin yo e ku orire ah a ku orire o e wo lagbara olohun ire na kari gbogbo awon to ku
2: o si ore mi a da fun ire a kari gbogbo wa simbi oro na ma da bi ala ni so o ti gba scholarship na ni e sa ah mo dupe lowo olohun olohun o se o
1: ah emi na gbodo wa se kini o mo gbodo sun sokoto mi gan join ni emi na fe ru nkan ba tori mo fe ka won omo mi sorire awon lojo ola mi mo gbodo fun sokoto mi join bayi mo
0: scholarship mi ko o ki se ko fe ko o mommy se e ka letter ti o wa lowo yin ni gomina ipinle wa fe ri mi pelu awon obi mi gomina ti seto 3 bedroom ni GRA pelu 10 million naira
2: o ti se o baba ti se o won to mba mi leru baba ti se o simbi 10 million naira olohun o se o ti ba npo ta lenu mo cheki gan lagbara olohun tun gba cheki
0: mami 10 million naira yen o ma se owo gbogbo owo awun owo gbese abi kile nso yi mami gbogbo ẹ 10 million naira tó fẹ́ fún mi wọn ma ní handover ẹ lémi lọ́wọ́ wọn ma ní gbé 10 million naira lémi lọ́wọ́ ó ma wà nínú ìfowópamọ́ nínú báǹkì ló ma wà mami owó tí ma fi lọ sí skul ní 10 million naira yẹn òun ni scholarship yẹn wà fún tí ma fi kàwé ń bí títí dé òkè òkun.
2: báwo mo ṣe wá sọ gbogbo gbèsè ọwọ́ mi eléyìí ò wà pa ọlọ́jọ́ ó bá mi lànà o.
1: ìyá simbi a máa dúpẹ́ lọ́dọ̀ lọ torí pé ilé gangan náà ń pè ní breakthrough tí ọba ti lè làájá àti ó ti làájá nìyẹn nu dẹ̀ gbaládùúrà pé èmi àtàwọn ọmọ mi náà máa làájá ọlọ́run láti ọdún yẹn ọlọ́run má máa jẹ́ kí n jìyà láyé mi ọlọ́run ṣàánú mi o jẹ́ káwọn ọmọ mi náà ṣòro
2: ire
1: èmi náà fẹ́rù ilé mo fẹ́rù oríire báwọn náà adẹ̀ fi rè yẹn kárí àwọn ọmọ mi náà sóríire
2: wá jẹ́ gbogbo àwọn ọmọ mi sóríire lágbára ọlọ́run.
3: ọmọ mi àtàtàmàdíà congratulations báwo ni.
0: dádì mi kí lẹ ń congratulate mi fún báyìí láti jọjọ kí lẹ ń congratulate mi fún.
3: my dear ìyàwó mi báwo ni ó mà tọjọ mẹta kẹ ọmọ mi àtàtà ṣàdédé ni mo kàn jí ni mo wò lórí ẹ̀rọ amáhùn.

0: pàtí mo tún kún bẹ kò tún yé mi dáadáa mo tún bọ sórí tẹ rédíò mo tún bọ́n bọ́n dẹ̀tọ̀ nínú kókó nínú ìròyìn wọn ní ọmọ tèmi nìkan kọ́ ọmọ tèmi nìkan ṣoṣo simbiat orí adé ìṣọlá wọn ló pedegede ó tún win the award n tẹ mo ṣe wọlé wá pé kí n béèrè kí n akéde báyìí ṣàjọyọ ẹ má le jù kò le tó yí náà ayọ mi ọwọn sórí pé èmi tí mò ń sọrọ mọmọ nǹkan tí mò ń sọ sórí pé orí ẹ ló mú mi mo ti ta oríṣi tẹ́tẹ́tẹ́ oríṣiríṣi mi ò jẹ́ rí kò sí tó gbójú ọwọ́ rí ṣùgbọ́n lẹ́yìn tí wọ́n á gbọ́ pé ọmọ tèmi gangan simbiat orí adé ìṣọ̀lá ó pedegede nínú ìṣirò mathematics competition kọ́ la ẹ pè ní àbí báwo ni síbì tó wá ní pé oríire ń tèmi báyìí èmi wọn á gbọ́ sẹ́ wọn á gbà pé oríire kàn mí àwọn ẹ̀wọ̀n bẹ̀sẹ̀ pé wọn ò pẹ̀ sí kí mi kú oríire wọn kàn gbàtúlẹ̀tì mi bàbá síbì èmi náà so wọn á ti di bàbá olókìkí star àwọn ti di star inú mi dùn gan.
1: ó ga o ìyẹn ni pé bàbá síbì rèé ṣùgbọ́n ẹ wíkẹ́ẹ̀dì gan o ẹ wíkẹ́ẹ̀dì kò sẹ́yàn lára yín rárá ẹ kò fàwọn fámìlì yín ilẹ̀ ẹ wá sọ̀rọ̀ bí orí tán sọ́ǹgì ẹ wẹ̀yìn wò láti bí ọdún yìí kò sẹ́yàn lára yín o ṣùgbọ́n inú mi dùn pé àwọn ọmọ yín ti ṣorí rẹ ṣá.
2: ìyá bọ̀dé má wulẹ̀ dára ẹ láàmú ṣé bẹ́ ẹ rántí ọjọ́ tí mo sọ ní popo ayé ni mí àbí mi sọ fún yín kò sẹ́nibọ́dì tó lè bọ́jọ́ ayọ̀ mi jẹ́ nítorí pé kí ni mo rẹ̀ ṣe bẹ̀rẹ̀ ni mo ṣe bẹ̀rẹ̀ ayé mi ni má lọ sọ́dọ̀ gómìnà báyìí tó fún síbì ní àwọ̀ má lọ sọ fún pírísípà wọn ń pé kò ní bàbá pé okú ayé ni bàbá wọn.
3: màá mi okú ayé bíi báwo mo mà ní bàbá àbí kí wọ́n ní gbogbo owó ọ̀rọ̀ báyìí tẹ́ ẹ̀ ń sọ yìí tá a bá fẹ́ rí gómìnà kẹ́dí jẹ́ tètè yá sọ fún yín mo gbọ́dọ̀ lọ nǹkan tí skul sọ fún mi nìyẹn mo gbọ́dọ̀ lọ pẹ̀lú àwọn òbí mi skul authority dẹ̀ mọ̀ pé mo ní ìyá àti bàbá láyé so ẹ̀yin nìkan ẹ̀ lè dátẹ̀lé mi lọ o bàbá mi gbọ́dọ̀ wà níbẹ̀ pẹ̀lú mi.
4: Ibi tí a máa dánu dúró sí rèé nínú eré oníṣe tí a pe àkọlé rẹ̀ ní akitiyan kò là kò ságbe. Ẹ darapọ̀ mọ́ wa lọ́sẹ̀ tó ń bọ̀ fún àṣeparí eré oníṣe náà. Olùkọ́tàn àti olùdarí eré ni Abọ́sẹ̀dé Ṣókúnbí.

0: gẹ́rẹ́gẹ́ laago méjì alẹ́ lù ẹkú ìyẹ́lẹ̀ta ẹkú ajálẹ́ àsìkò iṣẹ́ òní ìròyìn àgbáyé ló ń dé sétí ìgbẹ̀yìn lọ́sílẹ̀ iṣẹ́ bondfm92.9 àti rédíò nàìjíríà onígbòǹgbò nípínlẹ̀ èkó láti ròyìn látẹnu bilikisa ẹ̀kọ́lá ibrahim ṣáájú ẹgbẹ́ ọ̀kọ́kọ́ tó ṣùyọ nínú ìròyìn náà àwọn ọlọ́pàá dóòlà ẹ̀mí àwọn èèyàn méje tí àwọn ajínigbé jí gbé nípínlẹ̀ ogun àjọ àwọn iléeṣẹ́ tó ń pèsè nǹkan ló gbé kalẹ̀ ètò ìdájọ́ ọ̀fẹ́ fún àwọn ọmọdé àwọn ọmọ ogun mali pa àwọn agbósùbòmí tó lé ní 12 wàyíò ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́ ọ̀gá àgbà àwọn ọlọ́pàá nípínlẹ̀ ogun ni àwọn ti gba àwọn ènìyàn méje tí àwọn ajínigbé jí gbé sílẹ̀ tí àwọn sì fi ọwọ́ òfin mú àwọn afurasí 18 ní jákèjádò ìpínlẹ̀ náà agbẹnusọ àjọ náà dsp olùṣèyí babaṣèyí jẹ́ kó di mímọ̀ nínú àtẹ̀jáde tó gbé síta pé àṣeyọrí tí àwọn ṣe lórí ìjínigbé ọ̀hún ló ṣokùnfà bí àwọn ṣe gba àwọn méje tí wọ́n jí gbé sílẹ̀ ní 31st ní ojúnà para ní ìpara nípínlẹ̀ ogun ọ̀gá àgbà àjọ náà ni àwọn rí àwọn nǹkan ìjọ olóró gbà lọ́wọ́ wọn àti ọkọ̀ ọ̀kadà pẹ̀lú owó ẹ̀ka tó ń gbógun ti ìjínigbé níléeṣẹ́ ọlọ́pàá ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àjọ dss àjọ ológun orílẹ̀ àti àwọn ẹ̀ṣọ́ aláàbò mìíràn láti ṣe àgbékalẹ̀ ẹ̀ka tó ń ṣàmúlò ọgbọ́n inú lójú náà ti ṣàwárí àwọn ènìyàn náà gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà ṣe sọ ìfọwọ́sowọ́pọ̀ àgbékalẹ̀ àjọ yìí ló ṣokùnfà dídòlà ẹ̀mí àwọn méje tí wọ́n jí gbé ọ̀hún àwọn ènìyàn náà ni wọ́n kó lọ sílé ìwòsàn àwọn ọlọ́pàá fún ìtọ́jú pẹ̀lú ìròyìn pé ọ̀kan gba ìtọ́jú látàrí pé ó fara gba ọ̀tá ìbọn agbẹnusọ àwọn ọlọ́pàá ní àwọn afurasí náà dojú ìjà kọ wọ́n lẹ́yìn tí wọ́n mú méjì balẹ̀ nínú wọn tí àwọn mìíràn sì gbé ọ̀tá ìbọn lọ ọ̀rọ̀ àmọ̀ràn ti lọ sọ́dọ̀ àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ rédíò nàìjíríà FRCN ẹ̀ka tẹ̀kọ́ láti ṣàfihàn ìfarajì àti ṣíṣe dáadáa láàrin ara wọn bí gíwá iléeṣẹ́ bondfm alhaji abdulwahab alhaji akosile ṣe fẹ̀yìntì lẹ́yìn tí wọ́n ti ṣiṣẹ́ fún 35 ọ̀gá àgbà àjọ FRCN ẹ̀ka tẹ̀kọ́ ọmọọba bìnrin adẹnìke adẹgòkè ló gbà wọ́n lámọ̀ràn yìí níbi ayẹyẹ wẹ̀jẹwẹ̀mu tí iléeṣẹ́ bondfm ṣe láti fi bu ọlá fún gíwá iléeṣẹ́ bondfm tí wọ́n fẹ̀yìntì ọmọọba adẹnìke ṣàpèjúwe alhaji akosile gẹ́gẹ́ bí ọ̀rẹ́ àti bàbá fún gbogbo ènìyàn ó ní ó ti kópa tó jọjú sí àgbéga iléeṣẹ́ rédíò nàìjíríà ó sì fipá rere tí a kò lè gbàgbé lélẹ̀ ọmọbabìnrin adẹnìke dúpẹ́ lọ́wọ́ ọlọ́run lórí ìgbé ayé alhaji akosile àti 35 tí wọ́n ṣe lẹ́nu iṣẹ́ ó ní wọ́n ti ṣiṣẹ́ pẹ̀lú ìfarajìn wọ́n sì ti kópa tó jọjú ní gbogbo ẹ̀ka níléeṣẹ́ rédíò nàìjíríà láàyò ẹ̀ka ìròyìn ní ìkòyí rédíò 1 àti harmony fm sílẹ̀ ó ní alhaji akosile ti kó ipa tiwọn wọn yóò sì máa ṣèrànlọ́wọ́ fún àwọn akẹgbẹ́ wọn lẹ́yìn tí wọ́n ti fi iṣẹ́ sílẹ̀
1: ó ṣiṣẹ́ takuntakun ó sì fi parẹrẹ lélẹ̀ fún àwọn tó wà lẹ́yìn nítorí di àǹdúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún àṣeyẹ àti pé ọlọ́run jẹ́ kó ṣe àṣeyọrí àṣeyege.
0: bákan náà igbákejì ọ̀gá àgbà ní ẹ̀ka ict lẹ́kọ̀ọ́ alájà àìná àjànàkú ṣàpèjúwe alhaji akosile gẹ́gẹ́ bí ènìyàn rere wọ́n jẹ́ olótìtẹ́ ènìyàn tí ènìyàn lè fọ̀rọ̀ pamọ́ sí lọ́wọ́ alhaji àjànàkú ní alhaji akosile kì í ṣe alájọṣiṣẹ́pọ̀ nìkan wọ́n jẹ́ ẹni tí wọ́n gbé sípò bàbá pẹ̀lú àfikún wípé ìwà àti ìjẹ́mọlúàbí wọn ló bí ènìyàn tí ènìyàn lè fọ̀rọ̀ pamọ́ sí lọ́wọ́ alhaji àjànàkú ní alhaji akosile kì í ṣe alájọṣiṣẹ́pọ̀ nìkan won je eni si won gbe sipo baba pelu afikun wi pe iwa ati ijemo luabi won lo bi apole ti awon eniyan fun won o ro won pe ki won ri ifeyinti won bi ibere igbe aye otun o sedura pe ki olorun ma to won sona ki o si se daada fun awon ati ebi won awon osise to ku ebi ati ore sepojuwe alaji akosile gege bi ore gbogbo eniyan

0: àbá olùtọ́sọ́nà àti alátìlẹ́yìn àwọn akẹgbẹ́ rẹ̀. Bákan náà ni wọ́n tún gbé oríyìn fún bí ó ṣe jẹ́ pé ilẹ̀kùn rẹ̀ wà ní ṣíṣí ní gbogbo ìgbà. Bẹ́ẹ̀ ni ó ṣetán láti ṣèrànlọ́wọ́ fẹni tó nílò ìrànlọ́wọ́ àti pé kò sí ẹni tó bá ìbànújẹ́ dé ọ̀dọ̀ wọn tí kò bá ìdùnnú jáde. Àwọn ènìyàn ọ̀hún tún ni àwọn ní ìgbàgbọ́ pé Alhaji Akosile yóò máa tẹ̀síwájú láti kópa tó jọjú lẹ́yìn ìfẹ̀yìntì rẹ̀. Wọ́n gbà á ládùúrà pé Ọlọ́run yóò ṣàlékún àlàáfíà yóò sì ṣe àgbéga fún wọn nínú ìpele tuntun tí wọ́n gùn lé nínú ọ̀rọ̀ rẹ̀. Gíga ilé iṣẹ́ Bond FM tí ó ń kúrò nípò Alhaji Abdulwahab Alhaji Akosile dúpẹ́ lọ́wọ́ àwọn òṣìṣẹ́ fún àtìlẹ́yìn wọn lásìkò ọdún 45 tí wọ́n fi ṣiṣẹ́. Wọ́n gbà wọ́n lámọ̀ràn pé kí wọ́n tẹ̀síwájú nínú ìmọ̀ọ́ṣe dáadáa pẹ̀lú àwọn ènìyàn.
1: Ẹ̀wọ́n dúpẹ́ fún Ọlọ́run pé mo bẹ̀rẹ̀ láyọ̀, mo dẹ̀ sọ̀kalẹ̀ láyọ̀. Ọgbọ̀n ọdún kìí ṣọdún kékeré nínú ìgbésí ayé ẹ̀dá. Mo dúpẹ́ pé ibi tí mo fi Bond FM lẹ́sí. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn òṣìṣẹ́ Bond FM fún àtìlẹyìn wọn. Torí tí ò bá sí tiwọn ni ò ní lè bá débẹ̀.
0: Alhaji Akosile tún rọ àwọn òṣìṣẹ́ láti máa tẹ̀síwájú nínú ṣíṣe àtìlẹ́yìn fún ilé iṣẹ́ Bond FM àti àwọn aláṣẹ. Wọ́n ṣèlérí pé àwọn yóò sì jẹ́ olótìtọ́ fún ilé iṣẹ́ Bond FM lẹ́yìn ìfẹ̀yìntì. Àjọ àwọn ilé iṣẹ́ tó ń pèsè nǹkan lórílẹ̀-èdè Nàìjíríà (MAN) ti ṣíṣọ lójú ọ̀rọ̀ pé àwọn ilé iṣẹ́ tó ń pèsè nǹkan ṣì ń wọ̀yà ìjà pẹ̀lú owó orí sí ó jẹ́ ìlọ́po pẹ̀lú gbogbo òfin tó de owó orí ti ọdún 2025. Àjọ MAN sọ̀rọ̀ yìí di mímọ̀ níbi ìjábọ̀ ìpàdé àpérò àwọn olórí ilé iṣẹ́ èyí tí wọ́n ṣe ní ìpele kejì ọdún 2026. Ọ̀gá àgbà àjọ MAN Ṣẹ́gun Ajayi Kájù sọ pé òfin owó orí tuntun ni ó yẹ kó ṣe àdínkù sí ìṣòro à ń san àtúnṣàtúnṣàn owó orí, ṣùgbọ́n ó ṣeni láàánú pé àwọn ilé iṣẹ́ ṣì ń pèrò sísọ owó orí ní ìlọ́po. Ọ̀gá àgbà àjọ ọ̀hún ní àyíká okòwò orílẹ̀-èdè yìí kò fararọ fún àgbéga ìpèsè nǹkan. Ó ní ibì kan ṣoṣo tí ìlọsíwájú ti wáyé ní lílo àwọn ohun èlò tó jẹ́ ti abẹ́lé. Ọ̀gbẹ́ni Ajayi Kájù ní eléyìí ṣẹlẹ̀ látàrí ìṣòro pàṣípàrọ̀ owó èyí tó mú àwọn tó ń pèsè nǹkan láti ṣàmúlò ohun èlò abẹ́lé, pẹ̀lú àfikún pé ìṣòro ètò ààbò tó ń wáyé láwọn apá ibìkan lórílẹ̀-èdè yìí náà lè mú ìfàsẹ́yìn bá èrè wọn. Ó ní sísan ìlọ́po owó orí ṣe àkóbá fún àwọn ilé iṣẹ́ tó ń pèsè nǹkan. Àjọ náà wá pè fún ṣíṣe àmúlò òfin owó orí ọdún 2025 lójúnà àti ṣe ìdẹ̀kùn àti àtìlẹ́yìn tó gbópọn ní ẹ̀ka ìpèsè nǹkan. Bí àgbáyé ṣe ń ṣayẹyẹ ọ̀sẹ̀ àwọn tó ti ṣiṣẹ́ fẹ̀yìntì, Ọba Tìlú Ṣàṣà Ọba Násírù Babátúndé Ògúnròmbí ti ké sí àwọn àgbààgbà láti mú ìlera ara wọn lókùúkúdù, kí wọ́n fi ara wọn lọ́kàn balẹ̀, kí wọ́n sì ní àjọṣepọ̀ pẹ̀lú agbègbè wọn. Nínú iṣẹ́ ìkíni rẹ̀ tí wọ́n taari síta láti ààfin Oníṣàṣà, Ọba Násírù fún wọn ní ìtọ́sọ́nà tí wọ́n lè lò láti fi gbé ìgbé ayé tó ní ìtumọ̀. Ọba Ògúnròmbí gba àwọn àgbàlagbà lámọ̀ràn láti ṣe àdínkù sí jíjẹ ṣúgà, iyọ̀, ìyẹ̀fun, wàrà àti àwọn oúnjẹ ìgbàlódé, kí wọ́n sì máa dúró dìgbà tí òǹgbẹ bá gbẹ wọ́n kí wọ́n tó mumi. Bákan náà ni wọ́n tún rọ wọ́n pé kí wọ́n yẹra fún àríyànjiyàn, wọ́n ní ẹ̀mí tó kò bá fọkànbalẹ̀ lè ṣàkóbá fúnni. Wọ́n ní kí wọ́n máa jẹ ewúro àti èfinrin tí ó wọ́pọ̀ nílẹ̀ Yorùbá. Wọ́n ṣe àlàkalẹ̀ ohun tó lè fa ẹ̀mí gígùn bíi mímá rẹ́rìn lóòrèkóòrè àti ṣíṣe eré ìdárayá nígbà gbogbo. Ìròyìn àgbáyé lè ń tẹ́tí sí láti ilé iṣẹ́ Bond FM 92.9 ẹ̀ka ti Radio Nigeria.

tán ló ṣẹ̀ṣẹ̀ yí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn pé iná ti bọ́ sínú aṣọ. Torí náà bí ènìyàn bá ń tọ̀ lẹ́ẹ̀márùn-ún lẹ́ẹ̀mẹfà lẹ́ẹ̀meje láàrin òru kílẹ̀ òwú tó mọ́ àkíyèsí ìlera ṣe pàtàkì. Bí tọ̀ bá ń jó ènìyàn nídìí kọjá bó ṣe yẹ débi pé lọ́pọ̀lọpọ̀ ọgbà ìtọ̀ ti ń jáde kí ènìyàn tó dé léètọ̀ àkíyèsí ṣe pàtàkì. Bí tọ̀ ènìyàn bá ń pín sí méjì mẹ́ta mẹ́rin tàbí jù bẹ́ẹ̀ lọ àkíyèsí ìlera ṣe pàtàkì. Làwa fi ń sọ pé ààyè ọpẹ́ ti yọ torí lọ́jọ́ pípẹ́ sẹ́yìn ẹ máa mánéèjì ẹ̀ là ń gbọ́ kò ṣe é báwí kò ṣe é wòsàn ẹ ṣá máa kì í mọ́lẹ̀ ẹ máa kì í mọ́lẹ̀ títí lọ́jọ́ ọkú ṣùgbọ́n ní sáà yìí ààyè ọpẹ́ ti yọ kékeré láti pẹ̀ka àrókò tó bá dàgbà tẹ́ ẹbọ nígbà lọ́wọ́ ẹni ló fi ṣe pàtàkì fún wa láti mú egbògi àtàtà yìí ní pàtàkì terminate prostate. Wọ́n ti ṣàyẹ̀wò ẹ̀ kí wọ́n tó lù ú lóǹtẹ̀ gbà bọ́ bá léwu lórí ìlera ènìyàn láyé ìjọba ò ní lù ú lóǹtẹ̀. Gbogbo àlàyé lílo rẹ̀ ó ti wà nínú páálí ẹ̀ egbògi ìsétọ̀ ètò àtọ́jú atọ́kùn wàhálà ìlera terminate prostate egbògi ìbílẹ̀ egbògi tiwantiwa ìtọ̀ ò ní pọ̀ lápọ̀jù bẹ́ẹ̀ ni kò ní jó ní fàìfàì bí ata kò bójúmu kéèyàn ó tàn tán kítọ̀ ó tún máa ro sínú àwọ̀tẹ́lẹ̀ ni kò dáa rárá kítọ̀ ó máa jóni nídìí gẹ́gẹ́ bí ata kò bójúmu kítọ̀ ènìyàn ó máa pín sí méjì mẹ́ta tàbí jù bẹ́ẹ̀ lọ ìtọ̀ ò gbọ́dọ̀ máa jáde ṣeré kọ́ máa dáwọ́ dúró ọ gbọ́dọ̀ máa da ìyá ni ìtọ̀ ò gbọ́dọ̀ máa kìlọ̀ kọ̀tì bí oyin tàbí ẹlẹ́rìn dòdò bẹ́ẹ̀ ni ìtọ̀ kò gbọ́dọ̀ ní àwọ̀ mìíràn yàtọ̀ sí olómi ọsàn àti funfun nẹ́nẹ́. Ohunkóhun tó bá yàtọ̀ sí gbogbo ohun tá a kà sílẹ̀ yìí ó léwu lọ́pọ̀lọpọ̀ torí náà ọ ń bọ̀ lókè ọ ń bọ̀ lódò àwọn ládẹ́ẹ́dẹ́ ẹ tètè yan terminate prostate láàyò lónìí kẹ ẹ gbọ́ṣẹ́ wò kẹ ẹ lè jami nírọ́ ẹ mọ́ gbàgbé pé onírọ́ ẹ̀dá lẹ́lẹ́rìí tí ẹ mọ́ wà ní jìnnàjìnnàjìnnà. RSK The Rock Venture atọ́kùn àwọn egbògi mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí wà ní nọmba 9 Ajésàfẹ́ Close Kánsù Powerline Road Ìdímù Lagos. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ lè pè wọ́n sí ni 08021838 tàbí 0704-886-6422 0704-886-6422. Egbògi kẹta tí ń jáde nílé iṣẹ́ ara yìí ni Kataglanco. Èyí wà fún ààbò ojú lọ́wọ́ gbogbo kọlùkọlù tó lè sọ ní di ta ń wọlé tàbí kó gbòde ọ̀sán lọ́wọ́ ẹni. Ọlọ́run dákun mọ́ sọ wá sóòkun ayé. Ẹ kúkú mọ̀ pé ojú lọ ba ara. Ojú lẹ̀ ṣọ́ ara bójú bá re léde ni fáàrí pin. Èyí ló fi jẹ́ pé ọ ń bọ̀ lókè ọ ń bọ̀ lódò àfi ká tètè dé àwọn dé àfi ká múra sí ìtọ́jú ojú wa kó lè bá bá wa kalẹ́. Ojú ọ̀ gbọ́dọ̀ mọ́ gún ní pinpin nígbà kankan bọ́ bá ń rí bẹ́ẹ̀ ó nílò àbójútó. Ojú ọ̀ gbọ́dọ̀ mọ́ ṣomi yàlà yòlò ní gbogbo ìgbà tó bá ń rí bẹ́ẹ̀ ó nílò àbójútó. Ojú ọ̀ gbọ́dọ̀ mọ́ roni góórógó tó bá woná tàbí awo òòrùn tó bá ń rí bẹ́ẹ̀ àbójútó ṣe pàtàkì o. Ojú ọ̀ gbọ́dọ̀ mọ́ ṣe pin ní gbogbo ìgbà tó bá ń rí bẹ́ẹ̀ ó ń fẹ́ àbójútó. Ojú tó ṣàdédé lẹ̀pọ̀ bá a bá jí lójú oorun àbójútó ló ń béèrè. Ìlànà lílo Kataglanco náà wà nínú páálí rẹ̀. Bá a bá ti sà á gẹ́gẹ́ bí olóògùn dandan ni kó so dídùn fúnni mu. Ẹ mọ́ gbàgbé Kataglanco àbójú ló wà fún lọ́wọ́ àwọn bàṣìjẹ́ àrùn pẹ̀lú àìsàn tí bójú lọ́wọ́ ẹni. Àlàyé lílo rẹ̀ wà nínú páálí rẹ̀. Kò sì yọ ẹnì kankan sílẹ̀ tọmọdé tàgbà tọ̀dọ̀ pẹ̀lú arúgbó àtomidan ló wà fún. Ẹ máa rántí pé ọ̀pọ̀lọpọ̀ wà là ń wù tó lè ṣàkóbá ojú wa. Bí àpẹẹrẹ kò tọ̀nà láti lo awo ojú ẹlòmíì
o le ba ni loju je ko tona lati sumo television ati computer gbagba ju bo se ye lo ko tona lati wo television ati ero computer fun akoko gboro lalai dide die ko tona lati mo kawe ninu okunkun ati awon wa mi be ta foju kekere wo sugbon ti won ni ipa bubu ipa odi lori oju wa eyi lo fi se pataki fun wa lati ni egbogi atata ti nje kata glanco e mo gbagbe opuro eniyan ni sago seyin ikakan soso awon egbogi atata meteta ta kasile won yi nbe ni gbogbo oja fun wa lori ate esi lanfa ni ati ra won ta ara ta jade ni ise won RSK The Rock Venture ni number 9 Ajisafe Close Kansu Powerline Road Idimu Lagos alakoko ni atekanle gbogbon bi nkan agbara omokunrin ba kere ju ojo ori e lo ko si wahala o se da si bo se da kole ojora ni arobirin ku abise kan sun lo e lo fokan bale ekeji ni terminate prostate apoju to le meje le mejo laarin uru ito nta ni nidi bi omi ata o nse ni mo to ni seju iseju abi wakati wakati e lo fokan bale iketa ni kata glanco ala boju oju tin sojojo to fe re lede ni e lo mokan bale e lanfani ati pe ile ise RSK The Rock Venture sori ero bani soro 0802 948-1838 0802 948-1838 tabi 0704-886-6422 0704-886-6422 wọn nílò alágbàtà jákèjádò ilẹ̀ Nàìjíríà bẹ́ẹ̀ bá fẹ́ jẹ́ alágbàtà níbikíbi tẹ́ ẹ bá wà ẹ pé àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé 0802-948 ìní gbogbo ìgbà tó bá ń rí bẹ́ẹ̀ ó ń fẹ́ àbójútó ojú tó ṣàdédé lẹ̀pọ̀ bá a bá jí lójú oorun àbójútó ló ń béèrè ìlànà lílo kata glanco náà wà nínú páálí rẹ̀ bá a bá ti sà á gẹ́gẹ́ bí olóògùn dandan ni kò so dídùn fún ni mu ẹ mọ́ gbàgbé kata glanco àbójú ló wà fún lọ́wọ́ àwọn bàṣẹ̀jẹ́ àrùn pẹ̀lú àìsàn tí gbójú lọ́wọ́ ẹni àlàyé lílo rẹ̀ wà nínú páálí rẹ̀ kò sì yọ ẹnì kankan sílẹ̀ tọmọdé tàgbà tọ̀dọ̀ pẹ̀lú arúgbó àtomidan ló wà fún ẹ máa rántí pé ọ̀pọ̀lọpọ̀ wà là ń wù tó lè ṣàkóbá ojú wa bí àpẹẹrẹ kò tọ̀nà láti lo awo ojú ẹlòmíì o lè bani lójú jẹ́ kò tọ̀nà láti súnmọ́ tẹlifíṣàn àti kọ̀mpútà gbagbagba ju bó ṣe yẹ lọ kò tọ̀nà láti wo tẹlifíṣàn àti ẹ̀rọ kọ̀mpútà fún àkókò gbọọrọ láláì dìde díẹ̀ kò tọ̀nà láti mọ kàwé nínú òkùnkùn àtàwọn ìwà míì bẹ́ẹ̀ tá a fojú kékeré wò ṣùgbọ́n tí wọ́n ní ipa búburú ipa òdì lórí ojú wa èyí ló fi ṣe pàtàkì fún wa láti ní egbògi àtàtà tí ń jẹ́ kata glanco ẹ mọ́ gbàgbé òpùrọ́ ènìyàn ní sago sẹ́yìn ìkakan soso àwọn egbògi àtàtà mẹ́tẹ̀ẹ̀ta tá a kà sílẹ̀ wọ̀n yí ń bẹ ní gbogbo ọjà fún wa lórí àtẹ ẹsìn láǹfààní àti ra àwọn tá a rà tà jáde nínú iṣẹ́ wọn RSK The Rock Venture ni number 9 Ajisafe Close Kansu Powerline Road Idimu Lagos alakoko ni atekanle gbogbon bi nkan agbara omokunrin ba kere ju ojo ori e lo ko si wahala o se da si bo se da kole ojora ni arobirin ku abise kan sun lo e lo fokan bale ekeji ni terminate prostate apoju to le meje le mejo laarin uru ìtọ̀ ń ta ni nídi bí omi ata ó ń ṣe ni mọ́ tọ̀ ní ṣẹ́jú ìṣẹ́jú àbí wákàtí wákàtí ẹ lọ fọkàn balẹ̀ ìkẹta ni kata glanco aláàbò ojú ojú tí ń ṣòjòjò tó fẹ́ re lédè ni ẹ lọ mọ́kàn balẹ̀ ẹ láǹfààní àti pé ilé iṣẹ́ RSK The Rock Venture
sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0802-948-1838 tàbí 0704-886-6422 0704-886-6422 wọ́n nílò alágbàtà jákèjádò ilẹ̀ Nàìjíríà bẹ́ẹ̀ bá fẹ́ jẹ́ alágbàtà níbikíbi tẹ́ ẹ bá wà ẹ pé àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé 0802-948-1838 tàbí 0704-886-6422 inú yín ó dùn pé ẹ ṣe bẹ́ẹ̀ ẹ ní kàbámọ̀ pé ẹ ṣe bẹ́ẹ̀ iléeṣẹ́ RSK The Rock ló ń kí yín pé àlàáfíà ara gbogbo wa kò ní dìbàjẹ́ láéláé.

0: Jesus pray.
1: Orúkọ Jésù ní ìgbà mẹ́ta.
0: What the name of Jesus pray that?
1: Bàbá mi o.
0: My father.
1: Mo dúpẹ́ lọ́wọ́ rẹ.
0: I thank you.
1: Torí o máa fún mi ní ìṣẹ́gun.
0: Because you will give me victory.
1: Lórí àdáwọlé òkùnkùn.
0: Over every endeavors of
1: darkness. Oyè gbàdúrà rẹ. Orúkọ Jésù.
0: In the name of Jesus.
1: Bàbá mi o.
0: My father.
1: Olúwa mo dúpẹ́ lọ́wọ́ rẹ. Torí pé lónìí, o máa fún mi ní ìṣẹ́gun. Lórí gbogbo àdáwọlé ọ̀tá. Lórí gbogbo àdáwọlé òkùnkùn. Olúwa gbọ́ ọpẹ́ mi. Olúwa gbọ́ ẹ̀yìn mi. Olúwa gbọ́ ọpẹ́ mi. Olúwa gbọ́ ẹ̀yìn mi. Bó o ní forúkọ rẹ̀? Jésù Olúwa wa. Orúkọ Jésù lẹ́ẹ̀kan. Ta ló ń bá mi fọgbọ́n ṣe? Ta ló ń fọgbọ́n bá mi ṣe? Láti dá ọ̀nà mi rí. Olúwa tú wọn láṣìírí. Olúwa tú wọn láṣìírí.
0: Bó
1: sì ṣe ìdájọ́ wọn. Ẹja gbàdúrà bẹ́ẹ̀. Orúkọ Jésù. Bàbá mi
0: o.
1: Olúwa. Alẹ́ ni tó ń fọgbọ́n bá mi ṣe? Láti dá ọ̀nà mi
0: wọn.
1: Olúwa tú láṣìírí. Olúwa tú láṣìírí. Ṣèdájọ́ rẹ̀. Tú láṣìírí. Ṣèdájọ́ rẹ̀. Tú láṣìírí. Ṣèdájọ́ rẹ̀. Tú láṣìírí. Ṣèdájọ́ rẹ̀. Jésù Olúwa wa.
0: Jesus name of
1: prayer. Ẹ̀sán ní orúkọ Olúwa. Ẹnikẹ́ni tó ń fọgbọ́n bá ọ ṣe. Láti dá ọ̀nà rẹ rú. Lónìí yìí gan. Olúwa gba agbára lọ́wọ́ rẹ̀. Olúwa tú láṣìírí. Olúwa bẹ̀ ṣe ìdájọ́ rẹ̀. Ọ̀rọ̀ Ọlọ́run ni ó yí ìmọ̀ àwọn alárekérekèké. Ta ni àwọn alárekérekè? Àwọn tó máa ń lọ wá di àṣeyọrí ayé ènìyàn.
0: Ẹ̀fọ́
1: Jésù lẹ́ẹ̀kan. Ta lẹni tó ń wá di ìmẹ̀? Ta ló ń wá di àṣeyọrí ayé mi? Láti ba àṣeyọrí mi jẹ́. Olúwa ṣèdájọ́ rẹ̀. Ó yẹ gbàdúrà bẹ́ẹ̀. Orúkọ Jésù. Bàbá mi o. Olúwa. Ta ló ń wá di àṣeyọrí mi? Láti ba àṣeyọrí náà jẹ́. Ẹ̀mí mọ́ ṣe ìdájọ́ rẹ̀. Ṣe ìdájọ́ rẹ̀. Ṣe ìdájọ́ rẹ̀. Ṣe ìdájọ́ rẹ̀. Ṣe ìdájọ́ rẹ̀. Ṣe ìdájọ́ rẹ̀. Jésù Olúwa wa. Ó yí ìmọ̀ àwọn alárekérekè pé. Bẹ́ẹ̀ ni ọwọ́ wọn kò lè mú ìdáwọ́lé wọn ṣe. Ẹ pé Jésù lẹ́ẹ̀kan. Olúwa ta ló ti dáwọ́lé? Láti fòpin jà mí lọ́dún yìí. Olúwa jẹ́ ó bá ogun lọ. Ẹja gbàdúrà bẹ́ẹ̀. Orúkọ Jésù. Bàbá mi o. Olúwa ta ló ti dáwọ́lé? Láti fòpin jà mí nínú ọdún yìí. Olúwa jẹ́ ó bá ogun lọ. Jẹ́ ó bá ogun lọ. Ọlọ́run jẹ́ ó bá ogun lọ. Olúwa jẹ́ ó bá ogun lọ. Ta ló dáwọ́lé? Láti fòpin jà àwọn ọmọ mi. Ta ló ti dáwọ́lé? Láti fòpin jà iṣẹ́ mi. Ta ló ti dáwọ́lé? Láti fòpin jà ìgbéyàwó mi. Olúwa dìde. Ṣe ìdájọ́ rẹ̀. Ṣe ìdájọ́ rẹ̀. Ṣe ìdájọ́ rẹ̀. Jésù Olúwa wa. Ẹgbà ilé ìbáyé. Orúkọ Jésù. Bàbá mi ò rò ìlú ṣe ránṣẹ́ òkùnkùn. Alárekérekè ènìyàn tó ń fojú wá mi kiri nínú ọdún yìí. Olúwa fìbínú ṣèdájọ́ rẹ̀. Fìbínú ṣèdájọ́ rẹ̀. Fìbínú ṣèdájọ́ rẹ̀. Fìbínú ṣèdájọ́ rẹ̀. Bàbá mi ò. Ọwọ́ ogun tí àwọn gbé sókè. Láti fi da ìrìn àjò mi rú. Láti fi yọ ilé mi lẹ́nu. Láti fi yọ àwọn ọmọ mi lẹ́nu. Olúwa jẹ́ ó finú ara rẹ̀. Jẹ́ ó finú ara rẹ̀. Jẹ́ ó finú ara rẹ̀. Jẹ́ ó finú ara rẹ̀. Jẹ́ ó finú ara rẹ̀. Jésù Kristì náà Olúwa wa. Olúwa yẹn mo fẹ́ kà á lẹ́ẹ̀kan sí ní oyí ìmọ̀ àwọn alárekérekè pé. Bẹ́ẹ̀ni ọwọ́ wọn kò lè mú ìdáwọ́lé wọn ṣe. Orúkọ Jésù nígbà tó kẹ́yìn. Gbogbo àdáwọ́lé òkùnkùn.
0: endeavors of
1: glory or
0: over my life.
1: Lórí ọ̀rọ̀ iṣẹ́ mi,
0: over my work,
1: lórí ọ̀rọ̀ ìgbéyàwó mi,
0: my marriage,
1: àti lórí ọ̀rọ̀ àwọn ọmọ mi,
0: all my children,
1: Olúwa sọ di asán,
0: Lord render it null,
1: má jẹ ìṣubú sọ́wọ́ ọ̀tá,
0: let me put it in
1: the hands of, má jẹ ìṣubú sọ́wọ́ àwọn aláre kéréke ènìyàn,
0: let me put it in the hands of,
1: Oya gbàdúrà bẹ́
0: ẹ̀
1: Olúwa, ogun àdáwọlé òkòkùn lórí
0: ìrírí,
1: lórí àwọn ọmọ mi, lórí iṣẹ́ mi, lórí ìgbéyàwó mi, Olúwa sọ di asán, Olúwa sọ di asán, Olúwa sọ di asán, Olúwa, má jẹ ìṣubú sọ́wọ́ àwọn aláre kéréke mi, àwọn aláre kéréke obìnrin, àwọn aláre kéréke ọkùnrin, Ọlọ́run má jẹ ìṣubú sọ́wọ́ wọn, èrè àjò mi nínú ọdún yìí, má jẹ ìṣubú sọ́wọ́ àwọn aláre kéréke mi, má jẹ ìṣubú sọ́wọ́ àwọn ọ̀tá mi, Jésù Olúwa wa. Múra láti máa ṣe àmì bí mo ti ń gbàdúrà fún ọ. Orúkọ Jésù. Ní orúkọ ńlá Jésù Kristo. Àgbẹ̀ ọ̀dà Ọlọ́run ìyanu torí pé gbogbo agbára láyé lọ́rùn ó ń bẹ lọ́wọ́ rẹ̀.
0: So to me, I will give up because all fire never and earth is in your head.
1: Olúwa tẹ́wọ́ bá ọ̀pẹ wa. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀. Olóyè ìmọ̀ àwọn aláde kéréke pé bẹ́ẹ̀ ni ọwọ́ wọn kò lè mú ìdáwọ́lé wọn ṣe. Nítorí náà mo gbàdúrà fún ọ. Ìmọ̀ òkùnkùn.
0: Every counsel
1: that has been
0: taken in the past.
1: Ìmọ̀ òkùnkùn.
0: Every evil
1: that has been
0: considered in the
1: past. Ìmọ̀ òkùnkùn. Lórí rẹ̀ tí wọ́n ṣe lórí.
0: Say that has been made over.
1: Àti lórí ilé rẹ̀.
0: Household.
1: Olúwa tún ọ̀tá bẹ́ẹ̀. Gbogbo àwọn tó fọgbọ́n bá ọ ṣe. Láti dá ọ̀nà rẹ rú. Ìjì Olúwa máa gbá wọn lọ. Gbogbo ọwọ́ ogun tí wọ́n nà jáde. Nítorí rẹ̀. Gbogbo ọwọ́ ogun tí wọ́n nà jáde. Nítorí àwọn ọmọ rẹ, ọwọ́ ogun ọkọ̀ padà sórí wọn. Bó o ti rìnrìn àjò rẹ lọ lọ́dún yìí, àdáwọ́lé òkùnkùn lórí rẹ. Olúwa sọ di asán. Àdáwọ́lé òkùnkùn lórí àwọn ọmọ rẹ. Olúwa sọ di asán. Mo máa lékè o.
0: Olúwa
1: ṣubú sọ́wọ́ àwọn aláde kéréje
0: náà.
1: O ti fa ayọ̀ bẹ̀rẹ̀ ọdún yìí. Ayọ̀ ló fi parí rẹ̀. O ti fa ayọ̀ bẹ̀rẹ̀ oṣù yìí. Ayọ̀ ló fi parí rẹ̀. O lọ fẹ́ ti bàbá ti ọmọ ti ẹ̀mí mímọ́ ó sọ̀kalẹ̀ kó máa bá a gbé láti sin lọ àti títí láéláé. Àmì àmì àmì ní orúkọ
0: Jésù.
1: Àlèlúyà mẹ́ta. Àlèlúyà. Àlèlúyà. Àlèlúyà. Ariwo fáyà yàyà.
2: Fund FM 92.9. Lako lako, lako lawa, otu otu, otu iti wa. Ati daraba, ati glory.

0: Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ̀yin ènìyàn wa nlé, akẹ́kẹ́ kábọ̀ sí orí ètò ohun Islam ti ìjọ Mùsùlùmí Ahmadiyya, ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó. Aago mẹ́jọ àbọ̀ sí mẹ́sàn-án alẹ́ gbogbo ọjọ́ Monday lẹ ó máa gbọ́ wa ní orí ètò yìí.
1: Àṣàhádà la ilaha illallah wahdahu la sharika la wa àṣàhádà la Muhammadan abduhu wa rasuluhu amma ba'du fa a'udhu billahi minash shaitanir rajim. بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته اكيا يوا كابو سوريتو اسلام oyeto yi lati ma se agbeyawo orisirisi awon koko oro eyi ti a fi je eni towoba podo olorun oba ti a si ni awon mere lodo eda eyan egbe wa na lati bi ojo melo kan seyin lati se agbeyawo koko oro ebi alayo leyi ti o fi ran wa bi a se le gbe pelu awon aya bi a se le gbe pelu awon oko bi a se le gbe pẹ̀lú àwọn ọmọ tí gbogbo àwọn ìdílé wa láyé tí yóò fi jẹ́ ẹbí tó ní àlàáfíà tí gbogbo àwùjọ lápapọ̀ tí yóò sì fi ṣọ̀wábọ̀ nínú kókó ọ̀rọ̀ tí a bá bọ̀ ní èyí tá a wá kẹ́yìn a ṣàgbéyẹ̀wò ipa tí sùúrù tó ń kó nínú ìgbésí ayé lọ́kọláyà àti ewu tó wà nídìí bí a bá ṣe sùúrù mọ́ sùúrù nítorí pé sùúrù kìí pọ̀jù ṣe ni kìí tó nígbà náà lọ́hùn-ún àwọn olùdánilẹ́kọ̀ọ́ wa wọ́n jẹ́ ká mọ̀ pé ó ṣe pàtàkì nítorí ẹ̀kọ́ ọlọ́run ni bẹ́ẹ̀ sì ni sùúrù òjíṣẹ́ ńlá muhammad ni sallallahu alaihi wasallam láti máa fi sùúrù kó sùúrù ní gbogbo ìgbà àti ní àsìkò dé àsìkò ní èrè tòní a máa ṣe àgbéyẹ̀wò ipa wo ó náà ni kí a máa fi ẹ̀mí ìmoore hàn sí ara wa láàrin ara wa yálà ohun tá a ṣe fúnra wa ó kéré ní dáadáa ni àbí ó pọ̀ ní dáadáa kí ni ipa tí eléyìí ń kó nínú ìgbésí ayé lọ́kọláyà tí ẹbí àbí ilé wa tí ó fi túbọ̀ jẹ́ ilé aláyọ̀sí àwọn àáfàá wa tí wọ́n máa bá ṣàgbéyẹ̀wò kókó ọ̀rọ̀ yìí lé ní wọ́n ti wà ní ìkàlẹ̀ lọ́dọ̀ mi ní àárín hafiz abdulgani shobambi akọ́wàrà àwọn àáfàá wa ni wọ́n tí wọ́n tún jẹ́ olùkọ́ nílé ẹ̀kọ́ ibi tí a ti ń kọ́ àwọn ọmọ ní àkàkọ́ sórí alukur'an hafisa ẹ̀bà sálọ̀ sí ara ilé.
2: assalamu alaikum wa rahmatulahi wa barakatu.
1: wa alaikum assalam wa rahmatulahi wa barakatu. ẹ ṣe ẹkú ìdìde bàbá wa alhaj muhammad mudassir alaka àwọn ni àlejò mi kejì tí a tún jọ wà lé lónìí ọ̀kan lọ́wọ́ àáfàá wa àgbà ni wọ́n ní ìpínlẹ̀ ọ̀yọ́ alhaji ẹ̀bà sálọ̀mọ̀ sáwọn ará ilé.
3: assalamu alaikum wa rahmatulahi wa barakatu.
1: wa alaikum assalam wa rahmatulahi wa barakatu. ẹ ṣe ẹkú ìdìde ẹ̀yìn ara ilé ó islam ń lètò ilé aláyọ̀ òun náà ni à ń ṣe àgbéyẹ̀wò rẹ̀ láti kọ́ kí ó sì ní òrùlé tó di èrè lára àwọn èròjà tí ilé náà yóò fi dáa ó náà ni ká máa fi ẹ̀mí ìmoore hàn ká sì máa dúpẹ́ lọ́wọ́ ara wa láàrin ọkọ àti ìyàwó kí gbogbo nǹkan kó lè máa ṣe jọ́mújọ́mú láàrin ara wa. hafisa tó ọ̀rọ̀ ká dúpẹ́ bí a bá wo ọlọ́run wọ́n ní alápàdúpẹ́ lọ́lọ́run tá a bá ti bẹ̀bẹ̀rẹ̀ ìyẹn ni pé ìgbà tí ayé ń dùn mọ́ wa oníkà máa dúpẹ́ ìgbà tí ó tún kù díẹ̀ káàtó oníkà máa dúpẹ́ wọ́n ní kì í túpù kẹ́ kó má ro ọ̀hún wọ́n ní kì í dùn kó má kàn láwọn ìgbà míì àwọn àáfàá ní ọjọ́ méjì ló wà láyé ọjọ́ kan tó jẹ́ tiwa àtọjọ́ èyí tí kì í ṣe tiwa tí yóò takò wá wọ́n wá ní òṣìṣẹ́ ńlá muhammad sallam wọ́n ní ká máa dúpẹ́ lóòrèkóòrè òye kéye ipò tá a bá bára wa kí ni ipa tí ọpẹ́ dídú àti ìfi ẹ̀mí ìmoore hàn kí ni ipa tó ń kó nínú ìgbésí ayé ẹ̀dá ní pàtó lápapọ̀.
2: àwùjọ bíláàhì mi náà ṣèyítàn rọjìm bisimilahi rahman rahim yálà nínú ẹ̀kọ́ islam àti ẹ̀kọ́ ayé àbílọ́dọ̀ àwọn olórin àbílọ́dọ̀ àwọn agbẹ́dẹ̀gbẹ̀yọ̀ gbogbo wọn lọ́nà pé ká máa dúpẹ́ nǹkan tó gbayì láwùjọ ni láàrin ọmọnìyàn òun làwọn olórin kan fi sọ wípé ipòkípò tá a bá wà ká máa dúpẹ́ ló tọ́ o torí pé ohun gbogbo láyé ó ń bẹ lọ́wọ́ olúwa ọlọ́run ọba yìí fúnra rẹ̀ ló wá ń sọ̀rọ̀ nípa ọpẹ́ يقول لئن شكرتم لأزيدنكم. أدانيا إبتيايا يغاتي بلي استعذن ربكم إبا فلو ولا داني كدي إكدي لا تدولو وباني كيش كدي لا تدوين يمورو يموك فوان تبا شنورو ولو أبا فلو على ينسوك تبا مورو تيوان شفون تن دوكو لأزيدنكم إميولو وبا ما شيا لكم رفوين ele yi sha fi han wipe eni kan ni sore eni kan la sore fun en to sore kekere nti e eni ta wa sore fun o gbogbo lore lore ai more lore a ma je ke eyan si wa hun gba mi abajo ti kare ola muhammad
4: sallallahu
2: alaihi wasallam to so ninu aroba kan wipe eni yo ti o ba more te da egbe re nse fun ko le more olohun ka more o se pataki ni gbogbo ona ni eto yoruba awon ni won so wipe ti eyan ba se eyan lore ti eyan ke eyan se lore bi olosa to ko ni loru lo ni ninu ede laruba wa papa awon na ma salaye wipe ke eyan se nkan si bi ti o to o ma nja si ke eyan ti saida igba mi ore ma ndi aida ngba ti eyan ba se si bi ti o to lore se ri ninu eto niyan ni igbesi aye ka mo ore fọlọrun ka mo ore fun ede eniyan o se pataki
4: jazakallahu khaira eyin ara ile leyin ba se n darapọ mọ wa ohun islam ohun eto adiwo ọrọ wa lati le jẹ ki ẹbi wa ko jẹ ile alayọ lónìí ohun náà ni ipa ti imoore ati idupẹ ti o n ko ninu igbe aye lọkọ laya nitori pe ko si nkan to kere ninu daadaa lati se ki a ba le de ibi ta n lọ pẹ̀lú tayọ̀tayọ̀ aláàjì aláka bí ó bá wá rí bí wọ́n ṣe sọ̀rọ̀ ayowó ó náà ni ẹ̀mí ìmoore wà láàrin ọkọ àtayà.
3: A'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. Ọpẹ́ dúdú ó pín sí méjì. Àkọ́kọ́ ọba tó dá wa òun náà ni gbogbo ọpẹ́ àti ẹ̀yìn tọ́ sí. Ẹlẹ́kejì ẹni tí Ọlọ́run bá tún rán sí wa tí a tara ẹ̀rí àǹfààní kan àbí míì a gbọdọ dupẹ lọwọ ẹ nítorí pé mímoore ìpele kan nínú ìgbàgbọ rasulillahi sallallahu alaihi wasallam wọn sọ fún wa pé alẹ ìmọ̀ọ́nù nisfani nisfu fi ṣokùnrin wà nisfu fi sọbọr pé nǹkan tá à ń pè nígbàgbọ abala méjì ni tójútó abala méjì ni àkọkọ òun ni kí ẹ mọre ẹlẹkejì wà nínú ọrọ tí a ti sọ lákọọkọ nípa nǹkan tá à ń pè ní farada olótù ẹ̀ẹ́lì rẹni tó ń tí ò ní sùúrù kó moore.
4: ẹni tí ò ní sùúrù kan ò lè moore.
3: kò lè moore. ẹni ó sì moore ò ní sanáì ní sùúrù. nítorí pé àwọn èèyàn lénìí mo tó ń fẹ́ lọ́dọ̀ ọlọ́run ni wọ́n há mà.
4: ni wọ́n kàn kókó
3: rẹ̀ ni wọ́n kàn lẹ́kọ̀ọ́ rẹ̀. ohun tí ọlọ́run ṣe fún wọn tó béèrè wọn ò ronú ẹ̀ wọn ò rántí ẹ̀. ìdí ló máa jẹ́ pé gbogbo gbà láàrin ara wa gan fọ́kà ọkọ àti ìyàwó gbọdọ ríra wọn bẹẹ torí pé ọpọlọpọ ní nǹkan tí ọkọ ń ṣe fún ìyàwó tí ìyàwó ò bèrè o ni dáadáa ọpọlọpọ ní ìyàwó ni dáadáa ni ìyàwó ń ṣe fún ọkọ ẹ ọkọ ò bèrè tó tí a bá wá rí ibi tó kù díẹ kàtó kígbàgbọ́ wa lè pé àbí ká méjèèjì mọ́ra wọn ká ní sùúrù tá a bá rí ohun tí a àti ìfẹ́ yẹn nítorí pé ẹ̀mí ìmoore ó ṣe pàtàkì láti fi hàn òun ni àdìsí tí àfáwà kàlẹ̀ kan pé gbogbo ẹnikẹ́ni tí ọba ti moore fún ẹ̀dá ẹgbẹ́ ẹ̀ kò ní moore fọlọ́n ó ṣe pàtàkì kó lè moore ṣùgbọ́n mo sọ nǹkan fún wa mo fẹ́ ká mọ̀ pé ohun tá à ń pè ní oore tá à ń pè lóore yìí lọ́dọ̀ tọkọ kọ́kọ́ gbà pé ojúṣe òun lòun ṣe
4: kó má rí bí wọn ṣe ọkan fúnyàwó rẹ
3: kọ́ má rí bí
4: bígbà tó ṣe oore
3: fọlọ́n ó má rí bí pé òun kàn ṣe láǹfààní náà ojúṣe ni torí pé tó bá kọ̀ láti ṣe dáadáa pẹ̀lú ìyàwó ẹ̀ tó bá kọ̀ láti kẹ tó kọ̀ láti gẹ tanikọ́bọ̀ gẹ bẹ́ẹ̀ náà ló sì rí fún ọkọ fúnyàwó bí ò ṣe nẹ́tọ̀ gbọ́kùnrin sì gbọ́dọ̀ dó ti oore tíyẹ tó ṣe fúnyàwó ẹ̀ bẹ́ẹ̀ náà ni ìyàwó gan gbọ́dọ̀ dó ti oore tó bá ṣe fọkọ ẹ̀ nítorí pé tóun náà hàn bá ṣe ta ló fẹ́ kó ṣe ṣùgbọ́n àtọ̀tún àtòṣì ni gbọ́dọ̀ máa fẹ̀mí ìmoore kan síra wọn ṣùgbọ́n kọ́ wà sí fà á kájá tí ò fi ní sí fà á kájá òun kí kọkùnrin gbà pé gbogbo ohun tí mò ń ṣe lórí ìyàwó mi o ojúṣe tọ́lọ̀ ń pa mí lásẹ̀ ni mò ń ṣe kọ́kùnrin gbà pé ojúṣe tí mò ń ṣe lórí ìyàwó mi o ojúṣe tọ́lọ̀ ń pa mí lásẹ̀ ni mò ń ṣe so ninu e la o meje jo fi mo pemi mo re fa falo ta ba la nti o mo re ko ni di ara
4: ti sa ka la khara eyin ara ile ipa ti ife mi mo re han si ra eni laarin oko ati aya ipa to nko lati le je ki ebi wa ki o duro ore ka layo ka si ni ifokanbalẹ o na le koko ti a n se agbeyewo re ati bo bi emi ife mi mo re han bi se pataki to gege bi eda eyan pese ni o je ka mo pe ka gba fira emi mo re han sira wa o ma n je ki ebi ko duro daada ti je ka la khara habisa bi oro ba wa ri bayi awon igbese kan be ti iyawo gbodo ma gbe ti yo fi aya na han pe obirin daada ni o mo re tolo ki awon igbese na awon iya wa nu ile lati le mo meko eyi ti won ti ni tele tele
2: ki to dahun bere yin akoko nkan ti gbogbo en to ba n se ore to gbodo mo ti qurani la le ni pe wala tanun tastaksir ma se ore ni de ti pe kin le ri opo yanturu ere gba lode ni keni ti won ba n be lokan ni ti n se a je ko mo wi pe ologun abale lesan gege bi afa ti so lekan gbogbo nkan ti yan ba n se labe loko laya idile aso abe ase ologun lo wa ti yan ba wa n se nkan kan ti le fi to kala fi afi n joba tayo fi n wa ni ile eyan a se nitori pe kala fi a le joba kini ologun ba yiri yo sohun ni ti gege bi ibere yin ti obinrin ba n be lode oko awon nkan to gbodo se po sugbon niwonba wa n pe awon nkan ti oko ba gbe kalẹ ninu ile yala owo ni ti fi tọju ile ni yala oro kan ni abawon kankan ni akoko bukata obinrin ti n gbe ni ile ni pe ko mojuto lọna to rewa ko se olo ko lo lọna eto ko lo lọna ti anfani o fi yipo tinu ile o fi dile alayo igba mi o le po lọwọ oko koko nkan kalẹ ki eyan na bo se mu yan ṣùgbọ́n ìgbà míì ọkọ lè kó nǹkan tí ò tó kalẹ̀ obìnrin aláyọ̀ àbálàlùbáríkà lóbìnrin ọ̀hún tí ń ṣọ́bí ti ń ná nǹkan nígbà tí nǹkan ò sí aṣíwájú ẹ̀dá lọ́wọ́ ìhùn ọ̀sọ́lọ́wọ́ ọ̀sọ́lọ́wọ́ sọ wípé obìnrin alálùbáríkà lóbìnrin ọ̀hún tó ń ṣọ́bí sí ń tọ́jú nǹkan tọkọ rẹ̀ ń mú kalẹ̀ tí sì ń ṣọ́ àárín òun àtọlọ́run nípa ìjọsìn méjèèjì yìí òun ni nǹkan tí obìnrin gbọ́dọ̀ mójútó láti lè jẹ́ kí ilé kò dìlẹ̀ aláyọ̀ nípasẹ̀ ìṣe àti iṣẹ́ tiẹ̀.
4: tẹsà kala ọ̀hẹ́ra ẹ̀yìn ara ilé ojúṣe àwọn màmá wa nínú ilé wọ́n jẹ́ ká mọ̀ pé yóò máa fi wọ́n hàn gẹ́gẹ́ bí ẹni tó mórí fún ọlọ́run ó tún ṣe gbòógì ni pé kí obìnrin máa ṣọ́ nǹkan lò kó máa ṣọ́ owó ná kó máa ṣọ́ gbogbo àwọn nǹkan àlò inú ilé nítorí pé ó kàn wọ́n gbọ̀ngbọ̀n gbọ̀jù nítorí pé ká tọ́jú ilé ká tọ́jú oúnjẹ ká ṣàmúlò gbogbo àwọn nǹkan tí ọkọ ń láǹfààní láti mú kalẹ̀ àwọn ni wọ́n ni ojúṣe yẹn pàápàá jùlọ nígbà tí ọkọ bá ti lọ tó bá ti lọ síbi iṣẹ́ ó má tó pẹ́ àbó lọ rìn àjò òun ìyá àtàwọn ọmọ nìkan wọn náà ni ó máa wà nílé ìdí nìyẹn tí ọ̀rọ̀ ọ̀hún tó fi kàn wọ́n gbọ̀ngbọ̀ngbọ̀n jù ìfẹ́ míì mo rehàn ni ó máa jẹ́ sí ọlọ́run àti sí ọkọ pàápàá wípé obìnrin ó ń ṣàmúlò àwọn nǹkan tí ó wà nílé pẹ̀lú ètò àti ní mẹ̀lọmẹ̀lọ láì fi nǹkan ṣòfò láì fi ohunkóhun tàfàlà rárá aláàjì ǹjẹ́ ó tún ṣẹ́kù sí nínú tí ó yẹ kí ìyàwó ṣàgbéyẹ̀wò wípé bí n bá lọ ṣe báyìí yóò máa já sí pé ìmórí dáadáa fọ́kọ̀ mi.
3: ẹ ṣe olótù ó pọ̀ mẹ́ iṣẹ́ tí ohun tóbìnrin lè ṣe tó yẹ kóbìnrin ṣe pọ̀. ṣe rí ọ̀rọ̀ ọlọ́run tó sọ pé hunna libaṣu lakum wa antu libaṣu lahunna tí obìnrin wà ní ipò kó mọ̀ bó ṣe fẹ́ dáàbò bo dúkìá ọkọ ẹ̀ tí ò fi ní ṣe lófò kó má jẹ oníṣekúṣe oníra àtọ́jú pé a kàn máa wá ba gbogbo ọrọ̀ ọkọ ẹ̀ jẹ́ látàrí pé òun figagbága pẹ̀lú àwọn tó jù lọ ìkàwé dọ́gba. àwọn kan wà tó ẹ pé bóyá ní ilé wọn bó bá ṣe ń jẹ chicken náà ń jẹ turkey náà ń jẹ ọgbẹ mọ́ra wọn. pọ́tọ́kọ́ tiẹ̀ ó wá fún ẹ lówó owó tó fún ẹ kò dé sọ turkey ó wá sọ ìyàwó mi owó yìí o ọ̀sẹ̀ kan láàánú o kí ẹ wá lọjà kó o náà wá lọ kásà ọ̀rẹ́ rẹ ra turkey o náà bá ra turkey wálé.
4: tó sì yẹ kọ́ lọ ra mọ́wò mọ́.
3: ọwọ́ ara turkey wọn jẹ tán o láwọn ọjọ́ méjì wọn tún bèrè owó lọ́wọ́ ọkọ ẹ̀ pé owó yẹn ti tán bọ́ọ̀ lè ṣe kí nkìlà ni ọ̀rà so ó bìnrin gbọdọ̀ sọ tó dáhùn ọ̀rọ̀ lọ́wọ́ sọ pé kúlùkùn rọ̀ọ́hí wà kúlùkùn bàṣẹ̀ hóun á nàrà yìí yàtì gbogbo aladarin jẹ gbogbo alasibi lere obinrin adarin jẹ ni lori ile ọkọ ẹ obinrin gbọdọ gbiyanju lati daabo bọkọ ẹ kọdọ fi ẹmi imuro han gbogbo ati ọba ti n ṣe lore eleyi lo ba pe ọchẹla muhammad sallam wọn sọ wipe oritu naira amumiri iná vaiza aksaro aliya anisa nigbati o jẹ pe mo ri pe ọpọlọpọ awọn obinrin ni wọn pọ nbẹ yet furuna ti wọn jẹ alaye wọn ṣa igbagbọ kiila wọn bi anabi leere pe ayekurula bela ṣe ọlọrun wọn ṣa igbagbọ si kọọla yekurula asira wọn ṣa igbagbọ si ẹbi èyí ni pé wọn yapa wọn ò ṣe dáadáa pẹlú ẹbi ayekurula ixana wọn ṣa igbagbọ si iṣẹ ere anabi wa tẹsọ pe lawo ahasanta ila ehidahuma daharan tọ ọ bá fi gbogbo ayé ẹ sìn wọn gbogbo ìgbésí ayé ẹ tọ bá fi sìn wọn súnmọ ráhàtì ní nǹkan ṣe án tí wọn dàjà wá rí kùdìẹkùdìẹ kan lára ẹ kọ ọ láti yóò sọ pé mọ ra ayétò mi nǹkan ọkọyẹrẹ kàtó ní orí dada kan lára rí tí ó máa mú ọpọlọpọ obìnrin wà nínú wọn nìyẹn ìyẹn ló fà á fún mo fi ń sọ fún ọjọ́ ìjọba pé ká ní láti gbìyànjú ká mọ ẹ.
4: aláàjì ẹ má ní mo já àgbà ṣé o máa túmọ̀ sí pé àìgbàgbọ́ ní ọlọ́run àìgbàgbọ́ ní ẹbí àti àìgbàgbọ́ ní iṣẹ́ rẹ yẹ àìmoore ní okùn tó so wọ́pọ̀.
3: bẹ́ẹ̀ ni àìmoore ni nínú tẹ́ ẹ bá lẹ́mí ìmoore tó wá pẹ́ni tó moore tí bá ń rántí àná kọ̀ọ̀yẹ kò ní di wàhálà tó wá pẹ́ni tí ń rántí àná tó wá pẹ́ni tó wá pé kì í ṣe ohun tí ń jẹ lẹ́nu ló mọ̀ tó wá pé ń rántí àná tó jẹ tóbi bá dé lónìí ẹ kó tó bá pé kò lọ́nà dáná ìmoore ẹ kó mọ̀ so àlẹ́bí ni tó máa mú kọ́pọ̀lọpọ̀ obìnrin kù sínú náà nìyẹn. sọ wọ́n yẹn.
4: tí o sá kalẹ̀ ọ̀kẹ́ra ẹ̀yin ara ilé tí obìnrin wọn náà ni àwọn aláàjì ni wọn kún wa ní àjíṣẹ́ ńlá muhammad sallam wọn ní obìnrin máa pọ̀ nínú ilé àwọn obìnrin tí ò mọ̀re kì í ṣe gbogbo obìnrin lọ́rí yẹ́ wọ náà àwọn obìnrin tí wọn mọ̀re wọn mọ̀re fọlọ́ wọn mọ̀re fẹ́bí wọn mọ̀re fún ọkọ eléyìí òun náà ni àdíìsì yẹn ni wọn ní wọn ń ṣe lálàyé tí wọn sì fi ohun ẹnu àwọn bàbá wa tí wọn tún fi ṣàlàyé rẹ síwájú ká má rò lé apá kan hafisa òjíṣẹ́ ńlá muhammad sallam wọ́n sọ pé sádákà ni dáadáa tóbìnrin bá ṣe ní ilé ọkọ rẹ̀ bóbìnrin bá mú nǹkan ọ̀lẹ̀ ní ilé ọkọ rẹ̀ pé sádákà ni nítorí pé kì í ṣe ojúṣe tiẹ̀ gangan ní ìpìlẹ̀ nítorí pé ojúṣe ọkọ ni àmọ́ ọ̀pọ̀ sí gbogbo ọkùnrin ni máa ń mọ eléyìí fáwọn ìyàwó wọn.
2: ṣe rí ọ̀pọ̀ ọkùnrin lè máa mọ̀ ṣùgbọ́n gbogbo nǹkan tá à ń ṣe nínú ètò lọ́kọ-láya ẹ má jẹ́ ká gbàgbé pé àṣẹ ọlọ́run ló wà ń di ẹ̀ nígbà tó wá dé páṣẹ ọlọ́run ló wà ń di ẹ̀ àyà kùránì kan ní sọ́tọ̀ ali imran ọlọ́run ọba ní wasanajizi shakirin ẹ̀sọ́ imú ọ̀rẹ́ ò sí lọ́wọ́ ẹnìkan o ọlọ́run ò fi lẹ́nìkan lọ́wọ́ o ó fà kalẹ̀ lọ́wọ́ rẹ̀ pé èmi ní sẹ̀san oore o ẹni tí ń wá ṣe nǹkan kan yálà obìnrin kan ló wá ń bàṣírí ọkọ ẹ níkọ̀ọ̀kan ni ní gbangba ni kó má retí ẹ̀san lọ́dọ̀ ọkọ ara rẹ̀ kọ́kọ́ náà má retí ẹ̀san lọ́dọ̀ aya rẹ̀ kó gbà pé gẹ́gẹ́ bó ti sọ lẹ́ẹ̀kan mo ṣojúṣe yìí nítorí ìfẹ́ ọlọ́run àtàánú ọlọ́run kí n sì lẹ́sàn gbàngbájú ọlọ́run òun ni àyà yẹn fi sọ pé wasanajizi shakirin àwa lásán àwọn tó mọ̀ọ́rẹ́ lẹ́sàn àwa ọlọ́run ọba là ń ṣèyàn tóbìnrin kan bá wá dé tó bàṣírí gẹ́gẹ́ báwọn ti sọ yẹn àyà kùránì tí wọ́n ké ńlọ libásù làkùn wọ́n tún libásù láhùn pé aṣọ tá à ń dàbò ra wa la jẹ́ fúnra wa tá àbá wa lè bàṣírí ara wa kí la wá jẹ́ lọ́kọ̀láyà agbọ́dọ̀ kí la sọ máa ń ṣe
4: bàṣírí wa ni
2: a bàṣírí ìhòòhò àbùjẹkù tí ń bẹ lára tólúkúlùkù wa bá bẹ́rù nísìn ẹlòmíà àárí kàngbùkàngbù ni ṣùgbọ́n tá aṣọ bá ti wà lára a jọjú nǹkan tí mú ní jọjú òun laṣọ jẹ bẹ́ẹ̀ náà la sì jẹ́ fún aya láyà náà fi jẹ́ fún wa bẹ́ẹ̀ bá wa ń ṣe ìrètí lọ́dọ̀ ọlọ́run ọba ọba ẹlẹ́sàn ló tún kù.
4: tíṣà kalẹ̀ ọ̀kẹ́ra bí ọkùnrin ṣe bóbìnrin ṣe ní ojúṣe láti máa fi ẹ̀mí ìmoore hàn sí ọkọ bẹ́ẹ̀ náà ni ọkọ náà ní ojúṣe láti máa fi ẹ̀mí ìmoore hàn sí ọ̀dọ̀ aya rẹ̀ nígbà tí wọ́n bá jọ ṣe dáadáa síra wọn àmọ́ àwọn àfàwà jẹ́ ká mọ̀ pé bí ẹnìkan bá kọ̀ tí ò bá ṣe tiẹ̀ nígbà náà kó nítorí òun tó ṣe dáadáa ni kó fọkàn sọ́dọ̀ ọlọ́run pé torí ọlọ́run lòún ṣe ṣe nítorí pé ọlọ́run ni òun ṣe é fún tó bá rí bẹ́ẹ̀ aláàjì ìmọ̀ràn wo òun náà ni ẹnì gbà wá lórí ibì kan tàbí ìkànnì ọba ọkọ tàbí ìyàwó láàrin àwọn méjèèjì bí kò bá ṣojúṣe rẹ̀ ṣó yẹ kí ìyẹn wá fàjà.
3: mo tẹ nímọràn kan tó kí n tó lọ bí n tẹ di mí. sẹ́rẹ̀ ní wọ́n fẹ́ sóògùn iṣẹ́ tí wọ́n fẹ́ sẹ́sọ ìṣẹ́dá wọ́n ń sẹ́sọ owó wọ́n náà ń sẹ́sọ owó
4: wọ́n ní wọ́n ń sẹ́
3: wọ́n náà ń sẹ́ àrí. tí ẹ̀ bá wá fẹ́ sẹ́sọ ìṣẹ́ wọ́n fẹ́ sẹ́sọ kó ń kúṣẹ́ kó má tọ́jú ilé ẹ̀ kó má tọ́jú ìyàwó ẹ̀. tí ẹ̀ bá fẹ́ kí òjò ṣe máa rà lọ́wọ́ ìyàwó ẹ̀ lẹ́ má tọ́jú ẹ̀ so sẹ́rí obìnrin àwọn obìnrin kan tó bá wà ní position kan máa ṣe tọ́jú wọn ẹ máa kéèsì èèyàn máa ń kéèsì tẹ bá rí pé obìnrin kan ló bá pa tó bá ń ṣe dáadáa nílé àwọn èèyàn ló bá ń yọwọ́ mú àwọn kan máa wà lójú kan ni àwọn kan máa wà lójú kan ni so tún láàṣì ni kọkùnrin ọkùnrin ló gbọdọ̀ bójú tí lé ẹ̀ ó ní di ọpẹ́ lọ́dọ̀ ìyàwó ẹ̀ ìyàwó rẹ ló lẹ́tọ̀ọ́ láti dúpẹ́ tó bá ṣe lóore ọgbọdọ má request má bí pé kó dúpẹ
4: òkè ẹ dúpẹ
3: kò nídìí ojúṣe ẹ ló ń ṣe gba ṣe ọlọrun tó gba ọpẹ yẹn ọlọrun tó ń sọ pẹ yẹn tó máa ṣẹsan yẹn ó ti ń sọ fún ẹ.
4: nípa gbígbé ọlọwọ sókè
3: nípa gbígbé ọlọwọ sókè
4: allah akbar.
3: so èyí máa ní ẹ so àwọn obìnrin tó wà ní position yẹn náà káwọn náà ṣọra
4: kó má ṣe règún
3: kó má ṣe règún ọlọrun ló ṣàánú ìyẹmúnú náà alẹ́ ká násìlámù ọlọrun náà sọ àwọn tó ń fẹ́ ṣèrègún fún ẹbínú ọlọrun kọ́ má ṣèrègún ìwọ́n náà má ṣèrègún lórí ìyàwó ẹ má ṣèrègún lórí ọkọ ẹ kò sẹ́ni kan tó ní ìrègún lórí ara yín ọlọrun ló ní ìrègún lórí gbogbo wa tọlọrun bá fún ẹ ọlọrun ló fún ẹ.
4: jẹsàkàlà ọ̀hẹ́ràn jẹsàkàlà ẹ̀yìn ara ilé àrípé gbọgbọ́n kan sí ọ̀rọ̀ tòní látẹnu àwọn àáfàá wa ó ṣàlàyé fún wa pé ipò ọpẹ́ dúdú ipò ẹ̀mí ìmoore ní ọ̀dọ̀ ọlọ́run ni àbílọ́dún ẹ̀yìn ẹgbẹ́ wa pàápàá jùlọ láàrin àwa àti ọkọ ìyàwó àtọkọ nínú ilé ipò ṣe pàtàkì ó sì máa ń jẹ́ kí ilé kó ní ayọ̀ kó sì ní àlàáfíà àmọ́ wọ́n fi àmọ́ sí àmọ́ tá fi sí òun náà ni pé kí gbogbo ọkọ kí wọ́n tọ́jú ẹbí wọn kí wọ́n tọ́jú ìyàwó ìyàwó kí wọ́n sì tọ́jú àwọn ọmọ kí wọ́n wá sì retí pé àwọn ìyàwó tàbí ọmọ wá dúpẹ́ fún wọn tó má dúpẹ́ kí wọ́n gbà á bí wọn ò bá dúpẹ́ kí wọ́n má tiẹ̀ retí rẹ̀ bí wọ́n bá ti ní retí rẹ̀ kò ní sí ìjáni nítàn mọ́ wípé ìyàwó mi ò dúpẹ́ àbí àwọn ọmọ mi wọn ò dúpẹ́ nítorí pé ojúṣe wọn ni wọ́n ń ṣe bákan náà wọ́n sì jẹ́ pé ọ̀dọ̀ ìyàwó ó náà ní orí ọlọ́run pọ̀ sí nípa kan tàbí míì tó fi ń ṣe ìrànlọ́wọ́ tó fi ń pàṣírí ọkọ àwọn àáfàá wa wọ́n ní ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run òun náà ni pé kírú ìyàwó bẹ́ẹ̀ kó má ṣèrègbó kódà kọkọ rẹ má tẹ̀sọ́ pé aya mi ó ṣeun àná àbí ó ṣe okó àtàárọ̀ bí ọkọ ò bá ṣe bẹ́ẹ̀ wọ́n ní kó nítọ̀ òun kírú aya bẹ́ẹ̀ kó náà máa nírètí pé ọlọ́run lọba ẹlẹ́sàn ọlọ́run ba ó sì lọba tí mo fi oore yin ni ó bá rí bẹ́ẹ̀ hafisa kí ni ìmọ̀ràn yín kẹ́ka tó máa lọ.
5: nnamá ló ti ẹ̀mù kún ìwádìí hilahi lánàá rí domínkún jaza án wàlá ṣukura wàlá tóbutìlú sọdàkọ́ọ̀tì kún bilmani wàlá adà.
4: ẹ bá a tù.
5: àwọn tó náà bá pa láṣẹ pé kí wọ́n máa ṣàwọn iṣẹ́ kan nígbà tí wọ́n fẹ́ ṣiṣẹ́ yẹn gbólóhùn àyà tí mo kọ́kọ́ mú wá yẹn ni wọ́n mú wá pé èyí tá à ń ṣe yìí o tá à ń fún yín lóúnjẹ yìí o à ń fún yín láti nítorí ojú rí ọlọ́run ni o a nírètí ẹ̀sán pé kẹ́ ẹ dúpẹ́ lọ́wọ́ wa àbí kẹ́ ẹ sọ pé ẹṣẹ́ àná àyà kejì ìyẹn náà wá sọ wípé ẹ má ṣe bà á jẹ́ o ìjùsílẹ̀ yín pẹ̀lú ọ̀rọ̀ àsọkọjáàlà àsọrédété àti ìnira tẹ ẹ tún máa múbẹ̀ ní tẹ ẹ ṣoore fún kùránì mú wọn la méjèèjì lọtọọtọ.
4: ọ̀rẹ́ méjèèjì lọtọọtọ wọn ni ká kíyèsí alájì ìmọ̀ràn yìí kẹ̀kẹ́ tó wà gún.
3: méjì ni mo ní o. àkọ́kọ́ ń bẹ̀ fún àwọn ọkùnrin kí wọ́n ní ìyàwó wọn kí wọ́n lè ní ọmọ ẹni tí ọba ní ìyàwó rẹ̀ tó níyàwó kọ́ ọ̀tọ̀ ni kéèyàn ní ọ̀tọ̀ ni kéèyàn ní.
4: ẹ lá o.
3: kéèyàn ẹni tí wọn fẹ yàwó sílé ó ní ìyàwó nù bọtí ní ṣé ìyàwó rẹ jẹ tiẹ.
4: ṣé ìyàwó rẹ jẹ tiẹ.
3: ṣe wà dáadáa. ṣé kò tó yẹ kó ìyàwó ẹ wà lọ́dọ̀ ẹ. kò lè
4: ó ní ìyàwó nù.
3: ó ní ìyàwó nù kó lè bá a ní ọmọ.
4: kọmọ náà lè jẹ tiẹ.
3: ọmọ lè jẹ tiẹ. ìmọ̀ràn yìí kejì. ìyàwó ọba ti jẹ tiẹ ọmọ ò lè jẹ tiẹ.
4: ìmọ̀ràn
3: kejì. ọba ọjẹ tóbìnrin gbogbo obìnrin tí ò bá ṣe dédé pẹ̀ lọ́kọ ẹ̀ ibi tó lọ́run dó dà wọn náà lórí ọmọ ni tẹ bá rí ọmọ tó bá fẹ́ràn ìyá ẹ̀ ju tó bá fẹ́ràn bàbá ẹ̀ ju ìyá ẹ̀ lọ obìnrin ti fi ìyá kan jẹ ọkọ ẹ̀ tọ́lọ́run fẹ́ gbẹ̀sán lára ẹ̀ ẹ̀yin obìnrin ẹ̀ sọ́ra ẹgbẹ́gbẹ́dẹ́.
4: Ìsákẹ́lá ọ̀kàrà ìsákọ́múlà ẹ̀yìn ara wa lé níbí yìí òun náà ni a dúró sí tí a sì máa padà wá nígbà míì níṣà aláwọ̀lá aziz adìrọ̀rọ̀ tòní ibi tí a wàá gbó sí tá a sì fi ẹnu rẹ̀ jóná sí òun náà ni pé ọ̀rọ̀ adúpẹ́ lọ́wọ́ ara ẹni ìyàwó mi ò ṣe tánkìú ọkọ mi ò ṣe tánkìú kò ṣe oṣé àná kò ṣe mo dúpẹ́ àná ó ṣe wá dìjà ó ṣe lè di aápọn ó ní kò gbọdọ̀ wáyé bí tọ̀tún tò sí wa bàbá ti nírètí pé èèyàn ni ó sọ wá lẹ́sàn àbí èèyàn ni ó kí wa kú iṣẹ́ bàbá ti nírètí rẹ̀ ẹnikẹ́ni ò ní jáde ní tọ̀mọ́ rárá ọ̀dọ́ ọlọ́run ò náà ní ká máa fọkàn sí ó sì sọ fún kẹyìn pé kíyàwó gbìyànjú kí ó ṣe ẹ̀tọ́ sí ọkọ rẹ̀ kó má sì retí ọpẹ́ bẹ́ẹ̀ náà ni kí ọkọ náà kó níyàwó kó lè ní ọmọ kó má sì retí mo dúpẹ́ àná látọ̀dọ̀ ìyàwó tá a bá ti gbọ́ yé bẹ́ẹ̀ tá a sì ń bára wa gbé bẹ́ẹ̀ ilé wa a máa jẹ́ ilé aláyọ̀ ilé wa a sì máa ní àlàáfíà a ó máa fi pàdé insha allah assalamu alaykum wa rahmatulahi wa barakatuh.
0: Alérò pé agbádùn ètò tèmi dáadáa a sì ní ìgbàgbọ́ pé lára ìbéèrè tí ó ṣeéṣe kí ó máa wá ìdáhùn lọ́kàn wa ti rí àwọn ìdáhùn náà bí ohunkóhun bá tún wà tí a fẹ́ tọpinpin rẹ̀ nípa islam lápapọ̀ tàbí nípa ìjọ mùsùlùmí ahmadiyya ní pàtó ẹ pọ̀ wá sí orí àwọn òpó ìbánisọ̀rọ̀ wọ̀nyí 08053 05 9085 0809 05 23 33 tàbí 09029052333 09029052333 tàbí 08134821247 08134821247 tàbí kí ẹ kàn sí àwọn mọ́ṣáláṣí ìjọ mùsùlùmí ahmadiyya tí ó bá wà nítòsí yín a ó máa retí yín o máa ṣàlá.
6: àwa níjọ ahmadiyya ọmọ.

0: FM 92.9 ìfẹ̀sùwàpọ̀.
1: Ìtọ́jú àyíká wọn ṣiṣẹ́ pàtàkì ni kí ìlera tó péye lè wà fọ́nrànlú, a sì lè dẹ́kun ìtànkálẹ̀ àrùn. Tí ẹ bá bójútó ìtọ́jú àyíká wa, agbègbè tó bá kún fún ẹ̀gbẹ́ àti ìdọ̀tí, àwọn kòkòrò àti àrùn yòókù tí a ò lè fojú rí lè ti bẹ̀wọ̀ ara èèyàn. Kí a rí pé a tọ́jú àwọn kòtò ìdaminù wa tó lè di omi lọ́wọ́ láti gbà kọjá lásìkò òjò. Ká tẹ̀lé àṣẹ ìjọba lórí ìtọ́jú àyíká wa, ká dẹ́kun gbígbé ìdọ̀tí fún àwọn ọlọ́mọ láńké, ká yé da ìdọ̀tí wa síbi tí kò tọ́. Ìmọ́tótó ló borí àrùn mọ́lẹ̀ bóyá ṣe ń borí ooru. Àrùn ìwọ̀sí ti ní ìgbìnlẹ̀ wá, iná ló ń wọṣọ onídà. Ìtọ́jú àyíká wa, ojúṣe gbogbo wa ni. Iléeṣẹ́ Born 92.9 FM ló mú kéde yìí wá. Ṣé ti gbọ́yìn?

0: ripe ripe. Ibi gbe to roju koko bayi.
1: Oju lo si. Se won ti na bo je.
0: Ah, ohun mo se.
1: E ba le bo se ni fun koko fun koko. Bi eni bi le so kidi le ka to wo busu. Yo pe ni se kidi lo nko la se dede la ni. Beke. Oke te o ni ti to sade da ji ona. Se ti kari wo mu bi eko lo to fenu kan o.
0: Ah, ai sa ta ru yo mo se kan o. Ibi wa ni ti se ba o ni mu fe mi.
1: Se e ru ni ma se le so fun pe ka le mu ju to ara yin. Mo le ba o fe ga ma kari o. O le mo gi baba o ke ho.
0: Wọ́lẹ̀ sọ̀rọ̀ sókè ṣàlàyé bó ṣe ń ṣe fún bàbá òkè o. Kọ́mọ aráyé tó gbé ìjà lẹ́ẹ̀rẹ́ fún ìbò jẹ. Ọ̀pẹ́ yìí tó ń ronú gbogbo. Ara títa jẹ, ara títa ara yín. Kí bàtà ọmọ abọ́lẹ̀ sọ̀rọ̀ ènìyàn kò fún ọ. Kẹ́bọ̀ máa ṣẹ̀yọ́ sẹ́rẹ́sẹ́rẹ́ tàbí tó pọ̀ lápọ̀jù. Ìṣara tó ń gbin so. Bàbá òkè ò lélẹ́ tó di atura. Lórí èyí tó ní àìsàn tàbí àrùn tó fẹ́ dani búlẹ̀. Bàbá òkè òwe kalẹ̀ sí. Shop 10A, Oyekola Shopping Complex, Ladojukọ Deeper Life Church, Jákàndé Gate, Egbe Road, Ìsọ̀lọ̀ Ìpínlẹ̀ Èkó, ẹ̀pẹ̀ 08094-71143. 08094-71143. Bàbá òkè ò, ilé kò kí dẹ̀dẹ̀ dẹ̀dẹ̀.
2: Ẹ kú dédé wòyí ní gbogbo ibi tí ọwọ́jà iléeṣẹ́ rédíò tẹ ti ń gbọ́ wà yìí dé. Yorùbá ní igbá tó tó gbá báyìí òun ló ń ṣọba gbọ́mi. Kọ̀kọ̀ tó ń tún kọ̀ọ̀kọ̀ òun ló ń jẹ bálẹ̀ lódò tá a bá rí ògbóǹtarìgì tó mọ̀ nípa ewé. Iṣẹ́ tí ewé ń ṣe, egbò àti oje igi iṣẹ́ tó ń ṣe. A ti mọ̀ yí pé onítọ̀ọ̀ ni wọ́n ń pè ní ògbóǹtarìgì oníṣègùn ìbílẹ̀. Ẹ máa wò pé mò ń pa àṣàmọ̀, kí nìdí àṣàmọ̀ mi? Mo tún ti ní àlejò pàtàkì gẹ́gẹ́ bí ìṣe wa. Bàbá, ẹ bá mi kí aráalé kẹ̀sì dárúkọ yín.
3: Ẹ ṣeun atọ́kùn, orúkọ tèmi ni Taofeek Ajiboro. Ẹni tí gbogbo ayé mọ̀ sí bàbá òkè o, òun náà ló ń kí wa pé ní àlàáfíà Ọlọ́run ọba kò ní fi gbogbo wa sílẹ̀.
2: Ẹ ẹ jẹ́ àṣàmì wìtìwìtì.
3: Àmì.
2: Ẹ bàbá òkè o, a máa tún rí yín.
3: Ẹ ṣeun atọ́kùn, bẹ́ẹ̀ náà làábí ni. Bó ṣe jẹ́ pé bílẹ̀ bá ti ń sú, bẹ́ẹ̀ náà ni lẹ̀ mọ́. Òun náà ló fa tẹ́ fi tún rí bàbá òkè o lákọ̀tún nípa ìlera ara wa. Nítorí pé ẹ mọ̀ pé nípa ìlera ẹ̀dá, ó jẹ bàbá òkè o lógún púpọ̀. Ẹ sì mọ bàbá òkè o lórí pé bàbá òkè o kì í ṣe àmúlùmọ́là o. Lórí nǹkan ẹyọ kan ṣoṣo, òun náà ni ṣara.
2: Gẹ́gẹ́ bí ìbéèrè tí a máa ń bí ní gbogbo ìgbà, kí ni àwọn nǹkan tó máa ń fa ìpèníjà ìṣara?
3: Ẹ ṣeun atọ́kùn, làákàyè yìí ò ní dàrú. Nípa ìpèníjà tó máa fa ìṣàn inú ara, àkọ́kọ́ ńbẹ̀, òun ni pé téèyàn bá ní àrùn tá ń pè ní àrùn gbajúmọ̀ rí, tá ń pè ní àtọ̀sí, a máa ṣàkóbá fún ìṣàn ara. Ẹlẹ́ẹ̀kejì, òun ni kẹni tó ń bá obìnrin ṣeré lásìkò tó ń ṣe àládà rẹ̀ lọ́wọ́, a máa ṣàkóbá fún ìṣàn ara. Ẹlẹ́ẹ̀kẹta, òun ni ká máa ṣẹ̀yọ́ bí ẹ̀mejì bí ẹ̀mẹta kílẹ̀ tó mọ́. Àbí káyọ̀ tiwa kó tiẹ̀ máa jáde dáadáa kó máa jáde ṣeréṣeré, a máa ṣàkóbá fún ìṣàánú ara. Ohun tá a ṣàbápàdé rẹ̀ látara ilé ìgbọ̀nsẹ̀, gbogbo àwọn nǹkan wọ̀nyí, a máa ṣàkóbá fún ìṣàn inú ara tí kò ní jẹ́kẹ́jẹ́ oríbi lọ dáadáa. Tó bá sì ti kóbá ìṣàn ara ò ní ṣe dáadáa mọ́. Gbogbo àwọn èèyàn sì mọ̀ pé àbókè ò mọ nǹkan méjì ju ìṣàn ara nìkan náà lọ. Lórí àìṣàn ìṣàn ara yìí tó bá ti wọnú ara, a máa fa ìlèṣe déédéé fún ọmọkùnrin tá ń pè ní ìdákọ́lẹ̀. Ìwọ ọmọkùnrin tó wúra ẹ dáadáa tó jẹ́ pé láàrin ìṣẹ́jú kan sí méjì ara rẹ̀ ó ti wálẹ̀. Àbíwọ tó jẹ́ pé ọtí ẹ̀ nílé bá obìnrin rẹ ṣeré lẹ́ẹ̀mejì bí ẹ̀mẹta kílẹ̀ tó mọ́. Àbíwọ tó tiẹ̀ jẹ́ pé ní ara ti ò tiẹ̀ ní gbéra dáadáa dépò pé ọ lè ṣe ojúṣe rẹ. Mo ní tó bá ti nípa ìníjà nípa iṣan ara tí máa fa ìdákọ́lẹ̀ fún ọmọkùnrin. Ìdílé máa bọ̀ wá bàbá òkè o ní Shop No. 10A Oyekola Plaza opposite Deeper Life Church ní Jákàndé Ìsọ̀lọ̀ Road. Ibẹ̀ ni bàbá òkè o wà báyìí. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó lè pe bàbá òkè o sí 08094-71143. Lẹ́ẹ̀kan sí 08094-71143.

0: 080-226-1342.
1: O lagbara o n te de obama ma sagbara o imi mo wi pe aisan nu sara o ku gbogbo nkan to po to bayi o ko sinu afi be se laye wa o de ti wa ye wa ye ke bayi awon ti iru nkan be yen se lowo lowo nile bayi bo se ngbo yin won a ti ma gbianju ati pe oju opo yin sugbon ka to ma ka seto yin le opolopo awon ti ejo wa ni lana kan na na ma so wi pe e wa fun ajegun e wa fun ajegun sugbon mo ri pe eyin ma nfi nkan kan kun ajegun todo tin pe ajegun adayeba si iya to nbe laarin ajegun lasa ati ajegun adayeba ni ati pe kilo bi adayeba to wa ninu ajegun todo tin
0: atokun ibere te bere ibere to lagbara pupo na e ma tokun pupo ajegun adayeba ti mo so yin pe baba to bi baba baba mi lo ni ajegun yi nitori pe ode ni won ama ni ajegun adayeba yi nipa I ma lo soko ode ibe na ti ba pade nigba ti won wa ba pade won ti sato tele pe ti omo omo mi ba ti bimo okunrin ni ke gbele lowo o ni won fi wa pe pe baboke o adi tu to nbe ninu ajegun adayeba ti wa to fi ya to fi je pe ni ajegun adayeba o ni won pe nu
1: kabiyesi elelumare
0: to fi ja si pe ni mo ti nagbara mo ti nagboro mo ti lowa mo ti leyin to ba dodo baboke o awon na ma ri pe olohun be lodo baboke to ro lohun ba wa se
1: adupe fun olorun pe o n ba yin lowo si be se n ta bayi te n to olowo je ko di erun ni dimo yin lowo e ka to ma lo e ba wa pe address office yin le kan si kede so oju opo e wa fara balẹ pe tori awon elomi ti won tete ri nkan mu
0: baboke o ti wa ni shop number 10A Oyekola Plaza ni waju Deeper Life Church ni Jakande Gate ni Solo road ibe ni baboke wa ero ibani soro ti ele pe baboke o si 080-944-71143 lekanse 080-944-71143 abi 080-226-1342 080-226-1342 a si ni ero igbalode yi ta ma fi si awo se o fun awon eyan ti won o ma foju ri gbogbo n to nsele ninu ara o si ma ri awon ipenija to ba ba isan kokan pelu ase lodo olohun oba to mu ti wa to mu ko nbe mo nigba ogo ti enu ni soro se baboke o ti wa wa ni shop number 10A Oyekola Plaza ni waju Deeper Life Church ni Jakande Gate ti Solo ibe ni baboke wa
1: o n le ti gbo yen gbogbo eniyan gbe afuya ko koja si shop number 10A to ba tin bo lati Solo bayi bi eni pe o nlo si Ikotun to ba ti de Jakande Gate bi shop meji si meta o ti ri Oyekola Plaza ni waju church nla kan Deeper Life Church to wa nbe iwo sa ti wo be bere shop number 10A ibe ni baboke o kale si ero bani soro won le kan si 0094471143 o tun le pe 080-2261-3442 aisan ko ni fi agbo ara wa se bugbe o iwo na se igbese won a ma reti re ni le se baboke o o digba kana
2: a ri ke ri ke ni mo de to roju koko bayi
3: oju mo si se awon ti ma bo je
2: ah o mo se
3: e ba le bo se ni furu koko bi eni bi oye sokidi le ka to wo busu ya pe ni se kidi lo ko lo se de re lanu beke o ke te e oni ti to sade da je ona se ti ka ri wo mu bi e polo to be nu ko e
2: ah aisan ta ru mo se ko e wa ni ti se ba o ni fe mi
3: se e ni ma se so bi ke ka le mo ju ko ara yin bere ta o fe ga ma ka ri o re mo ju baba o ke ho
2: wọ́n yẹ sọ̀rọ̀ sókè ṣàlàyé bó ṣe ń ṣe fún bàbá òkè o kọ́mọ aráyé tó gbọ́ ìjà lẹ́ẹ̀rẹ́ fún ìgbò jẹ ọ̀pẹ́ yìí tó ronú gbòòrògbò ara títa jẹ ara títa ara yíyí kí bàtà máa bọ́ lẹ́sẹ̀ ọmọ ènìyàn kò sún wọn tẹ́lẹ̀ máa ṣẹ̀yọ́ ṣeréṣeré tàbí tó pọ̀ lápọ̀jù ìṣara tó gbin so bàbá òkè o lè lépò jẹ àtúrà lórí èyíkéyìí àìsàn tàbí àrùn tó fẹ́ dani gúnlẹ̀ bàbá òkè o kalẹ̀ sí shop 10A Oyekola Shopping Complex ládojúkọ Deeper Life Church Jakande Gate Egboro Ìsọlọ Ìpínlẹ̀ Èkó ẹ̀pẹ̀ 080-944-71143 71143. Baba Oke o, ele ko di bebe bebe.
4: Foresters secure the nation's forest.
5: Bi nawo ba sele lagbole, a ma kogun se nikan je nikan lo. Gbogbo eyin olugbo osodi solo leko, ti e ninu eso alabo ti wa ntiwa, ni de oniruru ayeye, bi ikomo jade, ojo ibi, igbeyawo, isiku agba, ikose yege, ikeko jade, bo si ayeye isile, oye jije, igbopa ase, wali matu Quran, ayeye nikai, ifilele ti a mo ti launching, ati be be lo, iba jojale abi tosan, eyin wa nilo abo to peye, lori emi ati dukiya, e se ko si egbe Forester, labi assistant commander. Star Security Services, Lagos State, Al-Aj Chief Adewale Salami, Desalam. And now, low one, 080-3321-1124. Tabi, 080-8050-0098. As is your State Commander, Nipuleko, Commander Ogunleyi Balogun, 0033186093. And finally, this is one, Latiko, Sili Egbewo, Tokalesi, 21, Adeyemi Street, Arojobe area, Oshodi, Nipuleko,
4: Foresters, secure the nation's forest.
6: Ọ̀rọ̀ ìyànjú ìwá láti ọ̀dọ̀ Alhaji Musbaudeen Ogunbọ́nà Balbon.
7: Bàbá Àdínì Aisha Ọlálópé Mosque.
6: Tí wọ́n wà ní títí Láyọ̀ Egbè nípínlẹ̀ Èkó. Ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú
7: Imam Sulaiman Musbaudeen Akànní lágbàgbé Míṣánná Aji Ashiru Ganiyu Oriyomi.
6: Ni wọ́n sọ wípé iná lọ àtọ̀yíbà lọ́nà ìpàlùṣe ilé àtọ̀yíbà. Ọlọ́run ọba ọba tó mọ̀ ni bẹ́ẹ̀ wọn ò ní gbà nǹkan lọ́wọ́ èmi àtẹ̀yìn. Àfi nǹkan tó ná. Ẹ jẹ́ káwa náà gbìyànjú ká máa wà ní mímọ́ láyìíká àti láwùjọ wà torí wípé ìmọ́tótó ó borí àrùn mọ́lẹ̀ bọ́yẹ ṣe ń borí ooru. Ká tó lọ sí lọ́hun, a gbúdọ̀ wà ní ìmọ́tótó. Tá a bá tún sí lọ́hun tán, a wà ní ìmọ́tótó. Ká jẹ́ káwùjọ wa wà ní mímọ́. Ẹ má jẹ́ àṣebàjẹ́ àbí ṣe ẹ̀gbìn sí àwùjọ nítorí wípé àjàkálẹ̀ àrùn á máa tàn látara àìsí ìmọ́tótó láwùjọ. Ìmọ́tótó ló lè borí àrùn gbogbo. Ọ̀rọ̀ ìyànjú ìwá láti ọ̀dọ̀ Alhaji Musbaudeen Ogunbọ́nà Balbon.
7: Bàbá Àdínì Aisha Ọlálópé Mosque.
6: Egbè nípínlẹ̀ Èkó.

0: gbogbo ma gbọ lójú àtòkèrè láti lọ àmójútó ìrú rẹ̀ dáṣe kókó ṣe pàtàkì kí ọlọ́run ọba má gba òde ọ̀sán lọ́wọ́ kó wá wa bí bá mi ẹ̀ pọ̀ tí o bá wá ń ṣe àkíyèsí èyíkéyìí àpẹẹrẹ àìṣe déédé nípa ìríhàn rẹ tètè dédé fúyà kó tó pẹ́ jù ó ṣe é ṣe kó o ti ní ọ̀gbára lọ́gbọ̀rọ̀ tí wọ́n ń pè ìṣòro àìṣe déédé ìríhàn rẹ lórúkọ oríṣiríṣi má tí ń fà kókó ṣòfò mọ́ tó o bá ti rí àpẹẹrẹ àìṣe déédé lórí ìlera ara rẹ tètè sọ síta láti lè jàjàbọ́ tó bá wá rí bẹ́ẹ̀ máa bọ̀ lọ́dọ̀ Osuma Herbal.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa rèé o 07 0 38 61 5168
0: Òtítọ́ inú àti ìbẹ̀rù Ọlọ́run ni wọ́n fi ń ṣiṣẹ́ tiwọn. Kò rú dúró kí Ọlọ́run ọba má gba òde ọ̀sán lọ́wọ́ kó wá wa.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa rèé o 07 0 38 61 5168 07 0 38 61 5168
2: Asalam aleikum wa rahmatullahi wa barakatuh. Ijọ sabi lati Sheikh Isa ti jẹ great of Nigeria first man. O ti jẹ ko gbogbo e si de do bi anabi wa mele ti a o se. Ni ọjọ kọkandlogo su kọjọ 2023 te bi ọjọ Saturday ọjọ Abameta. Ni o gbogbo na da ko Bill Street off Ladi Forum. Ni se nigo de de ago mesale de ara ọjọ keji. Olugbali gbogbo de Olufade lati Sheikh Alhaji Kalifa Alhaji Ibrahim Isa Badbos. Olugbase gbogbo Olufade lati Sheikh Alhaji Abdulgani Olamileke Mamadu Sadi. Chief Ilo Balawa Mr. Trabos Oshodi Lagos. Fun akunrere alaye epe 08026172989 08026172989 tabi 08180034061 08180034061 Olukede Kẹmitì Ìjọ Àpapọ̀ Masala.
3: Anilokaye Aba Spiritual Therapy Baba Tapa World Wild 61 Santos Avenue Abule Babu Stop ni Ipinle Eko won ni ara lile lo ogun oro eda to ba ni alaafia ohun gbogbo lo ni o agbo to gba ni lowo abiku omi ori re ko gbodo gbo o amo siwaju ohun gbogbo e koju opo yi sile yo se yin lanfani lati pe won 0803 373 5570 tabi 0708 927 4444 Ohun tó bá fi ń jẹ̀kọ́ Adá Olúwa Adára Máṣá Ìsọ̀kan ò sí ohunkóhun tó lè jẹ́ ìpèníjà fún ọmọ ẹ̀dá Ọlọ́run ò ṣe bí o èèyàn ní ẹbẹ̀ bẹ́ẹ̀ ni ọmọ ayé kò lè pa kádàrádà ní tòótọ́ àmọ́ látàrí agbára tẹ́lẹ̀dùà fi jí nkí ẹ̀dá àwọn ọmọ adarí hun máa ń ṣì í lò wọ́n lè fi fọwọ́ ago sẹ́yìn ọlọ́run ọba àánú yóò pèsè ọmọ lálùbáríkà fún gbogbo àwọn tó sunkún àìrí bí ṣọṣọ nílé atare kó atare kan kì í kó tiẹ̀ láàbọ̀ fún àṣírí gbígbà àdúà kálàmù àdúà nọ́ńkà àlẹ́ àdúà bàbá tápá world wide ní kẹ́ ẹ kàn sí ní santos avenue abúlé ẹgbẹ́ bus stop iléeṣẹ́ bàbá tápá ní ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ àìsàn alálọ́bọ̀ àbí àwọn àìlera kan tàbí míì ní bá a fínra àwọn kòkòrò àìfojúrí májèlé oúnjẹ gbogbo ẹ̀yìn obìnrin tó jẹ́ wípé ẹ wà nípasẹ̀ oyún níní ẹ jáwé abíwọ́rẹ́ láyọ̀ lágbára ọlọ́run ọba àánú ẹ̀yin àgbọ̀n ẹ tọwọ́ ìlàbọ̀sùn fi pọmọ lára lórí ìkéyìí àìsàn àrùn alálọ́bọ̀ àìrọ́rùn sùn ni ibà pọ́júpọ́tọ̀ ni àrùn mọ́lẹ́gbù ni tàbí fòníkùfọ̀ ládìde kí ìgbésí ayé ẹ̀dá má ní ìtumọ̀ kó rí nǹkan dìmú lórí èpẹ̀ gẹ́gẹ́ bí ohun rere ọlọ́run ní jẹ́ ká bọ́ra yín fọwọ́ tí ẹ̀yin ẹṣẹ́ àti ìpè sójú òpó bàbá tápá world wild 08033735570 tàbí 07089274444 Àlàáfíà yín kò ní di fíafíà o ànímọ̀káyé bàbá tápá world wide ló sọ bẹ́ẹ̀ wọ́n ní mo tètè dé mo ríre gbà mo pẹ́ lẹ́yìn àánú ṣe mí ẹ ta mọ́ra kẹ́ẹ̀kan sí iléeṣẹ́ ànímọ̀káyé Aba Spiritual Therapy bàbá tápá world wide àlàáfíà wa ò ní di fíafíà o ẹ ṣàmí ẹ̀.
4: Láṣẹ bá fi pa ọba mọ yìí
5: ìṣẹ̀ṣẹ̀ dé 2026 ẹni tó bá sọ lẹ́nu ó sọ àpèjà kan yẹn gbogbo ọmọ ilẹ̀ yorùbá ló ní òòṣà tí wọ́n ń bọ́ lágbo ní ikú wa àmọ́ nígbà ìgbàṣẹ̀ ifá ni wọ́n ń bọ́ lé ní ni ọ̀sùn ni àbọ̀bàtà.

sì tún bọrí fún gbogbo ènìyàn. August 19 láò ṣe rally káàkiri ìgboro mo ṣe fún àpẹẹlẹ àti ìtẹ̀síwájú ìṣẹ̀ṣẹ̀dé. Ní kété tá a bá padà dé láti rally, artist night máa wáyé. Gbogbo ẹni tó bá ní ẹ̀bùn kàbí mi, ẹ jẹ́dájọ pàdé níbẹ̀. August 20 ti ṣe ọjọ́ ìṣẹ̀ṣẹ̀ gangan. Àgọ́ gbogbo gbarun mọlẹ̀. Gbogbo ẹni tó bá wá lọ́jọ́ náà yóò gbà kan àmúrelé bí ẹ̀jọ̀ nú àgbà, àwẹ̀dànù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ́tẹ̀ẹ́lẹ̀. 29

0: Lawyer Gekwe Ejo Studio. Gekwe Mushi Connect. Sorry, 090-9379-5277. Tabi Lawyer Gekwe Ejo Fura. Sorry, 070-7035-2553. Ise si agbe gbogbo wa. Ase ni Ejumare. Ase ni Ejumare.
1: Eka nile gbogbo olólùfẹ́ ètò wa tó ń láyé àtijọ́ ẹsì kẹ́gbọ̀n ni tìyí o àwọn ọlọ́la ń bèrè ojú ògùnkún ojú ayọ̀ ojú ìdùnnú kọ̀rọ̀ fún anílédè wa nàìjíríà lẹ́yìn kejì lówó yìí ní oṣù tó pàwà yìí gbẹ́lú ìbàdàn bí awẹ́ bí akúmọ̀ ọ̀hún ibi tá a bá gbélé tó bá sẹ́ni náà nílùú ẹni lódodo lọ́gàjẹ́ ètò yìí atẹ́kùn ètò yìí ìdòwú adédèjì agbègbè pé àlàmú ní àkọpọ̀n tó dogbé ẹ̀kọ́ tí èyó ẹ̀mí ìlú ìbàdàn náà jẹ́ pé ṣeun pàápàá jùlọ ní ìdá sọkẹ tíbì ìrẹsì road ìtútàbà nílùú ìbàdàn tí ó jìnà sí ìpè ńlá àdúpẹ́ fọlọ́wọ́ bá aṣọ ìgbàlà ń dá fún ìgbà ṣùgbọ́n a gbọ́dọ̀ kọjá lójúdé ọba kárọ̀kì ọba ibi tá a ti ń bu ata ọ̀nà ni ẹ̀mí gbogbo ní òpópónà adékòrò fájú yìí lágbo ilé ìjọba ní ìṣàkóso àfúnṣe tó nípòpò káfọ̀tà ọba adéyẹbí olúwa ṣẹ́gun olúwa tóyìn àjàsà alásìdè wà àwọn olórí ní ààfin ìgbàlódé onígbòǹgbò olórí adébíyẹpé àjàsà ẹkú iṣẹ́ ẹ̀bí o láyé àtijọ́ ọdọọdún là ń rógbó ọdọọdún là ń ra àwùsá ọdọọdún là ń rọmọbì lórí àtẹ bó bá di lábọọdún ká máa ríra òye ìṣẹ̀ṣẹ̀ làbà ọgbẹ́gun òun náà tó gbòde kan ọdún eégún yìí ó péríṣiríṣi lọ́jọ́ tó yẹ kọjá lọ sí ìlú ìbàdàn ìṣàkóso olùbàdàn àti ìlú ìbàdàn ọba rasheed adéwọ̀lú ládọjà àwọn eégún bíi ayé labọ́lá ìpọ́nríkó alágangan alápásápọ̀ ìpínlẹ̀ olùbàdàn ìbàdàn fáráró eégún ló ládé eégún àti pàkọ́ abìdí ẹlẹ́gẹ̀ẹ́ gòdògodo fẹ́rẹ́ bí ẹkùn eégún alékúlápó lọ́ńbákà eégún tẹlẹ́bítán eégún gbọ́bọ lọ́jà eégún gbọ́bọ lọ́jà eégún èyí àti eégún lọ́ọ̀lù òun náà ní pàbàbàrì tó lọ jáde lọ́dọọdún lágbólóde ajé bẹ́ẹ̀ bá wà parí ló sọ pé ọlọ́run wà lọ́hùn bẹ́ẹ̀ bá dé òkè àrẹ̀mọ láàfin olùbàdàn àti ìlú ìbàdàn bàbá mi stepfather mi olóyè rafiu ẹlẹ́rúwẹ̀rẹ̀ bàbá tó ti lé ní àádọ́rin ọdún ẹ̀mí àwọn àbàdàn ọmọ gùn mi láyé àtijọ́ agbọ́dọ̀ ọmọ ta ká máa tọ́ kó wà dẹ̀rẹ̀ lè wọ́n gbà náà lágbà pé oṣù kẹjọ lọ́dọọdún tí a mọ̀ sí ògún àwọn ẹni tẹ̀rọ ti ẹgbẹ́ ogun tó pé ó gbòde kan ṣùgbọ́n fi ọ̀rọ̀ bá bẹ́ẹ̀ ni kò mọ̀ jèrè ká tó bá sẹ̀rọ̀ ọ̀nà bá gbé o àwọn ogun tó ń jáde gbọ́dọ̀ mọ ọ̀bọ̀ fún ìlànà tẹ̀rọ ti orí jíjẹ ìjọba ìbílẹ̀ àti ìtọ́rọ ti agbègbè tó ń lọ dọ̀rọ̀ wò ó. ẹ má fọ́tẹ̀ báyìí tó dára jẹ́ o gbogbo ẹ pátá lọ̀rẹ́ kamọ́fọ́tẹ̀ bọ́n tó dára jẹ́ gbogbo lónìí bá jáde látàgbọ́ ló dé ajé gbogbo lónìí nílùú ìbàdàn ọmọ tó lùkọ́ àgbò èrò ló pọ̀ lọ́tọ̀ gbèsè lẹ́yìn níwájú torí pé ẹni gbogbo bá jókòó aṣọ ọ̀rọ̀ wọn sẹ́kù ni gbogbo onígbàsíjóore èrò lọ yà àtọkùnrin gbogbo lónìí kò gbọ́dọ̀ fojú kọ gbogbo ẹ̀sìn gbọ́dọ̀ fojú kọ gbogbo lónìí o tó ọgbọ̀n wò ló bá sì máa ń mú ìgbà kan lọ́wọ́ ìbára kúrò ní ìpele kìíní tó bá di jọ́lọ́dọ̀ ìpele kejì láti máa lọ sórí rẹ̀ ẹ gbọ́dọ̀ ya fọ́tò àti kọ́ yàwòrán eégún olóòlù tó bá ti ń jáde nílùú ìbàdàn ní ọ̀dọ̀ ọdún àwọn àgbàlagbà ní ta fi ń jẹ̀kọ́ àbẹ̀wò náà jẹ́ pé ó wà.
2: Jẹ́rẹ̀ o, ìyẹn ẹgbẹ́ àpèdè Yorùbá, ẹgbẹ́ gbọ́ba ní ìmẹ̀ràn àti Happy People's Club, Alhaji Agbemisola Ọlanu kan, aláṣẹ Twins Mother Food Canteen, akówọjọ ṣàṣálẹ́kọ̀ kí gbogbo oníbàárà wọn tí wọ́n ń bá wọn ra oúnjẹ, àpamọ́wọ́ owó, àtàjèrè ọjà. Bákan náà ni wọ́n ń kí gbogbo ọmọ ẹgbẹ́ gbọ́ba ní ìmẹ̀ràn land, láìgbàgbé Ìbàdàn Pillars Club, lọ́mọdé lágbà, Happy People's Club, ẹgbẹ́ ìṣọ̀kan Yorùbá tòótọ́ àti ẹgbẹ́ àpèdè akúṣẹ́ ọpọlọ. A ò ní tọ́sájò, a ó kó èrè òkòdélé, ẹgbẹ́ yín ó máa lékún. A ò ní toro je awon ma ri na ri lo a o tayo ninu egbe pelu emi gigun alaafia la o fi lo gba o ami
1: yo
2: la
1: tin so tun la samaja na la tin so tun olawa iko gbogbo awon alaase ati gbogbo awon osise ati gbogbo egbe sogo egbe akore alaga BOT alaga ambassador yunusa ajeni roma na gbagbe akore BOT fogbo akore kọlọdọ náà tán ọ̀làdẹ́lẹ̀ ààrẹ fún ọgbọ́ àkùdẹ̀ mọ́sùbáwàládẹ́ bàbá ìsì àti mọ́gàjẹ́ ètò ìyọmọ ẹ̀yẹ lẹ́kọ̀ọ́ láńpánupọ̀ pé ẹja akim amsaat ọba mẹ́kọ́rọ̀ fọ́kọ̀sí ọjọ́ ìbẹ̀ tó pé bòde kan látàná òde yìí tó sì jẹ́ wípé a tó ń tẹ̀ síwájú wọlé ká láàdù ẹ̀ tó ní ọjọ́ kẹsàn-án oṣù kẹjọ lọ́dọọdún lẹ́nu ọjọ́ bíi akim amsaat ọba mẹ́kọ́rọ̀ ilé-ìwé tó ṣe pàtàkì ọ̀kan ní àwọn olólùfẹ́ wa tí ẹ fẹ́ tó náà sílé alhaji musiku fasasi apaoma gbogbo àwọn olóyè láàfin ti onígbègbè tìlú ìjẹgun ní ìṣàkóso ọba lórin olómi tútù kúdé gbùngbọn ilé tó ṣe pé ẹjẹ afọbajẹ tìlú ìjẹgun olóyè mutaru ali ọjẹ ní àgbàgbé dókítà olùgbèbí rẹtímẹtímẹ fọṣùpà pàmò náà ni mọṣúgbẹmílékè bàbá àbẹjì àti gbogbo àwọn olùgbé ìjẹgun ojú òdòdó ní kámọ lásìkò yìí ká fi mọ kí aláàjẹ musiku àpọmọ kọgbọn tìlú ìjẹgun wọn lọ pẹlú ayojú ìròyìn níwọn nìkan lọ fọwọ ọmọ lórí ìṣẹlẹ kó ṣẹlẹ ní kò pẹkùpẹ yìí ní ilé wọn ní ẹjẹ tó yẹ pé ó jóná àníwò ọmọ gbogbo àwọn àkọrin tó pé ti lọ rọbarọba ní dá padà ní agbára ọlọrọba ọmọdé agbàgbé àwọn tó ń ṣe àlọ́ yìí lórí ètò yìí kò ṣe ní mórí iṣẹ́ yá o kí bẹ́ẹ̀ lọ́ọ́ ojúlé fóònù ti bẹ jáde fata láìgbàgbé ìtànsán òmìtàn solar system ọmọọmọ sí roundabout ní ìpọtún ẹbá gbẹlọdún bẹẹ ni o ní kókó bá pé igba lórí ọba orí ìjàyẹ ni o bákanáà láàgbọdọ àgbo ilé iṣẹ cousin dámilára ní ọkà ìfọ bátáfà wọdùà tó dá kó àdúrà tó kùjọ ẹka ètò òfin àdúrà 61 status avenue ní abúlé ọgbàlọpọ kalẹ sí tó yẹ pé ẹ lu àdúrà àfáà ńlá ni wọn láti yanjú ìṣòro búhárẹ mẹta àrùn àbáṣan lálọbọ náà tẹ́tẹ́gbò ìran tó wà ń kalẹ̀ ìyẹn débẹ̀ odó ajéǹdara yọmọ jẹ ní agbọlọba dókítà ṣúlà olóòtú ìtọ́jú ojú tó jẹ́ pé àìsàn ojú yóò èyíkéyìí ojú àfúta ìrìnàgbà ni gbòógì wọn ẹ̀kan sí wọn lọ́lọ́ọ̀dẹ ọba ń bá yọ sọ́dọ̀ àlẹ́ àmọ́nà bí kò láti láì alhaj taofik azam àjẹwọ́ bàbókè rúgbò gidi bẹ̀dẹ́bẹ̀ tá ò fọ́gà tí wọ́n kọ́ wọn ní short term èèyàn kọ́lá sọ́pẹ́ complex jákèjì gèètì ẹ̀mọ́ mẹ́ta ní ọba nílẹ̀ látàlẹ́ ilẹ̀ ìrọ́pọ̀ lọ́dọ̀ bàbókè tó dá náà ní kí ó yàrá rẹ̀ ó dáwọ́ ọlọ́run ní kó wọ́n máa ń yàrá rẹ̀ ọdún àwọn ọgbà ní agbára ọlọ́ọ̀bà tó kéèyàn ní mọ́kànlókó kéèyàn ọmọ ẹ̀yẹ lẹ́kọ̀ọ́ ní ẹgbẹ́ adédèjì 0034055741 tàbí 0701206795 ọmọ tọ́jú mi ọmọ orúkọ nínú ìyá ò sí bá ò sí ó ká ló fi ìyá àjọ ọmọ òkú ọ olùjọ́jọ́ lórí àkótó.
3: àríkẹ́ríkẹ́ èmi ló dé tó rojú kòkó báyìí.
4: Ojú lọ ṣe yìí, tí àwọn tí máa bọ̀ jẹ́.
3: Èmi ló ṣe.
4: Ẹni bá ní ẹbọ ṣe ní fùrùkọ̀kọ̀ bí ẹni pé lè sọ kìdílẹ̀ ká tó wọ̀ bùsùn. Yóò rò pé irinṣẹ́ kìdí ló ń pẹ́ lọ sí dédé lánìí. Bẹ́ẹ̀ kẹ̀, òkè fẹ́ yẹn ò ní ti tọ́ sàdédàjì ọ̀nà. Ṣé o ti kárí bọ̀ ní bí èkó ló tó fẹnu kan yìí?
3: Àìsàn àtàrùn yóò máa ṣe nǹkan o. Èmi wá ní ti ṣe báyìí olólùfẹ́ mi.
4: Ṣé èmi ni màṣẹ́ sọ fún yín pé kí ẹ lọ mójútó ara yín? Bọ̀dà ká o fọ gámà kárí o. Ó rí gbogbo bàbá òkè ehò.
3: Kíròwìnì ìlú ọlọ́sọ̀rọ̀ sókè ṣàlàyé bó ṣe ń ṣe fún bàbá òkè o. Kọ́mọ aráyé tó gbó jalẹ́ rẹ̀ fúnúgbò jẹ́. Ọ̀pẹ́ yìí tó

0: Jakonde Gate, Eguru, Solo Lekwu, Epe 084-944-11-43. 084-944-71-143. Baba Oke o, Elekogi Debe Debe.
1: Adebia Shende. Adebia Shende o, Edakwe, Yae Wagbawa, Adebia Shende. Ele ni mo fi ki gbogbo eyin ololufe ikanni te tin gbo wa yi ka bo sori eto wa gege bi ise wa e ti mo yi pe te ba ti gbohun wa bayi a fe soro nipa alafia nitori pe won ni alafia ni ogun oro ni mo fi ki baba wa ogbon tarigi onisegun ibile baba oke o ka bo sori eto gege bi ise won ejo e ba mi daruko yin ke ba mi ki gbogbo awon eyan
2: mo ki okunrin be ni mo si ki obirin emi omo yin ololufe yin Taufik Ajiboro ti gbogbo awon eyan mo ni baba oke o lo nki wa pe alafia Olorun ko ni fi gbogbo wa sile
1: ami baba oke o ejo e ma binu oro kan wa ti e ma nso ti je pe ko fi gbogbo ara ko kin ye mi e ma nso yi pe isan ni waya isan ni waya won wo pe isan waya bawo ni isan to wa nu ara si papo mo nkan ta nso mo ni ta npe ni waya ejo e ba wa yan na ki gbogbo araye ki won le mo ituma oro
2: e seun atokun lori pa da npe ni isan ni waya ninu ara gbogbo wa na la mo pe ni nkan kan lo so gbogbo ara papo isan un lo so gbogbo joint wa papo mara won on lo fa ti a fi mo daada pe re pe isan ni waya ninu ara ntori pe waya re kaso kan mo bi kan kajo imo kan mo bi kan be na ni oro isan to wa ninu ara o na lo se je la fi npe ni isan ni waya ninu ara so iwo to ba wa ni ipenija nipa isan inu ara iwo na ko didile ko gbo ntan so ko teti bele je ko si joju si wa pe la gbo olohun yo ku me
1: ase o sese wa ye mi wa yi o na leyin na ti gboyan e kokan niyan o fe ni ti o ba mo isan ni waya ninu ara e je ma binu aisan isan ara yi kini awon nkan ti yan ma ma ri bi ipenija ti yo fi mo yi pe lomokunrin o ohun ti lu igbadi aisan isan ara
2: eseun atokun lori aisan isenu ara yi tori pe ki dede wa sinu ara o lawon kankan to ma fa akoko ninu to ma fa aisan isenu ara fun omokunrin to ma fa idakole fun omokunrin ti ko ni je ki omokunrin le soju si e dede lodo ololufe akoko nbe o ni pe eni to ba ti ni arun gbajumo ri tan pe ni ato si egbe elekeji o ni eni to nba obirin sere lasiko to nse alada re lowo abe eni to je si pe a mo se yo bi e meji bi e meta kile to mo abe eni to je pe eyo ti o ni jade dada ti o mo jade sere sere abi nta papade latara ile igbonse gbogbo awon nkan woyi a mo se akoba fun isan inu ara ti nkan yen ba wa wole sinu ara awon ipeneja ti okunrin le ri ama fantan pe ni idakole fun omokunrin iwo omokunrin to je ji pe ni owo re tara re ba ti dide laarin seju kan si meji ara re o ti wale abi wo to ti e ni le ba obirin re sere bi e meji bi e meta kile to mo abi wo to ti e ri pe ni ara ti o ti e ni gbe re rada de po pe o le se ojuse re mo ni to ba ti mo po ti ni ipenija ntan pe ni idakole mo ni ko dide le ko mo bo wa baba boke o ni top number 10A oye kola plaza ni waju Deeper Life Church ni Jakande Gate ni Isoloro ibe ni baboke wa ero ba ni soro baboke o 08094471143 08094471143 abi 08022613442 08022613442 omo odun melo ni o o ti ju omo 40 years o ti ju omo 50 years o ti ju omo 70 years to je pe laarin seju kan si meji o ti pari seni mo ni to ba dodo baboke o iwo na o mo ipe ni olohun be ledni baboke o to si nba wa se lati dogba lori idakole ti mo nsoro nipa e o je nkan to ti se mi gan funra mi ri ti mo si lori sirisi nkan ti kini yo lo yo tun pada wa nigba to ya ni mo pade baba kan baba yi lo setoju arun idakole ifun mi lori isan ara ti mo so omokunrin dole yi baba yi lo setoju re fun mi o lo fi je si pe ni gbogbo eni to nwa sodo baboke o awon na gba pe olohun be lodo baboke o o si nba wa se lati yori pelu ase lodo olohun oba to mu ti wa to mu ko nibe mo nigba o pe ti enu ni soro se ti isara yi to ba wa pe lara a ma damu okunrin be na ni a tun ma damu omobirin gbugbo to ja si pe ni o le rin dada ko rin laarin seju kan si meji ko ti bere si mo mi elele abi ko ma rin gege bi eni ti bata fe boyo silesere ki se ese ko ma fa ni so ka rin mo le ara gbagbe ka mo rese gbe dada abi ko da figba ta tegun mole ka telese ko mo gan ni gogo ko mo da igba ti yan tegun mole elomi nbe owo mo gbon ni ese o mo gbon elomi nbe oko eyin ni o mo faso elomi nbe ori o mo fo elomi nbe ese re o bere si wu elomi nbe oju re o bere si su ori fifo elomi o ni rorun sun dada ko sun laarin wakati meji meta ko ti laju kalele ikan yi o da mo ni to ba dodo baboke o pelu ase lodo olohun olohun o ba wa mu ko nibe ko si ni ba kan na mo mo ni ko mo bora e mole e mo bora yin pa e dide le mo bo wa baba boke o ni shop number 10A oye kola plaza ni waju deeper life church ni jakande gate ni isolo ni eko ibe ni baba boke o wa pelu ase lodo olohun ti enu ni soro se
1: amen o baba boke o ta o foga kirin se ma lana olohun ni je kirin se gbogbo awo okunrin te ngbo mi lasiko yo olohun ni jo lana okunrin mi wa to je pe to ba ri ololufe re ara re o ti sare dide yo ti dabi pe ah den lo to ba sumo ololufe re bayi afi wo odo ba denu kole iru ki la fe pe eleyi
2: e seun atokun te ri awon nkan te daruko hun a npe kan ni idakole oto ni dakole oto ni arabeku oto ni ojora oto ni teso sugbon meteta nkan omokunrin na na ma da laamu idakole le nto nba obirin re sere yo se ndede to ye ko se sugbon ko ni lagbara lati se elekeji elekeji la npe ni arabeku laarin seju kan si meji ara re o ti wale eleketa la npe ni ojora ara re o dide kaniyan fe bobirin re sere yo dabi gba to ranti nkan kan ara re ti wale to ba ti wale o ti pare senu sugbon to ba dodo baboke o a ni ero gbalode iyi ta ma fi sayewo ti wonu mo foju ri gbogbo nkan tin se ninu ara pelu ase lodo olohun to ba dodo baboke o wa gba pe ni olohun be lodo baboke o
1: olohun be lodo baboke o eyin te ngbo ni le loko eni tolohun ba ti fun ni ase tolohun de fun ni anfani lati ma fi tewete gbowo yosan iwo na mama ronu pe mama fi ni dola mama fola dotunla tọ́lá lomi bó ṣe ń gbọ́ wa báyìí ní ìsìn àìsàn yìí ó ti pẹ́ lára rẹ o ẹ má bínú ìyẹn gẹ́gẹ́ ní òmùmí lọ bí béèrè tí mo fẹ́ béèrè yìí tó rọ́pọ̀lọpọ̀ ẹlòmíà ni à òun ti lọ gbà òun ti lọ awo òun ti lọ kòkó bábá sásùn ọkọ náà ló ń já sí mo rò pé gbọ́dọ̀ bàbá òkè o ọlọ́run ti gbàdúrà gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n lọ ni wọ́n fún bàbá òkè o ẹlòmíì báyìí tó bá gbé ṣòro lọ tọ́lọ́run bá bí ara rẹ̀ yóò ti wá dúpẹ́ pẹ̀lú àwọn ẹ̀bùn ńláńlá mo ní lọ sọ́dọ̀ bàbá òkè o ohun tó wá ń tẹnu mọ́ náà ni pé àti lọ gbá àti lọ àwo àti lọ kòkó bábá sásùn kọ náà ni kí ni n tó ń fa ilé àti pé kí ni ọ̀nà àbáyọ láti má jẹ́ kí nǹkan èkó ṣẹlẹ̀.
2: Ẹṣeun atọ́kùn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ti lọ gbá tán wà láwo ọlọ́run nìkan máa sábà wá sọ́dọ̀ bàbá òkè o púpọ̀ ọlọ́run sì máa fún wa láṣeyọrí nítorí pé a ní ajẹ́gùn kan tí a ń pè ní ajẹ́gùn àdáyébá. Ajẹ́gùn àdáyébá yìí bàbá tó bí bàbá wa òun ló ní ajẹ́gùn yìí nítorí pé ọlọ́dẹ ni wọ́n. Nígbà tí wọ́n wá bí ọmọkùnrin bàbá wọn sọ pé ní ọmọkùnrin tó bá kọ́kọ́ bí òun kò gbé ajẹ́gùn yìí lé lọ́wọ́ òun ló fi jẹ́ sí pé ní gbogbo èèyàn tó ń wá sọ́dọ̀ wa ọlọ́run bá wa ṣe é ṣùgbọ́n ajẹ́gùn àdáyébá tá a wá ń pè é gbogbo ẹni tá a bá fún kò sí ẹni tí ó lọ ti sọ pé ní ọlọ́run ò gbàdúrà òun.
1: Ẹ tún máa ń sọ nǹkan kan pé ẹ ní oríṣiríṣi ọ̀nà àti oògùn tẹ́ fi ń kojú àìsàn ìṣànú ara ẹ̀ mo fẹ́ kẹ́ ẹ tún bọ̀ bá wa ṣàlàyé.
2: Bẹ́ẹ̀ ni ẹ ṣeun atọ́kùn oògùn táwa fi ń ṣe ìwòsàn fún ọ̀nà ara 60+ ni tá à ń pè ní 65 òun là á máa fi ṣe ìwòsàn fún ara ṣùgbọ́n ìlọ́dọ̀ ti bàbá òkè o èmi ò lóògùn ẹyọ kan tó máa wo gba àrùn torí bẹ́ẹ̀ tó bá dọ́dọ̀ òkè o a sọ fọ ní dèdè bá ṣe fẹ́ fún ológun ìgbà tó fi gbà láṣẹ lọ́dọ̀ ọlọ́run tí wọn náà bá lò wá gbà pé ọlọ́run bẹ lọ́dọ̀ bàbá òkè o tí sì ń ṣiṣẹ́ bí ibo ṣe jẹ́ kó ṣe.
1: Ṣẹ́yìn náà ti wá rí yàtọ̀ báyìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló wà lórí eré ṣùgbọ́n ẹ̀sìn tó ṣíwájú òun ló gba pò kíní bàbá òkè o wọ́n ti pẹ́ nínú ká ṣe oògùn ìwòsàn fún àwọn èèyàn lórí àìsàn iṣan ara tó ń da ọlọ́mọkùnrin láàmú kó wá pin lórí ọlọ́mọkùnrin nìkan ọlọ́mọbìnrin náà tí wọn náà bá ń rí oríṣiríṣi àwọn àpẹẹrẹ boya elomi ti alada re kan ti wa dede ma fi igbala re dola kan si baboke oni shop number 10A Oyekola Plaza niwaju Deeper Life Church mo ma nsalaye lore kore pe to ba je pe ona isolo ni won gbabo to ba ti deja kan de bayi ka tori shop kini shop keji e ti ri plaza yen o to bi bayi niwaju Deeper Life Church ni ibe ni shop number 10A wa iwo sha ti bere baboke o eye meji o kin je asa baboke o ilu mo nka ni won e le pe won sori ero bani soro lati mutali yin le tori ro ma npo nitori pe ibi to lo n ba tin gbo adura opolopo eyan lo ma nfe lo be baboke o ki le fe so nipa ero to ma npo se ko se pe boya e ma nsoju saju pe eni to ba gbo ko boloku wa abi nkankan
2: gbogbo abakan na jo ni wa ndogbe to ba de meka aya to sira wa be yan ba se de ona la se ma se danelo fa won yan to ra won yan ma po popo iwo na to ba fe wa tete dendele ko le ba tete wa laaro ati wa me lata go mejo aro dagu me faro le
1: awon akose mo se yin
2: be ni agbogbo awon akose mo se wa na ni won wa nbe o ba gbogbo won pata apo nbe ti wa tire ni kaluku na si lo mo ise ara ngba to ba dodo wa o gba pe olodun be lodo wa boke o to si n ba wa si
1: ame yi to da juju ni pe bi baboke o bi awon akose mo se se n da yin lo odo baboke o na ni e pada lo fi adaba eto ro si to ra won ni won pada da yin lo finally so mani ifoya pe akose mo se number ti mi si baboke o gangan funra won awon ni won da awon eyan lohun gba oju opo baboke o ko ma ko won lese kese 08094471143 08094471143 tabi 08022613442 08022613442 a o ni saisan taisan fi tan le lase olorun oba edumare shop number 10A Oyekola Plaza niwaju Deeper Life on la mie o digba kana
3: arike rike emi lo de to roju koko bayi
4: oju le si se mo ti ma bo ede
3: ah emi mo se
4: eni ba ye bo si ni furu koko bi eni pe oye so kidi le ka to wo busu yo ro pe ni se kidi lo to la se dere la ni beke o ke pe o ni ti tan sade daji ona se ti kari wonu bi epo lo to ganu kan yi
3: ah ai sa ta ru yo ma se nkan o emi wa ni ti se bayi lo lu fe mi
4: se emi ni ma se so fun pe ka lo moju to ara yin mo le fa o fa ga ma kari o to le mo gi baba o ki ehun
3: se lo mi iwọ na soro soke ṣalaye bo ṣe ṣe fun baba oke o ko mara yo to gun jalẹ re fun lugo je ope iporo ni gorogo ara tita je ara tita ara yin kipa o ma bo lese ona eniyan ko sun o se do ma ṣe yo sere sere tabi to po lapo ji isara to gun so baba oke o le leto je atura lori ike ni aisa tabi arun to fe da ni gule baba oke o kale si shop 10A Oyekola shopping complex la doju ko Deeper Life Church Jakonde gate egboro isolo ipinle eko e pe 08094471143 08094471143 Baba Okeo Elebodi de

0: Baba, eyin na ti so palu. Ohun ti awon eyan so ni pe ofo ara to ti pe lara yin ti ba isan, egungun ati eran ara yin je.
1: Baba agba te ni be gi loju se o. Mo lo egbogi baba agba dura mi gba. Mo so palu.
2: To je palu lo yo mi, lo wa nte koluba. Mo bo lo wa ara tita. Oro si so mi jaga ara bayi. Atelese to mo mi le mo. Iye ti da fi seyin. Ewo ni keyan ma ta gege bi keke Mario. Olorun gba wa. Lo wa isan fini pamo. Awon fini sesin. Ide mi ja. Oju to ba fa koko eni sofo. Ajegun wa lodo baba agba. Baba agba wa ni number 20, Amoka Street, Dele Ara Bus Stop. Abanojeru Ikotun Lagos State ero banisoro won 08068216859 lekan si 08068216859 de ronke o si regbon re lowo ko mu dodo baba agba ko na le so panu
3: gbogbo apata la mo wi pe alafia o lo se pataki lo se koko eda to wa laye ti o ni alafia ra bi eni ti o si laye na ni alejo pataki won ti wa lori eto leni baba wa Eba wa ki gbogbo awon ti won gbo wa ke si daruko yin
4: oruko mi ni baba agba teni begi loju ilu maka onisegun bile to nfe we ati gbo so mara yi lore mo ki gbogbo awon baba mama atawon aburo wi pe a oni faisan lugba
5: a wa ni number 20 Amoka Street Dele Ara Bus Stop off Abara Jerole Ikotun mo ni ero ibanisoro wa ni 08068216859 08068216859
4: lori awon aisan kan si keji ta ma soro nipa eni aisan nu san tabi wo to ni awo ka be aro molegun mo ni kin lopolopo to ma nfa to di pa lomi o ma to ma nfa bo se rin ta ti rin dogun oni pe opolopo mi to ti suburi aben to ti ni jamba moto ri aben to ti sise boya na lo nda to ti faragba ina orisirisi awon kan lo le se okunfa wahala to le fa pe ki ati rin ki o dogun ki ati bere sagua ko di oran mo ni wo to ba tin ri apere pe boya ara nro mi a pariro ese kikan elomi o ma rin lo ba iba to ma bo lese ti o fe jabo to ba tin rawon apere tete ma wi pe aisan tabi arun lo nbo nu agbo ara re ni ati rin o dogun ibadi ko ma bu oso ni gbogbo igba ka ti rin o dogun ke ti o ma pariwo ka ya o ma lu pipipi elomi aye ara o ma ja ni elomi apaka ara lati okede sale ni okuta itai elomi gan gbogbo nkan ni ma ma se pipipi nu agbo ara to ba tin rawon kan bayi
5: a wa ni number 20 Amoka Street Dele Ara Bus Stop off Abara Jerole Ikotun gbogbo bi te ba tin bo te ba ti de koto underground ewo marua to lo si Abara Jerole tabi te ba n gboko bo Abara Jerole ni ke bere e bo le ni Dele Ara Bus Stop apo tun yen le ya si number 20 Amoka Street Dele Ara Bus Stop off Abara Jerole ni Ikotun Lekun
4: baba agba te ni be di loju ni ke ma so pe Ikotun jina irewesi okan ni won pe be e koko toju rewesi okan yin na ke gbira fayo bayi pe Ikotun ya lodo baba agba te ni be di loju ni number 20 Amoka Street Dele Ara Bus Stop off Abaranje Road ni lu Ikotun e ba ti de Ikotun
6: e ro ba ni soro te le fi pe mi
1: 08068216859 08068216859
4: eyin na ma bo gan ni abiji iroyin ta foju ba awon mi o ti e lawo fe logun bi le ma ma so be e ma so be owo ti wo fi ngba le omo ye owo to san lodun ti ile to gba to dress inu e ndagu ara re njo toju e te ba wa de ma ni na line ma ba so pe na la baba agba te ni be lojo ba ti de nta ko ma fun e to ba ti lonu agu ara mo logun ko ti se o si nbe iwo na danwo ko ma bo
5: a wa ni number 20 Amoka Street Dele Ara Bus Stop off Abara Jerole Ikotun mo ni ero ibanisoro wa ni 08068216859
4: 08068216859 wo da ti ni dogun fun boya orin won ku orin onte koluba elomi eti e ma ma pariwo ni elomi bi se rin lojo ona ni o ma joko bi se rin ni o ma joko e wo gbogbo awon baba wa mama mi te nwo to je pe ba se rin e ma fe re rin e ma re rin bo se se yan were were to fi di oni yen ki se pe ba se bi awon na niyan iwo to wo enku abegbe karanku to tete jade bayi ko ma bo wa fun ititoju ati mara nipa tewe tegbo
5: ni number 20 Amoka Street Dele Ara Bus Stop off Abara Jerole Ikotun
4: lodo baba agba te ni be loju wa fun itoju to peye orin wonku wonku orin onte koluba ati rin di oran fun wo iwo gan gbogbo badi gbogbo eyin lo ti bi wahala elomi ma nbo lo kan bo se nbere ni o ma kuru bo se nbere ni o ma je ki ti o di be to ba ti ra pere kekeke tete gbira bayi
5: ma bo sodo baba agba a wa ni number 20 Amoka Street Dele Ara Bus Stop off Abara Jerole Ikotun
1: ero ibanisoro wa 08068216859
6: 08 216 6859 08 216 6859 àfi orísi kò sí ìtaníkọ́rà fún ìnáwó tí ò ní ṣe ẹ má fira yín ṣeré àgọ́ ara ẹ ṣe pàtàkì láti tọ́jú ẹ jáde bá ẹ jáde kẹ máa bọ̀ gbogbo ẹyin dẹ́ rò pé bóyá ẹ mo ti lo eléyìí kò sì ṣe ẹ má sọ bẹ́ẹ̀ gbogbo wa la lóògùn kò sí ẹ tí ò lóògùn ṣùgbọ́n ọlọ́run ọba fẹ́ nìkan ṣe jẹ nìkan lọ bọ́lọ́run ṣe máa kò sí ẹ tí máa ń bọ̀ sọ́dọ̀ wa ọlọ́run ti ń gbàdúrà á ti mọ̀ pé àdúrà ti gbà kó tó gbéra lé ni tọba ti rá pẹ̀rẹ̀ gbé bóyá ọ̀nùmí bàtà ń bọ́ lẹ́sẹ̀ rẹ̀ ẹ̀ kan pajápajá lọ́wọ́ lẹ́sẹ̀ àti ìrìn dogun apá romi ẹgbẹ́ kara romi àti gbéraga bábá ní pàtí ìyàwó ò lè lọ ogun lónìí ogun la ọmọ ní ọlọ́ọ̀bù òní já rogun à ń gbé ní ṣùgbẹ́nìtọ̀ àmẹ́rí o à ń dìmọ́ gidi mọ́ ẹ̀ka tó rìn ọlọ́run lè jẹ́ kẹrí ṣùgbọ́n àdúrà lásán ọ̀ràn jù ká gbé ìgbésẹ̀ ẹ̀kọ́ tó ń wojú ọlọ́run tó ń bẹ gbogbo ọ̀nà tí ṣòro kan sí kejì bá fi wà lágọ̀ọ́ ara ẹ̀ tó ń fura sí tètè máa bọ̀ sí.
5: Number 20 Amoka Street Délé Ara bus stop off Abaraje Road Ikotun.
6: Lọ́dọ̀ bàbá àgbà tẹni bẹ́gi lójú.
5: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa is 08 06821 6859 08 06821 6859.
6: Ẹ̀tètè kọ́lẹ̀ tẹ bá ń gbọ́ lálẹ́ ẹ̀jídé bẹ́ẹ̀ dájí tẹ bá ń gbọ́ lọ́sàn-án ẹ má ti di parí kẹfì máa bọ̀ kẹ máa bọ̀ ẹ wá fún ìmọ̀ràn àtàlàyé àti ọ̀nà àbáyọ. Lórí tewé tegbò tí ó mú kára yín ṣe kébé kébé ṣàgbàdéwé márúgbó ta kébé lọ́dọ̀ bàbá àgbà tẹni bẹ́ẹ̀gì lójú ìlú màkà oníṣègùn ìbílẹ̀ tó ń fewé àtegbò sọmọ aráyé lóore ẹlòmíì ní mọ́tò tí ó tọ́jú mọ́tò ẹ̀yin náà rí bí ó ṣe rí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lọ́rọ̀ ara wa ará dàbí mọ́tò ni tí a bá gbé mọ́tò sọ́nà tá a bá ń lọ padà bíbi tá a bá ń lọ tá a bá sáfíìsì ẹ̀mọ̀ pé ó lè takú sójú ọ̀nà ọdún wo ni wọ́n ti wà láyé tó ti ń jẹ tó ti ń mu tó ń gbádùn tó ìjọ tọjú ara ẹ̀rí tán máa ń sọ̀rọ̀ pé báyìí báyìí lẹ́yìn ra wọn àwọn tí wọ́n jù jọ ìrọ́nà máa ń pa má bá a sọ bẹ́ẹ̀ o bàbá àgbà tẹni bẹ́ẹ̀ lórí gbogbo ibi tí mò ń dé pátá àdúrà náà máa ń ṣe é fèmí bóyá gbogbo ara ló ń tẹ́ni ara yín ẹni ọwọ́ kan mí ni ẹgbẹ́ kan ara ro mí ni tó bá ti wá ń rí àwọn àpẹẹrẹ kan ọgbọ́dọ̀ gbé ìgbésẹ̀ láti wá tọ́jú ara ẹ̀.
5: Ní number 20 Amoka Street Délé Ara bus stop off Abaraje Road Ikotun. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa is 08 06821 6859 08 06821 6859.
7: Bàbá àgbà tẹni bẹ́gi lójú. Ọ̀pọ̀ ló ti náwó tówó ti tán kẹlẹ̀. Kí ni ìmọ̀ràn yín fún wọn láti gbéra gìjà kí wọ́n máa bọ̀ ní ìlú Ìkọ̀tún? Torí lómi máa sọ pé Ìkọ̀tún jìnà o.
8: Bàbá àgbà tẹni bẹ́gi lójú ni kẹ́ ẹ máa sọ pé Ìkọ̀tún jìnà. Ìrẹ̀wẹ̀sì ọkàn ni wọ́n ń gbè bẹ́ẹ̀. Ẹ kọ́kọ́ tọ́jú ìrẹ̀wẹ̀sì ọkàn yín náà. Kẹ́ ẹ gbéra fàáyù báyìí pé Ìkọ̀tún yá lọ́dọ̀ bàbá àgbà tẹni bẹ́gi lójú.
6: Kí ló ń dọ̀ láàmú? Kí ni ìwọ ti náwó lérí? Àìsàn agbánilówó ọlọ́run máa jẹ́ àárín. Ogun wàhálà yà ń lu pìpìpì. Àyin tó ẹjọ́ obìnrin létẹ̀ ń gbọ́ gbogbo tí mo sọ pátá. Wọ́n ní àbí wọn ò sọ̀rọ̀ gbọ́ obìnrin ni. Gbogbo tọkùnrin tóbìnrin ló ní tá à ń sọ yìí o. Ṣùgbọ́n ìwọ tó bá ń wá ojú ọlọ́tọ̀ ń bẹ lọ́nà tó láìsàn kan sí kejì inú àgọ́ ara ìwọ kàn sí bàbá àgbà tẹni bẹ́ẹ̀ lójú. Ọ̀nà àbáyọ ọlọ́run ló ṣe tọba ti dé lórí gbogbo kagọ́lá lè máa fẹnubà. Gbogbo tí wọn náà bá jókòó tọ́ ọdí pé ń ṣe ọ lọ́wọ́lọ́wọ́ báyìí. Mọ̀ páìsàn àtàrùn tán àbá ti bímọ máa bọ̀ sí.
5: Number 20 Amoka Street Délé Ara bus stop off Abaraje Road.

mọ̀ ṣe bí ìdánirí àlájàbí ìwádìí mọ̀rọ̀ pẹ́ dàmọ́ bí a ṣe ń pa ilé àti gbogbo láti fi ṣe ìwòsàn ara nítorí àìsàn kọ̀ọ̀kan ló ní ògùn tirẹ̀ lọ́dọ̀ wọn ọ̀rọ̀ tẹnukọ́ iléeṣẹ́ mọ̀rọ̀ pẹ́ dàmọ́ natural health clinic kíkọjá àfẹnuròyìn nípa káfí wí àpegbò dálàáfíà padà ságọ̀ ara ènìyàn alábàjọ látọ́gọ̀rọ̀ àwọn èèyàn fi ń lọ sí iléeṣẹ́ wọn fún ìtọ́jú tó péye alájì ṣe àgbékalẹ̀ egbògi táwọn bàbá wa ń lò láti jọ fún ìtọ́jú ara wọn fún ìwọ tí ìsan ara bá ń dà láàmú tó ń fàzo bí kí ọ̀pẹ yìí máa ròyìn kí ìbàrádì máa san ni kí èèyàn má le rìn dáadáa látẹlẹsẹ máa kan ni gógó ká dúró ká má le dúró ká bẹ̀rẹ̀ ká má le bẹ̀rẹ̀ kí gbogbo rẹ̀ wá dìnira àgàgà kí nǹkan ọmọkùnrin dẹnu kọlẹ̀ tàbí kó má lágbára tó egbògi yìí máa ń tún ìsanwó ara ṣe ni ó ní àwọn àgbájọ ń lò fi ara wọn fi ń jí pépé ìwọ tó bá fẹ́ já àǹfààní egbògi tó ń tún ìsanwó ara ṣe tàbí o ní àìsàn mìíràn tó ń ba ọ fẹ́ra lágbo ara ẹ yọjú sí wọn ní number 28 taiwo mọ́lájọ street àbí bus stop òwúntún ìkòròdú lẹ́kọ̀ọ́ bíbí tàbí kẹ́ ẹ pè wọ́n sí 08022 09 4757 tàbí 0706979 2123 iléeṣẹ́ mọ̀rọ̀ pẹ́ dà natural health clinic nípa káfíńsì àtẹ̀gbọ́sẹ̀ ìwòsàn ọlọ́run ló ń fún wọn ṣe.

0: ẹ káàbọ̀ sí orí ètò lálẹ́ tòní mo kí gbogbo ẹni tí ń gbọ́ mi ní ti létò kó ẹ bá ń pa lára ẹ bá ń pa ìjòrò ẹ bá ń pe ọ̀rọ̀ gùn léèlà wípé ètò talẹ́ tòní tún ti bẹ̀rẹ̀ ré o ọgbọ́n òpin lètò ètò náà ni ọgbọ́n òpin orin eléyìí tí a fi wọlé lálẹ́ tòní kábíyèsí olódùmarè orin tí ó ti lùgbòrò pa ni fún gbogbo àwọn tí wọ́n ń lọ sí orí pílátífọ́ọ̀mù audiomark ọgọ́rin àwọn èèyàn ló ti lọ gbà á kí ni ń bẹ nínú orin yìí orin àdúrà ni kò síbi tá à ti lè gbọ́ bó jẹ́ nínú ilé láàárọ̀ kájú sí i àdúrà ló wà ńbẹ̀ àdúrà sì ní gba agbára kọ́ o gbogbo ògbìyànjú ẹ̀dá ó mọ ọ̀rọ̀ mádùúà náà mo fi sọ wípé orin eléyìí bá a bá ń wà nínú mọ́tò ẹ̀jẹ̀ a máa gbọ́ gbogbo ibi tá a bá wà ẹ̀jẹ̀ ká máa gbọ́ a lè fi kinní sétí tá a bá máa fònà tàbí àsíbi tí ìjàmbá ti lè ṣe wà ní o ẹ̀jẹ̀ á fi sétí ká máa gbọ́ ká sì máa ṣe àmì ẹni tí ó ṣe orin yìí jáde ó ní ìsíkòbìà ló gbé jáde tẹ́ ẹ bá wá fẹ́ download ẹ lórí audiomark ẹ sáàtì tẹ deplete ẹ̀yin náà ní lọ́wọ́ ẹ lè máa gbọ́ ẹ máa gbọ́ níbikíbi tẹ́ ẹ bá wà ẹ lè pe olórin náà sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí yálà ẹ fẹ́ pè wọ́n síbi crusade ni tàbí ó ní àwọn ètò kan tẹ́ ń ṣe tẹ́ wò pé olórin wo lójú olórin ẹ̀mí tó dáa téèyàn lè gbọ́ ńbẹ̀ ẹ lè pè wọ́n o ẹ pè sí orí 09059537946 09059537946 ó wà lórí àwọn platform míì náà o kì í sórí audio mark nìkan gbogbo orí platform ló ti wà ẹni tó ṣe ẹ̀kọ́ nígbà tó fi hàn mí mo rí i pé àwọn èèyàn tó ti download ẹ̀ tí wọ́n ti ṣe àkàálẹ̀ rẹ̀ wọ́n ti ń lọ bí ẹgbẹ̀rún ijó ló wá gbọ́rin jáde tó fi á di pé ó tàn káàkiri báyìí ọlọ́run ọba ló ṣe bẹ́ẹ̀ o ẹ̀yin náà ẹ lọ sórí audio mark kẹ lọ download ẹ̀ ó dá púpọ̀ láti máa gbọ́ nulé àti inú mọ́tò ẹ mọ̀ wàá fojú pòjú òní o wàídì àwọn oyin náà rí lórí afẹ́fẹ́ lálẹ́ tòní mọ̀ pọ́ àrógundádé ọmọ ajílàlá ọ̀ṣọ́ ọmọ afojoojúmọ́ dàbí egbin ọmọ àrúngbàdo wọ̀lú mo jẹ gúgúrú wọlé ẹdẹ mo jẹ nǹkan wọ̀ mú rọ́jà àti mi àkáàbọ̀ sórí ètò padà o níléeṣẹ́ wa bond fm 92.9 tá a wà ní gra àdẹkùnlé fàájú yìí ibẹ̀ láti ń dá bí ẹ̀dán tá a ti ń rọ̀ bí òwe gbogbo iléeṣẹ́ tó bá tún fẹ́ ṣe bíi bond fm kábíyèsí olódùmarè wọn mọ̀ tọ̀ wá lẹ́yìn ni afúnilárada ni wa àwa kì í gbàràdá lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan ṣé yorùbá ìjìnlẹ̀ fìlẹ̀ fẹ́ gbọ́ ni àbówe àbí gbogbo ẹ̀ lóríṣìíríṣìí àwọn àkànlò èdè gbogbo ẹ̀ ló sọ́dọ̀ wa o ẹ káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí o mo dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ morópẹ́dà natural health clinic tí wọ́n so nígbọ̀wé ètò yìí fún mi wípé ọgbọ̀n ìṣẹ́jú ká mọ́ fi bára wa sọ̀rọ̀ nǹkan bẹ́nu ayé iná ìná ni ká mọ́ fi síra wa létí o ilé ayé yìí ó fẹ́lẹ́ ju abẹ lọ ṣùgbọ́n bí kádukú bá ṣe wá múlé ayé ó kù sọ́wọ́ ẹ̀ o ẹlòmíì ó mu ní fúfúyẹ́ ẹlòmíì ó sì wà mọ́yà ẹlòmíì ó sì mu pípé ilé ayé lágbára ilé ayé ò léwu bí kádukú bá ṣe mú lọ́dọ̀ rẹ̀ iná ní ilé ayé ó ṣe wà pẹ̀lú ẹ̀ o ilé ayé ò wá ní nira fún wa o àní tójú ilẹ̀ mọ́lẹ̀ o àní taṣọ àgbà mọ́lẹ̀ o àní ṣìṣe àní ṣìjẹ lọ́la odùmarè ìtú wa ń jáde iléeṣẹ́ morópẹ́dà natural health clinic egbòogi tá a fi ṣe ìwòsàn inú ara ni ẹ̀yìn ń dùn mí ìgbárùkù ń dùn mí ìsàn ara ń fani so a lè rìn dáadáa bí nǹkan bá bọ́lẹ̀ lọ́wọ́ ẹlòmíì àti lè mú gan ọ̀ràn ni o àti lè rùkú kírun iṣẹ́ nífẹ́lòmíì àti lè kúnlẹ̀ gbàdúrà gan ìnira ni ọba mi odùmarè kò ní fi ìnira ṣe nìkọ́ọ̀kan wa o ibi tá làáfíà wà ọlọ́run ọba mi ránṣẹ́ ẹ̀ṣẹ́ nìkọ̀ọ̀kan wa gbogbo àwa tá a ti wá jàǹfààní egbòogi iléeṣẹ́ morópẹ́dà natural health clinic tọ́lọ́wọ́n ọba mi ti ṣe sábà bí egbòogi yìí tó fi mọ́ àìsàn kan sí kejì kúrò lágọ̀ọ́ ara yín àìsàn náà ò ní padà síbẹ̀ o lọ́lọ́ olódùmarè ọba mi ètò ọ̀tálẹ̀ ẹ̀tò ní gbọgbọ́n o ó sì kà sí àrà ó lágbára púpọ̀ kódà odo alaji gaga ni mo lo mo ro peda awon ni so bi pe iru oro bayi o ye ka tun fi se arikogbon fa awon eyan pe eyan le inu le eyan wa won ni awon mesi osika lona abala po osika ka rifun oto eje ala tabi ni eni ka ri bi se ri ninu won arabe to arakore to ni oro yi ka bi esi olodumare in to fe lodo baba lo je ki baba o so bi pe ki na sori afefe mo si bon gangan soro asiko ni o gba wa aba gbon lenu ti e na papa tori ogbon seju ko to ni ilo arabirin arakore yi o ni yawo ohun awon jo nbere ife bo o koda to fi dori oro ilewe ti e na o nipa to nko to fi jade university o to fi di wipe o wa se o si ri se awon dajo gbe yawo sona awon dajo gbe yawo sona o igba ta awon dajo gbe yawo sona odun kini koja lo odun keji koja lo won gbiyanju pe ki lo nsele o kon si fun ni bi ase ilebo o loyun ni won gbiyanju lotun lo si won je jije won mumumu o ko si bi ti won de o ka bi esi olodumare ko soyun ko so ma won si nawo nawo owo tankele de bi pe arakunrin yi ko si nkan kan lowo e mo leyin igba to se gbe yawo to fi le poti to fi ona ruka sugbon bi yan ba irin titi eyan mo de bi ti won tin fodo obi le jeun iloje o di odo alaji mo rope da o eyin o se si ara ti ben di oro yi egba ya yawo re mo ni ben di e in wo bi pe omo ohun o ti iloko omo aburo ohun lo wa loko lo se gudugudu meje ohun yaya mefa bayi bi bi pe omo tun wa sun ko bi pe iru ori won tun se ju ohun a se bi omo bere yi o nwa lara awon to pon seyin to fi dagba iya wa ni ko buru o je yi ka ye fi fon na sugbon o mo bi to o mo to wo se to fi je bi pe ile oko to wa yo le pada sodo awon obi e o lo wa fa o to fi lo se n to se se bi to ba gbo pa to ba gbo po ah ko ni se se o ibi omo lohun ti duro de igba ti o ba ti somo laarin won yo pada si le baba re abe wa ri le aye bayi o inu ni bi ni ko kan e mo wa wu o a si bi ni mo ni ko ni ka mo re eni ti o binu eni o ninu ebi o olohun olodumare ko ni fi ika ko ni fi ti wa o ara ko ni wa o wi pe bo lo se fe se baba gbiyanju titi olohun oba fun baba se o bi ti a pari ise na si won omo bi won se se o won sa ni kini ohun baje o baba wa gbiyanju ewi ategbo na ni a lo olohun fi gbadura arabirin omokunrin wa so wi pe o ohun fe ti es ohun fe gbesan ki baba na bo se won laburu ko so omo re laburu ko ma gbo pa ko ma gbo po ko se ma roko baba wa so wi pe ko se suru ti pe Olorun oba mi ti da alare idire o to fi wa gbe oro wa bi pe ani ki baba bo nse omo ti e na laburu o ko mo roko debi pe yo se wa bi mo sugbon arakunrin Olorun ti jogun omo okunrin lanti fun won baba si nro bayi baba o fe se fun se ko wa ni lo se nbo mi oro ti dele bayi o mo fe keyin ara ile ke ba wa da si eto yi o ke ba wa fun arakunrin ni moran boya ko se o boya ko mo se o sugbon temi nso ni wipe oba mi odumare to da lare olorun ti gbadura re ko fi gbogbo yoku le folorun te ba na ti gbo po obi mo oro ti pari ko mo sabi amo re lo loku o se ko wa se abi ko mo se o e ba nfun ni moran pe ladura ni o ko mo di wipe bi o ba se lodo alaji ko mo lo se nbo mi ko mo lo se aburu pada o emi o ro baba na si n ro o olohun olodumare ko ni je ka tenity ika lodo o e je ka de le se mo ro pe da natural health clinic
1: Nga ba mo se bi Daniel Alhaji Abdul Wahid mo ro pe da mo bi a se n pa iye ati gbopo lati fi se iwe sara nitori asan kokan lo ni ogo ti re lodo won oro tenu ko ile se mo ro pe da natural health clinic koja afe lo royin mo pa ka fi iye ati gbopo dala afi apada sagu ara eniyan alabajo lai togo oro awon eyan fi lo si ile se won fun itoju to peye alhaji se agbekale gbogi tawon baba wa nlo lati jo fun itoju ara won fun iwo ti sara danda na mu to n fazo bi ki opo yin ma royin ki ibarade ma san ni ki eyan ma le rin daada atelese ma kan ni gbogbo ka duro ka ma le duro ka bere ka ma le bere ki gbogbo re wa di nira agaga ki nkan omokunrin denu kole tabi ko ma lagbara to igbogi ma n tun isanlu ara se ni o ni awon agbejo n lo ti ara won fi ji keke iwo to ba fe ja anfani igbogi to n tun isanlu ara se tabi o ni aisan miran to n ba o fera lagbo ara e yoju si won ni number 28 taiwo malajo street abi bus stop owo ti ikorodu lekun bi tabi ke pe won si 08022 09 4757 tabi 0706979 2123 ile ise mo rope da natural health clinic ni o ba ka fi ni ategbo si iwosan olorun lo n fun won se

0: e ka bo orin na le tun gbo siwaju un e lo download e lori audio mark e ro ba ni so da vip alaji abdullah ire o 080-22-09-4757 tabi 070-6979-2123 070-6979-2123 teba feja mfani egbogi ema losi eka wanto wani number 8 ikusi road lodo baba alago akose mose wa mbe ti o mo da yin lohun egbogi to tun sanu ara se o wa lodo won tabi ka e ma lo si ibafo ni abiokuta garage ibi ta tin wo oko abiokuta lodo baba waris gbogbo e te ba wa ni bafo mo muwe arepo ni loto ni e ma lo si beun e ja anfani egbogi ni odo won oro arakunrin re o eyin ara ile e ba wa fun arakunrin ni moran gbogbo nkan re to si ti lo lọlọrun ba mi ti da pada fun gbogbo nkan tin lo nisin irin we re oro re ti da yo bayi o ero ba so te lo re o 070-6316-1916 070-6316-1916 ero ba so te fi fun arakunrin ni moran re o ki olodun ba fun lomi suru mu o hello hello
1: hello
0: e ma ka le o e ba jina si bi radio wa tabi ke pa ona se ti fun re hello e pe wa pada 070-6316-1916 ero te fi dasi eto lale eto ni re e mo gbagbe nipa nkan ton ti ile ise mu rope da natural health clinic jade o hello
1: hello
0: ma ka le ami o Come on, dear. Ki gbogbo e ko fa ni soko kan ni gogo ati joko ka se mo fowo mu nkan ko to di pa na ro ko to di pa joko hello
1: e ma kale
0: o
1: e ma goto
0: adupe o lo ni to bole tin pe wa ki loruko yin o ami bole tin pe wa o
1: olori e ga ni lati se gbadu okuta
0: tap bi okuta
1: adupe lo
0: e ngbo wa ketekete nbe yen
1: ebe
0: ni adupe fo lohun ko si bi towo jerin wa ode dupe kini moran yin farakunrin
1: to wa nte ni pe ona buru yaro ona buru yaro nigba olorun ti pe ni ja yen o ti gbogbo yoku lebo lo ona buru yaro aburu yaro yo ta o
0: ki joro tan
1: tolorun ba ki ja oja o ju ke e pe na ko o ku ja ara ti edo o
0: abe di pe nkan nbe bayi omo yi oda
1: lowa
0: na e se mo ba wa bo
1: so bawo la je ba ru ko baba yi la de ta bayi
0: abi
1: ibafun
0: ni ke ma lo ni bi abe bridge ibafun yen te tin wo moto abi okuta garage e be re baba wa risi nbe un won a da yin lo wa da ilu nbe oda na oda oda a so fa laji e se mo ba wa bo oda na mo ti go abẹ re bayi o abi ni mo ni koni ko ma se ni o ore mule koni ko ma da ni o kabiyesi ilara lele yi o ilara na npe e ma gbagbe bi pe gbogbo nti ba nse kudie kudie lagu ara boya ati joko ati bere ati rin gbogbo san o nfa ni so igbogi ile ise muropeda lodo alaji muropeda ibe na le ti ma ri e ma gbagbe oro ba ni soro won 080-22-09-4757 tabi 070-69-79-2123 070-69-79-2123 ero ba ni so te fi pe alaji nu awon gangan ni won gbe won si direct yin bi egbogi ohun o se dodo yin koda ko je pa awon dispatch rider awon olokada ti won ma ba ni igberu na ni won ni kan lo wa gbe fun yin won se to e fun yin o bi arin se je ni e ma wa gbagbe pe e ka le se won lo wa number 8 ikosi road lodo baba alago te ba en gbogbo te wa nketu te wa lalapere e wa lojota e wa ni my 12 e ma le se number 8 ikosi road lodo baba alago nibe tabi e te wa ni bafo e ma gbagbe pe odo baba wa risk le lo ni number ni ibafo ni abiokuta garage lodo baba waris ibe le ti je anfani egbogiun agote fi daseto 070-6316-1916 kolon bo ludumare ko mo fi so eso wa eja dele se mo ropeda
2: nta ba mo se bi delori alaji abdulwahid mo ropeda mo bi ase npa iye ati gbogbo lati fi se iwosara nitori aisan kankan lori ogun tirẹ lọdọ wọn ọrọ tẹnukọ ileiṣẹ muropeda natural health clinic kíkọjá àfẹnuròyìn nípa káfí wí àtegbò dálàáfíà padà ságọ ara ènìyàn alábàjọ láẹtọgọrọ àwọn èèyàn fi ń lọ sí iléeṣẹ wọn fún ìtọjú tó péye alájì ṣe àgbékalẹ egbògi táwọn bàbá wa ń lò látijọ fún ìtọjú ara wọn fún ìwọ tí ìsan ara bá ń dà láàmú tó ń fàzo pé kí ọpọ yìí máa ròyìn kí ìbàrádì máa san ni kí èèyàn má lè rìn dáadáa látẹlẹsẹ máa kan ni gógó ká dúró ká má lè dúró ká bẹ̀rẹ̀ ká má lè bẹ̀rẹ̀ kí gbogbo rẹ̀ wá dènìra àgàgà kí nǹkan ọmọkùnrin dẹnu kọlẹ̀ tàbí kó má lágbára tó egbògi yìí máa ń tún ìsanwó ara ṣe ni ó ní àwọn àgbájọ ń lò tí ara wọn fi ń jí pépé ìwọ tó bá fẹ́ jàǹfààní egbògi tó ń tún ìsanwó ara ṣe tàbí o ní àìsàn mìíràn tó ń bá ọ fẹ́ra lágbo ara ẹ yọjú sí wọn ní number 28 taiwo malajo street àbí bus stop owó tún ìkòròdú lẹkùrú bí tàbí kẹ pé wọn sí 080-22-09-4757 tàbí 070-6979-2123 iléeṣẹ́ muropeda natural health clinic ló gba káfíńyà àtẹgbòsí ìwòsàn ọlọ́run ló ń fún wọn ṣe.

0: mọ̀pá náà la kádàra tèmi náà o ayé mọ̀pá náà la kádàra tẹnì kọ̀ọ̀kan wa gbogbo etí ti ń gbọ́ mi pátá kùrùgudu ilé ìwé kan bẹ tí mo fẹ́ fọn rere rẹ̀ fún wa lórí afẹ́fẹ́ gbogbo àwa tá a bá wà ní Majidun ogolonto ọmọ ọlọ́gẹ̀dẹ̀ ìbèsè tá a wà ní àgíríkì káàkiri bẹ́ẹ̀ ilé ìwé yìí ilé ìwé mùsùlùmí ni wọ́n ń kọ́mọ níwèé wọ́n ń kọ́mọ ní ìlànà tẹ̀sìn ti mùsùlùmí wọ́n sì ń kọ́mọ lẹ́kọ̀ọ́ báwo la ṣe é ṣe nínú ilé báwo la ṣe é ṣe sóbì ẹni pẹ̀lú àwọn wáàsí tó dáa tó jingiri ilé ìwé yìí ni wọ́n ń pè ní double success lórúkọ tí ilé ìwé yìí ń jẹ́ o ilé ẹ̀kọ́ wọn yìí àwọn tíṣà ti ń bẹ̀ẹ́ àwọn olùkọ́ wọ́n dántọ́ wọ́n sì mọṣẹ́ wọn níṣẹ́ kódà àwọn akẹ́kọ̀ọ́ yìí àwọn olùkọ́ yìí ọlọ́run ọba àmì òdùmarè ó fún wọn ní ìmọ̀ nípa bá a ṣe kọ́mọ lákọ̀yege tọmọ ó sì understand tí ó gbàgbọ́ yé gágá bí àṣẹ ilé ìbò ìwọ tó bá wá fẹ́ mọ́mọ lọ mọ̀ pé sáà lákọ̀ọ́kọ́ rèé tí wọ́n wọlé ẹ gbìyànjú ká ẹ lọ sí number 7 church close off àgbàro ní dìrókò ní àdójúkọ government college ní korodu ni wọ́n wà o number 7 church close off àgbàro ìdìrókò ní àdójúkọ government college ní korodu ibẹ̀ ni wọ́n wà wọ́n láàyè tó gbọmọ dáadáa àyè ṣeré wà ń bẹ̀ kíláàsì wọ́n sì tóbi dáadáa tó jẹ́ pé àwọn ọmọ díẹ̀díẹ̀ ló wà ní ilé ìgbẹ̀ kọ́kọ̀ọ̀kan kì í ṣe eléyìí tí wọ́n fúnra wọn pọ̀ rárá o àyè ń bẹ fún wọn kódà àti ṣeré tí wọ́n bá jáde ìgbà tí wọ́n bá yẹ kí wọ́n ṣeré o ilé ẹ̀kọ́ yìí àdúpẹ́ fọlọ́run ọba àmì òdùmarè àwa náà fọmọ síbẹ̀ o a sì rí wípé wọ́n ń kọ́ wọn bó ti tọ́ àti ṣe bó ṣe yẹ wọ́n sì ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ ilé wọ́n ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn wọ́n ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ ìwé ìwé tó jingiri tẹ́ ẹ bá wá fẹ́ mọ̀mọ́ wá tàbí ẹ fẹ́ bèrè bẹ́ẹ̀ ṣe débẹ̀ o ẹ pè sórí 08 78 74 11 26 tẹ́ ẹ bá ti pè wọ́n adarí ilé ẹ̀kọ́ ọ̀hún náà ni ó gbé tí ó bá ń sọ̀rọ̀ báwo la ṣe rìn o báwo la ṣe dọ́dọ̀ yín o kí ni ònà wa o ọ̀nà wo látọ̀ o mo nígbàgbọ́ wípé bẹ́ẹ̀ náà bá mọ̀mọ́ lọ síbẹ̀ ẹ ní regret ẹ ní kàbámọ̀ wípé ilé wo mo wá mọ̀mọ́ yìí lọ wọ́n kọmọ níwèé tó yàn tó yanjú tó yè kooro adúpẹ́ lọ́wọ́ olódùmarè ẹ tẹ bá sì fẹ́ fún arákùnrin nímọ̀ràn ẹ jẹ́ ká gba ìpè bíi mélòó kan sí kó tó di pé a mọ̀ lọ ẹ pè sórí 070-63-16-19-16 orí aago tẹ́ fi bá wa sọ̀rọ̀ tẹ́ fi fún arákùnrin ní ìmọ̀ràn nu iléeṣẹ́ ìmúrọ́pẹ́dá adúpẹ́ lọ́wọ́ olódùmarè o wípé bí wọ́n ṣe ń ròyìn wọn bẹ́ẹ̀ náà ni wọ́n bá ṣe ń ròyìn wọn bẹ́ẹ̀ náà làwọn èèyàn ń bá wọn ọ̀gọ̀rọ̀ ń pe bàbá tí wọ́n sì ń ṣàdúà ipò ọlọ́run ọba àmì òdùmarè kò ní pín nípa o àjíǹde ara ó sì mọ jẹ́ o ọgbọ́n àti ìmọ̀ òye nípa tewétegbò tẹ́ ń lò kò ní dọ́bà wọ́n ń ṣe bẹ́ẹ̀ fún wọn torí pé ọjà ni ó tara rẹ o bá a bá ṣe ẹ̀fẹ́nu polóńgò rẹ̀ ṣùgbọ́n ọjà náà ni ó ṣe kíni ìní ó tara rẹ̀ ẹ̀rọ ọba ń sọ ọ̀tẹ́ fi bá a bá sọ̀rọ̀ rè é wọ́n yẹ tó láì sàn míì lágọ̀ọ́ ara àìpàṣán mọ́ra o àìpa àìsàn mọ́ra àìsàn níbù mí mọ́ra tó ń pa ọ́ ò wá pariwo ní síta kémi náà ya fiọ́lẹ̀ kò lálàáfíà ń ta àìsàn wínú o 08022209 4757 tàbí 070-6979-2123 orí aago tẹ́ fi pe aláàjì mo rọ́pẹ́ dànù àwọn ni wọ́n ó gbé o wọ́n ó dá yín lóhùn gbogbo tí bá ń ṣe ń lágọ̀ ara ẹ ṣàlàyé fún wọn ọlọ́run ló ní ewé ọlọ́run náà ló sì lè gbò àṣẹ tí ń bẹ láre ewé ń bẹ ń bẹ bíi tàtijọ́ o ẹ mọ̀ jìyà wò wípé kò lè ṣiṣẹ́ bíi tijọ́ mọ̀ kí ló lè fà á irọ́ o àṣẹ ọlọ́run sì ń bẹ ń bẹ àṣẹ ọlọ́run bẹ ń bẹ ẹ mọ̀ àgbàgbé tẹ bá fẹ́ lọ sí olùléeṣẹ́ wọn ní nọmba 28 taiwo mọ́lájọ street agric bus stop nílùú korodu eka won lo wa ni number 8 ikosi road lodo baba alago gugu atawa la lapere ojo ta ni magodo ni my 12 ni e ma lo si beun ata ba wa ni ibafo loto ni mo we ni eje ka ma lo si abi okuta garage lodo baba waris ibe le ti ri egbogi ile ise muropera natural health clinic rao eje ka de ile ise won ka to ma kora wa nle rai
1: nta ba mo se bi daniri alhaji abdul wahid muropeda mo bi a se npa iwe ati gbopo lati fi se ewo sara nitori asan kankan lo ni ogun ti re lodo won oro tenu ko ile ise muropeda natural health clinic ki koja afenu royin nipa ka fi iwe ati gboda lafia pada sagu ara eniyan alabajola e togo ro awon eyan fi n lo si ile ise won fun itoju to peye alhaji se agbekale egbogi ta baba wa nlo lati jo fun itoju ara won fun iwo ti sara banda laamu to n fazo bi ki ope yin ma royin ki ibaradi ma san ni ki eyan ma le rin daada atelese ma kan ni gogo ka duro ka ma le duro ka bere ka ma le bere ki gbogbo re wa dinira agaga ki nkan mokunrin denu kole tabi ko ma lagbara to egbogi yin ma n tun isan nu ara se ni o ni awon agbajo n lo ti ara won fi n ji pepe iwo to ba fe janfani egbogi to n tun isan nu ara se tabi o ni aisan miran to n ba ofin ra lagbo ara e yoju si won ni number 28 taiwo malajo street agri bus stop owo tun ikorodu leko n bi tabi ke pe won si 08022 09 4757 tabi 0706979 2123 ile ise muropeda natural health clinic nipa ka fi wi ategbo se iwosan olorun lo fun won se
0: olorun lo fun won se o won ti ni ka ma mura die die o egbogi o to san nkan omokunrin se iwo okunrin to fe da ku rete lodo ololufe re o se legbogi ko fi tun gbogbo ru nkan kudie tin be lagu ara re ko fi tun se o da pupo fo omokunrin gbogbo gbogbo nkan to ba je san nu ara ni gbogi yin le mo tun se o ta ba fe so ni gbowo eto yi o ta ba fe so ni gbowo eto e pe mi sori 08056230310 te ba fe ki e fe su ni gbogbo eto yi ori agute fi pe mi ta jojo so ti a si mo ba se jojo mo fi gbogbo e gbera won laruge mo dupe lowo amoju ero mi ta le eto ni o ona ni ba mi te lati gba iwase lati gba ta ti bere eto yi ogbeni nuruddin salahuddin adupe o aku ajosepo o oba mi odumare koni fi aburu se ni ko kan wa o ati se debi to lere bayi a pada se bi ti a ti fowo wa gbe to wa tawa na o si se daada nlo aye tola ati tobi olorun nje wa ide amoyin eleyi o mo ku arugun dade won mo so fun abi pe adupe lo olodumare to ni ka se eto tale eto ni bo se ye ka se eju omo talage mo koregbo ina lo ko pada wa si gbale nje wo yi ijo mejo o dabo

0: Ọlọ́run lagbara lóòótọ́. Ó tún fi àṣírí agbára sọ́wọ́ àwọn kan tí wọ́n fi ń tú àwọn èèyàn sílẹ̀ lọ́wọ́ èdè ogun ayé àìsàn àtààrùn. Alhaji Tajudeen Afolabi success. Àjẹbí ni kì í ṣe àwòkọ́ṣe. Ó ti lé lógójì ọdún tí bàbá yìí ti ń fi agbára àdúrà yanjú ìṣòro pákáleke ọmọ ẹ̀dá lókè èèpẹ̀. Láti ilẹ̀ yìí tó fi dókè òkun. Àwọn tó ti lọ ṣàdúrà ń bẹ̀ ló lè ròyìn. Ọ̀rọ̀ ẹ̀sìn kan leléyìí ó. Ó yẹ kí wọ́n ké pe Ọlọ́run ọba Àláà fún ọ lẹ́sẹ̀kẹsẹ̀ kó rí ọ̀nà àbáyọ kọdún tó parí. Alhaji Tajudeen Afolabi success wà ń kalẹ̀ ní gbogbo ìgbà. Ẹ̀yin tẹ́ ẹ mọ akówọ́njọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Wọ́n tún ti wà láàyè ńlá ní dojúkọ Discro Plaza, Fire Junction, Ìjẹ̀gun Lagos. 1,000 naira péré owó káàdì ni kẹ́ ẹ máa mú bọ̀. Tó bá bàá di wọ́ọ̀lù kọlù, ẹ tún lè pè sórí 08122257699 tàbí 08035636256. Láìpẹ́ láì jìnà, alhamdulilayi ni yóò gbẹ̀yìn ọ̀rọ̀ tiẹ̀ náà. Amina.
1: Nípa ti ọṣẹ àdúrà mi gbà, kì í ṣọṣẹ dúdú o. Ọṣẹ àdúrà mi gbà yìí, ọdún ti pẹ́, ọjọ́ ti pẹ́, tọ́lọ́run ti ń lo bàbá yìí láti gbé ọṣẹ yìí kalẹ̀. Ṣọyẹ báyìí, ẹgbẹ̀rún mẹ́wàá péré ni o. Kò tówó tẹ́lòmíì fi ń ṣe fàájì, kò tówó tẹ́lòmíì fi ń ta tẹ́tẹ́, kò tówó tẹ́lòmíì fi ń ṣe dáta. Gbìyànjú ọṣẹ àdúrà mi gbà lọ́dọ̀ Alhaji success. Ọ́fíìsì wọn lọ wà. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ lè fi pe Alhaji Tajudeen Afolabi success tẹ́ lè ní lọ́wọ́, màá fún yín. Àmọ́ o, ẹ̀yin tẹ́ bá ń gbọ́ ìkànnì yìí torí pé ó rìn káàkiri débi tó jìnà àtẹsẹ̀ kùkú. Ẹ̀yin tẹ́ bá ń gbọ́ níbi tó jìnà, wọ́n ní dispatch rider tí ó máa ń bá wọn mú àwọn ọṣẹ yìí lọ fáwọn tí wọ́n bá fowó ẹ̀ ránṣẹ́ tí wọ́n fẹ́ rà tọ́nà wọn bá jìn. Tó bá ti ń di pé ọmọ wọ mọ́tò 15,000 go call lọ sí ọ́fíìsì Alhaji nítorí ọṣẹ àdúrà mi gbà. Ẹ kúkú pè wọ́n sóyé báyìí wípé ẹ fẹ́ rà. Ìyẹkíyẹ tẹ́ ẹ bá fẹ́ rà bóyá mẹ́rin ni o, bóyá mẹ́ta. Ẹlòmíì rà ránṣẹ́ sáwọn ọmọ ẹ̀ lókè òkun. Ẹlòmíì rà ránṣẹ́ sọ́kọ ẹ̀ nídàálẹ̀. Ẹ kàn sí Alhaji Tajudeen Afolabi success. Ẹ jẹ́ ń fún yín ní nọ́mbà tẹ́ ẹ lè fi pe Alhaji success tó jẹ́ pé direct number àwọn fúnra wọn ni wọ́n gbé yálà kó jẹ́ lórí WhatsApp. Ọ̀yà ò ṣe ti mú báírò àtìwé, ṣe ti mú fóònù yín 08122257699. Ẹ gbọ́ dáadáa 08122257699. Àbíkẹ́ ẹ pé 08035636256 08035636256. Ọ̀dọ̀ Alhaji Tajudeen Afolabi success. Òun ni yóò jà sí tẹ́ bá ti

0: Ọlọ́run lalagbara lóòótọ́. Ó tún fi àṣírí agbára sọ́wọ́ àwọn kan tí wọ́n fi ń tú àwọn èèyàn sílẹ̀ lọ́wọ́ èdè ogun ayé àìsàn àtààrùn. Alhaji Tajudeen Afolabi success. Àjẹbí ni kì í ṣe àwòkọ́ṣe. Ó ti lé lógójì ọdún tí bàbá yìí ti ń fi agbára àdúrà yanjú ìṣòro pákáleke ọmọ ẹ̀dá lókè èèpẹ̀. Láti ilẹ̀ yìí tó fi dókè òkun. Àwọn tó ti lọ ṣàdúrà ń bẹ̀ ló lè ròyìn. Ọ̀rọ̀ ẹ̀sìn kan leléyìí ó. Yóò jẹ́ kí wọ́n ké pe Ọlọ́run ọba àláàfin wọn lẹ́sẹ̀kẹsẹ̀ kó rí ọ̀nà àbáyọ kọdún tó parí. Alhaji Tajudeen Afolabi success wà ń kalẹ̀ ní gbogbo ìgbà. Ẹ̀yin tẹ́ ẹ mú akówọ́jọ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Wọ́n tún ti wà láàyè ńlá ní dojúkọ Discworld Plaza, Fire Junction, Ijebu, Lagos. 1,000 naira péré owó káàdì ni kẹ́ ẹ máa mú bọ̀. Tó bá bàá di wọ́ọ̀lù kọlù, ẹ tún lè pẹ̀ sórí 08122257699 tàbí 08035636256. Láìpẹ́ láì jìnà, alhamdulillah ni yóò gbẹ̀yìn ọ̀rọ̀ tiẹ̀ náà. Amina.
1: Ọṣẹ àdúrà mi gbà kìí ṣọṣẹ dúdú o. Ọṣẹ àdúrà mi gbà yìí ọdún ti pẹ́, ọjọ́ ti pẹ́ tọ́lọ́run ti ń lo bàbá yìí láti gbé ọṣẹ yìí kalẹ̀. Ṣọyẹ báyìí ẹgbẹ̀rún mẹ́wàá péré ni o. Ọṣẹ àdúrà mi gbà lọ́dọ̀ Alhaji success o. Ọ́fíìsì wọn lọ wà. Ẹ̀yin tẹ́ ẹ bá ń gbọ́ níbi tó jìnà wọ́n ní dispatch rider tí ó máa ń bá wọn mú àwọn ọṣẹ yìí lọ fáwọn tí wọ́n bá fowó ẹ̀ránṣẹ́ tí wọ́n fẹ́ rà tọ́nà wọn bá jìn. Gbà tó di 2022 ẹ̀mẹ̀sí ọlọ́run ṣe mọ̀ wípé ilé ayé ò ṣe é dágbé, èèyàn ò ṣe é dárìn, ó kéré pọ̀ èèyàn lẹ́nìkan lọ́rẹ̀ẹ́. O lè jẹ́ nínú ẹbí, o lè jẹ́ láwùjọ, o lè jẹ́ níta. Àákùn yìí ọ̀rẹ́ rẹ̀ kan tí wọ́n jọ súnmọ́ra tí wọ́n sábà jọ máa ń gbaṣẹ́ ọ̀rẹ́ ṣe ọwọ́ nìyẹn náà. Àmọ́ táìsì nìyẹn ńlẹ̀ táìlà ni òun àti ẹ̀nẹ̀sì ń lọ́sìwọ̀n yìí ó súnmọ́ra ọ̀rẹ́ nínú ni wọ́n torí pé ọ̀pọ̀lọpọ̀ ibi tí ẹ̀nẹ̀sí bá ti fẹ́ gbaṣẹ́ yóò bí wọ́n pé ṣé wọ́n ti rí táìlà tí ó lẹ táìsì. Ibi tí arákùnrin ọ̀rẹ́ rẹ̀ náà bá ti fẹ́ gbaṣẹ́ nílẹ̀ táìsì yóò bí wọ́n pé ṣé wọ́n ti rí wẹ́dà ńbẹ̀ bí wọ́n ṣe ń ṣeré tí nǹkan sì ń lọ déédéé. Àwọn ìgbà tó di 2022 ẹ̀lẹ̀sí fúnra rẹ̀ ló pe ọ̀rẹ́ rẹ̀ yìí pé wà kò ní pààrọ̀ o. Ìránṣẹ́ gbà jòun lọ. Ọ̀pọ̀lọpọ̀ ibi tí o bá ti ń ṣiṣẹ́ òun kì í sábà ríṣẹ́ gbà ń bẹ̀ bíi kí wọ́n sọ pé wọ́n ti ní wẹ́dà, kí nǹkan sọ pé wọ́n ti parí bọ́gíárì, bíi kan sọ pé wọ́n ti kún dẹ́kì, bíi kan sọ pé wọ́n ti ṣe géètì. Òun gbaṣẹ́ òtẹ́ẹ̀lì ńláńláńláńlá àwọn tọ́tíìsì ńláńláńláńlá ìwọ ló ń bá wọn lẹ táìsì tóun dẹ̀ mọ̀ tóun mọ owó tí wọ́n ń fún ọ. Wò mọ́tò tóun lo òun lo big daddy Camry Highlander ńlá gbẹ̀ngbẹ̀n ìwọ ní o sì tún ra mọ́tò fíyàwó rẹ dákun wọ́n jọ fi sọ bẹ́ẹ̀ láàrin ara wọn. Ọ̀rẹ́ ẹ̀nẹ̀sì ló wá sọ fún pé kò sí parọ́ gbogbo ohun tí ẹ̀nẹ̀sì sọ tí lọ́ sì rùn sọ yìí náà bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló ṣe rí. Kò sí bí èèyàn ó ṣe wà ọwọ́ kan ló gbé sókè jù kan lọ

0: Asongo àwọn kan tí wọ́n fi ń tú àwọn èèyàn sílẹ̀ lọ́wọ́ èdè ogun ayé àìsàn àtàrùn. Alhaji Tajudeen Afolabi success. Àjẹbí ni kì í ṣe àwòkọ́ṣe. Ó ti lé lógójì ọdún tí bàbá yìí ti ń fi agbára àdúrà yanjú ìṣòro pákáleke ọmọ ẹ̀dá lókè èèpẹ̀. Láti ilẹ̀ yìí tó fi dókè òkun. Àwọn tó ti lọ ṣàdúrà ń bẹ̀ ló lè ròyìn. Ọ̀rọ̀ ẹ̀sìn kan leléyìí ó. Jẹ́ kí wọ́n ké pe Ọlọ́run ọba àlá fún ọlẹ́sẹ̀kẹsẹ̀ kó rí ọ̀nà àbáyọ kọdún tó parí. Alhaji Tajudeen Afolabi success wà ń kalẹ̀ ní gbogbo ìgbà. Ẹ̀yin tẹ́ ẹ máa kó wọn jọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Wọ́n tún ti wà láàyè ńlá ní dojúkọ Disco Plaza, Fire Junction, Ìjẹ̀bú Lagos. 1,000 naira péré owó káàdì ni kẹ́ ẹ máa mú bọ̀. Tó bá bàá di wọ́ọ̀lù kọlù, ẹ tún lè pè sórí 08122257699 tàbí 08035636256. Láìpẹ́ láì jìnà, alhamdulilayi ni yóò gbẹ̀yìn ọ̀rọ̀ tiẹ̀ náà. Amina.
1: Ẹgba nọmba yìí tẹ̀lé fi bá Alhaji Tajudeen Afolabi success tẹ̀lé fi bá wọn sọ̀rọ̀ 08122257699 ẹgbọ́ dáadáa 08122257699 tàbí 08035636256 08035636256. Ẹ̀yẹ́ kí n fàsìkò yìí sọ fún wa o. Ṣe rí ilé ayé àgbọ́sọgbọ́n tẹ̀ ń gbọ́ lálẹ́ yìí. Gbogbo apáta ló bá wọ́n o. Pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ni o. Tá a náà ní pọ̀ pa. Kò sẹ́ni tí ò lè tábà. Dúpẹ́ ti yẹ o. Ìwọ̀n bá ni kò ṣàfarawé. Mi ì ní kó ọmọ jòwó ohun tó dáa o. Tẹ́ ọ bá ọ̀rẹ́ rẹ̀ kan tó ra mọ́tò. Àbí tó kó lọ sí sáìtì ẹ̀ àbó kó lọ sí ọ́fíìsì ọgbà ọ́fíìsì àbọ̀ lọ ìlú òyìnbó dé àbí ó ṣoríire kan téèyàn ṣe nínú ayé ìní kó wọ́n ń ṣàfarawé rẹ̀ o. Ohun tútù wà, ohun gbígbóná wà. Èèyàn lè ṣàfarawé, èèyàn lè jowó nǹkan tó dáa. Ṣùgbọ́n ibi tí mò ń mú ìwé ayé yìí lọ tí màá fòrí ẹ̀ sọ lálẹ́ yìí ni pé kọ́kọ́ yẹra rẹ wò. Kò tó tẹ́rí sí nǹkan táwọn yòókù ń tẹ́rí sí kọ́kọ́ yẹra rẹ wò. Àwọn èèyàn kan wà ẹ̀yìn bọ́gbìn bó ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ báyìí ní ìsìn ànípẹ́ gbọ́ sínú ẹsùn bà. Àwọn èèyàn kan wà tó jẹ́ wípé oṣù tá a ti lò lọ́dún 2026 yìí nǹkan tí wọ́n fẹ́ gbé ṣe níbẹ̀ tí wọ́n fẹ́ rà tí wọ́n fẹ́ ṣe tí wọ́n fẹ́ ní ọ̀rọ̀ tí ò ní. Ṣùgbọ́n ìwọ̀n bá oṣù ìwọ̀nba ọ̀sẹ̀ tó kù yìí ní ọdún 2026 gbogbo ọ̀nà tí ó bá gbà ni wọ́n fẹ́ fún un. Mi ò ní kó o ní gbìyànjú mi ò ní kó o jókòó tẹtẹrẹ o. Ṣùgbọ́n kò bá jẹ́ pé alàgbà àná sí yìí ó farabalẹ̀ yẹra rẹ o. Ọ̀rẹ́ rẹ̀ mú jáde ibi tọ́rẹ rẹ̀ mú lọ ó sì sọ fún wọn bẹ́ẹ̀ pé ọ̀rẹ́ òun ni o oníṣẹ́ ọwọ́ làwọn o. Kódà wẹ́dà lòun jẹ́ bóun ṣe jẹ́ Tyler ẹbí ń gbìyànjú fún ẹni tó mọ̀ yìí ò mọ̀ èyí bóun ti rí ọ̀la ò rí bẹ́ẹ̀ lórí babaláwo tó fi ń di fa ojoojúmọ́. Ojoojúmọ́ ni báyìí kì í sọ̀rọ̀ nínú o. Ìṣẹ́jú ìṣẹ́jú ni. Ìdí ni pé ẹnìkan sọ̀rọ̀ kan fún un lọ́jọ́ kan pé ojúmọ́ kan àdúrà kan ojúmọ́ kan áájò kan ojúmọ́ kan oògùn kan ni tí bàbá àwọn sọ fún òun wípé ètò ń bá lò lọ́jọ́ Wednesday ètò ń bá lò lọ́jọ́ Monday ó ti bá Monday lọ ètò ń bá tún lò lọ́jọ́ Tuesday ó ti bá Tuesday lọ ètò ń bá lò lọ́jọ́ Wednesday ó ti bá Wednesday lọ. Ó kà lọ bẹ́ẹ̀ ojúmọ́ kan àṣírí kan ni o. Ó torí pé kí ni tí èèyàn bá ti sùn lálẹ́ tó bá tún ti jí láàárọ̀ ọjọ́ kejì ìbànújẹ́ ò tún gbọ́ta rẹ̀ pé ó tún ti jí wọ́n tún lọ wá.

0: torí bẹ́ẹ̀ àwọn kan wà tó jẹ́ pé tán bá gbúrò pé bàbá kan bẹ nìkan tàbí ìyá kan bẹ nìkan tàbá àfà kan bẹ nìkan wọn ó dé bẹ́ẹ̀ tó wọ́n mọ̀ pé ẹni tí ń rí àwọn òdú àwọn náà sì gbọ́dọ̀ sinmi ọ̀rọ̀ yìí mú lọ wọ́n jókòó àjò kì í ṣe pé bí ń pa ẹ̀mí sí o ó ń ṣe gba oko kan tó tọ̀rẹ́ rẹ̀ náà ìgbẹ́ ó kàn jẹ̀yàn sórí ni o ilé tí wọ́n kọ́ ojú àwọn lọ náà mọ́tò tí wọ́n ń lò ojú àwọn lọ náà o ìgbésí ayé táwọn méjèèjì jọ ń gbé ojú àwọn lọ náà o ṣùgbọ́n ẹ̀mí sí fẹ́ wọ́n sì ń fẹ́ kí at least kó wọn tó ọ̀rọ̀ ọ̀hún náà tó máa ń ná 100,000 fúnlé lágbo ó yẹ kó wọn náà ó lè ná 90,000 fúnlé lágbo ìdí àwọn ohun gbéṣẹ́ gbétò kalẹ̀ fún láì mọ̀ pé èèwọ̀ ìṣẹ̀dá rẹ̀ ń bẹ nínú tí wọ́n fi ṣe ọṣẹ yìí wọn ò lé ọrùn ìyẹn o wọn ò lé gbogbo ìyẹn o ṣùgbọ́n ẹlòmíì ò wádìí ara rẹ̀ kó bèrè lọ́wọ́ ẹlẹ́dàá rẹ̀ pé kí ló fẹ́ àti tí ò fẹ́ tí wọn bá ráàyè wo ẹsẹ̀ nta ayé rẹ̀ nígbà tó wà ní kékeré ó yẹ kí wọ́n fúnra rẹ̀ wo àkọsẹ̀jẹ́ ayé ara rẹ̀ nígbà tó dàgbà bóyá tó bá wò ó wọn bá sọ fún ọ pé eléyìí má jẹ́ eléyìí má ṣe eléyìí má lò ó jẹ́jẹ́ mọ̀ pé láti october 2022 àṣé ó lówó tẹ́lẹ̀ àṣé lówó ni tẹ́lẹ̀ ẹ gbọ́ wọ́n padà já o torí pé nǹkan dàrú tán pátápátá pátápátá ni o tọ́jú ẹni tí ń fẹsẹ̀ rìn kó tó wá di ní oṣù kẹrin ọdún april ni wọn láǹfààní pẹ̀lú bí tó ń káàkiri tó ń náà bẹ́ẹ̀ sì láǹfààní àti gbọ́ ètò yìí lálẹ́ lòun náà láǹfààní àti gbọ́ rédíò lálẹ́ ọjọ́ náà tó fi wá gbẹ̀gbẹ̀sẹ̀ nǹkan ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí padà bọ̀ sípò fún mi báyìí o tó wọ́n sọ fún pé ó ti di èèwọ̀ ìṣẹ̀dá wọ́n ṣẹ̀ṣẹ̀ wá ń wá ọ̀nà àbáyọ ẹ̀rọ kò wọ́n jù báyìí lọ fún tàwa ìlú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ lè fi pè mí 0705224252 bóyá fẹ́ bèrè nǹkan kan nípa ń tẹ́ ẹ gbọ́ yìí 0705224252 sọ́yọ́ báyìí ẹ o
1: ẹ jẹ́ kí n máa fi eléyìí ká máa fi ṣèlọ fún talẹ́ yìí ọ̀túnba bẹ́wà jí adékunlé lorúkọ tèmi lórúkọ gba àwọn tá a jọ ṣètò talẹ́ yìí mo fi ń kí wa pé ẹ kú kalẹ̀ òrìlásùn.

0: lọ́nà ìgbẹ́, lọ́nà ọ̀rùn, lọ́nà ìṣáájú, ọlọ́wọ́ bá mi dá kan ojú kan lọ. Ẹ gbọ́, torí bá kún, alábẹ́là àṣàtọ̀, tódò bá wá kún, òmùwẹ̀ láàpẹ̀ o. Tó bá wáyé ti pé tó ta bá bàdé bí ká ṣètọ́jú ojú, kójú ó mọ́lẹ̀ ní kisin, kójú ó mọ́lẹ̀ rokoṣo. Ilé iṣẹ́ tọ́lọ́wọ́ bá mi dáde rẹ̀ fún, tí wọ́n mọ ìtọ́jú ojú. Ilé iṣẹ́ Òṣùlá Aba Eye Solution, àwọn gangan lọ́lọ́wọ́ bá mi rán. Àwọn lọ́lọ́wọ́ bá mi rán torí wípé ọlọ́wọ́ bá mi fẹ́ nìkan ṣe jẹ́ nìkan lọ. Àmọ́ mò ń bọ̀ ná mi òde, ẹ jẹ́ kí n dẹ́ka polówó ọjà. Ẹ kú òkú.
1: Láti àti pariwo lọ́jọ́ tó ti pẹ́ pé wọ́n ń bọ̀ wọ́n ń bọ̀.
2: Wọ́n ti dé o.
1: Bàbá gangan lẹ́mọ̀ bá tí ó máa dá
2: gbogbo ènìyàn lọ́hùn.
1: Ìṣòro èyíkéyìí ti ń kojú ìríran ẹ̀dá.
2: Yánà ó ti pẹ́ tàbó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀.
1: Ẹ ti náwó náwó, ó ti sun yín, ẹ ti fẹ́ gbà kẹ́mú.
2: A ò mà ní gbà kẹ́mú àbúrú.
1: Chronic infection ló ń jọ wá lẹ́nu tó ti wá dẹkọ lẹ́run.
2: Tó ń ṣe àkóbá fọ́jú wa àbí a ti ṣàyẹ̀wò.
1: Wọ́n ní àpọ̀jù ṣúgà ni ò jẹ́ kójú wo clear.
2: Ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ti sòrò ojú lè gbà wá.
1: Ní bàbá Òṣùlá léwu àkegbò fún tó fi lè kojú ẹ̀.
0: Bó sì jẹ́ gẹlẹ́lẹ̀ sì gbọ́ ọ̀hún. Ẹ̀yin ẹ pé bàbá sórí nọ́mbà yìí, bóyá ẹ̀yin fẹ́ lọ bá wọn ń bisẹ́ wọn. Ẹ wá wò wípé kẹ́ ẹ má bàa kó sọ́wọ́ àwọn tí ó mọ fà yín. Ẹ̀yin ẹ pè wọ́n sórí nọ́mbà yìí kẹ́ ẹ tó lọ. 091-57-58-90-16 091-57-58-90-16 tàbí kẹ́ ẹ pè wọ́n sórí 070-38-61-51-68 070-38-61-51-68 Kó tó di pé wọ́n tẹ̀síwájú, ẹ jẹ́ sáré sọ̀rọ̀ bàbá kan tọ́lọ́wọ́n bá mi gbàdúrà ẹ̀ látọ̀dọ̀ bàbá wa bàbá Òṣùlá. Arákùnrin àwọn ọmọ rẹ̀ ń bẹ nílùú Òyìnbó. Ẹyin bí kójú dédé máa sú, ibẹ̀ ló ti bẹ̀rẹ̀ díẹ̀ díẹ̀ tó fi di pé bàbá yìí ò ríran mọ́. Wọ́n ti gbé káàkiri lórílẹ̀-èdè Nàìjíríà fúnra rẹ̀. Wọ́n ti lọ gbá àìmọye ilé-ìwòsàn ni wọ́n ti gbìyànjú. Wọ́n kàn náwó náwó orí àtù náà ni gbogbo ẹ̀ bọ́ sí. Làwọn ọmọ bá wò wípé àwọn ò lè wo bàbá àwọn níran. Òun ló mọ báwọn ṣe délùú Òyìnbó. Wọ́n ní kí bàbá ọmọ bọ̀ nílùú Òyìnbó. Ṣé kí n má tàn yín? Gbogbo bí wọ́n ṣe gbìyànjú tó, ojú kan náà ló padà já sí. Bàbá ò ríran o. Òun ni wọ́n bá dá bàbá padà sí Nàìjíríà. Bàbá ti gbà ká mú pé tọ́. Wọ́n lọ́wọ́n bá mi ṣe kọ́ pé òun ó lo ìgbésí ayé òun tó kùnú. Ọ̀rẹ́ bàbá ìkan ló wá wá lọ́jọ́ kan ló wá wò wípé a lè máa bá a lọ báyìí. Òun mọ̀ mọ́ bìkan. Tẹ́ ẹ bá níwò wípé ẹ ti náwó ẹ jẹ́ àjọ débẹ̀. Bàbá yìí kọ́kọ́ wò pé gbogbo ló tún fẹ́ dàbí gbogbo ibi tóun ti lọ. Àmọ́ fọkàn kan pé òun ò fẹ́ gbó ọ̀rẹ́ òun lẹ́nu. Bàbá yìí tẹ̀lé wọn. Ó di iléeṣẹ́ Òṣùlá Aba Eye Solution. Nígbà tí wọ́n débẹ̀, wọ́n bẹ̀rẹ̀ ìtọ́jú. Bàbá tó ti ń rí bí ọyẹ́ tẹ́lẹ̀. Bàbá tó ti ń rí kùrukùru tí ò ti ríran mọ́. Nígbà tí wọ́n dọ́dọ̀ Òṣùlá Aba Eye Solution, ọlọ́run ọba mi padà gbàkóso. Tẹ́yìn náà bá nírú èèyàn bẹ́ẹ̀ nílé. Tẹ́ ẹ ní láyìíká yín tí wọ́n ti náwó náwó, ẹ má jẹ́ kọ́rọ̀ wọn sùn yín o. Ẹ máa mú wọn bọ̀ ní iléeṣẹ́ Òṣùlá Aba Eye Solution. Bàbá ò mọ fẹnu ara wọn sọ àdírẹ́sì ibi tí wọ́n wà.
3: Fún àǹfààní gbogbo ẹ̀yin tẹ́ ń sọ pé bàbá Òṣùlá gangan lẹ fẹ́ rí. A wà níbi ìpàtẹ ẹ̀sìngun tí ń lọ lọ́wọ́lọ́wọ́ ní ìlú Ẹ̀pẹ́. Níbi gbogbo tẹ́ ẹ bá ti ń bọ̀, tẹ́ ẹ bá ti bọ́lẹ̀ ní Ẹ̀pẹ́. Ẹ sọ wípé kan máa gbé yín lọ sí Recreation Center. Níbi ìpàtẹ ẹ̀sìngun tí ń lọ lọ́wọ́lọ́wọ́ ńbẹ̀. A pọ̀ ńbẹ̀ o. Tẹ́ ẹ bá ti wọnú ọgbà Stand 6 ni mo wà o. Ẹ rí pé ẹ rí Stand 6 kẹ́ ẹ tó wọlé o. Ẹ ní bọ́ sọ́wọ́ lọ́wọ́ o. Olú-ilé-iṣẹ́ wá wà ní Ìkòròdú. Níbi gbogbo tẹ́ ẹ bá ti ń bọ̀, ẹ bọ́lẹ̀ ní Agric Bus Stop. Ẹ sọ pé ẹ ń lọ sí Asọ́lọ̀. Ilé epo tó dojúkọ Asọ́lọ̀ Bus Stop yẹn gangan. Street tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀, Odò Arawa Street, number 30. Ẹ bèrè Òṣùlá Aba ńbẹ̀. Ilé-iṣẹ́ wá tún wà ní Ifọ̀. Ẹ bọ́lẹ̀ ní First Park Bus Stop ní Ifọ̀. Ẹ gbé ọ̀kadà. Ẹ sọ pé ẹ ń lọ sí ọ̀dọ̀ bàbá Òṣùlá. ni Jokson Abata te ba ti debe e ti ri bana wa nta nbe atun wa ni Ikeja Long nbi gbogbo te ba ti nbo e bo le ni Ladipo bus stop ni Ikeja Long e ti ri ilepo Majok ni bi bridge elese yen shopping complex to wa legbe re Magnet shopping complex ni block 125 e ti ri bana wa ni entrance ibe e bi rusula aba
0: eh e pe won sori number 091-57-58-9016 091-57-58-9016 Tabi, kepe won sori 070-38-61-51-68 070-38-61-51-68 Egbo, iwo to ba ti gbiyanju to ti lo kaakiri o ti lo gba o ti lawo nipa oro olojude yi to ti wa fe ma dabi pe o ti nsu wa e o ti dodo eni t'Olorun oba mi fi ran e ti dodo eni to moju leja re ni o ani se mo si tun tenu mo tori pe ohun to ba dani loju a fi gbaya ni gbogbo awon ti won ti wa sile ise Osula Aba Eye Solution gbogbo won lori gbala aridaju le yi je o bo ti jenu e je ndeka polowo ojana mo nbo o eku kan
4: awon agbapo won so pe igi guguru ma gumi loju atokiri lati nlo amojuto irinrun e da se koko se pataki ki olorun oba ma gba ode osan lowo ko wa wa nba mi e po ti o ba wa nse akiyesi eyi keyi apere aise dede nipa iriran re tete dide buya ko to peju o se se ko ti na gbara na gboro ti won pe isoro aise dede iriran re loruko orisirisi ma tun fa koko sofo mo to ba ti ri apere aise dede lori ilera ara re tete so sita lati le jajabo to ba wa ri be ma abo lodo Osula Herbal o tito inu ati ibere olorun ni won fi nsise ti won ko rudura
0: iwo ti ri bi oye tabi o ti rukurukuru oju lewo o nta bai bai abi eru oruko to mu ki won le ma pe fun o abi eyin ti le ti fe gba kamu e ba mo gba kamu aburu e ma gba kamu ti o da o adiye ti o ti ku o si le jagbado e tete dide nle e ma bo ni le ise Osula Aba Eye Solution baba gangan be pelu mi ni le agodo en to ba ya e gbo won o emi so fun yin pe to ba je ti ka soro nipa oju olokiti bi obo won o si mu gbo kokoro ti o si tawo bi alanta kan e ma je ntan yin akose ni o se o ma to tu baba sile te gbo mirin lenu won kẹ le mọ pe lori oro olojude yi ati gbogbo awon aisan to nfa sababi re boya akonaun ni o apoju suga ni o abi arun ibalopo olojo pipe to ti wa dagba to ti di chronic infection to nbeje wo kaakiri ninu ara owo dapa oko ba apa owo dese oko bese o ti gba orun loju elomi o ti je ki ifopa elomi o ga elomi se ni o ma mi gule gule telomi ba rin die won asimi lai moye igba loju ona e wo mo nbo na e je ka fese rajo die e ku kale